Bebe.

0: coordinator tabi chairman fa won se feyin ni joba abile ni kajola local government ti won oba ti sute e ba mo won eni won o pe mi eni won o pe mi eni won o pe mi won ni gba 55,000 lo wa won eyin melo ni won la won lo bi 30 something oda ko da gbe eno mi le tin gbo mbo
1: jeriga
2: loruko awon dede ko lowo yin kan
1: mi sa geniri mi se ola dile e won ko ni to awon meta ni mo ti sende so ni se ti
2: mi sa geniri
1: ben sa
2: ati Mr. Oladele
1: Mrs. Oladele ben sa
2: Mr. Ogeniyi
1: ben sa mo ti send number awon meta ni won mo send le number meta sa si
0: Mr. Ogeniyi Mrs. Oladele eni kan baba wa amete town eni won o pe mi eni won o pe mi eni won o pe mi a ti fesu kan won o ehn sugbe eni mo ni won o pe mi eni mo ni won o pe mi lati kajola eni mo ni won o pe mi lati kajola eni won o pe mi 5,000 naira wo kini owo kini ni 5,000 naira ye owo kini tori mo so fa won retired primary school teacher egbon wa dada mani won ni ko se ni gaga din je Mr. Oladele won ni Mrs. Oladele lo wa won ni ko se ni gaga din je Mr. Ogunniyi ana ni ko se ni gaga din je ben kajola so I want ti won gbo lo won ti confirm pe Mr. Ogeniyi Mrs. Oladele Mr. Ogunniyi won ni gba 55,000 lo wa won retired primary school teacher 2018 won na fe mo je na fe fi ba won se aban nti nsele nu sugbon mo ti so ki be lori abe ko sugbon pe boya won exist won exist and won exist they were truly existing o eni won na fani ati won kan si wa won ja jo soro ki lo bi baba won ni nti komi da ba tan so ni bi ko se ni kankan to gbodo gba 1 naira lo we ni kankan baya yen o si lori ofe ati gbo ni jejo atun menu ba lojo monday ojo aje boya ka tun lure ofe ati menu ba ni fere ati jogi ke le gbon ti comrade segun abatan so won ni ko se ni nkan to gbodo mo exploit any retired primary school exploitation eyin le ko wan suku o
1: okay July 14
0: right awon ni ko wan lewe Eje n gbo voice past
2: se wa o je lam
0: nga do won ipa o won come read abatan le fe gbo
2: idi ti mo fi fe ni ti mo gbo lori radio to so nipa awon to n se yagbe nbe boje fun awon se fe yin ti wa papa to tun lowo awon allegedly tutun lowo awon osise local government pensions board gbogbo igba ta ba n se pade pelu awon chairman retired primary school teachers ati local government pensioners n la maa n so wipe aarin nikankan ni owo lati gba owo on behalf of Nigeria Union of Pensioners. to nwa ndun mi ti mo ngbo kakiri ni wipe e wa ni 5000 ka to ba yin sign we 5000 owo NUP ni o NUP o ran ni keni lo lati sign iwe kan o gba 5000 lori e awon to nse yen awon oga yi je lo nse yen so ni mo fi pe Nigeria Union of Pensioners ko sinu gbogbo wahala won ran
3: won so boya awon oluko yen si wa lati bi kan eni kan wa lowo te fe seye gbonun marun ni o owo NUP ni baba te we ni pe ko si tojo
2: NUP o gbowo lowo yan lowo won o
3: ma gbowo lowo eni kan kan ko ma gbowo
2: eni kan kan awon abe awon agbeyin be boje ni o wa lara awon officials wa gan a de mu won to ba ya
3: a mu won to ba ya
2: a ma mu won ẹni tẹbi bá ń pa tó yẹ pension ò bá tó kó lọ gba oko lọ kó lọ dáko ẹni tí pension ò bá tó kó lọ wáṣẹ mi ṣe kó ṣe gbọmọgbọmọ wàhálà ti pọ̀ jù náà
3: bó
2: làwọn èèyàn ṣe máa ṣiṣẹ́ 35 years owó tó yẹ kán ti gbà láti 15 years ago tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbà sí tí wọ́n wá jókòó tó lọ ń jókòó tó ń kọ́ òwe tó ń sáyìn èló náà fi ń sáyìn òwe tí wọ́n yẹ kẹ́yìn máa gbowó owó kó tó wá fẹ́ sáyìn fọ́ọ̀mù ni ìrúra dáadáa wò nìyẹn yẹn nìkan ọ̀tọ̀ nìyẹn
3: tẹ́
2: ọ̀tọ̀ ìgbìmọ̀ wípé ó yá o mú 100,000 wá mú 150,000 wá mú 200,000 wá ara àwọn àpapìn wọn nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ pé mú wọn yẹn ẹ dẹ̀ pàkúté fún ẹjẹ́ kan mú wọn tí wọ́n bá mú wọn tán ẹjẹ́ ká fáwọn ọlọ́pàá lọ́wọ́ Nigeria Union of Pensioners are stand against them tí wọ́n bá mú lọ sí court we shall stand against them àwọn ọ̀ràn wọn ṣe o
3: ẹ ìran wọn ṣe
2: o ọ̀ràn wọn ṣe o NUP ò ran wọn níṣẹ́ ṣẹ́gun àbátan ò ran wọn
3: ṣẹ́gun àbátan ò ran wọn ṣẹ́gun àbátan ò ran wọn mo rò pé lára àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tánà ti fẹ̀yìntì bóyá ni wọ́n ń dọ́gba sí
2: àwọn ló ń ṣe agbẹ̀yìn àwọn ló ń ṣe agbèrò
3: àwọn ní ń ṣe agbèrò
2: agbèrò ni àti máa ma ti gbọ́ pé nígbà míì inú wọn wọn ó ju àwọn ó jókòó wọn ó jókòó wọn ó fi báàgì sẹ́gbẹ̀ẹ́ báyìí jẹ́ lágbájá o le 100,000 lórí 5,000 kí n sign lásán ni o yes
3: ṣe ó di dandan kí ẹnìkan sign ìwé wọn
2: yìí ó yẹ kí wọ́n sign láti lè mọ̀ wípé òótọ́ ni ẹni tí ó fẹ́ gbowó
0: ṣẹ́yìn náà wàá gbọ́ ṣẹ́yìn gbọ́ tí comrade ṣẹ́gun àbátan tí wọ́n sọ àwọn eléyìí wá ní wọn ògbàwó sign lọ́wọ́ àwọn o àfẹ́ bá yín lọ ọ̀bàdàn àfẹ́ lọ bá yín 5,000 ẹ̀dá kan bẹ́ẹ̀ bá ń gbọ́ mi dáadáa mr ọ̀jẹ́ níyì kájọ la local government òkè o mr ogun níyì kájọ la local government ìdẹ́ bá mọ̀ wọ́n òkè o retired primary school teacher mrs ọládélé kájọ la local government òkè o ẹni mo ní wọ́n pè mí o ẹnu wo pè mí o wọn lé ọ̀sẹ̀ tọ́lọ wọn lé ẹsẹ̀ gba owó 5,500 mo máa ń bẹ̀bẹ̀ ẹyẹ o mo máa ń bẹ̀bẹ̀ o mo máa ń bẹ̀bẹ̀ ẹyẹ o mo máa ń bẹ̀bẹ̀ o. iṣẹ́ ńlá ni títà ń ṣe. ẹ dákun ẹni kí wọn ní kí wọn bá wọn ó pè mí àti màmá yẹn.
4: àwọn
0: màmá wa náà ni wọn bàbá wa náà ni wọn. bá a ṣe máa ta torchlight káàkiri gbogbo ìjọba àbílẹ̀ nù. èyí ṣe lórí ìtajà primary school teacher nìkan. àwọn ibi tá a bá rò pé kò lẹ́tọ̀ọ́ n tà ń ṣe lápá bí kò lẹ́tọ̀ọ́.

tó ń kìlọ̀ wà láti ìjòkú Samuel ibi tó yí ọmọ yá Ẹgún sá o láti ìlú Ìdó Nìbàdàn Tí a mi yọ̀ lálékan láti yẹ Ọ̀dà alẹ̀ ọ̀rẹ́ o Bẹ́ẹ̀ tí wọlé nìkan máa pé o Bẹ́ẹ̀ tí wọlé nìkan ẹ̀ máa ṣe kíni Nìkan ẹ̀ máa pín lógún

0: o fe se ka le lafani ati gbo wa daada ni sugba ojo ti nlo ago meji o ti koja aseju mo fe gbo kini kan e gbo bayi mo fe gbo kini kan e gbo bayi
1: sugba mo fẹ́ kí wọ́n ràn mí lọ́wọ́ ni kí n fi kọ̀m̀pìtì ìtọ́jú mi tí máa sáì di píṣọ̀ yẹn sí ní
2: ìtọ́jú kí ni kí ló bọ́ sí yíga
1: ẹ̀ṣẹ́ ìbò according to kí ni yẹn jáde ó bò mí látòkè délẹ̀ nìṣà ni mọ́ nǹkan tó jẹ́ ṣùgbọ́n mo ti rí ìtọ́jú tó kò dẹ̀ tí wà wọ̀ tán sowó dẹ̀ tí mo ti sọ́kọ̀ gèrè sowó tó ti wá yí sí ojú ṣé yìí sà
2: so ẹ wà ṣe rí ẹ báyìí ni.
1: Ẹ mú rí firifiri mo ṣe bẹ̀tí mi lè dá nọ́mbà lórí fóònù àfi tí n bá rí èèyàn bá mi tẹ fóònù tí n bá rí èèyàn bá mi gbé orúkọ sí i sowó ni ò ti jẹ́ kí n pè yín ní
2: ìgbà tó ń dá kí ni ẹ bù lójú.
1: Ẹni
2: ẹni kìíní yẹn bò yín ní gbogbo ara àdó ó nù.
1: bẹ́ẹ̀ ni ó bò mí látòkè délẹ̀ mi ṣùgbọ́n wọ́n ti bá mi tọ́jú ẹ̀.
2: jẹ́ kòkòrò ní àbí wo.
1: mi kò ti ẹ̀ yé mi tó wọ́n ní ó wà fẹ̀rẹ̀ ṣọ́ à
2: ó wà
1: fẹ̀rẹ̀ kìíní yẹn ó ti wá wọ̀
2: bí
1: wọ̀ tó wọ̀ yẹn ojú yẹn ni ó wá fèsì so ẹni tó dẹ̀ ń tọ́jú mi ó gbìyànjú but ọ̀rọ̀ owó ò ní wọ́n wá sọ sí kí n wá wá láti fi kọ̀m̀pìtì ìtọ́jú yẹn yẹn ni mo yẹ organization kò tán lè ràn yàn lọ́wọ́ tó jẹ́ pé téèyàn bá gẹ́ tó bá ìtì tán á wá máa rí fọ́ǹdì owó yẹn.
2: ìlú wa lè ní ẹni kẹ wá wá.
1: iye tó kù tí mo nídìí ni pé ó pè ní 100,000 fọ́ǹdì ibù nǹkan mo sì gbé ẹni yẹn ní ìjẹta tí mo ní torí nǹkan bí ọ̀sẹ̀ èmi sẹ́yìn ní ìsìn ni mo ti ń gbìyànjú wá pè wọ́n mo sọ fún wọn pé mi máa rí wọ́n ní hà pé iyekíye tí n bá wá rí pé ká ti káwọn fi bẹ̀rẹ̀ pẹ̀lú mi òun ni mo ṣe ní kí n bèrè pé ṣé organization kan tán máa ń ran àwọn tí wọ́n bá ní ìṣòro bẹ́ẹ̀ wà tí mo ti ní ìtìmọ̀.
2: iṣẹ́ kí lẹ́yìn ṣe.
1: Business woman ni mí tí mo máa ń ta ẹja tí wọ́n bá mi gbé wá láti Malaysia ṣùgbọ́n láti 2018 ni mo ti ṣiṣẹ́ gbẹ̀yìn. Láìpẹ́ mo ní tán máa ń bá mi gbé ọjà yẹn wá tó bá dé Èkó ṣùgbọ́n tó fẹ́ sọdìn gbogbo ẹ̀ kàn dàbàrú ìkíní yẹn ìgbà tó wá di 2023 October 2023 ni mo ti step out. Ṣé ṣe ìgbà ìtọ́jú in fact ẹ ti ẹ lè ohun mi tẹ́ ń gbọ́ ẹ̀tẹ́ bá rí píṣọ̀ yẹn ẹ lè bìlí pé mi mò ń sọ̀rọ̀ torí pé mò ń rìn bọ̀dọ̀ ọlọ́run ti ṣe gan-an nísìn torí tó wá kù sí nìyẹn o.
2: ẹ má bínú bí mọ́ mi o iṣẹ́ nìyẹn gẹ́gẹ́ fúnra wọn tí wọ́n bá yín débẹ̀ yẹn wọ́n á ṣe lè parí iṣẹ́ wọn kó jẹ́ páwọn lẹ́wà máa rí fọ́ǹdì lè dà.
1: Ìjọjú fún mi ò torí lórí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ta ibo nǹkan góòlù tí mo jogún lọ́wọ́ yàtọ̀ mo ta ibi ẹ̀ tí mo rà mo ti ta gbogbo nǹkan ni mo ti ta ṣé rí kéèyàn tó rí olóòótọ́ bàbá mi. ti ba so pa dowo dowo o wa dowo dowo ti mo ti ri kolon to wa ba mi se mi mo pe ni ni ku ku so da ti mo sha wa ti mo wa ri eni gugu nkan ti pa o to di pe mo ba eni padi so mo je ni pe awon mo ni ma fi owo awon toju mi ti di won ni sin da won pe ti iye ki iye ti ba mo wa ba won tutu si ni mo de mo ite tin ba ti de laju a ngba ti se pe mo wa se eh emi ni ma n kun de re ti si pada
2: ah en na gbe de ba ti gbadun e bere bi se se yin pada
1: ni da go mo na mi ni owo payi o ṣùgbọ́n tí àlàáfíà bá ti tó mi ṣé mo nǹkan tó ó wọ́n ní ara bíbí méjì ti sọ tójú ò bá sí ṣe mọ̀ pé kò síbi téèyàn lè lọ nígbà tó dẹ̀ sọ pé gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ pé wà sórí ìtàn sí ojú yẹn dèèyàn mọ́lẹ̀ òun ní pé tó bá dẹ̀ ti kúrò ṣe mọ̀.
2: ẹni yẹn wá ní àmọ̀tẹ́ bá mú àwọn ó kàn tí láti máa tọ́jú yín.
1: bẹ́ẹ̀ni
2: ó dẹ̀ lẹ́ máa gbádùn.
1: ìṣòro àtìsàn fún ọjọ́ ọ́fíìsì mi máa ń gbọ́jà mi lọ civil defence ẹ̀wọ̀n ara ẹni tí máa ń pè ní kitchen àwọn tikas nepa gbogbo àwọn ọ̀ṣẹ́ ibẹ̀ yẹn ni máa ń lọ
2: sí mami mi ẹ má máa ń dì yẹn o n tó má tà ní àlàáfíà wà wọ́n ìyẹn ní ọjọ́ ẹlẹ́yìn bá ti kú àwọn tẹ́ ẹ sọ yẹn ní ìsìn bóyá wọn mọ̀fẹ́ ìṣẹ́ kan ṣe yín bóyá wọn jẹ́ wọn sọ ẹ bá gbọ́ nù wọn bóyá ẹ lè bóyá ọ̀nà lérò ẹnìkan sókè nù wọn láti dé wá ẹ̀ pín because where you get to now ẹ̀yìn ẹ̀ ní gbogbo ọ̀dà gbogbo gbogbo ẹ̀dí òdìdòdì ẹ máa mi rò pé ẹ kí ẹ tó máa bẹ̀rù pé báyìí ìdí mo kàn mọ́ ni pé tí ẹ láti gbàgbọ́ nù ẹnìyẹn torí èmi ní ẹ̀sọ́ ní tìmí ìmọ̀ ganaija kẹ́ni mo ti sọ fún mi ìdẹ̀lágbára orí ọ̀fẹ́ tí mo nínú kristian pé wẹ̀ tí n bá play voice yàn yẹn táyà bá gbọ́ mo ní program lórí ẹni around 1-3 a.m. ọya àlẹ́rẹ́ tó lọ lè mí sínú láti ràn yín lọ́wọ́.
1: mind kẹ play voice mi mind kẹ play voice mi ṣùgbọ́n mi kàn fẹ́ àtẹ́à on the screen.
2: mi ní kẹ́ àtẹ́à on the screen yẹn àdéṣeṣù kọ́ máa àdéṣeṣù kọ́ máa àtẹ́à on the screen ní tẹ́ bá ti mind orúkọ yín lẹ́ẹ̀kan sí mọ́ mi.
1: Mrs. Agunbi Ade.
2: Agunbi Ade. Ẹ̀pẹ̀lẹ̀ máa.
1: Ẹjájọ́
2: ẹjá fún gbogbo sọ́wọ́ Ọlọ́run.
1: Ọ̀dà Ọlọ́run a máa ràn yín lọ́wọ́ ẹ máa lọ rí ẹ máa bọ́ mi. Ẹ̀yin ìlú ẹ̀gbọ́n bàbá mi. Àrùkọ ará yóò di fún mi yé o. Ẹ ṣe bàbá mi mo dúpẹ́.
2: Ẹ ṣe.
0: Ọlá gbára díẹ̀ o. mo rò pé iná gbọ́ ẹ̀wọ̀n mọ̀ bàbá bẹ́ẹ̀ bá ní àwọn àjọ tó lè ràn mọ́ ìlọ́wọ́ ẹ lè pè mí ẹ̀yin náà bá sì lágbára láti ràn mọ́ lọ́wọ́ ẹ lè pè mí ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ènìyàn ni wọ́n ń wá ọlọ́run sì máa ń ràn yẹn lọ́wọ́.

bunny. Ọrọ àwọn ẹyọ ti dẹ̀bi dẹ̀bẹ́ tọwọ́ bọ̀ yẹn ẹ jọ̀wọ́ torí ọlọ́run ẹ bá wa tọ pinpin rẹ̀ dáadáa wà láwọn ti pọ̀ jù. Ní gbogbo pọ̀ jù ní gbòòrò agídí ni wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn onímọ́tò. Ẹ jọ̀wọ́ ta ló ní owó tí wọ́n ń gbà yẹn? Ibo ni wọ́n kò sí níbo.

0: Eba de new garage yan ko tun gba. Be ba de challenge be ba nu orin. Awon ko tun gba. Yoshi ana fele le mi nko. Awon ko tun gba. Be de malete awon ko tun gba. Be ko malete te de di arere. Oja ba. Bere. Oje. Bus stop. Be don get. Road. Yato so woto loko o ti jala aro. Which is 300 na ticket. Muri muri maru maru maru alon. Yo jala aro be. Muri maru maru a batun pada bo yo jabe laro. Yo to jalo san. Igba ti joba fe wa fe gbe awa aralu ni mogun won la won fo fe de won to ba di pe pa ka ja nbe laarin igun meji igun meta ijobo lo fo fe de igun meji o wa yen te pe ni park manager iso wo sise park manager wa ni yato sise wo sise union that wo ni pe ele gbe se park manager e ma so fun odun osu iso wo sise union ko wa ni yato sise park manager e wa ri pe owo mara ese o mara atori atorun to gboriru ri gbegbe won run baba wa ara lu wa pariwo be wo ko lojo te na wo road dada de lojo o bẹ́ẹ̀ dá gbówó wọ́n wà mẹ́wọ́ gbówó o bẹ́ẹ̀ rí ànà gbódìjà séèmù bẹ́ẹ̀ dá ẹbíríjì bá sọ̀rọ̀ ẹ̀ sanwó ọkọ̀ yẹn rí rògbé lọ pé kò rí rògbé lọ pé kọ̀ọ̀kan wọ́n aláàrùn náà àwọn èèyàn ní gbogbo orú àwọn yìí gan ń pagidí náà bọ́kọ̀ ṣe wọ́n ń gbówó káwọn àwọn tó pẹ́ yìí dẹ̀ ń travel bẹ́yìn náà máa rí wọn ìpèníjà kẹta a máa ń ní náà ni pé bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ bá wọkọ̀ ní páàkì tọkọ̀ yẹ bá gbé tẹ̀ ìdìsan gbogbo owó tọlọ́kọ̀ náà ìdìsan gbogbo owó tọkọ̀ yẹ bá ìbàjẹ́ pẹ́ẹ́gbẹ́gbẹ́ ń lo ṣogbo kẹwàá tó dé kiri kọ̀kọ̀ yóò ní problem ọlọ́kọ̀ ọmọ sọ́ni wọ́n ti gbówó lọ́hùn ní páàkì onítọ́lé pò ṣùgbọ́n ìṣẹ́ tó padà fún yẹn ní ṣú náà ni o táwọn fi yẹn ju wàhálà àjọ ni bó ṣe wà láàrin wọn náà ló wà láàrin ní mìkra àwọn ọlọ́kadà ńkọ àwọn kò tún gbóde láàrin wọn lọ́sàn-án bóyá láre láre àwọn ọlọ́kadà báyẹn bá tiẹ̀ bọ́ta owó tí a tún máa ń barí wọ́n yẹn gba 200 yàtọ̀ sí pé ẹ̀jẹ̀ bá tún wá mú tí ọjà tíkẹ́ẹ̀tì ajọ wo ta pe ni transport sector kawa wo ta pe ni national union NURTW ki mo pe NURTW kajọ wa wo se ni de lu kuta ni a ni kajọ wa wo kajọ wa wo
1: I pledge to Nigeria
0: ara jọ lo lede ni o

ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí láti jọ bí méjì ni mo ti ń tẹnu mọ́ nkankan èyí tí olúwa fún mi èyí tí ẹ bá ń fọkàn bá mi lọ ṣàlàyé fún yín ohun tí mo rí nípa agbára òkùnkùn ní agbègbè kan níbi tí a ti lọ láti lọ ya àwòrán fún àwọn ìrìn àjò iṣẹ́ orin mo sì sọ fún yín ní ọjọ́ Monday mo ní àwọn ìdílé kan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọn kì í fún wọn lórí ọ̀fẹ́ láti dìde gbogbo tí wọ́n bá fẹ́ ṣe ńlẹ̀ ni wọ́n ó gbà wọ́n láàyè ṣùgbọ́n tó bá ti dé ìpele àti dìde wọ́n á ní kò sí ohun tó jọ ọ́ bẹ́ẹ̀ ni sọ fún yín pé gbogbo nǹkan tá à ń lò láti yàwòrán tá a gbélẹ̀ ló ṣiṣẹ́ nígbà tó di tó fẹ́ gbéra sọ sí ojú òfúrufú kò sáàyè níṣe ló ń jábọ́ fúnra ẹ̀ a sì kì í ṣe wípé irinṣẹ́ yẹn ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó kú ń ṣiṣẹ́ ṣùgbọ́n agbára kan ní agbègbè yẹn kì í gbà kí nǹkan lọ òkè ẹ kíyèsí o ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí májẹ̀mú tí kì í gbà kan lọ sókè lé yín gbogbo agbára tí kì í fààyè gba ìdìde níbi tá a ti bí ọ mo dúró nínú olúwa láàárọ̀ yìí mo sọ tẹ́lẹ̀ agbára náà wọlẹ̀ lójijì agbára yẹn wọlẹ̀ lójijì agbára náà wọlẹ̀ lójijì àwọn nǹkan kan wà tí màá sọ láàárọ̀ yìí pàápàá jùlọ torí ẹ̀yin tí ìdìde mú lọ́kàn bẹ́ẹ̀ ni ẹ̀sà kò burú tó bá jẹ́ pé wù ọ́ láti dìde kì í ṣe ohun tó burú

mú kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ kẹrìndínlógún oṣù ẹlẹ́ẹ̀kẹsàn ọdún 2026 gbogbo lémbolẹ̀ wà ẹ dìde o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ máa bọ̀ níbi pẹpẹ o gbogbo ibi tí ẹ bá ti ń gbó mi ẹ jájọ lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ ọba tó tún jẹ́ ojí sí ìmọ̀lẹ̀ àlàyé lónìí ọjọ́ àánú mi nínú àwọn ọjọ́ tí a kì í fi ṣe awẹ́wà ò ní jẹ́ ìkan nínú ẹ̀ àdúrà tá a gbà èmi màá gbà fún yín ẹ dìde ẹ máa bọ̀ níbi pẹpẹ pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank Temidire Market gbági tuntun ní ìlú Ìbàdàn ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó bọ́ sórí Facebook YouTube àti TikTok ẹ jọ̀ọ́ ká tó máa bọ̀ ní church lónìí ẹ̀yin àyànfẹ́ nǹkan kan tó dá ó tún ṣẹlẹ̀ láàárọ̀ yìí ẹ máa bọ̀ níbi pẹpẹ ẹ gbé iyọ̀ yín dání bẹ́ ẹ ṣe ń bọ̀ ẹ máa bọ̀ níbi pẹpẹ àtọmọdé àtàgbà iyọ̀ ẹ gbé dé church àti sídìí ẹ̀ lónìí báyìí bọ̀ kó tó di pa lọ àdúrà mẹ́ta ni ọlọ́run kì í kọ̀ àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọ̀pẹ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ sún iyọ̀ yín mẹ́gbẹ̀ẹ́ ẹ wá jókòó ẹ mọ́ dọ̀bálẹ̀ ẹ ní bàbá gbọ́pẹ́ mi nígbà mo wà láàyè òkú mi ò lè yìn ọ́ ọlọ́run mo gbé ọ̀gá mo yìn ọ́ ẹnjìníà ẹ bá mi pe pastor Mrs. Temitayo níbi tí àwọn ọmọ ọlọ́run jókòó sí bẹ̀rẹ̀ lónìí níbi tó ń kálukú ti ń wojú rẹ̀ bí ọmọkùnrin ṣe máa ń wojú bàbá ẹ̀ níbi tí àwọn mọ̀mọ́ jókòó sí bí ọmọbìnrin ṣe ń wojú yẹ kàn mọ́ kan sára sí ẹ̀yin tẹ̀ wà lórí Facebook àti TikTok àti YouTube bẹ́ ẹ ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí ṣé ẹ mọ tẹ́sẹ̀ ẹ kàn mọ́ tẹ́ thank you father thank you jesus thank you holy spirit mọ́mì jókòó ni mọ́ dọ̀bálẹ̀ láàárọ̀ yìí.

0: Olúwa gbọ́ pẹ́ wa. Ẹ̀rí àwọn wòlíì alábàwí gbogbo ẹ̀dá ipá tí ń bẹ lẹ́yìn mi agbára tó gbé mi ró ó mà káka ìtàgórí ẹka ẹnìkan dẹ̀ gbọ́ mi. Ìjẹ́ ayé tó ń jà ọ̀tọ̀mọ̀tọ̀mọ̀ yẹn ìjìyàn ẹ̀mí ní mọ́tò kò sí ìkẹta àbínílá ìkàgbóríà ìjì gbèsè yẹn olúwa ní sọ bẹ́ẹ̀ rẹ́ẹ̀kà tí wà ẹni yí gbèsè náà fi ń bá ọjà ìjìyàn lórúkọ jésù ẹ̀mí mọ́tò kò sí. Obìnrin tí àìsàn wà nígbà yẹ rí àkàtà bá ìkà tó ní mẹ́kẹ̀sí àdàlẹ́à ìlú ọwọ́ sígbà àyàyẹ wọ́n mi gbẹ̀dú àfún ọ. Ọfà burúkú tó wọnú àgọ́ rẹ̀ oyà jáde jáde jáde jáde in the name of Jesus. Ọba tó sọ fún omi tó ní kó dákẹ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n àábíyámọ̀ ìjà táyé ń fi ná ọmọ díẹ̀ léraléra olúwádẹ̀ ní gbẹ̀dú àfún ọ ọmọ òtúkú mẹ́lọ́wọ́ mi. Báà ni mo sọ ní orúkọ ọlọ́run àwọn ọmọdé ẹni tó fi ẹ̀tọ́ ayé ẹ̀ ń dùn yìí ìjì máa ní ìjì kó máa kù díẹ̀ kó bọ̀ sí i ìjì máa lè kó máa bà ìjì máa fà kó máa tó rà ìjì máa dùn kó máa bọ̀ yẹn báyìí ni mo sọ lórúkọ jésù òfin jésù òfin jésù òfin jésù òfin jésù òfin jésù òfin jésù ọmọ àbọ̀ ìdáná ọmọ jésù wọ́n fẹ́ ọkẹ́ balẹ̀ o ẹni yí wọ́n lé kí n sọ fún ọ gbogbo tó ń dánwọ́ lè kò sílẹ̀ tó wọ ìyẹn bí wọ́n bọ́ sórí asọ ìjì ni ìjì ìjì ni òkú jésù ìdánimọ̀ jù lọ kí ló ń pè ní ìjì ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ òdì
1: ọwọ́ afẹ́fẹ́
0: ọlọ́run dá afẹ́fẹ́ káfẹ́fẹ́ lè máa fẹ́ sí wa kára má bàa ní ènìyàn àmọ́ níbi tó bá ti di ìjì ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ òdì ni ìdì kì í ṣiṣẹ́ rere kan bí òṣì òdì báyìí ni mo sọ gbogbo ẹni tí ìjì sanwó òdì sí màyà àìkàgbóríà lórí ìṣẹ́gudé jẹ́rìbà bí ìjì bá bẹ̀rẹ̀ tó ṣe ọwọ́ òdì nọmba wá tìrẹ tó bá gbà ní ilé kọjá a ṣe orí ilé dànù olùgbà ọ̀pọ̀lọpọ̀ ilé tọwọ́ ìjì bá wọnú òdì nígbà tí ọba máa dá báyìí ẹ kẹrìí pé ọ̀pọ̀lọpọ̀ ilé náà ti ṣí pàdé ẹ̀wọ́n ti ṣírù pẹ̀dànù ìjì ló ṣọwọ́ òdì ni ẹ wá gbọ́sà ìjì tó ń ṣọwọ́ òdì rẹ ẹ̀mí mọ́pálẹ́nu jẹ́ pé àṣírí kan tó àfi ìjì tó wé pàánù wé ìjì tó ṣí olórí ilé dànù ẹ̀rì bá lé lémi ìjì ti jà ó ti gbé kúrò lórí ilé ìjì máa ń jà tó máa ń gbé okùnrin kò lé àwa anílé tó dáa lọ́mọ tó dáa ìjì obìnrin ló máa jà obìnrin náà wá gbé sọ́dọ̀ alọ́ máa fọ́n tí òjà kó jẹ alọ́ máa jẹun tí òjà kó jẹ máa kiri àwọ̀ ẹ̀wá sọ́dọ̀ mi sọ́kàn nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀ pé dádì ẹni tí ó tó ń lé gbọ́kọ lọ́wọ́ àdìsí ló bẹ̀rẹ̀ ètò ń ṣe ìpè yẹn tó ti olóyè ọkùnrin yẹn mo wá wò títí mo ní já gbẹ̀fù ẹ̀. èyí máa sọ pé tó bá dọ́dọ̀ wò lì ìwọ kọ́ ló máa sọ tó ń ṣe ẹ̀mí mọ́ báyìí tó máa máa fún àṣírí ògùn bí obìnrin yẹn ṣe wọnú program mo ní madam mo ní ìdìkan ti jà nílé ní o ti gbọkọ yìí jìnnà olóbìnrin tí ò tó nǹkan mo ní bí agbẹ̀dùà nígbà tá agbẹ̀dùà mo rí wípé ìjì ló gbókùnrin yẹn lọ mo ní mo ń sọ fún ẹyẹ ẹsẹ ó fi ń ṣèpè lókùnrin lórí ibi tó bá rẹ kò wúlò ìjì ló ń jà kẹ́dẹ̀ẹ́ má dá lóhùn ó ti bá obìnrin dá.

0: o ti ma se ba pele o kan je o ma se de de ni ele no te wa gbo bayi o wa file lo papa ko fa omo lowo mo ko fun lowo mo ko se kankan iji ni iji ni ba ta bere gbe se adu
1: leta
0: ni ba so olorun ma gba de okunrin wa
1: leta
0: e ku ki ko ni
1: eh
0: e ko lo mo mo bi adu se ni
1: eh
0: owo ase ati agbara la fi ti sile ni ti en fi jake ha eni to wa di oro gan eni pari ise ati eni to pari ise mo jijo ka ba mo mo gbo fu a tani ti ti gbo ko ere tani ti ti gbe yawo ere tani ti ti gbo omo lowo o mu mi ti mu ma ni mo so emi mo jije
1: amen
0: mama ye omo na lo fun
1: eh omo na
0: lo awon mo ko de de gbadu
1: eh
0: se wa le to dun mi dun ni pe ele to ri se ti ogun won da mu le lori bi pe awa ma ran awon to ku lowo
1: eh
0: o na lowo si obi loke gbe lo o ti e fe gbo ti ya ma
1: bi
0: ka wa duro ba lo baba e o ti e fe gbo ti won eto bi eto bi bi ni mo fi le won ko ti aye o sile won ti so ko pa won bi ni sore ko so ko pa won duro lo ta
1: mo
0: so pe ya won ni aye
1: ti
0: lo de ja o mo so awon kan na ba to ri e pa
1: ni
0: ti yen ko ibe ni mo fi le eri ti mi gba mi ran sa ko ni gbo lori ile lo ohun to le dun won dun lo ma nge lo
1: ohun to le dun won
0: dun
1: eh
0: ta ko gbe lo
1: a
0: ba je seri iji mi wa sa ko ni gbe ile
1: yes sir
0: awo ile le ri to da
1: eh
0: a ba je a gbo je
1: iji
0: to lo mo gbo go je to lo ba yo omo lo lo to lo mo ba se je to lo mo bo na wa je emi mo pa le ibe ni mo fi
1: le
0: seri iji ma nda oko ni ohun fi di fa se ni bibeli awon me yin jesu kristi o ba yin won ni jesu go ori oke lo
1: o go ori oke lo
0: ni jesu to pada je awon me di awon yin to wole sinu oko won de tin pe si waju ni gba ti won ma da ni meji ni iji ba sowo ju se oko
1: o sowo
0: oko ti fe goju le mommy iji ja o o lo mu ya si mommy ama pe ite ku ni si omo te yin bi ya le lori
1: ite ku
0: ah eh to da ko ti yo ka jere
1: kabiyesi
0: ni wa ti jija lo
1: wa
0: lo mu se lo mu yin laje daddy o wa la pe se lori omo
1: wa la ko
0: ti ke ri kankan mo ma ti jise ise mo fun ma nda yi awon ti la se wa la se wa la se wa la akoko ti e ku jere se yin idamu ni o tun ba n
1: pa ni nda
0: iji ma n da yan ti de wi pe gbogbo nkan to do wole ko ni sase lori ko
1: ka bi efi
0: nigba to ba ti ji de se ja family ilu oyinbo na fi lo omo
1: won
0: to ta je ni documentation ka bi efi sugbon nigba to ya oh my god ti aye lowo si oro
1: yi
0: omo yen o won lo de John Kennedy ni America bayi won de gba pada si
1: nigeria ka bi efi
0: right sense ka ti won ri esu kan won lo ju eni kan won lo fura ju ko lo eni kan sugbon ti ja printi ki se teni yen won lo ju eni won lo la gbe gbe won gba pada lati gba yen igbe si otun igbe si osi won papo won na fi omo yen o pada de o ru gbe se de o ru aisan de o ru ida mu de gbe ba fojo ko o ru ade ni gbe ofo na ya ka bo ya ta a gbe te se yen gbe ki ti aye fi go le ni ha ni de inu ẹnì kan wá sọ́dọ̀ mi di ọ̀dà
1: pẹ̀lú
0: oní ìlú òyìnbó náà ló lọ nígbà náà mo lójú ẹ̀mí oní ìlú ọmọ sọ́spẹ̀tì
1: ẹ̀
0: oní ìlú pé ó gbé gbogbo
1: ẹ̀
0: nígbà tó máa ṣe gbogbo tẹ́kì sí àìsàn ló gbé wá
1: lé
0: ha ìjì tí ẹ̀ nìyẹn ọmọ àìsàn yẹn pátá o tí ó bá ṣe pé ọlọ́ ọlọ́run mọ́mí òun la ṣe fẹ́ gbẹ̀dù ẹ̀ jáde à fẹ́ gbẹ̀dù ẹni tí kì í ja ilé ẹ ẹni tí kì í ja iṣẹ ẹni tí kì í ja ọmọ ẹ ẹni tí kì í ja àdúrà rẹ wíwá ní kẹ́gbọ́n gbèsè àdúrà
1: ìgbésí àdúrà
0: ó ní agbára àábí gbèsè àdúrà
1: ó lágbára
0: 2006 ní ẹlẹ́nu ní alaṣẹ ní bí farmer just pure water ibi kan wà tí a ń lò ń gbà yẹn ó kàn tún sílé ìyá aládìyẹ ìyá àjèṣà àwọn tó bá wà nìbàdàn mo ti dúwe bẹ fún
1: yín
0: wọn gbé obìnrin kan wá ìyàwó pásítọ̀ ni ìyà gbogbo ojú ẹ ti yí sókè gbogbo ẹsẹ ti tutù dé báyà nígbà tí wọn wù dé òun mo ṣe gbúwe kẹyìn èèyàn lè mọbi tí mo sọ nígbà tó wo obìnrin ẹdẹ alẹ pátápátá ni
1: alẹ pátápátá
0: mímí ẹ
1: òsínmọ
0: ó bá everybody
1: lójú ẹmí ti lọ lára
0: ẹmí àwọn wòlíì nígbà tá gbọdú àtọ olúwa ni lọ mú òróró báyìí báyìí ó ní kí n fún ẹni tí ò lè ọkọ ẹ àtàwọn tó wà ń bẹ ní wọn fọọsì ẹnu ẹ là ó mo ṣe gbúròó ibi tó ti ṣẹlẹ abá fọọsì ẹnu àfihàn ti ọwọ bọ ní àwọn kó lè wọlé sí àfihàn orí rà ẹsẹ nígbà tó máa tún ṣẹdúró ẹ lélẹ obìnrin yẹn bì jáde ó ṣe ó bì jáde àgbo alábẹrẹ sí ṣe kára ó dìde
1: ó dìde
0: àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí dé wọn ló sọ pé ẹlẹ́lu ẹlẹ́lu alákíá nìbàdàn bí ni àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí wa wàhálà wa jésù ní òróró òróró 1 litre péré ni ló ti tọ́ ẹ̀jẹ̀ bá mi kan sí ẹ̀bá mi kan sí mo bá gbé òróró pamọ́ mo bá bùjú ẹ̀ pamọ́ mo bú sínú ìgbógóyà ibi mo ti tọ́jú mi ò rí àwọn ẹrù tá a páàkì nígbà yẹn tá a kàn jọ́ọ̀kù síbì kan nígbà tá a ti kú dé olúwo

0: Àwọn tó bọ́ wá dé lẹ́tà, wọ́n máa rà tí wọ́n ni.
1: Àwọn kẹ́lí bàbá, kí ló wà ṣẹlẹ̀? Àwọn tó kù máa rà ní ìyẹn dìde. Olóyìn ibi tó ti bá dé. Olúwa sọ jẹ́ kí mò wípé ìdí ikú òjijì ló fẹ́ jà lé.
2: Ikú òjijì.
1: Oh my God. Ó fẹ́ pọn ọkọ, ó fẹ́ pàyà.
2: Mo
1: sọ ìjì tó ń jà.
2: Ó
1: fẹ́ pọn ọmọ ẹ lọ́wọ́. Ìjì tó ń jà.
2: Ó
1: fẹ́ pàyà mẹ́ lórí.
2: Ìjì
1: tó ń jà.
2: Ó
1: fẹ́ pọn ọkọ mẹ́ lórí. Ìjì tó ń jà.
2: Ó
1: fẹ́ pọn ọmọ fúnra wa.
2: Ìjì
1: tó ń jà.
2: Ó
1: fẹ́ pọn iṣẹ́ wa.
2: Ìjì
1: tó ń jà.
2: Ó
1: fẹ́ tẹ̀lé wa.
2: Ìjì
1: tó ń jà.
2: Ó
1: fẹ́ tiwa kí ni ìjì. Lónìí, ẹ̀gbin mímọ́ pọn omi pa. Àṣẹpálẹ̀ àti wọn fẹ́ṣálì fún bíborí ìjì tí bá gbé èèyàn tó bá wá ń dé tó bá nílò ẹni owó tó bẹ̀ ó jù bẹ̀rẹ̀ bí àwọn tó bá lò ó bí àwọn tó wà ní ọlẹ́lu aláṣẹ ní 2006 níwájú ilé ìyá ìjẹta oh my God kẹsọ pé ìyàwó pa tó wà ní tọ́ọ̀tì bàbádà blọọ ẹtí ọlọ́run jí oh my God lẹ́yìn ìgbà yẹn àwọn tí ọ̀tá wà lára wọn àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń lò sí
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wájú àti ìtọ́lọ́run àtàmátà ti ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè.
3: Ẹni ni mo sì fi ń sàfà. Mo wá láti Ọfà garage. Ní oṣù tó kọjá mo wá síbí.
0: Ẹ wá bí lóṣù tó kọjá.
3: Nínú
0: program tá a ṣe ń bì.
3: Oṣù tó kọjá yẹn mo ti ẹ̀ pé mọ́nì ìgbọ́sìn ní ìdíkò láti fi ṣe nígbà kan ṣe tán. So ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní ká kí n lọ ra omi àti òróró. Wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí. So ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn ọ̀rọ̀ fẹ́ fi dààmú ọlọ́ta rè. Ṣùgbọ́n ìgbà tí
0: mo ẹ̀sẹ̀ ń
3: bẹ̀ because tí n bá rìn láti bí láti dọ́ṣọ̀ débí wàá gbọ́kàdà padà bí.
0: Ní tẹ bá ń rìn
3: báyìí
0: níwájú ọlọ́run àti ẹ̀dá ìjọba pé jẹ́rìí ètò èmi ò ń bẹ̀rẹ̀ ní èké ẹ̀gbẹ́ ìgbà ni. Èmi ń bẹ ilé èké lọ́dọ̀ sí mi.
3: Ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe prayer nìkan mo lo fún ọjọ́ méjì. Ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ẹ̀dọ̀ mi sí Bohas tí mo máa ń bọ̀ máa wọ̀ máa gbọ̀n ọ̀kadà délé mi.
0: Lẹ́nu bí síbẹ̀ yìí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀sùn
3: gbọ̀kadà. Bẹ́ẹ̀ni. Màá máa fi ìfẹ́ǹsì yẹn. So ìgbà tí mo wà lo omi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rì dé Bohas. Mo ń padà bọ̀ mo ń padà wá léde àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá sí mi mo wá ní kí n fi wọ́n kàn sí lọ́wọ́ kọ̀ mo láti rìn padà rìn padà ní ọjọ́ ẹ̀mẹ̀rin ní ọjọ́
0: ẹ̀mẹ̀rin
3: kí ni o tó bẹ̀.
0: Bẹ́ẹ̀ tó bẹ̀ tẹ́lẹ̀ níwájú ọlọ́run àti
3: ènìyàn o. Bẹ́ẹ̀ ni màá máa fi ìfẹ́ǹsì ẹ̀yìn nígbà mo ti sọ fún màmá tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa pé mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá.
0: Lórí iṣẹ́ ẹ̀kọ́ omi àtúrò àtàmátà àti àjọ àti ẹgbẹ́.
3: Bẹ́ẹ̀ni nínú prógráàmù tí mo gbọ́ mo pe mọ́nì gan pé nǹkan báyìí tí mo rí ni lẹ́yìn ìgbà tí mo lo omi tí wọ́n fún wa ta ṣe prayer ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mo rí gbígbàdúrà lọ́wọ́ ni ọlọ́run òní lọ́wọ́ ọlọ́run àtàwọn ọlọ́run òní ba iṣẹ́ ẹni jẹ́
0: oṣù
3: ẹ̀ẹ́ni tọmọ ṣe sáà ẹ̀ẹ́ni fara ṣe
0: sáà
4: mọ́. Ní
0: ìgbàdá ẹgbẹ́ bí kí lè ṣàkíyèsí.
4: Lọ́wọ́ ìgbà tí mo fi dédé láàárọ̀ yìí ìtura dé sí mi ní àgọ́ ara. Torí nǹkan kan tí mo ṣàkíyèsí lọ́gbà tí mo dé ní báyìí láàárọ̀ yìí tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun mo gbára mi
0: ló
4: tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun gbára mi ló máa gbọ́n ṣíṣí yíyíyí. Èsì ní àtàárọ̀ tí mo ti kẹsẹ̀ bọ́ bí lẹ́yìn omi ìràpadà táà ń ṣẹ́mu yẹn mi ì tí ì gbẹ́ ní tìmọ́lẹ̀.
0: Ọ̀pọ̀lọpọ̀ o ti kọjá wákàtí mẹ́fà ti tẹ̀lé ara yín ò dẹ̀ ti gbọ̀n ẹ̀bẹ̀ wọ òkè báyìí
4: agbára mi ní ìtura agbára mi ní ìtura inú mi gan sẹ́ńtì yàtọ̀
0: nígbà àkọ́kọ́ tẹ́ débílé mi
4: bẹ́ẹ̀
0: ni torí
4: ní ọjọ́ àná kò rí bẹ́ẹ̀ dájú ní ọjọ́ àná mo pe mọ́mì mo ní ṣé ìsín wà ní èmi friday mọ́mì ń dá mi lówùú pé ìsín wà wọ́n ní bọ́lá tí ń bọ̀ mo ní látẹ̀rú wà mo ní ìgbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run wípé kí n tó wọ ìbàdàn yìí ní àná ara ni ọ̀tá mi débi wípé ọmọ tí mo wá bá gẹ́ mọ̀ wípé ara ni níbẹ̀ lọ́wọ́ ìgbà tí mo fẹsẹ̀ bọ bí yìí ní àárọ̀ yìí mo rí i pé ìtura dé àgọ́ ara yìí ọlọ́run orí òkè yìí kó wá túbọ̀ bá mi ṣe é.
0: mo sọ àwọn ìkan bèrè pé báwo ni oríṣi owó rẹ. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣéwó ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣéwó ìjìnlẹ̀ ọlọ́run ló jẹ́
4: bẹ́ẹ̀
0: ètì tí ni
4: ẹ̀rí
0: àwọn òwò ní agbára ọlọ́run wà gbádùn
2: ọlọ́run.
0: kí ló
2: gbà tí orúkọ mi ni tolúṣọ ẹnìkan òṣèlú
0: tolúṣọ ẹnìkan òṣèlú láti gbòmí.
2: láti ilé ìfẹ́ mi nínú tó wà nínú àwọn
0: òṣèlú.
2: pẹ̀lú ọjọ́ náà mo gbọ́ ọ̀rin nínú rédíò ìbẹ̀rù mi ti gbọ́ mo máa ń gbọ́ pọ̀ ṣùgbọ́n mo ráhùn pé ń bomi sí ilé àti ṣùgbọ́n ọjọ́ náà lọ́rùn rẹ wá lọ ń bọ̀ ní ìfẹ́.
0: oṣù ọ̀tún máa ń gbọ́ mi rìn ẹ̀rọ òkú rẹ̀ máa yà sí.
2: ní ìfẹ́ wọ́n ní jẹ́ kí n wá sí ibẹ̀ ìfẹ́ wa mọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ ṣùgbọ́n mo sá bèrè mo wá síbẹ̀ nífẹ̀ mi. ọjọ́ náà lọ́ọ̀ sí mi wá ṣùgbọ́n ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ kejì ẹ wá wá ẹni ìdíjọ́ kẹta kẹtẹ lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ìdíjọ́ kẹta ṣùgbọ́n ọjọ́ yẹn tí mo délé mo ní ọmọ mi ní wọ́n ta omi oye báyìí ó lẹ má dàá lòun lè ní wọn.
0: mo ní mo ṣe máa ṣe ìrìn nínú olè amúrọ̀bà oye ní sí.
2: mo ní ọjà mo ní mo ti gbọ́ mi ò sọ̀rọ̀ mo ní ọjọ́ kejì tí mo wá wá yẹn mo wá mú ara omi yẹn mo ní mo ti ra omi wá o mo níbẹ̀ náà mo ti ra ìgbà wo bá ń wò mí ní ilẹ̀ mọ̀ mo ò dìjọ́ kẹta mo fi wá wá torí ìgbà yẹn mo ò fi ń lè sùn mo máa ń dìde ni mo máa fẹ́ yíra mo máa dìde ni mo máa fẹ́ ṣe nǹkan máa gbogbo ara rí wo ni gbogbo ara mi yóò gbádùn rárá ṣùgbọ́n bá ti mo wá rí yín ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dà pọ̀ fún mi ẹni kìlọ̀ múlẹ̀ ẹ̀kan náà mo wá délé ọmọ mi ní à ṣẹ̀bọ́n ní tẹ̀múlẹ̀ ẹ̀kan náà mo wá níbò mo ti fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà bá gbé mo wá dé mo wá ní ọjà mo ní ọṣẹ kó gbogbo ènìyàn mo bá mú màtò tó gbọ́dọ̀ tó tún dágbé mọ́ mi mo bá mú mo mọ̀ tó máa yá níwájú pé gbogbo ara nígbà tó ti wálẹ̀ mo wá ń sọ fún mi màtí ń yíra mo ní gbogbo tí wọ́n máa wọlé yẹn máa ti lọ ẹsẹ̀ nígbọ́ pàápàá mi ò lè tó báyìí pé láti dìde báyìí wọ́n ní kò sí mi ò lè bẹ̀rẹ̀ rárá mo mọ̀ tí a mọ́ nára nígbà tí dìde
0: ní ìgbà sọ́wọ́ bí òjì ọ̀hún ti pa látọ̀ yìí
2: mo máa ń
0: lórí omi mẹ́ta
2: ìṣòro ó ní mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni tó máa tó wá ya tó tún wá ní ẹ̀ńbọ̀ ń bẹ̀ yẹn ìjọ náà lọ́dà sí ẹ̀wà omi àti ẹ̀wà ó ní o máa tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ńjọ tí ẹ̀wà wá lóye ṣe débẹ̀ yẹn báyìí lọ́fọwọ́fọ̀ lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn
0: ọmọdé èyí tó bá lọ́dọ̀ wò ní ìwọ̀kọ́ ló yẹ kó sọ
2: pé bá wọn. ìbátan náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ bọ́jà ìgbọ̀ngàn pàápàá nǹkan tẹ kọ́kọ́ sọ fún yẹn ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ó ní mọ́nì mi ó ní àwọn ẹ̀gbọ́n kan ti jáde yẹn sọ mo ní ìkọjá máa ti sọ náà ni kò tẹ̀lé mo ní ìkọ ni máa ṣe iṣẹ́ ó bá ní ìtòkò tóbi tọ́ ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ pé jáde dúró sí i wọ́n ní lọ́ọ́ ṣe nǹkan bá ọmọ ẹ̀rọ ẹ̀ ṣe é ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀ gbogbo nǹkan tọ́ntọ́ tó kò lè rí ṣe kò lè dúró lọ́kọ́ kò lè jókòó lọ́kọ́ ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rà ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú ní òwú àti mo ti rò ó bí ọmọ ọmọ ọlọ́run mo ti ń gbẹjọ yẹn torí màtó wá sí ilé ní ètò wa ṣe nǹkan yìí mo wá ní a gbọdọ jọ ọdọ àwọn dájì o nítorí pé àti ìlọ dúpẹ ní ọdọ àwọn dájì tó mú gbọdọ gbé ọmọ ẹ wá láti wá fi dúpẹ lọdọ àwọn dájì ká lè mọ orí ojú wa.
1: Tó máa ṣẹlẹ̀ ní àwọn tó bá tètè dé wọn láǹfààní àti inú bí wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé sọba dọdọ
3: òbí
1: ni ọkọ ló sọ nípa
3: báyìí
1: ẹni mọ́ni ó máa tó àṣírí ojú rẹ ó mẹ gọ ẹ wà á rí pé ohun tó ń pè lógun yẹn kò tẹ kankan alágbó eléyìí ìjòkù community ọ̀ là ń bọ̀ láàárọ̀ ìjòkù community ọ̀ ní under sabo bridge òun ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé pẹ́ npc yẹn ìjòkù community ọ̀ nìyẹn ibẹ̀ láti jọ pàdé láàárọ̀ aago mẹ́jọ ni kò ti dé aago mẹ́sàn-án ládùúgbò abẹ́rẹ́ adẹ́pàá ti aago méjìlá ẹ̀yin náà mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ wádìí other time ẹ̀rí pé ká tó dé mo ti dé kalẹ̀ ẹ̀bọ́n náà ṣe bẹ́tẹ̀ mi ẹ̀bẹ́ mo ṣe máa ṣe ní lónìí nìyẹn tí màá lè máa ṣe káńsẹ́lì fáwọn èèyàn lọ ká tó bẹ̀rẹ̀ adúà àti bàtà bá gbàdúà wà lẹ́rìí tó bá wà ìjọ kọ́míntì ọ̀ ló ń bọ̀ gbogbo ẹ̀ tẹ́ wà ní ìkòròdú gbogbo ẹ̀ tẹ́ wà lógí ìjọ tẹ́ wà lógí yẹn gbogbo ẹ̀ tẹ́ wà ní mòwe ìbàfọ̀ ẹ tètè dé alágbà láàárọ̀ ẹ̀ wà ní lẹ́tọ̀ sí owó yẹn tó bá tètè dé yẹn màá lè àánú ìtì ẹ̀ fúnra lára mi gbogbo ànígbó ọlẹ́ kí n sọ tẹ́lẹ̀ sáyẹ kí n dé àánú ìtì ẹ̀ wàjẹ́ tún lè ní àǹfààní láti ríbi bí wòlíì ìjókòó community ọ̀ ní london sabo bridge àgbà ọba tó láyé àtọ̀rọ̀.
5: Àárọ̀ ìmúra o gbogbo tó bá rẹ lójú o fẹ́ wà nìsí lọ múra. Ẹni tí ìdì ìjà ò ń soge nínú ìdì o mọ̀ pé ìdí pápá ọ̀rẹ́
3: ni
5: ogun ìdì yẹn lónìí ẹ̀ mọ́ bàwí ìjìlá ẹ̀rọ akọ̀wé lo ní ẹgbẹ́ àti bí mẹ́ta o ń fẹsẹ̀ gbà kíkọ́ ìjìlá ẹ̀rọ ọmọ bíi àwọn ẹgbẹ́ àti bí mẹ́rin ogun àìmọ̀ àìjá ló parí ìjì gánà ẹgbẹ́ àti máa kọ́lé kọ́mọ́ àwọn mọ́tò
3: ìjìlá
5: mọ́mọ́ mi tó ń bá ní àjò náà èèyàn sọlú àbúrò lórúkọ jẹ́ tòbí òní
3: jẹ́
5: ìdí burúkú ni gbogbo àkọ́bí mo fẹ́ ni gbogbo ìyá àkọ́bí mo fẹ́ ni gbogbo àwọn tó jẹ́ ìjìrẹ́ ọmọ ìbejì mo fẹ́ ni gbogbo àwọn tó ń dájú mo fẹ́ ni oh my god máa ní ìpè àwọn èèyàn ṣùgbọ́n àwọn fẹ́ẹ̀tì àkọ́kọ́ yẹn ni màá fún láti ṣòwò
3: rẹ̀
5: ìbò ló ń bọ̀
1: ìjòkù community ọ̀ là ń bọ̀ láàárọ̀ ìjòkù community ọ̀ ní under sabo bridge òun ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé pẹ́ npc yẹn ìjòkù community ọ̀ nìyẹn ibẹ̀ láti jọ pàdé láàárọ̀ aago mẹ́jọ ni kò ti dé aago mẹ́sàn-án ládùúgbò abẹ́rẹ́ adẹ́pàá ti aago méjìlá ẹ̀yin náà mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ wádìí other time ẹ̀rí pé ká tó dé mo ti dé kalẹ̀ ẹ̀bọ́n náà ṣe bẹ́tẹ̀ mi ẹ̀bẹ́ mo ṣe máa ṣe ní lónìí nìyẹn tí màá lè máa ṣe káńsẹ́lì fáwọn èèyàn lọ ká tó bẹ̀rẹ̀ adúà àti bàtà bá gbàdúà wà lẹ́rìí tó bá wà ìjọ kọ́míntì ọ̀ ló ń bọ̀ gbogbo ẹ̀ tẹ́ wà ní ìkòròdú gbogbo ẹ̀ tẹ́ wà lógí ìjọ tẹ́ wà lógí yẹn gbogbo ẹ̀ tẹ́ wà ní mòwe ìbàfọ̀ ẹ tètè dé alágbà láàárọ̀ ẹ wà á ní lẹ́tọ̀ sí owó yẹn tó bá tètè dé yẹn màá lè àánú ìtì ẹ̀ fúnra lára mi gbogbo ànígbó ọlẹ́ kí n sọ tẹ́lẹ̀ sáyẹ kí n dé àánú ìtì ẹ̀ wàjẹ́ tún lè ní àǹfààní láti ríbi bí wòlíì ìjòkù community ọ̀ ní london sabo bridge àgbà ọba tó láyé àtọ̀.
5: Káàfẹ́wọ́ gbà bí sóbi ọba fọwọ́gbà bí sóbi ọba a máa polúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a lọ lọ́wọ́ àtàmọ́ta sí wòlíì sàn máa sàn tàbí là máa là. Máa nìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ Jésù ó lọ bẹ́ẹ̀ wò kọ̀ báyìí tó sẹ́rẹ̀ àṣẹ tó lọ Jésù olú àwọn. Ni wọ́n gan náà lẹ̀ rí tàn báyìí o mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa sọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yóò gbogbo ènìyàn onímọ̀dàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálùore fún àwọn ènìyàn méje kan lénìí ayálùore tí wọ́n bá pàdé rí ni ayálùore tí ò ṣẹlẹ̀ rí ni ayálù ìyanu tó kọjá òye ènìyàn lọ́múra lẹ́mí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ lẹ́yìn ìlú ẹ̀jọ̀ á lórí karùn-ún oníwà tí angẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn kárùn tó wù kó máa jẹ́ yóò dẹ̀ kúrò bẹ̀ ṣe wọ́n ní tọ́ba ka méje wá sí méje ká ẹ gbọ́ sà ẹ
1: ẹni méjì àkọ́kọ́ tó bá kọ́kọ́ tọrọ ẹ̀rú bẹ̀rẹ̀ ńṣẹ́ olúwárí ò fẹ́ ṣe ìta àjálù ìjà ní òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan ló ní agbára fún àwọn méjì àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lénìí ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn má bẹ̀rẹ̀ mú kan ti dúró lórí ọ̀rọ̀ ọ̀run oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró oh my god o jẹ fẹ fẹ jẹ ẹgbọ àti àwọn tó wá ní bá lè lo 8800 bí èdìdìbò gbogbo àwọn ohun ẹyìn láàárọ yìí ọdọ pé ẹgbọ èèyàn méjì àkọkọ yẹn jẹ ń fẹ ní àkà nọmbà káwọ ẹni méjì àkọkọ náà àkà nọmbà tó fi ọrọ ẹrúbọ rẹ sí àtọrọ ìdíbí àti májẹmú yẹn tó fẹ fi sílẹ kọ sílẹ uba uba ni o ó yá 10 ẹ̀yin méjì àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lalágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kí á ìyanu kò tó kọjá èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrọ ẹ̀rú bọ́ lẹ́nu mo ní ilẹ̀kùn owó lọ́wọ́ gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ orí ẹ̀jẹ̀ tó máa sọ ọrọ májẹ̀mú tó fi àfihàn ìdílé rẹ̀ yẹn ìyanu máa orúkọ tó máa yín bẹ̀ christ àti ẹ̀yà àtàmátà sí 10 24 77 50 80 àká nọmbà náà nìyẹn bó o ṣe ń dá sí bá ọ̀nà ìṣẹ́ ogun rẹ̀ sí ọ̀rọ̀nà tẹ̀fọ́n nọmbà kò máa pèsè 070 35 23 14 17 ìjòkó community hall lambo ìjòkó community hall yonder sabo bridge yẹn ní sagamu ó máa ní agbára lónìí gbogbo èèyàn pátápátá ò ń gbọ́ mi ní kékeré ò ń gbọ́ mi lọ́jọ́ ta ni ò ń gbọ́ mi ní korodu gbogbo àìsẹ́jẹ̀ rẹ̀ ìtawà ní korodu ẹ̀yìn tẹ̀wà ní odógíyán gbogbo ẹ̀yìn tẹ̀wà lókìjọ pátápátá ẹ̀yìn tẹ̀wà ní mọ̀wé ìbàfò gbogbo ẹ̀yìn tẹ̀wà ní jẹ̀gbú rẹmọ gbogbo rẹmọ pátápátá pátápátá àárọ̀ èní ni o àárọ̀ èní under sabo bridge lambo ní ìjòkó community hall aago mẹ́jọ ni kò ti dé aago mẹ́sàn án ni program abẹ̀rẹ̀ wà á rí wípé gbogbo ẹni tó bá dé yẹn ló máa lẹ́yìn fàdí sí òróró yẹn àwọn 20 àkọ́kọ́ tó bá dé yàtọ̀ sí yẹn ẹ̀mí àwọn olè ní kí n fi ọwọ́ mi anoint gbogbo ènìyàn tó bá wá máa gbọ́wọ́ lé olórí pẹ̀lú òróró yẹn máa fi sọ tẹ́lẹ̀ sí ayé ẹ̀ bẹ́ẹ̀ ni ọfà òkùnkù ìdíwọ́ ìdènà àmúbà àti àpàtú ẹgbẹ́ máa kúrò lójú ẹsẹ̀ bí ọlọ́run ṣe bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ lọ́ọ́ múra ìjòkó community hall ló ń bọ̀ ní under sabo bridge ìyẹn lẹ́nu ni o ìní ọjọ́ wednesday bọ́lọ́ ṣe bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ wà lẹ́rìí tó bá wá èmi dẹ̀ máa sọ pé tábà dọ́dọ̀ wòlíì ìwọ́n kọ́ ló máa sọ tó bá wá ẹ̀mí mọ́ ló máa gbẹ ẹnu mi tó àṣírí ogun rẹ̀ tọba miss ẹ̀ lẹ́nìí ó mi pé ọjọ́ friday wà á máa bọ̀ níbàdàn nìyẹn ní olúwo lọ́nà tó gete gbẹ́dá torí bẹ́ẹ̀ bàá tó ti fáwọn olóòwò tí máa dẹ̀ tó àná ìtì wọn àti wá lọ́jọ́ monday sí 33 bus stop ní èrè àlèṣibàdé lórí main road bẹ́ẹ̀ tó lọ sí ọ̀nà ìfọ̀ yẹn wà á dẹ̀ 33 bus stop wọ́n tó bá bẹ̀rẹ̀ àtọ̀nà pàjá ọkọ̀ tó lọ sí ìfọ̀ ló máa wọ̀ wà á kàn nìkan jẹ́ 33 bus stop wà á tiẹ̀ tí ilé epo matrix ilé kan ló la his glory hall àti matrix his glory hall yẹn gangan ló ń gbọ́ ọ́ ẹgbẹ́ ọba tó la yé àti orin bẹ́ẹ̀ ni ó ti lọ́jọ́ monday kò tó wá bẹ́ẹ̀ àti wá bẹ́ẹ̀ ní monday yìí ẹbẹ̀ là wà àná ní abẹ́kúta la wà lánàá ní láfẹ́ wa ní sàbíọ̀ tó àlẹ́bẹ̀ ilé ẹja yẹsùn every tuesday la máa wà bẹ́ẹ̀ ní sàbíọ̀ tó àlẹ́bẹ̀ ilé ẹja yẹsùn but every monday la máa wà ní 33 bus stop his glory hall tó wà ní ojú main road yẹn ní ìfọ̀rọ̀dù yẹn náà ní 33 bus stop his glory hall yẹn ibẹ̀ la máa wà gbogbo ọjọ́ monday àti wà bẹ́ẹ̀ lọ́jọ́ monday yìí àmọ́ èmi o mo ti sọ fún ẹ ṣàgámù la wà nínú ṣàgámù ni o lago mẹjọ láàrọ gbogbo èèyàn kò jáde ọpàdé káwa wo ìyanu àti ọwọ ọlọrun ibi tí ẹ mọ ti máa tó àṣírí ogun tó bá ti wá mí sẹ ó di onú ọlọrun tó gé tẹgbẹrá ni àtàmátàsí ní friday nìyẹn.
3: ìwọ tó bá dẹ̀ tètè dé wàhálà àǹfààní fún òróró yẹn àmọ́ o àwọn tó bá pẹ́ dé nìkan náà máa ra tiwọn wá wo ohun tí ọlọ́run fẹ́ dánwò ní. jẹ́ kí n fọ ọlọ́kanà bẹ̀rẹ̀ UBA UBA 10 2 4 7 5 0 50 8 0
1: àfẹ̀rí lókun.
3: àmì kú
1: ọkọ̀ onígbà
3: yìí
1: ọdún òmìnira
3: ìṣe
1: sùnlọ́lọ́wà.
6: Àkànjí ẹni lórí bọ̀ kárí sọ. Kò ní ìwọ náà ṣàgbọ́dọ̀ nǹkan tí mo ní àkọjá. Mo ti rí dídẹ̀ papọ̀ ó ti sinmi a sì ń gbàdúrà.
3: Àkànjí ẹni tí ò bá mọ bẹ́gbẹ́ ṣe é ṣe. Orí ìgbìyànjú ni wọ́n kù sí ni. Kí ni ká sì mẹ́mbà ni o? Kí mo lè dúró fún ọ? Èrò ti kọ́ ṣùgbọ́n àdúrà ń gbà ń bẹ̀. Kò ní ibo wa ni.
7: Lagilu FM 96.7.

0: Ẹlú FM 96.7.
1: Ẹ jẹ́ gbọ́.
2: Ago mẹ́fà ti lù gẹ́rẹ́gẹ́ láti ìkànnì ńlá Gẹ́lú FM òkè gajòkè. Ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ẹ̀kú àsunjí o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé làmútọ̀ yín wá láfẹ̀júmọ́ òní. Tèmítayọ̀ Òyéládùn lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ti ní àfojúsùn láti ṣe òpó ìkànsíra ẹni tuntun eléyìí tó igba níye kó tó di oṣù kejìlá ọdún yìí. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti bẹnu àtẹ́ lu ìkọlù tó ní ṣe pẹ̀lú ẹlẹ́yàmẹ̀yà tá a mọ̀ sí xenophobic attack eléyìí tó wáyé ní South Africa. Léè tó rán wa létí ipa takuntakun tí Nàìjíríà kó nípa lílòdì sí bí aláwọ̀ funfun ṣe ń jẹ gàba lórí àwọn èèyàn dúdú ní South Africa. Ilé ẹjọ́ orílẹ̀-èdè Malaysia ti ní pé ọmọkùnrin kan léè tó fi ẹ̀sùn ìpànìyàn kan lórí pé ó pa ọmọbìnrin kan tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ pé kó máa lọ. Kò ní ẹjọ́ jẹ́ lórí wípé ọmọkùnrin náà jẹ́ onígangangan poni ọ̀dẹ orí. Ikọ̀ agbábọ́ọ̀lù Falconers ti ilẹ̀ wa Nàìjíríà ti gbáradì láti kojú orílẹ̀-èdè England ní ọ̀wọ́ oní agbábọ́ọ̀lù 16 nínú ife ẹ̀yẹ àgbáyé FIFA táwọn obìnrin tọ́jú orí wọn ń bẹ lábẹ́ 20. Ẹ gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ti ṣàlàyé pé kò ní dé ní àwọn ọ̀pá iléeṣẹ́ ìkànsíra ẹni tí ó lé ní 200 táwọn ó ṣe o kó tó di oṣù kejìlá ọdún yìí ní tìbútòrò Nàìjíríà láti túbọ̀ jẹ́ kí ọwọ́jà ìkànsíra ẹni kó dé ọ̀dọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n lé ní 20 million. Léètò ẹ pé ìdákúrekú ìkànsíra ẹni wáyé lọ́dọ̀ tiwọn lọ́wọ́ yìí. Alákòóso fẹ́tò ìkànsíra ẹni tó ń ti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ọ̀mọ̀wé Bọ̀sún ti jà nílùú Sọ̀rẹ́ di mímọ̀ lásìkò tí wọ́n ń ṣí olúléeṣẹ́ tuntun kan tí wọ́n pè ní Nigeria Data Protection Commission nílùú Abuja. Tìjàni fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn ibùdó tuntun ọ̀hún ló wà lára ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ń gbé láti rí pé wọ́n rí àwọn òpó ìkànsíra ẹni eléyìí tó jẹ́ 460,000 ní tìbútòrò ilẹ̀ yìí pàápàá jùlọ láwọn agbègbè tó jẹ́ pé ìdákúrekú ìkànsíra ẹni ti ń wáyé. Bẹ́ẹ̀ ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ọ̀pá iléeṣẹ́ ìkànsíra ẹni kan òun náà ló jẹ́ pé a máa so àwọn agbègbè pọ̀ pàápàá jùlọ tó jẹ́ pé àwọn olùgbé tí mẹ́ńbẹ̀ wọn ó tó bíi 5,000-10,000 tó sì ń pe iṣẹ́ àkànṣe táwọn fẹ́ ṣe yìí lọ́wọ́jà rẹ̀ yóò tó àwọn ọmọ Nàìjíríà tí wọ́n lé ní 20 million. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n sì kápá àwọn kan tó jẹ́ ẹ̀kọ́lọ́run agbésùnmọ̀mí lásìkò tí wọ́n pawọ́pọ̀ pamọ̀pọ̀ tí wọ́n iṣẹ́ alágbára kan tí wọ́n wọnú igbó kan tí wọ́n pè ní Gúnkì tó wà ní Kangia níjọba àbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ ọ̀hún. Iṣẹ́ tí wọ́n ṣe yìí níbẹ̀ ni wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jagun ọta àbọn alùpùpù àtàwọn nǹkan tí wọ́n lò fún ọ̀daràn míì padà. Gẹ́gẹ́ bí àlàyé tágbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi fìtà SP Basir Usman ó pe igbó Gúnkì òun náà ló jẹ́ òpó tí àwọn tó jẹ́ agbébọn àti àwọn làkùráwà tí wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀ láti mọ ṣọṣẹ́ láàbí wọn lákòókò yìí pẹ̀lú ìfọwọ́sọ́pọ̀ àwọn elétò ààbò yìí. Òun náà ló jẹ́ pé wọ́n kọjú oro sí àwọn agbésùnmọ̀mí náà ilé tí wọ́n sì kápá ọ̀pọ̀ nínú wọn. Lára àwọn nǹkan tí wọ́n gbà padà láti rí ìbọn kan tó pè ní PKT pẹ̀lú àwọn ọta àbọn eléyìí tó lọ bí rẹ̀rẹ̀ wọ́n gba ìbọn AK-47 náà padà lọ́wọ́ wọn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 2 alùpùpù 4 tó ń ti àwọn aṣọ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà ti mọ́bàtà wọn pẹ̀lú àwọn ogun abẹnu gọ̀ǹgọ̀. Ààrẹ tẹ́lẹ̀ ilẹ̀ wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti bẹnu àtẹ́ lu ìkọlù ẹlẹ́yàmẹ̀yà tó ń wáyé ní orílẹ̀-èdè South Africa pàápàá jùlọ sí àwọn ọmọ ilẹ̀ Africa tí wọ́n rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè ọ̀hún. Ọbásanjọ́ ṣàfọ̀mọ́ wípé ìrìn àjò tí ò bá òfin mu o je pe ofin na ni won fi yanju re ki se nipa mimo badukia awon eyan je tabi nipa ilana gbodoro so Obasanjo soro edi mimo lasiko e for one lenu kan nibe lo tin bi pe ile wa Nigeria lo si ran ti pe won na owo won si nara won ko pare biribi lati tako bi awon alawo fufu se nje gaba lori alawo dudu ni South Africa are le wa Nigeria tele wa fidi oro mule bi pe lowo si Nigeria ninu wi pe awon alawo fufu won nje gaba lori awon alawo dudu ni South Africa to nti yen ni bosin ile to gbomi kun gba na bi pe nti won fi se na ni pe ko sun won ki eya kan tabi ki alawo kan ma re eni keji je nitori pe omo niyan jo ni gbogbo wa Olusegun Obasanjo fi kun bi pe atileyin ti Nigeria se ngba na on lo waye lati ri pe awon to je alawo dudu o na ni won o kere se awon alawo funfun Ibadan lati royin lati kani lagelu FM oke gajoki ile funfun balao felele nilu Ibadan wayi o e tete si royin to wa lati ile okere omo lenje lenje kan to je omorede Malaysia le ti won fi esun ipaniyan kan latari pe o gbemi akeko kan to je akegbe re lobirin o ni won pe ko ma bale re lo pe ko lejo je leyin ti adajo ti fidi oro mule pe olodi ori o ni omo na won fidi oro mule pe omokunrin yi ohun logun Yap Sheng Swen pani ile igbonse ile eko won ile to je ile eko girama ile to wa ni olu ilu orilede Malaysia won pe bo se gbemi akeko birin ohun ti se ni odun 16 o na in lo da eru jeje bale ni Malaysia ti opolopo si bere si ma gba bi eni gbagba oti papa julo ti won to ka si pa la bi ile ti ojupo otakun agbaye ni lori awon omode saaju si ni ile ise olopa ti fide oro mule wi pe o sese ko je pe looto ni ojupo otakun agbaye o na in lo sokunfa igbese ti omokunrin ohun gbe ile to je omo odun 14 lasiko na won pe ejo yi won lawon to je alase olede ohun o na won fi gbe igbese lati mo je ki awon to je omode lori ofe atanfani soju opo itakun agbaye ni bere pepe odun yi lori lede na igbejo ohun ile ti won pe agbejoro fun omo yi o na ni ko se kanle pe omo ohun ko pa omobirin na sugbon to n fidi e mule ni pe o ti pe lati bi omo odun 9 ni omokunrin ohun lo ti ni ode ori enikan to n je akosemose dokita nipa arun opolo o je ri pe looto lomo ta wi lodi ori to si je pe lati bi odun 9 o na ni gangangan ti tale ti won si n gbiyanju lati toju re dokita to mo nipa itoju arun opolo e koda fikun wi pe omokunrin yi o na lo je pe yo mo gba itoju arun opolo lo ni o titi aye re lakotan iroyin ere idaraya atamotase fun iko Falconet tile wa Nigeria Ramota Lai Karim lo ti fidi oro mule o wipe ile wa Nigeria o na lo ti pinu lati sa gbo ipa awon nigba tan ba n koju orilede England ni iko awon agbabolu 16 ninu ife eye FIFA agbaye to je ti awon obirin tojo ori won be labi ogun odun ile wa Nigeria o na lo yeyo si ipele yi pelu bi won se bori iko New Caledonia pelu ami ayo mewa si ayo kan loju aiku Sunday pelu bi Karim bo se ma won le meta ototo ile to se koriya fun Moses Aduku le ti o na tun fi tabi elepe lori papa ngba na won pe orilede England o na lada sewo owo alagbabolu ti se 16 ohun jẹ pe lọwọ bi ti won wa na wa ni ipo keji leyin Brazil to wa loke tinte le to si je pe awon ati ko Falconet ile wa Nigeria ni won mo koju sira won Karim lo ni gbagbo pe ile wa Nigeria yo bori gbogbo ipinija to sise ko waye lati apado iko England to si gbagbo pe awon eyan yo si ipele to kangun si asikagba ile wa Nigeria ati England o na lo je pe won ma gbe na oju ara won nu fese won se ohun lojobo ojo 17 osu kesan odun yi ki n to ma lo e gbo koko to wa nu royin le kan si ijoba apapo le wa Nigeria ti safome wi pe awon opo ikansira eni eleti o je tutun ti o to igba n la won o se o lawon ibudo tutun ko to di osu keji la odun yi are le wa Nigeria tele oloye olusegun obasanjo ti benu ate lu ikolu eleya meya tun wa in South Africa to si n se ranti ipa takun takun ti Nigeria ko lasiko ti awon ibo alawon fun ti won je gaba lori awon alawo dudu lole de na ile ejo Malaysia ti pe ki omokunrin kan ti won fi esun ipaniyan kan pe ko ma lo ko lejo je latari bo se fide oro mule bi pe igbese ti omokunrin on gbe lati gbemi akeko egbe to jobirin in lo waye latari gangangan eto tale iko Falcons le wa Nigeria ni won ti kede gbigbaradi won o lati koju England ni owo alagbabolu 16 ninu ife eye FIFA agbaye tawon agbabolu obirin tojo ri won be labi ogun odun irun ya fejumo oni oni ju bayi lo lati kanin lagilu FM oke gajoke ile funfun bala felele nilu Ibadan fokan ojo kan ro eto njade lati kanin e kan si itakun agbaye wa pelu www.lagiluefm.com e lori ofe lati tele wa lori kanin X pelu lagilu FM 967 be le le feran wa lori Facebook pelu lagilu FM 96.7 today olawuwo lolu oturo yi pelu ran lowo Chinwe Churchy temi tayo oye ladun lo ti royin e se te n gbo wa kama ayase o ire.

Alárìmọdéyí Apọ̀lọ́rí ọmọ Sàlámì Lágìlú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ẹ ká bọ̀ padà sọ̀rọ̀ ètò yín ètò wa òwúrọ̀ làwà nìkan ní lágìlò 96.7 fm òkè tó ga jókè lọ ẹgbẹ́ bá ṣe ń bàbọ̀ à ń sọ̀rọ̀ nípa àwọn ìwòye tó wà nínú ìgbẹ́kẹ̀lé torí àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa ní last week tó sọ̀rọ̀ nípa ìgbẹ́kẹ̀lé wà ní kí ni táwọn ẹni tí ò bá ní ìka àwòye ń kọ́ gẹ́gẹ́ bí àwọn bó ṣe tó ń bá bọ̀ láti aago mẹ́rin àsọ̀rọ̀ nípa àwọn nǹkan àwòye kọ̀ọ̀kan àsọ̀rọ̀ nípa kí n wá honest òótọ́ kí n lóòótọ́ pẹ̀lú ara wọn open communication ìbáraẹnisọ̀rọ̀ ìyá ìyàwó mi jókòó ọkọ mi jókòó ya jẹ́ ká ṣe báyìí. Nǹkan tá a bá bọ̀ ní ilé lágbájá lélé nǹkan tá a bá bọ̀ ní ṣọ́ọ̀pù lélé yẹ ẹmọ yẹ àwọn obìnrin àtọkùnrin àti jẹ pé wọn ò kí ń ṣe bẹẹ tí nǹkan báyìí bá kí ń wáyé kò ní sí trust nínú ìgbéyàwó bẹẹ ni consistency kíkí ìwà tó dúró ṣinṣin keeping promise mo rà bíyàwó mi promise ẹ nìkan báyìí màá dẹ ṣe má wò rí tẹkọ ò ní padà ṣe ọkọ mi má wò rí tó bá ti di lálẹ́ nǹkan tí wọ́n ṣe ọkọ ti fọkàn sí babájé wọ́n má bínú tó bá ti di ọjọ́ mi àti wọn máa ṣe respect ká bọ̀wọ̀ fún ẹni òun náà wà ní bẹ́ẹ̀ transparency kí ni transparency báyìí ló ṣe wá káwọn apàrọ̀ fún ara pé ìyàrágbájá kìnìkan kí wọ́n ti yàrágbájá tí mo bẹ̀rù gbogbo nǹkan tẹ́ ó kó sọ náà ìrọ́ ni gbogbo pátápátá ìrọ́ ni bẹ́ẹ̀ bí ìyá alágbájá bá sọ́dọ̀ bó ṣe máa ń ṣe nù ìrọ́ bá ti ẹ̀jẹ̀ ẹ̀mọ́ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan báyìí máa ń ṣe kìnìkan ó máa ń dàgbà ìyàwó ó máa ń fa kí trust má sí nínú ìgbéyàwó tí kò bá ti di sí trust nínú ìgbéyàwó gbẹ́kẹ̀lé nínú ìgbéyàwó kò sí nǹkan kan tá a fẹ́ ṣe kò sí accountability ní wọn ò bẹ́ẹ̀ kí n lójú ṣe báyìí ni ká ṣe ṣe báyìí ni ká ṣe ṣe ó náà wà ní bẹ́ẹ̀ náà ní sùúrù ká máa ní sùúrù fún wa tó àwọn ará ilé nínú àwọn kan tá a kájọ yìí kí lẹ́yìn ni yóò pè àtúnlẹ̀ fi kún tí ìgbéyàwó owó fi dúró ṣinṣin tá a fi máa jọ trust ara wa pé mo lẹ́gbẹ̀kẹ̀lé nínú ìyàwó mi mo nígbẹ̀kẹ̀lé nínú ọkọ mi ẹ bá pè sórí ètò 09123708675 tàbí 08142491006. Hello.
1: Hello, Antifai.
0: Akoju Musa.
1: Ẹmọ péjú ẹgbẹ́.
0: Yes, sir.
1: Ẹ̀ka ẹ̀sùn wa yìí dáàmú.
0: Àmì sẹ́.
1: Ẹ̀rọ ọ̀tẹ̀ sọ. Ìfẹ́ ńlá mẹ́rin ni pé. Wọ́n sì ń súnmọ́ mọ́pọ̀lọpọ̀ jù. Àkọ́kọ́ náà. Kì í ṣe gbàgbé máa tún fẹ́yàwó mẹ́ta ló tó dọ̀kun mẹ́ta. Bí wọ́n bá fẹ́ ọkàn tó bá ti yanjú, àmọ́ ọkùnrin mẹ́ta ni. Ó ṣe kìí ṣe obìnrin àti ọkọ rẹ̀ láti jẹ́ lọ ṣọ́ọ̀ṣì kan náà. Ó máa sọ fún mi pé ìpẹ̀lẹ́ tí ọmọ fún pásítọ̀ ọkọ gan-an inú ọ̀nà ọ̀gbìn ìfẹ́ ń lọ díẹ̀ díẹ̀ ni. Ìwọ̀n náà ló gbáyé lánàá. Ó ti bí ẹsẹ̀ láti mọ̀ jẹ́ ẹsẹ̀ ètò.
0: Ẹ ṣeun dúpẹ́ sí.
1: Ìwọ̀n mi dànù.
0: Ẹ ṣeun sá. Tàbí 08142491006. Mo kí bàbá mi Alhaji Jela Ruru ẹ̀ṣin wọn dúpẹ́ kó gbogbo gbà wá. Bó ló ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀? Ẹ̀jẹ̀
2: ogún mọ́rin.
0: A kò jù mọ́ sà.
2: Good morning.
0: Yes, sir.
2: Ojú rẹ̀ máa ń yílẹ̀ ni o.
0: Àmì àṣẹyìn náà sà.
2: Gbogbo àwọn ọ̀rọ̀ yín kò ní ìtumọ̀. Olúwa dàjẹ́ kó máa ní ìtumọ̀.
0: Àmì.
2: Mo kí yín ní asán wá.
0: Àmì.
2: Ọdún kan ló ń lọ, oṣù kan ló ń lọ yìí. Gbogbo ẹni tó ń gbọ́ ètò yìí, ayé ẹ̀ máa dáa.
0: Àmì.
2: Orí tó ń kìlọ̀ ìwà, sáwọn ẹni bí tó yẹ ọmọ ìyá.
0: Ẹ ṣeun sá.
2: God bless you.
0: Amen. 0123708675. Hello.
3: Ni akojo.
0: Ojumo
3: ni
0: ma.
3: Akojo.
0: Eto ni.
3: Olorun ko. A dupe fọlọrun. Olorun lo nso.
0: Hmm.
3: Ni eni bi o si lo gore.
0: Hmm.
3: Ni ko si ko kan ni kan o gonu ara wa.
0: Hmm.
3: Ni se o re o wa so pe oro ko dale. Mo ya bi ya gbe nkan lo ko yin o. Ara ta wa ko ya ga lo pe awon yo ja re oro ni ta ro.
0: Hmm.
3: Ko boju mu.
0: Hmm.
3: Abi mi no hotel.
0: Hmm.
3: O gbe da lale, o ni lale lo ya, da lo.
0: Hmm.
3: Ni awon ko ni ni o fe gun.
0: Hmm.
3: Ko da gbe ma ko se ita na na. Ewo mo be nle.
0: Hmm.
3: Ti fi du mi.
0: Hmm.
3: E ko ni wo o lo to si o. O le je o di kan. Ama, ni bi wa se na wo ko ti wo ko mi, ero ni mo so ko mo so fun yin.
0: Hmm.
3: Bere ti se se. O de bi oni tajo. Omo ko meji. Ni tu ma ki ni enu le. Ebe mo ko ni baje.
0: Bene.
3: O bi na si baje, o re mi. Se ko mi nta ke ta ke sori. Ba. Ni oko ya ore re. Ba. Ko se mo nu baji, e je ko mo lowo.
0: Hmm.
3: Ore na, oko na ye ko re je gba. E mo lowo.
0: Hmm.
3: Amegeji na ni ajo ni kaka so se ara wa.
0: Hmm.
3: O sa du kaluku, o le ma wa ni kaluku je.
0: Amen.
3: O mo ni gan, ndi ba re gan na ujo, ko jo yi. O gbe mi re lo.
0: Hmm.
3: Mo ko ku lo sa e mo so. E ni na ro.
0: Hmm.
3: Na bi bi ya gare bi bi.
0: Hmm.
3: Be ni ojo be ni. Be ko ojo be ko.
0: Hmm.
3: Ko ko ni be ya wo be. Am so je ara wa. Ko gbe do ara wa. Ko mi je ba bi ara wa kale.
0: Hmm.
3: Na lo di ni te no ni ba ru.
0: Amen.
3: Ale ni so mo si mi o.
0: Amen
3: o. Ko so wo be se so so so ti o.
0: Amen.
3: Ko wo ya ko na mo na mo mu lo.
0: Hello. Hello.
4: Am akusha.
0: Ishe ni sir.
4: Akibale bi.
0: Yes sir.
4: Yẹrẹ ni o.
0: Amen sir.
4: Awọn yoku wa nko.
0: Alafia la wa sir.
4: Amen
0: sir.
4: Awọn yawo awọn baba wa mo oro. Yẹrẹ ni. O ko wa la ni. O ko. O mo wa la ni ya. Ta ko ni ba ti ni se ayi. Yẹra mo. O ko mo a yo ni supply ti ti se yẹ.
0: Hello.
2: Hello.
0: Akojumo sir.
2: Akojumo.
0: Akojumo.
2: Akojumo.
0: Eto ni sir.
2: Ẹyin le nto ile nle. Ọlọ́run a bá mi tọ́lé ti iná.
0: Amen.
2: Elegant lẹrin re lati lo la latẹ.
0: E ṣeun sir.
2: Ìyá mi. Ẹyin ní àárín ọkọ bá rà kó. Wà láì láti lẹnu o. Ọkọ ti gbọ́ra wáyé. Tí a fi gbó. Wà láì kò ní sí wàhálà. Because. Ẹ rí gbogbo nǹkan tí ìṣẹ̀lẹ̀ yìí tó máa fi dà lérú. Kò ju pé ọkọ bá ti ń ọ̀rẹ́ tọ́rẹ ẹbí tí ìyàwó bá ti ń sọ̀rọ̀ fáwọn ọ̀rẹ́. Wà láì wọ́n yé sí àárín ìgbéyàwó. Ṣùgbọ́n tá a bá ti lé kí wọ́n ráyè bẹ́ẹ̀. Iná ìwọ̀n máa fi sọ pé ẹnìkan fẹ́nìkan lóògùn jẹ ẹnìkan fẹ́nìkan lóògùn jẹ. Kò sí ẹ́ńbẹ́ o. Wọ́n gbọ́ra àwọn yìí láàrin ara wọn. Ọlọ́run ní jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wọ́n bàjẹ́. Gbogbo wọ̀nyí ẹ fi ń dà wá lẹ́kọ̀ọ́ ni. Kí ó lè bàa tòrò. Káàrin àwọn ọmọ kó lè bàa tòrò. Torí pé tí ọmọ bá ní ẹ̀kọ́ látara òbí ni.
5: ọlọ́run ẹ jẹ́ kí lè wọ́ dàrú ẹlẹ́gàntì ẹlẹ́rìn láti ló làmà dé.
0: Ẹ ṣe wọn dùn pẹ́sà. Hello.
6: Ojúmọ́
0: ni sọ.
6: Abubakar Badmus látẹ̀lẹ́ fún kí àwọn ọmọ wa ní mímọ̀ àwọn bàbá onímọ̀ àti bọ́dà wa. Ẹlẹ́gàntì mo kì ọ́ ṣe rí tẹ́mi dúkì láti tún ní ẹ̀wù fún ẹ̀ṣẹ̀ ń dájú ilé ń dábẹ́ lè dàbí lè dání. Mo kí ẹ̀kọ́ lẹ̀ ń kọ́ wa kálukú máa mú ti rẹ̀. Ìyẹ̀ wò ní ìdàrú
0: ọmọ
6: ọlọ́gùn jẹ́
0: o. Ẹ ṣe wọn dúpẹ́ sọ. Hello.
7: Hello. Ẹ jẹ́ bá lè ti.
0: A kò ojú mọ́ sà.
7: Èrò ọmọ lékún.
0: Àmì sà.
7: Àbí ọmọwé Ayílágógó láti máa lẹ́sẹ̀.
0: Ẹ ṣeun sà.
7: Àwọn ọkùnrin mo fẹ́ bẹ́rù o. Kárí kàṣẹ́bí àti òrí. Kí a gbọ́ kàṣẹ́bí àti ọ̀gbọ́. Òkú ọ̀rọ̀ ikú ìyẹ̀jọ́ rẹ̀. Ẹni kejì ìyàwó kì í ṣẹ́rú o. Kí kò síbẹ̀ yẹn, o gbọ́dọ̀ jáde, o gbọ́dọ̀ múgbá, kì í sọ̀rọ̀ ọ̀fẹ́, kì í sọ̀rọ̀ ọgbẹ́, o kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ fámílì o. Ẹ̀jẹ̀ ọmọ àpẹẹrẹ ń ṣàkíyèsí ni. Ọkùnrin a máa bẹ obìnrin, obìnrin náà máa bẹ ọkùnrin. Wọ́n pọ̀ lọ́wọ́ àwọn ọkùnrin, àwọn alẹ́ tún lè wá ṣe o. Ṣé ìtura ni ìyẹn? Àwọn ọlọ́mọ tá a lọ mú wá láti lè mí, a ti sùúrù fún mi o. Wọ́n á ṣe mistéèkì ìpèjọ ẹ̀sẹ̀ náà lèyẹ kí a máa ṣèdájọ́ sí ọ̀nà tó ní lọ́kọ́ ni. Ọ̀pọ̀ ni a lóòótọ́ kí lédè tó lọ mú wá ń lé wọn. Ó pọ̀ nílẹ̀ o. Ìgbọ́n àwọn tó ta jù. Ìgbìmọ̀ kan bá ń wà pátí ẹ̀sẹ̀ a máa tù ú ni o. Ó pé wọ́n jẹ́ pé a lọ mẹ́gbẹ̀ẹ́ bá mu. Ẹlẹ́mìí ti ẹ̀sẹ̀ ọgbọ́n dèjì pé ó mẹ́gbà ìyàwó ẹ̀ ní ilé tóbi kọ́. Láìṣẹ́rú. Àwọn ayé ò dáa tó. Ẹ̀kejì akẹ́gbẹ́mọ́ ni àkànlá mọ́ ni. Láti lọ sílé wọn, òsì gbàgbé mọ́ Ọlọ́run bóyá yóò tẹ̀lé ọ. Àjẹ́ ọ̀mọ̀wé Ayílágógó láti rìn láfẹ̀.
0: Ẹ ṣe wọ́n ti pẹ́ sọ.
8: Ètò ọ̀gbẹ́yàwó ayé bọ́ba olúwa mi bílẹ̀ lẹ̀ pẹ̀lú àṣẹ ni.
0: 09123708675. Hello.
9: Hello, ẹ kọ̀rọ̀.
0: A kò ojú mọ́ sọ.
9: Ẹ pé tí o dáa fún wa.
0: Àmì sọ.
9: Bàtẹ́ fún lórílẹ̀-èṣẹ́ olùwàtúndìdì náà ṣe o.
0: Àmì.
9: Ẹ̀rí èmi tí mò ń sọ̀rọ̀ sí Adébọ̀jọ́lá Lékan. Ìyá yìí látìlá látẹ̀ ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣeun sọ.
9: Yóò dára fún wa.
0: Àmì.
9: Ọ̀rọ̀ tèmi ò ní pọ̀. Ẹ̀rí ohun tó ṣe kókó jù nínú ọ̀rọ̀ ìgbéyàwó ni pé àtìyàwó àtọkọ ká máa rántí bí a ṣe pàdé. Bí a bá ti rántí bí a ṣe pàdé ta fẹ́ ara ẹni ìrìn àjò ìyàwó máa ń tò ṣe dáadáa jù. Hello.
0: Wọ́n wà pẹ̀lú yín sà.
9: Ìrìn àjò ìyàwó àtọkọ yóò máa lọ déédéé. Mo tẹ́ ẹ̀dá kan bá ti wà tí ò bá ti máa rántí ìbẹ̀rẹ̀ ìrìn àjò tí wọ́n fi bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó yẹn. Ẹ rí i pé rúkúrúkú kò ní wọ́n nú ìdílé yẹn. Gẹ́gẹ́ bí àwọn tó sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ pàápàá rọ àwọn tá a jẹ́ bàbá ọkọ àti ìyàwó. Fá fi ẹ̀mí sùúrù bá ara wa gbé. Kẹ́nìkan má pẹ́ ẹnìkan lẹ́rú. Kẹ́nìkan má pẹ́ ẹnìkan ní ọmọ ọ̀dọ̀. Ìyàwó kì í ṣe ọmọ ọ̀dọ̀ fún ọkọ. Tí ọlọ́run bá dẹ̀ pèsè fún ọkọ kó máa lo ẹ̀mí ìgbéraga fún ìyàwó. Ọlọ́run bá pèsè fún ìyàwó kó máa lo ẹ̀mí ìgbéraga fún ọkọ. Òun yóò tí wọ́n bá fẹ́ di ọmọ ṣe wọ́n di ọmọ ṣe ní pẹ̀lú ìpínlẹ̀ ìrìn ara wọn. Bákan náà fẹ́ bí àwọn ẹ̀ sọ̀rọ̀ ká ṣọ́ra àtọkọ àtìyàwó láti máa fọ̀rọ̀ lọ kiri fún àwọn ọ̀rẹ́ àti bàbá àti ìyá. Ìwọ́n tá a bá ṣe a lè jà a lè ta káàdì ọ̀parẹ́ lẹ́ẹ̀rin ara wa yóò dára fún wa.
0: Àmì àmì
9: àmì
0: ẹ ṣe wọn dúpẹ́ sọ̀rọ̀ ṣe ń sọ. 09123708675 09123706675 Hello.
10: ẹ̀mà ká rẹ̀ kó ojúmọ́ lágbèrè òní bàjọ́.
0: Ojúmọ́ ni sà.
10: Orúkọ tèmi ni Ọ̀kẹ́ Olúwa Rótìmí Olúwa Kọ̀ntín, àríṣe ààrẹ Aláṣà Àpáta Ìbàdàn.
0: Ẹ ṣeun
10: sí. Ó ṣe kókó náà láàrin ọkọ àtìyàwó. Tẹ bá ti ṣèlérí fúnra yín, ó yẹ kẹ máa mú lè ń jẹ. Nígbà tó bá ṣèlérí fúnra wẹ kó fẹ́ ra nǹkan fún tó wàhálà fún mọ́, ó ti sọ ẹgbẹ́ onírọ́ nìyẹn. Ó kún mọ̀ pé tó bá ti sọ ọ́ náà ò ní ṣe. Nínú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ nínú ìgbéyàwó, ìgbéyàwó ò ní dúró. Ó lè máa fa ìjà gan, kí á máa bọ́kọ ìjà pé gbogbo nǹkan dọ́kọ̀ òun kó sọ pé òun ò ṣe kò ṣe fóun. Só fún di eléyìí, tá a bá ń ṣèlérí nínú ìgbéyàwó ká máa mú iṣẹ́ ìdílé gbogbo wa ò ní dàrú o. Olúwa Kọ̀ntín, àríṣe ààrẹ Aláṣà Àpáta Ìbàdàn pẹ̀tọ́.
0: Kí làwọn nǹkan àwọn yẹn tó wà nínú ìgbéyàwó pàápàá jùlọ nínú ìgbẹ́kẹ̀lé láàrin ọkọ àtìyàwó? Torí tí kò bá sí ìgbẹ́kẹ̀lé láàrin ọkọ àtìyàwó kò sí ìyàwó. Kí ló ń jẹ́ ìgbéyàwó? Bẹ́ẹ̀ bá sì ní ìgbẹ́kẹ̀lé nínú ara wọn o lè o. Ọkọ àmọ̀ṣe ti ìlú tán, ìyàwó àmọ̀ṣe ti ìlú tán. Ìyàwó ni ẹni gbẹ́kẹ̀lé lórí ọkọ mi. Kàkọ́ sí nǹkan tó lè sọ fún mi tí mo lè gbàgbọ́. Bẹ́ẹ̀ lọkọ náà mọ̀ pé kò sí nǹkan kan tíyàwó mi lè sọ fún mi tí mo lè gbàgbọ́. Irú ìgbéyàwó wa wà ni. Irú ìgbéwò la ti fẹ́ máa gbẹ́rùn lébà. Táàní gbẹ́kẹ̀lé láàrin ara wa. Trust is very important in building a relationship and

0: ọkùnrin mi báyìí irọ́ irọ́pọ̀ irọ́pọ̀. Gbogbo Thursday ṣe fẹ́yàwó rẹ̀ níyàwó rẹ̀ mọ́ tó mọ̀ pé irọ́ ni rọ́rọ́kọ̀ ń pa. Ẹjẹ́ kí n gbé ìpè ẹyọ kan kí n tó rẹ̀ lọ́lẹ̀ 7912378675. Hello, akójú mọ́ sọ. Yes, sir. Amí.
1: Ẹjẹ́ kí n kọ́kọ́ pọ̀ mẹ́rin yín náà. Ẹnu bá tẹ́ ti bẹ̀rẹ̀ Google tẹ́ ẹ ṣe yìí. Mo rí pé ẹ ti pe nọ́mbà yá ti tó bí ẹ̀mẹ́fà.
0: Ẹ
1: dákun ó rí pé àwa kan àti máa ń gbọ́ gbámì ẹnu àwọn pèsèǹtà máa ń yá. Bẹ̀tẹ̀ àwọn kan ti wà pé wọ́n ti ní nọ́mbà yẹn lọ bóyá ìlàjì àlùlá gbogbo ni o àti ìsìnkéle kan ni o gbogbo tẹ́ gẹ̀ẹ́sẹ̀ àwa kan wà tó bá náà mọ ní fẹ̀ láti wọ̀ ní fẹ́. Ẹ dákun àwọn pèsèǹtà ìpínlẹ̀ tí wọ́n bá ń ṣe program bẹ́ẹ̀ náà ṣe ráńpẹ́ yìí. Ẹnu mi kan ní ìpínlẹ̀ kan tí ò tẹ̀mí lẹ́nu bá mọ́ tí program yóò fi parí. Àwa yìí kò dẹ̀ fẹ́ dá sí kò rọ sí lọ́pọ̀lọpọ̀.
0: Ààrẹ
1: náà ní pé iṣẹ́ ní ká dá sí nǹkan tí gbogbo ala ní ẹ̀rí ọkàn àtọkùnrin àti obìnrin àmọ̀ nǹkan tó dáa àmọ̀ nǹkan tí ò dáa. Nǹkan tí ó kún lé mú ìgbéyàwó wa pẹ̀lú wáyé pé nǹkan tí ẹ̀rí ọkàn wa bá ti sọ fún wa pé ká mọ̀ sí àbí kò dáa ká mọ̀ sí ààrẹ nìyẹn. So ẹjọ́ kí n fi sílẹ̀ bá a torí àwọn olómi tó fẹ́ ṣe wọlé.
0: Mi báyìí láti máa ṣe wọlé lọ́rọ̀ tẹ̀lé. Ó náà láti gbọ́ lẹ́nu ọmọ ẹ̀wà tẹ́lẹ̀ bàbá wa yẹn.

trust is very important in marriage. Bẹ́ẹ̀ ò bá ti nígbàkẹ́lẹ́ lóhun mọ́ra wọn kò sí nǹkan kan mọ́. Tó àdúgbò lọ́wọ́ gbogbo àwọn tó àjọṣetò pátápátá láti ìdájí ìyá mi Lẹ́gúsí, bàbá mi Jẹ́láwó, bàbá mi Aláàjì Ayẹ́lẹ́gbọ̀gbọ̀, Elegant Ẹlẹ́ran, àti lọ́pọ̀lọpọ̀ ẹ̀ṣin ọdúpẹ́. Àṣìṣe ọlọ́wọ́ bọ́ tí ní tèmi bá tó ti ń di ẹjọ́ méjọ látijọ́ ṣe náà ní lágbòrò lọ́wọ́. Sọ tíjọ́ níbi Sálábàlù Kí Bistof Alaga Ìgbéyàwó. Ẹ kò ní sórí nọ́mbà 0816033788. 0816033788. Ẹ lé nìkan tẹ́lẹ̀ bá mi sọ. Ẹ bá wá fẹ́ pọ̀ lówó ọjọ́ yìí. Ẹ pè mí, ẹ jẹ́ ká jù sọ. Ẹ ṣeun, a dúpẹ́.

0: lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń sẹlẹ̀ nínú ìjọ lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ó kẹlẹ̀ sí mọ̀lẹ́ tó ń bẹ̀ dẹ̀.
0: Bíbí tí ọlọ́run ti lọ.
1: Reverend Paul àti barrister tó dé ti olúwa ni.
0: Lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Prayer ata.
0: Pẹ̀pẹ̀ àdúrà gbóná yayaya kẹrẹ.
1: Ẹ̀rọ witi witi.
0: Àdúrà bọ̀ lọ́yà mi.
1: Ní gbogbo ọjọ́ ajé mẹ́ndé.
0: Láàrin agogo mẹ́fà àbò òwúrọ̀.
1: Títí di agogo méje àbò òwúrọ̀ bákan náà.
0: Ìwà tó fẹ́ bọ́ nínú oṣù.
1: Ẹ̀gà
0: àti ìtìjú máa bọ̀.
1: Ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ ló fẹ́.
0: Àbí ìgbéga òjijì.
1: Dárapọ̀ ní gbogbo arákùtù
0: hàì. Ọjọ́ ajé mẹ́ndé mẹ́ndé.
1: Ọ̀sọ̀ọ̀sẹ̀.
0: Àwọn ìrẹsẹ̀ Ọlọ́run àlàyé ti wà níkàlẹ̀.
1: Àdúrà sanko sanko.
0: Ọ̀nà gbogbo ló já sí.
1: Lẹ́sẹ̀kẹsẹ̀ kàtídìrà.
0: Opposite Ìbàdàn Drama School.
1: Mọ̀lẹ́ tí ń bàdàn.
0: Yẹ bíbélì àti omi rẹ̀ lọ́wọ́ tó bá ń bọ̀.
1: Reverend Paul àti Pastor Tunde ti olúwa ni.
0: Lólùgbàlejò.
1: Tàlífọ́.
0: 0805634419.
1: Jésù lóníṣẹ́ ìyanu.
0: Lẹ́sẹ̀kẹsẹ̀.
2: That I may boldly say. This statement came from David in the book of Psalms.

0: sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbóhùn mi láàárọ̀ yìí lórúkọ jésù àánú ó ṣètì ẹ àní gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí níbikíbi tó bá wà àánú máa yanjú ọ̀rọ̀ Matthew
1: bàbá mi
0: ò àmì rẹ ọjà dáadáa láàárọ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ àbí ibi ti ń pa ọ́ ni àwẹ́ wà ń ta ẹsẹ ká kọkọ fún ẹsẹ múná kálí ráyè gba àwẹ kálí ráyè gbàdúrà kí má jẹ jésù wọn kò gbà sẹ mọ.
1: àkókò
0: má jata má jèpo ó dẹ̀ di december kó tó yanjú Matthew ó kéré àdúrà ọ kájú àdúrà ọ ma ń tó ṣẹlẹ̀ ìjọ téèyàn ń gbà wẹ̀ kò sẹ́ni tí mọ̀ ṣùgbọ́n ìjọ tèrè rẹ̀ bá dé ìjọ yẹn làgbáyé
1: rí
0: ó máa kájú àdúrà ẹ̀yin wọlé yìí náà ń gbọ́ mi ń bẹ̀ yẹn pé màbọ́yẹ̀ ń bá wa gbà nínú àwẹ̀ yẹn 150 days on the 1 ló ti bẹ̀rẹ̀ August 1 ó lè jata.

gbàwẹ̀, ọmọ ọlọ́run tí ò lè gbàwẹ̀ yóò dẹrú onísègùn, ọmọ ọlọ́run tí ò lè gbàwẹ̀ yóò kọwọ́ bọ̀bọ̀ kúbọ̀, ọmọ ọlọ́run tí ò lè gbàwẹ̀ yóò rógo kò ní rìn lò. Matthew 2020 láti bẹ̀rẹ̀ awẹ́ 150 days gẹ́gẹ́ bí ìtọ́ni ọlọ́run. August 1-28 tọ́ba wa di December 28 àwọn wòlíì àgbáyé wọ́n wà wá bọ́ wa parí ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́.

yin Matthew fun awon akoko yin iwo wa wo ke se pani ko gba laso number 1 o ma riran number 2 o ma gbo latoro number 3 iwo ti o mara re ma teriba number 4 anu o ma jade wa number 5 awon to lero mo pe o sibi giga enikan shame anu jade si olorun eyin ni se anu jade si bayi Matthew anu le sise ti awe ba ti leyin awe ma nsare anu ma nsare so wa mi bayi Matthew anu ma nsare ti awe ba se gini to ama yin bere pe oluwa iwo sise yanu awo le se jesu ni be ko ebe wo mi ngba mo ngba we abi e ko ebe wo mi ngba mo ngba do iru eleyi se da won se yanu pepe okay wo obirin to wa sori oke ni mo lo se to koja lojo Sunday o accident itan kan ilu mo na fe gba 8 million naira o wa di mo irin o wa nbe lohun o wa nbe lohun mo gbe lo be pelu ese yen nigba odijo Monday to sun ti le ma mo ese to o pada wa lojo Monday pe iyanu sele anu nu enikan sami anu o soro lori de aro lara aro tosi mo ma wa ni challenge ni badan gbogbo eyin omo eyan eje pade eyin to je pe te ba ti dide e tun pada sile eyin te struggle lati lana ona ola ni aro ojo tosi e ma bo si challenge lagbara olohun iyanu o sele a ile ologo ta nle pa a fi sere je o eyin te sami orun anu asi fun gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta ara rẹ o dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọlọ́run kò lè ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties ìlànà sáà díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ìsàlẹ̀ òsì Real Born Community Development Association Bọ́ńfọ́tò ìsàlẹ̀ òsì ń bàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣèkèṣèké nínú wá nùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè ìsàlẹ̀ òsì Real Born Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dé ọpẹ́ lórí kí ilẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní bọ́ńfọ́tò ìsàlẹ̀ òsì ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè jùbírí dọ̀tún sànúsí ọ̀kánlọ́mọ odua sẹnẹtọ̀ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹrẹmí abbas hosseini honorable stanley ikrulai ọlájídé odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléré tí ó kẹlù sí wa níbàdílé peyọ rasid ayinde merengue king alhaji tayolu akande currency haji fatai adisa fakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ńlẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pè gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń bọ́ fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́ fọ́tò lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí.
2: Country people, the embargo to them don't finally land. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a like.

0: lọ́rọ̀.
1: Tara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó máa lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Oh no, my pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Ìyá lẹ́kàn bí òní ṣáájú wá lónìí.
6: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ìyẹn tí ìtàn kankan kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
5: Láì ṣe pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀lọ́wọ́ Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíkàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìyìntà búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀ rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọ yẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe táyà ti gbàṣẹ. Nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.

0: lókè.
1: Títí lórúkú tí ń bẹ́ mẹ́rin ẹ máa tọ́ bọ̀ wá sórí òkè.
0: Bọ́ bá wá pẹ̀lú gbàgbọ́ rẹ, ọkùnrin ọ̀sẹ̀ lórúkọ Jésù.
2: ADC
3: Rise and Shine.
4: Ilé òní oníkẹ̀ẹ́dẹ́ra ńlẹ̀. Ọ̀nà Àbáyọ ó ti wọlé dé. Ọ̀nà tí ó ṣe gbogbo wa láǹfààní. Ọ̀nà Àbáyọ ìyẹn ti solution.

0: ṣe ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣọ̀rọ̀ ẹnu, ó gbọ́ngbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
1: Bẹ́ẹ̀ni, barrister Sarafadeen Abiodun Ali àti igbákejì rẹ̀ Honorable Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí láti bí ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀, láti iléeṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Barrister Sarafa Abiodun Ali, agbófinṣe ogun rán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó níran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ. Tó bá dépò gómìnà.
1: Ẹ jẹ́ ká dìbò wa fún Barrister Sarafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa.
2: APC
3: BSA
2: aṣíwájú rere, ìran tuntun, ìrírí ìṣèjọba, ìfẹ́ ìlú.
4: Everreach Global Limited dé ìlera tọrọ wọ̀nú. Oríire ti wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́, gbogbo ètò ti tò. Iléeṣẹ́ ti ìlera aráàlú àti ìdánilókòwò jẹ lógún ni. Everreach yóò ṣí ilé ìtajà ńlá sí Shop F4A, Onkujo Junction, ládojúkọ Fidelity Bank, Mokola Ibadan. Láti ṣàjọyọ̀, ẹ darapọ̀ mọ́ wa ní God's Miracle Trading Building, 54 Oyo Road, Lẹ́bẹ̀ Ojúlówó Clinic, ládojúkọ Veterinary State Hospital, Mokola Road, Ibadan. Ní ọjọ́ Saturday, September 19, ọdún yìí, láti aago mẹ́wàá àárọ̀. Good news, Everreach Global Limited, makers of Yopi Herbal Extracts, invite you to the grand opening of its Oyo State store. This event will take place at 54 Oyo Road, opposite Veterinary State Hospital, on Saturday, September 19th, from 10 a.m. Lọ́jọ́ grand opening. Fún ìyọ̀ ogójì tobacco kọ́dé, ẹ ó gba ìgò Yopi Herbal Extracts lọ́fẹ̀ẹ́, jàǹfààní àyẹ̀wò ìlera lọ́fẹ̀ẹ́, ìforúkọsílẹ̀ lọ́fẹ̀ẹ́, àyà àti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣẹ́ ìlera lọ́fẹ̀ẹ́. Ẹ ó san ₦10,000 dípò ₦15,000 lórí ọjà wa. For information, call 0913-318-3067 or 0902-299-9916. Everreach Global Limited, creating wealth, empowering lives.
5: Ọlọ́run àlá, ó ní ẹ wá mọ̀, ó tulẹ̀ kó jìnà tó, ṣùgbọ́n ilé ìmọ̀ ìgbàlódé Muslim Model School tó jìnà. Àyíká wa ló wà nílùú Ìbàdàn, Marini School, Ọlọ́jẹ̀, Atàbárò, New Fẹ́lẹ́lẹ̀, Sọ́kà, Ìbàdàn. Ẹ̀yin náà wò gbọ́rọ̀ wò, pọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe ya gan fẹ́ kalẹ̀ tí wọ́n ń wà érí láwùjọ wa. Nígbà tí ò sí mọ Ọlọ́run àlá nínú ẹ̀kọ́ wọn ni. Àti kékeré la ti pé kan roko, kọ́mọ ọmọ yàyàkuyà. Marini School ni kò ti fọ́kọ́ ọmọ sílẹ̀ fún ẹ̀kọ́ àkọ́yé. Marini Nursery Primary and Secondary School. Gbogbo òbí tálá máa ń bẹ̀ ọ̀kadà mọ́. Wọ́n ti Standard Muslim School. Ohun èlò ẹ̀kọ́ ìgbàlódé kún bẹ̀ kẹ́kẹ́. Modern Science Laboratory. Ẹnìkan kọ̀m̀pútà kan ni. Kí mọ̀ ó le tètè kó ságbárí akẹ́kọ̀ọ́. Fully equipped library. Àyíká tó dùn wò. Yàrá àkàwé tí ò fún gádígádí. Àyè Islamic lesson fún tọmọdé tàgbàlagbà. Ọkọ̀ tó dápé ń bẹ tó ń kọ́ ma lọ́kọ́ ma bọ̀. Bọ́mọ bá kẹ́kọ̀ọ́ jáde ní Marini School. Ìfọ̀kànbalẹ̀ ó wà kóbi lọ́jọ́ iwájú. Máa lọ tààrà sí Marini School. Ọlọ́jẹ̀, Atàbárò, New Fẹ́lẹ́lẹ̀, Sọ́kà, Ìbàdàn. Telephone 0903863-7741 tàbí 0907-867-9631. Marini Schools. Mọ̀mọ́dé bẹ̀, sanwó. Kọ́mọ bẹ̀rẹ̀ kọ́ńkọ́mọ́ kọ́bọ́.

Eku oju ma layo lakotun eku oye to la peregede. Ka ki egun merin agbaye ti owoja ikani yi to nfe de lo ro oni ni ikani lagiru FM oke to gajoke. Ile funfun bala o felele nilu Ibadan. Bi ago meson ba ti nkoja bayi tabi to nlu. E ti mo pe eto yin eto wa je kajo Solomon gori afefe. Tori pe ajoro leyin agba pe ni ijiro. Isewo ikuru won ta ba dijo wo. O ye ko gura da ni o. Idire ti awon alase atoludari ikani fi gbeto ikale. Lati won a fi oju sunukun. Wo awon nkan oro sunukun. Eyi ti o n lo lawujo wa. Paapaa julọ oro idagbasoke ilu to n tomoniyan. O n lo je awa gan pa. O lo je wa logun. Be bawo eto idibo. O ti n sumole. Odun to n bo. Iyen laarin osu kini si osu keji leto idibo. Aare legbimo asofin agba titi gomina ti legbimo asofin ipinle. Yo waye. Sugbon o. Won pe bi omode ba subu iru won awuwaju ba gba ba subu won weyin atomode atagba to subu e wa ja paopo kajo tu Nigeria se nitori pe ile baba wa ni ajoki wa dun ki onile o ma rile odi asima da o ma re labo onlodia fun okoloko awon isele to nsele nile yi koda gbogbo an to ti fi Nigeria le lo sise loketa ina ni won si ni lokan lati pada sile baba won nitori pe ile labo isimi oku opolopo fe dasele nile baba won idasele won idokowo ohun oro aje ti won ni ti won tujo yo tubo mu ki ipese ise lopo yanturu yo wa tori baba n soro nipa ariseese lawujo ki se ojuse ijoba nikan eka aladani na ku iparibiribi lati mu adiku ba ariseese awon odo lawujo wa sugbawon nkan gogi ti nfowo ago wa seyin o ye ka mojuto akoko oni bi ati dase le se wa nira ni Nigeria bayi iyen nipa owo na ohun alumoni lati da ise le owo e ti lo soke to je pe dida ise le o se kuguri se ni Nigeria e to je le keji o ni iberu boju eto abo e to me be ba wo opolopo awon ile ise kanrin kanrin e to nbe ni lo je pe ibi to pa lolo oni opolopo mo duro si be ba lo si ipinle ogun te fe wo awon bi ti le ise po si eyen lo si bi igbesa lohun e ri pe bi gba mo mo fi odidi lele lati dale ise le ni sugbon ta rin ni pe opolopo awon igbo kanrin kanrin eye to le wulo fun dida ile ise ti owo ja re tobi le oni awon to je agbesumo mi fe fi ise buba ara re oniru ikolu alagbara e to je pe awon to je agbesumo mi se ni ipinle Oyo yen ni ekun oke ogun be won ni jo ni yen ni e ose ta wa ina ni ti won dana sun oko to wa ni buba awon eleto abo ese leji lara wi pe ati dase le o wa nira ara nkan ti awon eyan lo ngba to je pe inu oba yi se po duro regi be ni Nigeria opolopo nlo disu opolopo ngun le sisamulo petiru lati ma pese ina nibi ibudu seku wa won be opolopo awon kan ta wi ngbo lori si bo se ngbo lori si ipese nkan ta nje ta nra ta nlo o na nlo oke si ni ni gbogbo igba igboke gbodu oko nko o wa nira eleyi ti o nje ki n tawon eleyin bo npe ni inflation
ko wa yen won gogo nkan lawujo wa bo ni o se wa wale tori pe a npe oro yi ni owe o ti nla ronu bayi epo petiro to je pe ni opolopo omo Nigeria won loju lo won fojojumo gbo lori si baba ni si egbeje naira 1400 oni jala epo petiro kan nile toni to mo to si je pe lara awon ilana eyi ti ijoba to nbe lode bayi yen policies ti won fi lede eyi to fe ni ipa ti opolopo n kinra lori ejulo oni epo petiro ijoba awon oludije fun epo are lolokun ojo kan ni won ti menu ba npe Atiku Abaka ni pe oro owo ranwo epo petiro won da pada a oludije fun epo are labe egbe oselu egbe elege APM iyen to je gomina ipinle Oyo lowo bayi Oluseyi Abiodun Makinde pe rara ki se da owo ranwo epo petiro pada ina ran wa kan bi o se wi pe mimoju to idagbasoke ilu ati bi ara o se de teru atomo ni Nigeria oni wa ti wi eleyin wi won pe gbogbo e ibi erin meji ba won ya aja koko be ni oni gbe amo Nigeria ni won jiya awon mo Nigeria la njiya gbogbo awon ilana la nfi ara da gbogbo awon ilana ti ijoba apapo atawon ijoba ipinle ti won fi lede koko oro mi fun to ni oni pe bu laya se le de omo niyan eyin toro kan ni lu te je onimo te loye kini te nriti lọwọ àwọn olùdíje àwọn olùdìbò ìlànà ṣàkóso wọn ibulẹ wò pé yóò doríkọ taró fi dẹyìn nítorí pé agbára yín ni wọn lò láti ṣàkóso bẹnìkan ò bá dìbò a lè kéde pé ẹnìkan di ààrẹ ẹyin olùdìbò ọ̀nà wo lẹ lérò pé yóò mú kí ara dẹ tẹrú àtọmọ Nàìjíríà tí jẹ́ pé gbogbo nǹkan tá à ń fẹ́ yóò sùn wábọ̀ ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu ìdókòwò yóò rọrùn fún tẹrù àtọmọ lóòótọ́ adi àwọn ìjọba ti mẹlódé ńláàgùn ìyẹn ni òjì á mọ̀ ṣùgbọ́n o wọ́n pe oníkùn lọ́mọ̀ka ajẹ́nlọ́mọwọ́ rẹ̀ pánlá kó wa wa náà lọ́mọbi orígbé ń ta wá ó sì yẹ ká lè dábàá ọ̀nà àbáyọ fúnra wa ìyẹn ti ń bẹ lókèrè kan ni ó dábàá ọ̀nà àbáyọ fún ìyẹn ti ń bẹ Nàìjíríà nítorí pé bí wọ́n bá dábàá rẹ̀ ó ṣeéṣe kí àfojúsùn wọn mọ́ jọ nítorí pé yìí ti ń ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí wọn ní tààràtààrà ẹ kú ojúmọ́ aláyọ̀ lákọ̀tún fún ti òní ọ̀kan òjọ̀kan ìbéèrè làwọn èèyàn ń béèrè wípé ṣé bí a ti ní ọkọ̀ òfurufú méjì tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tiẹ̀ wàá rà pé irú ìkọlù tó wáyé sí ibùdó àwọn ọmọ ogun nípínlẹ̀ ọ̀yọ́ ìyẹn wọ́n tiẹ̀ ṣàmúlò ọkọ̀ òfurufú ọ̀hún ẹ kú ojúmọ́ lákọ̀tún nọ́mbà tí ẹ fi pè sórí ètò o ni 0912-370-8675 0912-370-8675 tàbí plus 234-8142-491-006 o lẹ́ fi pè wá tẹ́ fi dá sí lórí ètò yín ètò wa jẹ́ kájọ sọ fún tòrọ òní tèmi táyò yìí ládùn àbọ̀rọ̀ ìlú ọkọ mi ẹ kú ojúmọ́ aláyọ̀

0: E karon benyon, e kojou malayon.
1: E karon, e pou, e kou wèjou, olè wè bawa.
0: E shen waw.
1: Ni e rou ki, si si si si, la koko, ou kou meni, konsoum baka, si do bade. E, e pou nan e, sou lè lè diya, ki lè la bayon e wipè, Afi ki wọn ba wa tun le ko wa se ko ma sise gbogbo oni wọn da ni bikan ola wọn da ni bikan ta ba ti ni le ko ti wa to sise iwọn ba ni kini yo ma ba wa mo so emi lo are wa ko bi oju lati ba wa se awon refinery wa ni baje oye de mo ke ti wa ju
0: se gan ni pe kamu you to refineries wa ijoba apapo nwo nkan kan pe oro epo petiro yi oni lana loni bi ekun apoko je esi je afiti nkan mi ta tun ni to ji oro nkan alumoni to le ro wa lorun ni cng afefe gas epo opo ya nturu owo da ko mu si ni wore won e se jawo yewu ka tewo gba ki joba na o se etoto awon ibudo ti won ti mo convert e popo yanturu ki a ni awon bi ti won ti mo ra na ko na po yanturu eyin o pe ibi ti a koju sinu bayi tori pe awon ebo gan ti n se oko ti n lo ina le to fi yan pe bi ilu se n te waju lati je ki to ora aje ko duro regi kin ko si mo won ju agboro won na bayo mi nipa ni ma lo nkan mi yato se po petiro laujo +234 8142 491 006 oni efipe te fi dasi lati Nigeria 0912370 8675 oni efipe elo e karo e kojumo o
2: e karo lata yo ni mo tin pe o Aziz mu ibad lori ko mi lato yo
0: ema
2: eri oro Nigeria wa e ko lo won sanu wa ni nta ta ni ke ye ni ka ko mo ta nkan ko so gbo re yo won e be ni mo ni nkan mi yo ba si mi ni mo le ta ehe nta ta ni di binary merin ka wa ri kankan se ti pepe ati pepe alada ni o n sa se yori eyin te je joba e ra se yori se ona wa da tin ko ti ni won ti to ba mi ni mo le ta ja mi mo je pe mi mo ni nkan mi eni o ba te lorun o wa eni ti o ba te lorun bo se kon se yo sinu moto re ko mo gbe lo no fa awon ijoba wa ni won fara ni wa awon ni e to tun ni binary se eyin bo meran e to ti o de ro ni din o gba awon se n sakoso re ti o ba ti jadi meta merin se won ninu e won gbere ati won pa mi
0: ìyá ẹ̀ nílá orí ọ̀fíà àti sọ ilé ìtẹ́ ìsọ̀hún ẹjọ́ tó rí ọlọ́run ẹ̀ mọ́jẹ̀ àrùn olùbábọ̀ọ̀yà òfin ìfààyè gba irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ilé ìtẹ́ ìsọ̀ tẹ́ bá sì wù ẹ́ ní pé ẹnìkan ló ń sepo tàbí ló ń fọ epo nàìjíríà dangote ààyè sì wà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàtà epo pẹtiró ẹ̀ major marketer sáà ń gbé epo tí wọ́n náà wọlé láti ilẹ̀ òkèrè kì í ṣe orí kan ìlú mọ́ lóòótọ́ mo gbà pẹ̀lú yín pé yẹ kí ìjọba gbìyànjú wí pé kí ẹbù fọpo tiwa náà kò mọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n mo máa lo àwọn ọ̀rọ̀ kòbákògbé àwọn ọ̀rọ̀ àlùfànṣá ó lòdì sí ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀sùn rẹ̀ ń bá ń pè wá kó tẹ̀lé àwọn ìlànà ilé tí ó tọ́. Káàárọ̀ bẹ́ẹ̀ yẹn o ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ jà.
0: Ohun ẹ kó ojúmọ́ orúkọ yín bo lẹ ti ń pè.
3: Àfa Abdulrasaq láti Èrúwà.
0: Ìlú Èrúwà mo ń gbọ́ yín o.
3: Bẹ́ẹ̀ni sà ẹ rọ̀gà.
0: Tọ́ ojúmọ́ o.
3: Ẹ wo ojúmọ́ náà ni sà. Ṣé níbi tí ẹgbẹ́ wa lọ ní àárọ̀ yìí ibì kan tí ó da púpọ̀ náà ni pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ náà lè fi ẹgbẹ́ wa fún bí second one tí wọ́n rí fún àwọn èèyàn wa nísìnyí láti lè máa gbé ọkàn wọn jáde tí wọn ní kó wá kàn fún àwọn nǹkan yẹn síbi ẹ̀fọ́ bá yẹn nísìnyí. The problem tá a máa ní ni pé a máa ń fún ara wa ní àbòsí àwọn ọkọ̀ yẹn náà ti lo àwọn kiní tí wọ́n ní wọ́n ṣe kò dé yìí náà níṣe bàbá ṣẹ̀dá wọ̀ àti nọ́mbà wọn ẹ̀ẹ́fẹ́ máa rí yàtọ̀ ṣẹ̀rí ọ̀rọ̀ wa ó dàbí ọ̀rọ̀ àwọn olóúnjẹ ni nísìnyí olùkọ́ ti wálẹ̀ o gbàrí ti wálẹ̀ o ṣé ń gbọ́ ṣẹ bá tún dé olóúnjẹ ẹ tún máa ranjú ẹ tún máa wù já èlò ni wọ́n tún tarú nǹkan báyìí fún wa lẹ́ẹ̀tún máa wù torí àwa gan fúnra wa gan àlóòótọ́ fúnra wa àlóòótọ́ fúnra wa nǹkan tí ẹ fi sọ yìí náà yẹ kó yí àwọn èèyàn ọ̀rọ̀ epo pẹ̀fú tí wọ́n ń sọ yìí tí wọ́n ń sọ pé lágbájá ló ní sàmọ̀dọ̀ ló ní tiwa ta ní gan ṣé báwa di gan larún fúnra wa ṣé báwa náà larún lábẹ́rẹ́ ó bàjẹ́ níbẹ̀ tá a sọ pé kinní kan ló bàjẹ́ níbẹ̀ àbùmọ́lé àbùmọ́lẹ̀ ṣé bí náà ló bá dé bí tó bá dé yìí ẹni tó wá ní tiẹ̀ tó jẹ́ pé gbogbo ibi tí a ti ń wa epo wọ́n ti fi yáwó tán ẹ̀dùn àwọn tó wá ń nọra epo láti dín nọra kódù ẹ̀dí ń bò mí ní wàá jẹ́ tiẹ̀ báyìí ní sí ẹ̀rù kọ́ ló ń jọ kó ṣàánú wa ká lóòótọ́ fún ọ̀pá gan-an iná ló ti da ìgbà bá ti ń tọ́ ìyàtọ̀ á wà lágbára ọlọ́run.
4: Àfa Abdulrasaq láti ìlú Ìwọ̀-Àní.
0: Àfa Abdulrasaq láti ìlú Ìwọ̀-Àtẹ́kù àti ẹ̀rọ àdáṣe láàárọ̀ ètò jẹ́ ká jẹ sọ́ ó sì ń tẹ̀ wájú ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
5: Ẹ káàárọ̀ sàwọn àbọ̀rọ̀.
0: Àwọn ẹ̀kọ́ ojúmọ́ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè.
5: Ẹ kò iṣẹ́ sàwọn yóò máa jẹ́ yín ṣe.
0: Àṣẹ ẹ̀
5: ló ń pè láti Ìbàdàn.
0: Ó yé o.
5: Láti Ìbàdàn mi ṣàṣà ló ti ń pèsè. Ṣé ń gbọ́ mi?
0: Kékété o.
5: Ẹ̀mí ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi?
0: Mò ń gbọ́ yín kété-kété.
5: Ẹ ṣe.
0: Ẹ bá wa sọ̀rọ̀.
5: Ẹ wo ọ̀rọ̀ wa ní Nàìjíríà. Ta ni mẹ́yàn? Ta ni wọ́n nà ta lára ni ta ni ń ké? Ǹjẹ́ sí èkéèsì kìíní kan lẹ́nu jẹ́ mẹ́ta ẹ bá kéèsì? Èmi ń kéèsì ni o.
0: Kànáà.
5: Ṣé mi pé ọ̀rọ̀ pé à ń jìyàn gbé? Àwọn agbébọn wọn lọ pààyàn. Bóyá ní nọ́ọ̀sì ní nǹkan kan, ṣẹ́ẹ́dí pọ̀ rọlẹ̀ díẹ̀ ní bí oṣù kan sísìn, ṣẹ́ẹ́dí pọ̀ rọlẹ̀. Kí ni àkíyèsí tí mo ṣe ni pé ṣẹ́ẹ̀mọ̀ pé àsìkò táwọn olóṣèlú àwọn olóṣèlú lọ́wọ́ ń di ọ̀rọ̀ yìí. Ṣẹ́ẹ̀mọ̀ pé àsìkò campaign ti bẹ̀rẹ̀. Owó tí wọ́n ń fáwọn agbébọn yẹn, ṣẹ́ fi ń fún wọn, ṣẹ́ fi lọ́ ń sunrun, ṣẹ́ fi ń pa àwọn àgbẹ̀, ṣẹ́ fi ń pa àwọn àgbẹ̀, ṣẹ́ fi ń pààyàn káàkiri. Owó yẹn wọ́n ti dá lọ síbi campaign nísìnyí báyìí. Wọ́n ti dá lọ síbi campaign. Ẹ ti rí tí ó pípààyàn tó fi rọlẹ̀ lẹ́nu ojú oṣù kan yìí. Ẹ sì mọ̀ pé yes. Àwa náà èèyàn ọmọ Nàìjíríà. Àwa là ń ṣe ìdíwọ́ fúnjọba tó fẹ́ gbìyànjú. Ìpè tó bá lọ ṣàṣeyọrí. Bóò ni ẹgbẹ́ tèmi náà ti fẹ́ rí débi ìjọba tó lè bá ṣàṣeyọrí. Ọ̀kan ni. Ṣẹ̀ṣẹ̀rí tá a bá lọ síbi elépo. Ẹ rí pé àwọn tí wọ́n ń ta jẹnẹrétọ̀ àtàwọn kọ́fìnì tó ń gbé sólà jáde táwọn ò fẹ́ kí ìgbìyànjú tíjọba ṣe pé kí náà wà táwọn ò fẹ́ pé kíjọba ṣàṣeyọrí mẹ̀yẹn. Ṣé rí pé ọmọ Nàìjíríà náà lọ́wọ́ ń di jẹnẹrétọ̀ ọmọ Nàìjíríà náà lọ́wọ́ ń di sólà ọmọ Nàìjíríà náà níjọba tó fẹ́ kí nǹkan ó dáa. Ṣé rí pé àwa náà là ń ṣe ìdíwọ́ fúnra wa nípa pé tíjọba bá lọ ṣàṣeyọrí lọ́nà yìí ọ̀nà tẹ́mi ń gbà jẹ tó kò ní bí. Ṣé rí pé ìgbóhùnláfẹ́ so irú CNG yẹn ní sìnbáyì láti ìgbà tí ó ti di pé ọ̀rọ̀ epo wọn nípa ogun tó ń ṣẹlẹ̀ ní Iran àti táwọn Amẹ́ríkà ṣe nǹkan kan ṣe bí ọ̀nà àbáyọ náà ní CNG àti mọ́tò tó ń lo iná ẹ rí pé àwọn motosẹ́kù tó ń lo iná wọn ti kún ká ní ìsìnbáyì rẹpẹtẹ ṣe pé tí epo bá ṣe ẹ̀wọ̀n kò sí tó kà wọ́n pẹ̀lú pé epo wọn. Ṣùgbọ́n àwọn tó wá ń di epo yìí inú wọn ò dùn sí pé wọ́n kó máṣíìnì tó ń lo iná jáde máṣíìnì tó ń lo CNG mọ́tò tó ń lo CNG inú wọn náà nílùú àwọn náà tún lọ máa ṣe bí wọ́n ní ọ̀nà kan ṣe ọ̀bàlá wọn ń díra wa lọ́wọ́ àwọn ń díra wa lọ́wọ́
0: àwọn ìjọba àwọn ọmọ Nàìjíríà ní pírọ́blẹ́mù ara wa
6: àwọn
7: ìgbà àwọn tó ń tepo ó sì wọn ní gbàdúrà pé mọ́tò tó ń lo gáàsì àti iná kó wá wá tó tí mọ́tò tó ń lo náà àti máṣí tó ń lo náà tó wá lọ pọ̀ tá ń sìn ta ní fẹ́ ra pẹ́tùmọ̀ tó àwa ń sì díwọ́ fúnra wa. Ẹ rí i pé kí ẹ bá wù lẹ́nu jẹ́ mẹ́ta yìí sìn àwọn tó ń sponsor àwọn agbébọn wọ́n ṣe mẹ̀dọ̀ nísìn because owó tẹ́ fi sponsor wọn yẹn wọ́n ti lọ dà sínú kàńtẹ̀ nísìn so kí láà ṣe ní ìrìn ni pé káwọn èèyàn ká máa kíyèsí bó ṣe ń lọ gangan so ká mọ ibi táwọn ọmọ darí ẹ̀rọ kan àti àdúrà táwọn ọmọ gbà pé àwọn tó ń ṣèdíwọ́ fún orílẹ̀-èdè nípa pé ọ̀nà burúkú làwọn ń gbàṣẹ ó lọ ó jọ kó bá wa dáwọn lẹkùn ọ̀nà burúkú ṣe ń gbàjẹ yẹn kó lọ bá wa dáwọn lẹkùn tó ilé sì pé dábàá pé bó ti wù pé ọrọ̀ ìpò ṣe tó tó bá yẹ pé kó wọn ọmọ ẹbí àwọn àgbẹ̀ lọ́wọ́ lágbẹ̀ ń rí ohun ṣe okó ṣe kí nǹkan okó bá pọ̀ á ṣe ní mọ̀ lára wípé ọrọ̀ ìpò rí bákan
0: táwọn
7: àgbẹ̀ bá rí òfin lọ yẹ sà
0: fún ẹlòmíín náà láàyè
7: ẹ ṣeun sa ẹ ṣeun bàbá mi
0: ọrọ yìí ni pé àwa gàgbà náà ni à ń takú
7: ìlọsíwájú àwa náà ni wà ṣòro ara wa àwa ní àwa ní náà ni àwa yìí náà ni
0: ṣe ń gbàrí ṣe gàn fún àṣeyọyìn àti
7: ojú òrìṣì ìlànà
0: ìyọmọ ilé tẹ fi pè wá láàárọ yìí ẹ ṣe àdúpẹ́ omi sàṣànú sí
7: ẹ ṣeun ẹ ṣeun.
0: ẹ̀lú ẹ káàárọ̀ ńbẹ yẹn.
8: bàbá ọ̀tún tó wọlé àbí. Àtẹ̀mí àti àjùgbàjùgbà ànífà kàkà ìjọba
0: mẹ́ta ọ̀hún
8: ní ìjọba ìpínlẹ̀ Taliwa o. Ẹ̀lú.
0: Ẹ wà lójú òkú.
8: Ẹ̀hẹ́ bàbá Àlífà. Ẹ̀lú mo ń gbọ́ yín mo ṣe ń gbọ́ mi mo ń gbọ́ yín.
0: Ẹyin báyìí.
8: Bàbá Àlífà Pòfẹ́sọ̀ Babalọ́lá Akíkàkà Kọ́lọ́rọ̀ gbẹ̀rù orúkọ tẹ́mi ń jẹ́ o. Látọ̀ èyàn má èyàn má go straight to the point ibi tí wàá ń lọ ní.
0: ẹ̀yin náà go straight to the point ibi tẹ́yìn náà lọ.
8: ẹlòmíín fi ń gbàsìkò jẹ́ mọ́tò ọmọ ọgbà ká mọ̀ gbàsìkò jù.
0: alẹ́ yìí náà go straight to the point
8: ibi
0: tẹ́yìn náà lọ.
8: ẹ ṣeun àbọ̀rọ̀ mi. ẹ ṣe ló àwọn èèyàn ti sọ̀rọ̀ tó pọ̀ gan-an yóò rọ ó ṣe rìfàdárì ó ṣe rìfàdárì. nígbà tí ọmọ ẹgbẹ́ran wa tó bá ń ṣé ọkà méjì ṣe ń bẹ̀ ní sẹ́kọ̀ọ́ pọ̀ ni. ṣẹ́yìn náà ẹ̀wọ̀ torí pé ẹ̀ńtẹ́ẹ̀tì fi gbà ṣọba ẹ̀dùn ṣọba ẹ̀ni pé àwọn gbogbo ẹ̀ ọ̀fẹ́ ní ń bá ní lọ́dọ̀
0: ṣe. ẹ mọ̀ yìí pé ó ní tó ṣokùnfà bí kò ṣe ń wọ́ ipe ogun kan wà.
8: ìtúrọ̀
0: mọ́ amẹ́ríkà israel àti orílẹ̀-èdè ṣé iran
8: àti
0: kìlọ́kọ̀.
8: ẹ wọ́n ń jà lọ́rùn tọkàrà ayé ni sọ̀kọ̀jọ́ra wọn àwọn olórí wa ní ń fara níwá ìkọ́yẹ́kọ́ rí báyìí.
0: bí kò yẹ kí ọjà àgbáyé international market pé iye tí wọ́n ń ta nǹkan lọ́jà àgbáyé kó affect wa nàìjíríà.
8: ọkọ̀ bẹ́ẹ̀ ni I'm telling you àkọ́kọ́ àkọ́kọ́ nàìjíríà náà nàìjíríà ọ̀tọ̀ another country ọ̀tọ̀ àkọ́kọ́ rí wọ́n ẹ̀wọ̀n kọ́jú ẹ̀kọ́ di àwọn lọ́wọ́ ni.
0: àgbáyé ti wá di ọ̀kan gbogbo àgbáyé ti ó ti di ọ̀kan.
9: ẹ káàárọ̀
0: àrọ̀ ń bẹ̀
9: yẹn o èmi bàjẹ́ fún yín lágẹ̀lú èmi bàjẹ́ ṣé ẹ rí náwà kan fi ń ṣe àwa lórílẹ̀‐èdè ló pọ̀ jù ìbọ́lẹ̀ ó wà ló ń sọ̀rọ̀ tá a bá wà lọ́jà ẹ worú àwọn pẹtrol tó ń tà yìí nígbà tí pẹtrol wọn àwọn kan tí mọ́tò bá gbé mọ́lá gbé mọ́tò délé epo wọ́n á tún ti lọ yín nǹkan kalẹ̀ wọ́n sì mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ wọ́n á máa pariwo ìjọba ṣèjọba náà ní í ṣe gbogbo ẹ̀ lọ́jà gan à ń fi kánù sínú kóńgò à ń lẹ́kìnní létí à ń ṣe gbogbo ẹ̀ á máa pariwo ìjọba ìjọba a gbọ́ pé ìjọba ń ṣe àwọn nǹkan kankan tí ò da ṣùgbọ́n èyí táwọn gan ń ṣe ló pọ̀ ju tìjọba lọ kí ló dé àjọ kíè sára ẹ jẹ́ kíè sára ẹ má jẹ́ abara nira wa torí àwọn ọmọ tá à ń bí ilẹ̀ ọlọ́run ṣàánú wa o ìgbẹ́ lowó wà ló ń sọ̀rọ̀.
0: ìgbẹ́ lowó wà tẹ́kùn wá tẹ́ bá wa dá sí i láàárọ̀ yìí ta ló tún bẹ lójú òpó ńbẹ yẹn o ẹ káàárọ̀ o. wọlé ẹ ti wọlé o ta ló wà ń bẹ orúkọ yín lẹ ti ń pè. àgbọ̀yìn o hello ẹ káàárọ̀ o.
10: látọ̀yà aláàfin
0: ẹ o.
10: ganiyu afis látọ̀yà aláàfin. ẹ̀lú ṣe é gbọ́ mi.
0: gbọ́ yín dáadáa báyìí ó kọ yín bọ́lá ṣe ń pè.
10: ganiyu afis látọ̀yà aláàfin. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nípa ọ̀rọ̀ epo à ń gbọ́ pé àwọn kan tó ń dá ìfàtì epo yẹn lọ síbì kan ní àwọn ìlú kan wọ́n ní wọ́n ń dá ìfàtì àwọn epo yẹn lọ síbì kan. ok èmi fẹ́
0: bẹ̀rẹ̀ pé wọ́n dá ìfàtì lọ epo yẹn ni.
10: hello hello ṣé ń gbọ́ mi.
0: ẹgbẹ́ pé wọ́n dá ìfàtì ẹ̀ lọ.
10: bẹ́ẹ̀ni ìròyìn àárọ̀ dangote ló sọ bẹ́ẹ̀ dangote ìròyìn àárọ̀ yìí nìyẹn mo ti kọ́kọ́ gbọ́ nílé iṣẹ́ rédíò kan ko to di pe mo ti sojo yi eh
0: oro kan le nso npa e ni
10: hello le so
0: bayi so oro kan le nso npa e ni se
10: eh ipe bi oro aje se ri number 1 awa na npa lo wa ara wa tu ara wa awa gan fa and then epo yi na wa tun so gbogbo wa po okay to ba ga awon refineries wa na ka ni bi meji nsise ni gbogbo wa la yo ni po oya ki won me
0: fe ni ki joba se refinery nigeria titi wa gan
10: gan ni won se refinery okay koda da meji ka se okay koda kala da ni ni na ba okay da go te ni si so gbo nbere ti ti ti fo okay ko fe fo wa ko fe fo wa tori pe kini eh gbogbo kaluku na to ntaja na ona ati jere na ni kaluku wa so ti o se bo se two refinery okay but I got to remember tabi na wa nbe gbogbo awon ese gbogbo awon gbogbo awon depo ese kuku awon emi ni loruko re ni nbe yen ni eh bo ti gba okay apata o wa nbe kilori wa nbe to e kan ma pump si to ba pe gbogbo awon refinery le sise awon ni wo ma pump si be ti nkan yo fi ro wa lorun
0: so lawon ta lo wa pe so nti o je ka won be na
10: o ba je ba awa ko awa eme ko o
0: ngba se be de be to be 5 liters
10: so awon ye ye elo e ja boro
0: ke ye be ro ko ye so na
10: okay e ma gbo mi se ri ti awon tinu ye ba sise o ye ki o fro wa tai pe eh ta ba ti to ba ti je ko abi to ba ji popo epo security to gori yo o ko ma fire awon danu won ma ku sori omi ka ma fire awon danu sugbon awon ti won da awon neji na ti won je ko won bi be awon na gba body na
0: e se ga pe koko oro yin ni pe ki joba o se refinery at least meji koko oro yin ni e hello
11: aboro mi elu aboro
0: kojumo oruko yin bo le tin pe
11: wa mi o se ri pe oro oro logbon yo ma jora won ni oro ni oro re ni kiji ni ma yato
0: ki loruko yin bo le tin pe
11: professor babawola akera kana ni soro
0: pelu mi na yi
11: eh ko lo logbon lati lo sogo
0: agbon o fi odo enikan sele imo o fi odo enikan

0: àti ọ̀rìn bàbá tọ́lá ni wọ́n wà kọ́lọ́wọ́n pọ̀ lọ́sẹ̀ gbogbo wọn. Èmi náà la ṣùgbọ́n bẹ́ẹ̀ni tó ní kọ́kọ́ fi kọ́lé ní àkọ́kọ́ 25 náírà náírà báyìí sí. Àwọn olówó yẹn lè dá sí nǹkan kọ́ńtì nǹkan ọ̀rọ̀ mẹ̀kún ní àti kọ́lọ́wọ́ bá wa dá sí. Ọ̀rọ̀ epo tó ní inú èyí wọ́n ń pè wá náà ni o, ṣùgbọ́n náà ni wọ́n gbà ṣíjọ kan. Wọ́n gbàrọ̀ náà torí àwọn ọmọ
1: tó ń
0: pè
1: wá ni.
0: Ẹ
1: wọ́n ìyẹn ni pé ó dàbí kú wọ́n ń play wa ni àbí nǹkan.
0: Wọ́n ti wá ṣeré ni wọ́n ti àtajà ni. Wọ́n ti àtajà àtòṣèlú àtòwò àti ó ọ̀fẹ́ sílẹ̀ fún ìlú kankan wà mọ́ pẹ̀lú ẹlẹ́rìí bẹ́ẹ̀. Kò lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run ó ṣe ìgbẹ̀yìn ọ̀rọ̀. Àwa tá a ti gbé dúdú ẹ̀ tá a gbádùn Nàìjíríà la máa là ń wò báyìí. Àwọn olóṣèlú yẹn tí wọ́n bá ti ronú. Ẹ ti kàmpé fún wọn, ẹ ti bá wọn sọ̀rọ̀ lẹ́dà ọ̀rọ̀ ẹ̀dà ọ̀rọ̀ lẹ́yìn máa sọ yín tí ẹ wà ń bẹ̀rẹ̀ orí yóò ní dàrú gbogbo lé fẹ́ rédíò pátá. Ẹ̀yin lè jẹ́ ká ní access láti bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀. Bọ̀tí mo mọ̀ pé ọlọ́run máa dá sí àti epo àti ṣùgbọ́n ètò mẹ̀kún náà lè kọ́ ní inú ẹ̀mẹ́jà tara wa ṣe bí wọ́n kọ́ ya ọ̀fẹ́ ṣe torí yóò ti fẹ́ẹ̀ wọ́wọ́ mílíọ̀ ẹja mọ̀ gbàdúrà àbí àwọ̀ gbà.
1: Gbé sìmẹ́ǹtì náà pé kò dùn sójú kan náà tún lọ sí ọ̀nà sókè. Ẹ̀lú ẹ̀ka àárọ̀ ń bẹ̀ yẹn o,
2: ẹ
1: kò jú mọ́.
2: Ẹ̀ka rẹ̀ fún ètò. Orúkọ ẹ̀lú orúkọ wa láti ọjà mẹ́rin tí ó yà aládìsẹ́ ní màtìjà rẹ̀ ẹ̀dá kan ọ̀rọ̀ epo ga kọ́ni sórí ìgbà tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. Ẹ̀rí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ gangan ni wàhálà gbà wọ́n jẹ́ kí ìjọba ìbílẹ̀ ọ̀nà ẹ̀rọ gangan ni gbogbo wa láyé epo ìkọ̀ọ̀kan ìgbà tí wàhálà ọ̀pọ̀lọpọ̀ lórí mọ́tò tí ò lé jáde ńlé ẹ pé ọ̀nà ọ̀dà kẹ́kẹ́ pàápàá rẹ̀ bí àdúgbò ni ìjọba ìbílẹ̀ náà bá ti wà wọ́n kálukú náà ni wọ́n máa rí ṣe ní ibi ibẹ̀ oko wọn wọ́n kálukú lè máa lọ ọjà kò lọ sí gbogbo ẹ̀kọ́ ti ìjọba ìbílẹ̀ kò sọ́nà kẹ́kẹ́ tó já ní gbogbo ìpínlẹ̀ Nàìjíríà rárá kí wọ́n gbé ibẹ̀ gbá ń joro Nàìjíríà náà wà jù epo yìí ga ń ti sẹ̀rẹ̀ lágbàálẹ̀ ayé lọ fa àtọ̀rọ̀ epo gbogbo ọba náà ó yẹ kí ìjọba ó sì jáde síta gbọ̀ngbọ̀n láti máa dá Nàìjíríà láti máa dá gbogbo aráàlú lẹ́kọ̀ọ́ nípa tí bá ń ṣẹlẹ̀ wọ́n máa dúró sójú kan pé irú máa ń tà àgbà kan gbogbo sí ènìyàn kọ́kọ́ kí wọ́n wà kí wọ́n máa fa níjà nílẹ́kọ̀ọ́ sí Nàìjíríà bí ètò ìlú
1: ṣáṣẹ́ lọ ó jẹ́ àwọn ọ̀rọ̀ yín ni pé ẹ faramọ́ kí ìjọba ìbílẹ̀ ó lè ṣiṣẹ́ dáadáa kán lè dá ṣàkóso ara wọn kán lè dá náwó pé ìyẹn ní ìjọ kí ìjọ àgbàsókè kó báwùjọ wà. Ẹ ṣe tẹ ẹ pè wá tí ẹ bá wa dá sí ìyẹn ó túmọ̀ sí pé ẹ bá fẹ́ díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò bá fara mọ́ bí ìjọba àbílẹ̀ ó ṣe lómìnira tí ó sì dá dúró láàyè ẹ̀ pé kí ló kọ́ ẹ sí.
2: Ẹ̀lú
1: ọ̀tá ló ń bẹ lójú òkú +234 814 241 006 mo náà lẹ fi ń pè wá tẹ fi ń bá wa dá sí láàárọ̀ yìí. Ẹ̀lú o.
3: Ẹ̀lú o.
1: Ẹ káàárọ̀ orúkọ
3: yìí máa ń pè wá. Àpá Abiodun Isiaka láti sẹ́yìn.
1: Mo gbọ́ yín láti sẹ́yìn.
3: Ohun tí èmi fẹ́ dá sí.
1: Mo gbọ́ yín láti lu sẹ́yìn.
3: Bẹ́ẹ̀ ni láti lu sẹ́yìn láti pè. Ohun tó mi fẹ́ sọ lórí ètò yìí ni pé ọ̀rọ̀ rìfáínárì tá à ń sọ. Nígbà tí a bá ní tí rìfáínárì wa bá ṣiṣẹ́ àárọ̀ ìjọba wa kí wọ́n bá wa mójútó lóòótọ́ ṣùgbọ́n rìfáínárì yẹn tí wọ́n bá ṣe tó bá ṣiṣẹ́ owó tá a yá sí Nàìjíríà yá látòkè òkun tí a fẹ́ fi sanwó yẹn kúdù ẹ̀ náà ni wọ́n ń kó lọ tí wọ́n ń lọ fi ṣéǹjì owó yẹn tí wọ́n fi ń kàńtà báláǹsì iye tí a jẹ tá a bá wà láti rìfáínárì wa tí bá ń ṣiṣẹ́ ká máa lò yìí tí wọ́n bá ń lò èyí tí wọ́n bá kó lọ ọ̀hún kí wọ́n máa lọ kí wọ́n máa lọ fi sanwó tí wọ́n yá ṣùgbọ́n wọ́n bá tọ̀dọ̀ wá bíbà yìí kí wọ́n ṣe é kó jẹ́ kó tó wá lò tá a bá ní rìfáínárì méjì Nàìjíríà á lè fine á lálàáfíà ṣùgbọ́n àwọn tó ń ṣe ẹ̀tọ́ àwọn owó tí wọ́n yá káàkiri
1: ọjọ́ ti wọnú gan ni
3: ọlọ́run
1: bá wa dúró tí ọlọ́run dókè Nàìjíríà lápapọ̀ àmọ́ rìfáínárì wa ò lè ṣiṣẹ́ báyìí àgbà tá a bá fi gbogbo epo rọ̀bì tá a ti fi yáwó ta sọ́padà tán ìnáà tó lè mójútó ọ̀rọ̀ rìfáínárì.

ìdókò ibi tẹ mọ̀rọ̀ lọ láàárọ̀ yìí nìyẹn ẹ ṣe oríyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹni tá a yọ ṣe tuntun nínà àdúpẹ́ o àmọ́ lóore ẹni tẹ wà tẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa lórí facebook àmọ́ lóore èmi ò dìde fúyà lórí ètò jẹ́ ká jọ sọ́bẹ̀ àti martin dìde tán káàṣì ẹ̀ ló kú tẹ́ mọ́ ganú sí òun ẹ ti rẹ́ ṣe tátẹ̀ ti jẹ́ ọ̀làwálẹ̀ hamzat yẹ wọlé tèmi táyò yìí ládùn àbọ̀rọ̀ ló kọmi ṣọláàrẹ̀ olàmójú ẹ̀rọ tó ń gbé òkè tó ń gbélẹ̀ tó bá ti wá daago mẹ́wàá gérégé ẹ̀pàdé bá mi mọ́gàjí kọ́lá olóòtú màdàbánijà lórí ètò ìṣẹ̀lẹ̀ kẹjọ ire o.

0: mẹjọ
1: ọdún méjì ó lé lógójì.
0: Ọmọ lo jude o.
1: 42 years kìí ṣe wàsá.
0: Ejò wa tó ní ti wà.
1: Ọmọ tí wọ́n bá bí láàrin ọdún kan sọ́dún méjì lé lógójì. Tí ọba ti nípa lórí ilé ayé. Ọlọ́run ó tún ọ̀rọ̀ rẹ̀ tó. Kábíọ́ sí Olódùmarè. Mo tún wọ studio láàárọ̀ yìí. Mo tún wo gbogbo àyíká studio. Ọlọ́run mo dúpẹ́ o tó padà fọkàn mi balẹ̀. Ọlọ́run mo dúpẹ́ o.
0: Ó ti dé, ó ti dé, ó ti dé, ọmọ ọlọ́.
1: Èrò ọ̀tá ọjọ́ lórí mi. Èrò ọ̀tá kọ̀ jọ lórí mi.
0: Ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó mú ní gbọ́n.
1: Èrò ọ̀tá bí ká ṣe súkẹ́súkẹ́ díẹ̀ kọ́ tán nítò bẹ́rù ọ̀tá ṣe rí mi. Ẹ̀rọ fẹ́ padà ná. Wọ́n fẹ́ mú padà wá bẹ̀bẹ̀ ná. Kàkà kí lè kú ilẹ̀ ọ̀sà ni
0: o. Ó ti dé fún gbogbo wa.
1: Ọlọ́run ló wí bẹ́ẹ̀ èèyàn kọ́. Àmọ́ parọ́ ni ẹ̀yin àfá. Bọ́lọ́run bá ti níhin kò sẹ́ni tó lè sọ nú.

ètò yìí fún yín wákàtí kọ̀ọ̀kan èèyàn tiẹ̀ travel tàbí géèyàn pé ara dára àgbà ẹ̀yin ọmọ yìí ẹ lọ pitú bí mo ṣe pitú kí n máa wò yìí n ó jókòó lọ́sẹ̀ tí ń bọ̀ tí n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ń wàá fà á lé yín lọ́wọ́ mo kọ́kọ́ fẹ́ kọ́ bá yín lójijì. Akọ́láwọlé olóòtú ọmọ àdá bá nìjà.

0: wipe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise fẹla yẹwo fun gbogbo en to ba fẹ ma bi oro ku si nipa oro oju fun rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale charity pl eye care foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo re ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
1: 070-101-522-55
0: oju lo bara oni din do mo wa lagbari
2: ìyá lẹ́kàn bí òní ṣáájú wá lónìí.
3: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wọ́n làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
2: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí so gbọ́pọ̀lọ́wọ́ Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíkàlú ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì. ₦2000 ti won ta ni ₦1000 fa won alaraje in ta bread ri o ni se o tori bi e ni bu sugar sa ni era ni bread ibadan big bonus bread gbogbo aye lo nwa lati ra ibi kibi to wo ko gbe si ko ti mo ta laarin adugbo bibo won obo be kere 40000 lowo ere ibadowo po losese folu ibadowo po to ba peregede pelu ilana nte leleyin ajoso yepo tara sasa lati gba ase ibadowo po fun nilo shop re lati ta ibadan big bonus bread fa won alaraje ladugbo re kelomi to gba se adugbo re mo lowo to re nikan adugbo kan ni o to ba se ta ti gbase number ni ope 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551 ajani si o si okada lo gbe ni oko reda oko ke bi nra koro ose meta sisin soso kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di luxury to obuti agree price mo si ti gboko mi le fun mo wo ba nta oko to jire ni fi gbe pelu owo tin fi kun awon oko po nu ogba won lo to o sugbo wo mi o ka ama wo to lo fe roko tutun yi odo di luxury to obu ni o ja ti lo ra o ko siru oko te wa de be te ni ri di luxury to obu e di luxury to obu ni awon mo to ni si ni se oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin oda lato gokun ti o si ni pe bo si je Nigerian use kake awon o ba yin get e aye po repete ati kokos pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi tokun bo e ma gbe bo ni di luxury to won ba yin ta gbogbo eyin ile ise nla nla ile ise kekeke ile iwe ati ile ijosin di luxury to obu ti se tan ti ba yin se pe oda lodo won ni rufi oko te ba fe lato gokun ani o lo ba won ni di luxury to obu loluyole behind esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 08169828487 bi luxury to ho gbogbo to ni se pe loko irorun ni.
4: Oh no, my pen has stopped.
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
4: Oh, your favorite pen?
5: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
4: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Isale Osun Real Bond Community Development Association Bond Photo Isale Osun Ibadan lo fi ti dunun pe gbogbo eniyan abe ri segeseke nanu wa dun wi pe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan won ba ra si dale wolu ladoja Arusa 1 baba paduka lori apere Isale Osun Real Bond Community Development Association lo ki kabiyesi ku orire won ni ka dope lori ki ba to pe lese kesi won ba o je ko pepepe e la ke ba Oluyole Oloye Agbanu re ni Akanbi arole ba Oluyole Ibadan ku mura o gbajugbaja lo ko lókìlẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní bọ́ńfọ́tò ìsàlẹ̀ òsì ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè dùbírì dọ̀tún sànúsí ọ̀kánlọ́mọ odua sinetọ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹrẹmí abbas hosseini honorable stanley kíkùrúláyọ ọlájídé odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléré tíọ́kẹ́lù sí wa níbàdílẹ̀ fẹyọ rasid ayinde merengue king alhaji tayolu akande currency haji fatai disa fakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pè gbogbo ọmọ bíbí sàn ìsàlẹ̀ òsì bọ́ńfọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́ńfọ́tò lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí.
7: Ó ga jìyà mi kó lè mọ omi tòní máa ní mílíkì púpọ̀ nínú.
8: Àti tèmi náà.
9: Àbí àwọn tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
10: Èmi máa kọ́ ọ, iṣẹ́ ọwọ́ Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
9: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ̀kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti rà.
11: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, tẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
12: Lagiliwa FM 96.7.

àwọn bandit tí wọ́n wá sí ìgbẹ́tì ìhàhínà ọ̀yọ́ state wọ́n ń pe bí lóòkọ́ mi lójú ẹsẹ̀ ní ọmú mẹ́fà nù wọn mọ́lẹ̀ wọ́n ti mú mẹ́fà nínú àwọn agbésùnmọ̀ mi tí wọ́n wá sí ìgbẹ́tì ìyẹn lọ́nà òkè ògùn lọ́hùn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá dán wò yọ jọṣẹ nípínlẹ̀ ọ̀yọ́ ìrànlọ́wọ́ bàálù tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣọ̀ṣẹ̀ ra ẹni agbára àtòkè wá gẹ́gẹ́ bíi tí tinubu ń wò pé èrà ọ̀gbọ́dọ̀ rìn wá nílẹ̀ yorùbá ó di méjì ìrú ẹkùn tó lágbára tọ́ nà yẹ káàkiri àgbálá ayé wípé ṣe bọ́ọ̀ lágbára ni ọ́ ṣe bí ìlú rẹ náà ni ọ́ ti ń dábí eléfèun èèyàn ò lè jẹ́ lọ́wọ́ nípínlẹ̀ ọ̀yọ́ tó bá ṣe nǹkan tí ọ̀dà nínú páńpẹ́ tí wọ́n kẹ́lẹ̀ fún tinubu rè wọ́n kẹ́ páńpẹ́ burúkú kan nígbà tí ó ti yọ kúrò nínú páńpẹ́ subsidy ó ti yọ kúrò nínú páńpẹ́ dọ́là wọ́n tún wá kẹ́ páńpẹ́ ti ráìsì ilẹ̀ fún ó rí pé ọ̀rọ̀ ráìsì àti fúláwà ni ó lé ọkọ̀ lórí àlééfà ebi wọn ló ní kò sí subsidy mọ́ ìwọ ló sì ní kí wọ́n má fi dọ́là kí wọ́n má kó dọ́là fáwọn tí ń lọ rajà nílẹ̀ òkèrè mọ́ ìjọba àpapọ̀ tó já kúrò nínú wàhálà yẹn àmọ́ gbọ́ tí wọ́n dá sí fúláwà wálẹ̀ ráìsì wálẹ̀ ẹ̀rá ti máa ra búrẹ́dì 10,000 lórí igbá mítìnì táwọn bẹ́kà ṣe ẹ̀rá ti máa ra búrẹ́dì pé ọmọ tí ń lọ nursing school yìí dá ẹ bá ra búrẹ́dì 10,000 fún kó fi mu tí ló náà panumọ́ tó kí bí ọba wọ mọ lọ sùkú mọ ẹbí ọba ṣe pé ti búrẹdì ni ọ jàmọlá mọ jẹ gàárì rẹ o ìjọba tó bọkù ònú páńpẹ yẹn ráìsì wálẹ mo láwọn láti sọ fún yín pé bẹnìkan bá ní ráìsì tòun iye báyìí lòun ta rin iwájú òòrùn 40,000 òòrùn 35,000 ráìsì yẹn mọ̀ tí ń lọ 120,000 tẹ́lẹ̀ kí wọ́n tó dá padà. Páńpẹ́ tí a wá kẹ́lẹ̀ ní ìsìn tíjọba àpapọ̀ fẹ́ kẹsẹ̀ bọ̀ páńpẹ́ sìmẹ́ǹtì wọ́n kẹ́lẹ̀ fúnjọba ò sìmẹ́ǹtì ti ń lọ 13,500 gbogbo àwọn tí ń kọ́lé ní rúmú báyìí ẹ mọ́ sì gbàgbé pé ìjọba àpapọ̀ ni ń pariwo pé ń gbòse pé ẹ̀wọ̀n ò lo ọ̀dà mọ́ símẹ́ǹtì ni ẹ fi ń ṣe kankéré ni ń dà sójú títì ìjọba ni ọ̀já ń rí símẹ́ǹtì rà mọ́ ìjọba àpapọ̀ ẹ bá gbogbo àwọn oní símẹ́ǹtì ṣe mítìn àti dangote ni àti bua àti símẹ́ǹtì ẹlẹ́rìn ẹ pè wọ́n papọ̀ ẹn tí ọba ti lè mówó símẹ́ǹtì rẹ̀ wálẹ̀ ẹ ti iléeṣẹ́ rẹ̀ pa ìbírù rẹ̀ wọ́n ṣe láyé buhari àti dí àgbọn tí wọ́n bá rajà ńgbà náà mo rántí ọdún tí wọ́n lọ bálàmídé àjàdí ta táyà rẹ̀ tí wọ́n níye báyìí ni wọ́n mọ̀ ra táyà gbanjo ẹni tí ò ní mọ́tò lọ tó bẹ́ẹ̀ ńgbà náà tó lọ ra táyà ń wo ròdù owó kó pamọ́ ń gbọ́ ọlọ́run bá bà sírí tó ń bá rọkọ̀ wọ́n mọ lò wọ́n kó táyà jíìpù àti táyà ẹ̀ka wọ́n kó méjèèjì lé lọ́wọ́ nígbà tí ọ̀dà kan mọ̀ òun náà ń kó jẹnjẹnjẹnjẹnjẹn ọ̀fẹ́rajà àfààní ìfàtí fààyàn lápòyà ẹ lọ ṣiṣẹ́ lórí sìmẹ́ǹtì ìjọba àpapọ̀ a ti gbọ́ ikú gbajúgbajà òṣèré ńlá kan olókìkí ni
kú báyìí ìròyìn rẹ̀ sì ń jáde ní yàjó. Eléré wo ni irú eré wo ló ṣe irú sáà wo ló lò.

0: lorúkọ mi. Mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Andes Multipurpose Ventures, iléeṣẹ́ tó ń fìgbà gbogbo wá jíjẹ mímu ìrọ̀rùn fún gbogbo èèyàn. Kì í ṣe pé ẹ fẹ́ wá sí iléeṣẹ́ wa wá ṣiṣẹ́, bí ò ṣe pé oúnjẹ tá ń tà, àwọn oúnjẹ tẹ́nu ń jẹ tó jẹ́ tútù tá ń tà fáwọn ilé ìjọsìn.
1: Bí ráìsì tútù, gaari, ẹwà, gbogbo nǹkan lọ wà ń bẹ̀. Mo tún rí kan nínú òkè kúlíkúlí kan.
2: Bẹ́ẹ̀ni, kúlíkúlí tá a ṣẹ̀ṣẹ̀ introduce
1: lé. Kúlíkúlí aláta.
2: Bẹ́ẹ̀ni.
1: Eba.
0: Kì í ṣe kúlíkúlí tẹ́ wà jẹ́ tí ẹwà máa pàjùpè. Kò sí kò sí.
1: Kò sókúta kò sí kan bẹ̀.
0: Kò sí dọ̀tí kò sẹ́ni tẹ̀ ń bẹ̀. Ó lọ bó ṣe yẹ kó lọ. Eléyìí náà a ti ń pariwo ẹ̀ láti bí ijọ́ mélòó. Àwọn package táwọn fáwọn.
1: Tí a máa fáwọn ará pati.
0: Bẹ́ẹ̀ni àwọn tó bá lọ sí event nísìnyí oní nylon yẹn tún ti ń sá yẹn tún ti ń lọ báyìí. So bíi can báyìí oríṣiríṣi lóde wà.
1: Nílà rẹ̀ wà.
0: Bẹ́ẹ̀ni fọ́ ìwọ̀n àlélè tó jẹ́ oní
1: can.
0: Gaari ti wa nbẹ,
1: gaari
0: wa nbẹ, suga wa
1: nbẹ, ati milk.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bamba ti ẹ̀ tọ́ wọn last week orí pé bẹ́ẹ̀ ni. So kúlíkúlí tá a wá ń sọ yìí ó wà lóríṣiríṣi. Ike ńlá kan rè. Ìkan náà tún lélẹ̀. Ìkan rè bẹ́ẹ̀ bá ṣe lówó ẹ̀ sí òní. Gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ ilé tó tóbi jù gan kò wọ 5,000.
1: Bàbá ẹyin ọlọ́run òjijì.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n ṣe prógrámù kan lẹ́nu ọjọ́ mẹ́ta.
0: Wọ́n ṣe bẹ́ẹ̀ de wọn.
1: Wọ́n pè kan ní 7-7.
0: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ de wọn 7 ló máa bọ́ sí.
1: Ok.
0: Inú oṣù tá a wá wà ó náà ṣe ọjọ́ ìbí wọn. Gbogbo ìgbà tí wọ́n ti kọ́kọ́ lọ sí Jesus City. Àwọn tó bá jọmọ̀ ìjọ wọn láti understand dáadáa. Gbogbo food items tán fáwọn èèyàn bẹ̀ iléeṣẹ́ wa ló produce. Bẹ́ẹ̀ni sà. Bàbá ṣe bí ọba tán bá ti parí camp tí wọ́n fẹ́ ṣe. Package kan wà táwọn bá wọn ṣe lọ́wọ́ back to back buy. Bẹ́ẹ̀ni mo dẹ̀ ti sọ fún
1: yín. Mo rí tí wọ́n wa trailer wọ bẹ.
0: Bẹ́ẹ̀ni sà. Video ẹ̀ wà online. Mo dẹ̀ tún ṣàlàyé fáwọn èèyàn wípé Dr. Lanre Teriba
1: tó ṣe. Ṣé wọ́n tó ń tà fún àwọn èèyàn
0: ni? No, wọ́n ń fáwọn èèyàn ní.
1: Lọ́fẹ̀ẹ́.
0: Ìjọ ò gbọ́dọ̀ tóbi tó bá yẹ káwọn tó wà ńbẹ̀ kán má gbádùn ara wọn.
1: Kábíyèsí
0: Dr. Lanre Teriba torí ṣe wọ́n fẹ́ ṣe àjọ̀dún òkè Sioni nínú oṣù tá a wà yìí lọ́ọ̀dì 28. Prophet Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ wọ́n máa wà ńbẹ̀. Prophet Sam Òjó Authority ọmọlójú Jésù àwọn náà máa wà ńbẹ̀. Gbogbo package oníkálukú la máa gbé pàdé wọn níbẹ̀ yẹn. Ṣé wá rí lọ́wọ́ tá a wà yìí promo tá à ń ṣe lọ́wọ́ kò tí expire. Referral must laugh. Tẹ bá ti mú yàn wá tẹ ti mú customer wá client wá ó ti di rọrùn 5% nínú iṣẹ́ tí wọ́n bá gbé wọlé sí iléeṣẹ́ Andes Multipurpose Ventures automatically ẹ máa ní àǹfààní láti gba 5% lórí iye tẹ́ni yẹn bá san. Iye láti wò pé báwo ni ó ṣe wá jẹ́ pé àwa nìkan náà la máa ṣiṣẹ́ tó wá jẹ́ pé gbogbo èrè yẹn àwa náà látún máa jẹ́ gbogbo ẹ̀.
1: Mo rọ́wọ́ yín lọ́sùn-ún-náà nígbà wọn fẹ́ ṣe campaign tí wọ́n ṣe campaign tí wọ́n fẹ́ dìbò.
0: Bẹ́ẹ̀ni sà gbogbo tí wọ́n pín bẹ̀
1: yẹn
0: tó jẹ́ food items iléeṣẹ́ Andes Multipurpose àwa láti dominate gbogbo south west lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀.
1: Táwọn olóṣèlú bá wá fẹ́ lò yín láàárọ̀ yìí pàápàá jùlọ àwọn kan lẹ jókòó tì lẹ́gbẹ̀ẹ́ òun.
0: Yes sir.
1: Tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ìdìbò wọn campaign wọn nọ́mbà wo wọ́n lè pè sí tí wọ́n ó fi láǹfààní àti jẹ nínú ìgbádùn yìí.
0: Nọ́mbà tó já sí iléeṣẹ́ Andes Multipurpose lélẹ̀yìí
1: 091-09123-55-55-67-14-14 091-23-55-55-67-14-14
0: tàbí 090-1296-1296-3009. Àwọn tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ mi tí mo jẹ́ aṣojú iléeṣẹ́ ìgan sọ̀rọ̀ wọ́n lè pè mí náà
1: 090-80-080-69-69-68-15-15-62.
0: Àwọn táwọn àlékún tán láǹfààní àti máa gbọ́ wa òkè ìrà. Láwọn
1: ọ́fíìsì
0: ní
1: ìwé àwòsí
0: yín wà ní ìkẹjà tó bá
1: dẹ̀ nìbàdàn ń kọ́
0: nìbàdàn bí ta bá ti kọjá ibi tó ń pè ní ìyànà àgbàlá kwari bí òkú ibẹ̀ gangan ibẹ̀ ní ìwé àwòsí wà. So àti olóṣèlú àti pásítọ̀ àti anybody ọ̀gá iléeṣẹ́ tẹ bá fẹ́ ṣẹ̀rí ọ̀rọ̀ ohun tí gbogbo tá a ti sọ yìí ẹ lọ wo iléeṣẹ́ Andes Multipurpose Ventures ẹ lọ wo online lórí Facebook TikTok ẹ bá gbogbo nǹkan tá à ń sọ yìí ẹ bá ń bẹ referral must laugh o. Tẹ́yìn náà bá fẹ́ rẹ́rìn tẹ́ fẹ́ mú customer wa
1: 5%
0: ó ti dúró
1: ọ̀tàn ṣúgà já
0: ó ṣe jẹ́ nìyẹn

0: àlejò mi fún tèní máa wọlé. Omi yalé máa wọlé.
1: Ẹ ẹ sọ bá mi.
0: Mo gbọ́ àwọn epo àkàkàn tó kọjọ lè má na ọmọ omi yalé o Olúbàdàn ló fi ìyọjọ oyè ní àwọn bàbá yín náà kọ́hun.
1: Àwọn náà.
0: Wọ́n gboyè délé tíntín ní lóko.
1: Ọlọ́run.
0: Ọlọ́run ni. Kábíyèsí Olúbàdàn. Yes. Irú èèyàn wo ni Sunday Igbòho?
1: Olóyè Sunday Igbòho mi mọ nkan tí mo le fi ṣe àpèjúwe wọn. Ju wípé Ọlọ́run tó dá wọn. Òun náà ló le ṣe àpèjúwe irú èèyàn tí wọ́n jẹ́.
0: Kò sé predict.
1: Kò sé predict.
0: Ẹ lè sọ pé irú èèyàn báyìí ni.
1: Ọlọ́run tó dá wọn nìkan. Ló mọ bó ṣe tó.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọlọ́run nìkan ló mọ bó lóye Sunday Igbòho ṣe tó.
0: Níjọ́ ọ̀sẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nínú ilé òun. Egbe ni Sunday lò ní àbájábò. Àbọ̀ bẹ́ẹ̀lẹ̀ látòrí fẹ́ǹsì. Torí ó nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ o. Èmi padà lọ bí mo sì mọ ìdáhùn tó fún mi. Tó fún mi gẹ́gẹ́ bí àgbàlagbà. Ó wà lọ́wọ́ mi. Bóò ló ṣe ṣẹlẹ̀ níjọ́ náà.
1: Ẹni tí ó bá ní pé bóyá lóye Sunday Igbòho fo fẹ́ǹsì ni kẹniyẹ náà lọ síbi fẹ́ǹsì yẹn kó fò. Ẹni tó bá ní pé ó lo egbe ni kẹniyẹ náà ò try ẹ̀. Ní tí mo sá mọ̀ ni wípé Ọlọ́run tó dá olóyè Sunday Igbòho ó ló mọ bó ṣe lọ.
0: Ọlọ́run kó yọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Sọ wà nílé níjọ́ náà àbí ò sí nílé?
1: Wà nílé.
0: Níjọ́ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Wọ́n ní gbogbo kàràmà tẹ́ ń fi kun kankan gbogbo sọ́jà tó wá lé yín àti DSS wọn ò ju 38 lọ gbígba ohun tó ń kà wọ́n ni tó ní gbogbo ohun tó ń lọ lé pé 38 ni wọ́n tó mélòó.
1: Ẹ ṣe mọ̀ pé ẹni tó sọ pé 38 ni wọ́n inú ilé ẹ̀ ló wà.
0: Ọkàn gbọ́ròyìn ni.
1: Gbọ́ròyìn ni. Mo dẹ̀ máa ń sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn inú fíìmù orí ìtàgé. Eré orí ìtàgé láti
0: máa ń wò. Fíìmù ológun.
1: Láti máa ń wò pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀. Kí wọ́n tó line up mọ́tò àwọn ọmọ ológun láti wájú ilé èèyàn dé odidi junction sókà. Téèyàn kan bá wá sọ pé èèyàn 38 ni.
0: Wọ́n line up mọ́tò dé junction sókà. Wọ́n ní wọ́n pa títì rẹ̀. Mọ́tò tí ń bọ̀ express ò lè kọjá. Èyí tí ń lọ ò lè kọjá. Wọ́n dá dúró fún gbogbo táìmù tí a sọ pírẹ́sàn yẹn.
1: Bó ṣe rí nìyẹn. Kódà àwọn iléeṣẹ́ ọlọ́pàá tán sọ̀ráǹdì ilé olóyè. Àwọn náà forí kò. Àwọn chọ́ọ̀chì sì ń ṣèjọsìn. Wọ́n forí kò. Àwọn ará àdúgbò gan náà forí kò.
0: Níjọ́ náà lọ́hùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀. Ìwọ ń pè lálálálá. Lédìkẹ́ náà ń pè. Tọ́ jẹ́ pé níbẹ̀ nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ níjọ́ náà. Bó lọ lọ ṣé ìwọ náà wọ́n mọ̀ mú ọ àbọ̀ Ọlọ́run kú ọyọ níjọ́ náà.
1: Orí ló yọ mí Ọlọ́run orí ló yọ mí orí ọ̀yọ́ tán ni o.
0: Orí ọ̀yọ́ tán ni.
1: Àjọ Dàbújá ni Lady K ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jùjújù.
0: Bí báwo.
1: Torí pé òun ló tètè go live lọ́jọ́ yẹn.
0: Pé ṣẹlẹ̀ ṣẹlẹ̀ o.
1: Gbogbo àwọn àgbáyé fi mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. Torí bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á wọlé nǹkan yóò ṣẹlẹ̀ náà nígbà tó bá dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì mo bá.
0: Òkú ńlẹ̀ rẹpẹtẹ.
1: But Ọlọ́run lo Lady K láti dáàbò bo ẹ̀mí wa. Tó di pé àtẹ̀sí ìrìn àjò lọ sílùú Àbújá.
0: Wọ́n gbé yín láti Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀nà Abúlẹ́gbà ẹ lọ wá bàálù ni àbí bò.
1: Bàálù kẹ̀ àgbà ọ̀nà gbọ̀ngàn bọ́ sí Ifẹ̀ bọ́ sí Èkìtì.
0: Wọ́n wà léèyàn kú nínú ilé níjọ́ náà.
1: Bẹ́ẹ̀ni àpàdánù àdògán pẹ̀lú àfàfà táì.
0: Ta làdògán.
1: Àdògán jẹ́ olólùfẹ́ olóyè Sunday Igbòho.
0: Kì í sọ ọmọọṣẹ́ rẹ̀.
1: Ọmọ tipẹ́tipẹ́ ọmọọṣẹ́ náà ni.
0: Ok.
1: Bọ̀ láàyè ara èèyàn náà téèyàn náà.
0: Ó ti dọ̀gá.
1: Ó tó dẹ̀ lówó owó wà lọ́wọ́ ẹ̀. So ìfẹ́ tó ní síran Yorùbá ni ló fi jọ̀wọ́ gbogbo ohun tó ní. Torí pé as a dime tí ikú gbẹ̀mí ẹ̀yẹ àdògán sì ní ọmọ tó rẹ́sẹ̀ pé oṣù márùn-ún.
0: Kábíyèsí Olódùmarè.
1: So àti àfáàfà táì tó jẹ́ ẹ̀gbọ́n Solóyè Sunday Igbòho. Àwọn
0: ìrìn àjò. Wọ́n níyẹn ń sa nǹkan nù lé ń ṣe.
1: Wọ́n ra mọ́tò. Wọ́n wá gbé mọ́tò yẹn wá pé káwọn á fi hàn àbúrò àwọn.
0: Kìí ṣe pé bẹ́ẹ̀ gan-an ni ń gbé.
1: Ìbẹ̀kọ́ ti fi mọ́tò yẹn gan-an olóyè tán. Náà wá wò pé ilẹ̀
0: fẹ́ ṣú. Jẹ́ ń sùn.
1: gbati ku ede na won wa lori pe won sin lo na
0: won sadua lowo ka biese olodumare to eh olorun o fori jin gbogbo awon to ku
1: amen
0: ta wa lomi yale gan ko to di ajan sunday gbo
1: eh omi yale jomo bibi ilu ibadan si agbole wa ni kobo maje
0: nile omi yale
1: ati wa tipe tipe pelu oga wa senator Isaac Abiola Jimobi
0: gege bi oloselu
1: ben lati 2006 ngba tan fi se senator
0: to
1: soju ekun aribugbo ipinle Oyo ta mo si Oyo South ko to di pe won wa jade gomina
0: ni
1: 2007 labe asia egbe NPP leyi ti governor Seyi Makinde wa ti ninu jade fun senator na nigba na labe NPP so lati gba yen lati jumbo ti ba se jo lo AD AC ACN APC ko to wa di pe apinga ni be
0: ki ma foro le soro ka kokko gbe to lo se lo segbe kan to rawo eyan fe gbo ti sunday gbo ba mi so nigba mo lo le ti mo ni awon eyan mo so pe obe latori fence ni lo ba be si eyin ogba o wa fa mi lowo o mu mi yipo gbogbo ogba le re oni te an ba be latoke bi nibo ni obe si mo ri wi pe ko si bi te eyan o to bo si junu ogba na lo
1: be
0: o si ni gbogbo osale lawon soja atawon alagbara ti wa pelu ibon lowo oni bo le eyan fe be si nbe oni latoke oke to hun wa se be lohun o ti be sinu to n ba be nu compound ni won na lohun o be si teyan ba wo yo ye eyan pe eyo olohun bo se so ni olohun o mo ku yo yes e wa ku ni egbe APC
1: ben
0: ki lo de se bi progressive ni baba yin ma Ajimobi
1: se mo pe governor Abiola Ajimobi ni landlord ti o ni progressive
0: latori
1: alaj baba wa laji lam
0: adesina
1: kan to wa passe fun governor Abiola Ajimobi ko lo ba fun kewo
0: igba
1: ti governor Abiola Ajimobi de nbe nbe won ko orisirisi yara to ni kaluku yo ti nbe
0: okay
1: ta de nsun ayo ati alafia ko to di pe iku o mu won lo bo awon ti senator Isaac Abiola Ajimobi gbe ile lowo lowo lowo bayi awon wo pe ile yen ti o ti hold won de gbe ile won gbe ta ma tan si ti gbe leta ko si teyan o se na ju pe ile tan ti gbe ta keyan wa ile mi teyan mo gbe APM
0: oro yo ye mi o
1: si
0: gbe leta o ye mi o ile wo ni en gbe ta o koja lodo oke aduko mo ra asia APC ti o mo fe lelele o koja lona dandaru egbe leta ke
1: te ba wo ile egbe oselu APC to wa ni
0: dandaru
1: to ya jinje ko so en to wa loke adu awon ton pe ra won ni landlord nbe ni si ko si kobo won ni owo tan fi ko tori pe ngba na ota buruku ni won je
0: si en to ko le
1: to ko ati awon to da owo re ngba na idi ni yen to je wi pe awon o mo e mo jogun ko te ni ogun
0: oda ti dandaru nko
1: e ti dandaru awon to ni na na mo na fe fi se imi se le egbe
0: ile ki wa ni
1: ile pe awon fe polongo obo ni e ri bi egbe bi an ko si ni won ti ko si bi to won si gbe si bi to da
0: iwo
1: lomo
0: iwo lomo e ko otutu ka e bi te eyan ba ko le egbe odo ara mo tu yan na ni
1: ngba mi na to tutu ba mu yan ju na mo fa nkan mi
0: iwo lo wa mo yun iwo lo wa mo nipa yun ninu APC te bossi
1: APM
0: APM te bossi le fe kora yin jade nbe
1: beni
0: nigba wo le fe kora yin jade ati pe labi ase atale bawo nu APM
1: e se ri ta ba nso pe a kuro ninu egbe oselu APC bossi ninu egbe oselu APM ta so bi eyo kan abi meji lori idi ta fi so pe ki egbe oselu APC kan keko won dani awon eyan mo wo pe boya alaida oniwa aba ti je anfani egbe ri ta wa wo pe ngba ti nkan o ti lo si side wa lo te pe ka kuro nbe ko ri be se mo gbe yin baba na le so pe e baba fe yawo fogo ogun odun ti o ye ti o pa ta ba gbiyanju ta fe mi wo ka wo bi be na ka wo to na o bi egbe oselu gbogbo awa papa julo odo ta n se egbe oselu o fe loju eni ti o ni ise o ti e to nse Buhari o se lu gege bi ona ta uye na fi le mu wa bi pe awon omo yi won exist pe ideology ti egbe yen o to mu dani o papo mo ti awa odo amo ta ba wegbe oselu APC ni kope kope ti a fe se primary lati dibo opo awon to jade lati dibo ti an da fun tolo lati lo soju wa boya le igbe ma sofin agba bi kekere 70% wa a je odo ti a de bo sori papa ta se primary amo o je ibanuji okan wi pe gbogbo awon to win ni primary yen patapata ko si eyo kan nu won bayi ti APC fun ni ticket
0: ah
1: beni
0: be latori urubo
1: latori gomina lori senator lori rep lori house of assembly
0: oh mo so ti won fi ti won wa fi court gbe onle
1: be ko ti e ni ti won kule gbe court wa tori opo won na kule nbe court tele
0: wo lo mo
1: to ra mo eyan challenge won lori wi pe esi primary te gbe jade ni bullet ri e wo bi apere ti oloye adebayo adelabu nigbati gbogbo wa lati nda fun tolo kura o ku idi ta fi kuro ninu egbe APC be te ba le se bayi o te da ko fun omo 28 years te ro ti nira ti o je
0: ti o ba
1: ti o mu a je wi pe ko si nte le se fun omo odun kan oloye bayo adelabu ti nawo o ti nara de bi pe kuda a ti n pa maalu le pe owo re ni ticket e
0: ka sa pe tori pe won o fun adelabu ni ticket
1: ki te wa se ta
0: de onu re le fi han
1: ki se ta adelabu nikan se ti won ba fun adelabu ni ticket gomina awon mi na wa ton je aso ara adelabu ti won jade e wa mu gbogbo e wa je pe eyan kan soso lati iwo ate ini e ti wa mu le ti ko gbogbo list
0: owo ti eni omo so bi kaluku ba ti ko li bo ba ti kaluku kaluku ko list
1: e wa ko list
0: bo ga iku wo le yi ba wonu egbe APM
1: igun boye nation
0: boye nation omo baba
1: sangogade
0: sangogade yi agba oselu to won atawon ade dubujo lo daula ni
1: ben
0: olokiki ngba aye re
1: ben
0: ta ba wa nsoro nipa sangogade boye nation to nso yi ohun ati penkele bi beji ni won
1: be ni
0: penkele to wa n wiun are Nigeria ni campaign fun
1: be ni
0: koko nu egbe APC
1: sin baba ogbomola
0: sawu
1: seri oloye bayo adelabu awon rira won gege bi pe ko kuku sibi ti awon fe lo mo tori gbogbo n teyan ma n je laye ni won ti je amo opo awa ta je isomogbin ta n tele won se ba wojo ori mi ni josi kere jojo
0: so na lo so fun pe e mo nsu emi na nbo
1: e ko sese ki won so soru e won a le so lai lai
0: awa
1: o ti e so fun won wipe a n lo
0: se boye nation o le da nkan se leyin adelabu penkele ni
1: dada tori pe te ba wo boye o ti n ba gbese aye ebo ti pe wọ́n bá bàbá wa Olúṣọlá Sàràkì wọ́n bá wọn ṣiṣẹ́
0: ṣèjọba
1: bẹ́ẹ̀ ni wọ́n bá bàbá wa Bukola Sàràkì wọ́n bá wọn ṣèjọba wọ́n bá wa Lawal gbogbo wọn ní Kwara wọ́n bá wọn ṣèjọba Alhaji Lam Adesina Ọ̀túnba Adébáyọ̀ Alao Akala Kábíyèsí wa Tòní Ọba Sẹ́ńtọ́ Rashid Adéwọ̀lá Ládọjà tí wàá dórí Báyọ̀ Adélábù.
0: Nǹkan ti nǹkan
1: so ẹni tó ti
0: nǹkan kan tó lẹ́spìrẹ́ǹsì ni
1: tó lẹ́spìrẹ́ǹsì ni tí wọn bá sì máa rí ìwúlò lára ẹ̀ wọn ni máa lò ó. Ìwúlò yẹn náà báwọn yẹn ṣe ń rí làwọn aráàlú náà ń rí pé ọkùnrin yìí ò téèyàn bá súnmọ èyàn ò jẹ èrè lára ẹ torí tá a bá wo dáadáa kì í ṣe pé ó gbégbá gómìnà kò dẹ̀ gbégbá sẹ́nítọ̀ àmọ́ tá a bá wo káàkiri bẹ bá kọjú ibi ìbóyè nation bẹ kọjú síbi kódà wọ́n ń ṣe ní canada wọ́n ń ṣe káàkiri.
0: níjó wa lẹ kóra yín jáde.
1: on the 21.
0: lóṣù yìí.
1: bẹẹni.
0: ọjọ sọjọ.
1: ọjọ ajé.
0: ọjọ monday.
1: bẹẹni.
0: kábíyèsí ọlọrun.
1: alárí ọjà gbà.
0: sáàwò. sẹ́yìn òkú ònú ẹgbẹ́ rí ni.
1: eléyìí yàtọ̀ sí pé sẹ́yìn òkú ònú ẹgbẹ́ rí.
0: ọlọ́lárì ò jàgbá yìí káwọn lè gbé nǹkan hánú lọ́n sọ̀rọ̀.
1: bóyé nation ò kì í ṣẹgbẹ́ òṣèlú nìkan. awon iya loja baba loja o nsowo onimoto ko si awon iru iru eyan awon omo lewe ti o sinu boye nation
0: ti gbogbo eyan o ri njo na
1: kini yen ton wa tun ti o tun ti o tun ti wa sumara awon de bi wi pe jaf movement
0: okenu
1: ta mo si joseph adeseye
0: ah
1: famojuro
0: ah
1: awon na tun ti wa da ti won po mo pe gbogbo e ti ara ti wa ran bomb lowo
0: bo se wa ri o mo ni paso nbo abi
1: be ni alaji wasu alabi paso ma
0: ah
1: alaji tai currency
0: ah
1: tiri leda
0: ah so so meji le fe pe papo o tiri leda ti currency
1: eh baba won na lo ko won so di
0: otan sugar ja
1: baba won lo ko won so di
0: boya be ibe ni ti e ti pari ija awon meteta info wa ara won so ra won papo
1: ade re awon bi q dot small doctor gbogbo na lo n bo igba ta ti so pe concert ni awa odo ni ija omode lele
0: ija omode lele
1: omode ni a sura wa po nu fe awa je kan mo wi pe be se wo wa yo e le da wa duro
0: se en ti o ba wo first yin ru agbalagba bayi na le wa wo eru wa bayi
1: eyan 70,000 ni o gbo ankara
0: ankara temi wa da
1: yo kan yin la
0: oko bo
1: lagbara olorun
0: bi baba iru agbalagba ti n ba dagbada bole bayi emi na le wa woran be
1: ah ah te joko sori ite be bawo omo yin le fe mo
0: wo ah meteta to te pe mo fe
1: mo
0: fe wa so wo
1: wa fe gbe to ni ba se ri ni isin a ro pe awon to bi wa lomo awon iya wa awon la ma npe pe iya elo di bun bi bayi elo di bun bi bayi etefe ni bayi etefe ni bayi so awon tan la je nkan kan yen ti an teju wa mo le yen e wa na wa fe fi ye won wi pe wahala awon obi ti wa na ni je ko ja sasan
0: kabiyesi olo
1: si oro pe baba kan joko si bi kan yo ni e lo bayi mo no e je ki awon obi wa o je wahala wa
0: hmm
1: ni yen ta wa odo ta fi kura wa jo wi pe lote yi o to fi le mu ipinle osun ta won odo yari nbe pe ibi ta fe lo re ti olodun de gba fun won a je ba se ni pe
0: edo ipinle yato sira won ipinle osun oto
1: ipinle oyo igan lo ti e wa daaju
0: e sawo
1: tori pe e ri pe ani gomina ti nse dada lowo
0: Hmm.
1: Ba fe de fe dibo enikeni to ba fe dije ibo a bi lere pe kilo ti se ri se wo to se alaga council to je gbese to se senator
0: won te ni gomina so pe be yan ba bi nkan kan ba furu na gba ni pele oyo yi ibe ni wo mo nto mo bayi
1: bo se ri
0: won na ti se ran dan dangbe ti owo kan ni akun amefa ni akun won wonu balu
1: bo se ri niyan
0: o diyan
1: won lo ma je wa ni
0: hey omi yale o
1: ba mi
0: ojo monday ti n boy
1: yes sir
0: oni alare o jagba
1: nko gbe nkan hanu
0: ni sunday ni monday ti n boy
1: lagbara olorun
0: taye currency
1: be ni
0: tiri leather
1: be ni
0: ati tatun ni
1: komi jackson
0: komi jackson
1: be ni
0: ati paso
1: ati paso ma
0: ah nkan be o
2: ore ati kai ko ni be
0: number wo lawon eyan mo pe o si gege bi asoju boye nisan
1: pe
0: eh pe emi na fe gba nkara o emi na fe se o gege bi asoju boye nisan number wo lo fi le fa awon eyan
1: eh je ki n pe
0: 090 3636 3737 16 43 43 two number e pe
2: 090 090 36 36 37 16 16 43 43
0: akola wole olotu omo adabanija omo ni ijoba ti pere lokun omi yale mogba lalejo lori iko toselu fose yi ina oloselu jo titi ta fi dibo le mo pade awon ogbontarigi oloselu GRA n bo GRA soro soro ni imbade bi ti o ti dibo bayi nbo olohun o tun se constituency le wa lo fe dibo si o fe lo sile igbimo asofin ni secretariat ibadan GRA gbẹgẹdi o gbina alare o ju agba eyan mo sorosoro e ti e mori mi wu ilu mo ka lokoko jara lara re pe eyin sorosoro na le je nkan oro ei ori yami am sa ti gba bo mi yo o ọ̀rọ̀ sì ti dé kóòtù. Ẹjọ́ tí wọ́n pe Akọ́ọ̀dù àti Oríyọmí Hamzat sí kóòtù. Wọ́n wọlé sí kóòtù pé kí wọ́n máa gbọ́ ìgbẹ́jọ́. Lọ́ọ̀yà méjì ni ó dìde. Lọ́ọ̀yà kíní lòun lòun sojú Akọ́ọ̀dù. Lọ́ọ̀yà kejì lòun lòun sojú Akọ́ọ̀dù. Wọ́n bi lọ́ọ̀yà kíní pé Akọ́ọ̀dù ti bo lòun sojú. Àríwá àti ọkùnrin irungbọn funfun Oríyọmí tí wọ́n jọ ń ṣe gbọ́mi sí omi òto àríwọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan tẹ̀ ń bà. Ó ní òun sojú Akọ́ọ̀dù tìpínlẹ̀ Ọ̀yọ́. Lọ́ọ̀yà ti Akọ́ọ̀dù àpapọ̀ ni òun ní ìjọba àpapọ̀ òun ní Akọ́ọ̀dù àpapọ̀ rán. Akọ́ọ̀dù àpapọ̀ ló sì láṣẹ lórí gbogbo ohun tí já Akọ́ọ̀dù. Ṣúgà wa ń já amọ́ra wọn lọ. Àwọn àáfàá dúró ń bẹ̀ tí wọ́n ń ṣaṣẹ́ tí wọ́n ń ṣa nǹkan tí wọ́n ń ṣa tẹ̀síbíyù tí wọ́n ń ṣẹ́jú pẹ́pẹ́pẹ́. Àwọn wòlíì kan náà tún wà lẹ́yìn kóòtù tí wọ́n ń ṣèṣọjí. Ibi wọ́n bá bàdé adájọ́ ti ní wọ́n lọ forí ìkokò sọnù kí wọ́n mú lọ́ọ̀yà ẹ̀yọ kan wá. Ẹ̀wá gbọ́ ṣe lọ́ọ̀yà pínlẹ̀ ìlọ́lágbára láti ṣẹjọ́ ni àbí ti àpapọ̀. Àpapọ̀ tí ó sì pè lẹ́jọ́ yìí náà ní. Àpapọ̀ tí wọ́n pè lẹ́jọ́ yìí. Wọ́n láwọn ló kéde Oríyọmí pé Oríyọmí ni gómìnà àwọn. Èyí tàwọn tìpínlẹ̀ Ọ̀yọ́ yarí pé àwọn ọ̀fẹ́ gbọ́ ohun tí jókòó Oríyọmí mọ́ pé ọ̀tọ̀ lẹ́ni táwọn yàn. Ibi bí wọ́n ṣe ń lọ ajẹmọ́ gbọ́. Oníbàárà mi ẹ mọ̀ wọlé.
3: Ẹ káàárọ̀ sá, ẹ káàárọ̀ gbogbo ilé.
0: Pay small small app. Rà á lẹ́ẹ̀kan náà kọ́ ọ mọ̀ sanwó ẹ̀ díẹ̀díẹ̀. Bọ́ ọ bá san dédajì kọ́ ọ wá gbé nǹkan tó rà. Iyekíye tó ọ bá fẹ́ ra nǹkan. Bọ́ bá ṣe nǹkan 1,000,000 ni tó ọ bá ti san dé 500,000 wá gbé nǹkan tó rà. Ọ wà á mọ̀ sàn yókù títí. A já sí pé nǹkan yẹn dá wọn lójú. Bí àdápé kìí ṣe nǹkan kòròfó làwọn fẹ́ gbé fún yín. Tẹ́ ẹ bá rẹ́ni onímọ́tò tó sọ pé gbà gbé lọlé tó bá dọ̀là kọ́ wa sanwó ẹ kadà ń ṣáàkìsí. Ó fún yín láǹfààní láti lọ yẹ gbogbo tẹ́ ẹ bá fẹ́ yẹ̀wò lára ẹ̀. Tẹ́ ẹ bá rí onímọ́tò tó ń sọ fún yín pé ẹ wá o ẹ bá fẹ́ mú mẹkáníìkì wá o ẹ̀rì wáyà wa ni ọba yín wo tẹ́ ẹ bá fẹ́ wò ń bẹ̀ ẹ ṣọ́ra fúnrú mọ́tò náà. Ẹ mọ̀ wo lẹ̀ ń bára mi.
3: Ẹ káàárọ̀ gbogbo ilé o. Orúkọ mi ni Olódùdé Kẹ́hìndé láti iléeṣẹ́ CDK iléeṣẹ́ tó ń kẹ̀ fún àwọn ará ìlú.
0: Ẹ wá lọ́sẹ̀ tó kọjá.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹran akọ̀wé yín wá. Ìmọ̀pẹ́ yìí náà ní PA.
3: Bẹ́ẹ̀ni
0: sá. CDK òòrùn yín mọ̀ ti gbalẹ̀ káàkiri ìpínlẹ̀.
3: Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni bó ṣe rí náà nìyẹn sá.
0: Kí lẹ mú wá fún alé ni.
3: So CDK ẹ wòye wípé kò sí iná kò dẹ̀ tún sí epo epo tí wọ́n sí. CDK wá wò pé okay káwọn ṣe combination solar inverter fún wa láti jẹ́ ká máa tan nǹkan nínú ilé wa kó máa tutù. Àwa ta fẹ́ charge phone ni o laptop ni o.
0: Mọ̀ ní jáwọ́ ń jẹnẹrétò ó tà mọ̀ pẹ̀lú ń tẹ́ ń gbé kalẹ̀ yìí.
3: Wọ́n á ta kó lè ba rọrùn fún wa náà ni.
0: Ọya èso ńlẹ̀
3: a ta jẹnẹrétò yẹn náà. So ẹlòmíràn lọ síbi iṣẹ́ máa dé a fẹ́ gba fan àbò fẹ́ gba AC. Kò ní síná. Ariwo jẹnẹrétò yẹn gan lásán gan a tún máa disturb èèyàn ó wá stressful. So CDK wá ní pé ká fi stress sílẹ̀ ká dẹ̀ máa ṣèrànwá léṣe. Àwọn kan máa ní pé bá ṣe ń pariwo solar generator solar freezer solar inverter yìí pé bí owó kan tó pọ̀ làwọn fi bẹ̀rẹ̀ rárá. Ẹ lè fi ₦10,000 bẹ̀rẹ̀ ìrìn àjò àti ra solar inverter ní CDK. Tẹ bá mú 24 weeks lórí app wa. Ẹ máa san owó yín díẹ̀ díẹ̀ tẹ bá ti san dé 12 weeks. Ẹ máa gba inverter yín. Láì sí èlé kankan lórí ẹ̀. Iye kọ́ńtà lọ́jà tó ní CDK a tún tà fún yín. Ẹ máa gba àwọn ọjà yín kẹ tó parí owó wọn. Ẹ fẹ́ fi power fan ni o. Ẹ fi power àwọn ọmọ yín bá fẹ́ kàwé lóru. Kò ní nìkan tan lamp tẹ bá ti tan generator solar inverter yìí fún wọn. Iná á wà wọn á kàwé tán fẹ́ kà with ease soft life ni. Àbẹ́yìn tẹ fẹ́ kó power bẹ́ẹ̀ bí AC ni ẹ fi gbé washing machine ẹ fẹ́ fi gbé pumping machine náà. Ó láwọn combination náà tẹ pa ti ṣètò náà fi lórí app tó kó bá panel wà ó bá battery wà pẹ̀lú inverter kẹ̀ dẹ̀ máa san owó wọn díẹ̀díẹ̀. Àbẹ́yìn tẹ fẹ́ ra kẹ̀kẹ́ ni o. moto leyin fera ni o okada ni o iyen na wa na fun ni ore app leyin onje bata ati aso nikan ni cdk uta en te fe upgrade kitchen e fe upgrade living room yin e wo pe by december e fe ko lo si ile yin time lati place order lori app na lele te ba mu osu mefa e ma gba oja yin by december bi a se nse ni cdk niyan ade ti wa ni pe oke o ko le ba rorun fun wa e le sanwo ni osose be na de le san ni osoosu
0: awon kan wo la awon kan tuntun to wa nle yato fun ti infata yi
3: yato fun ti vata yi ani solar freezer
0: o de ni
3: ati n gote tele wa ati so fun pe atun ni solar freezer yi o awon kan ni pe awon ofe relate awon ofe relate yen ati ni bigger size fun yin iyen na se wa lori app to je pe le lo freezer yin lai si ina yin ko te ba ko sibe a ma tutu daada en te se frozen business ni o abi en te pe se fe kin kon le ko ma tutu bi a won je en fe ko ma tutu e le ra solar freezer ni ori app la yi pe fe ma ton generator bi la yi pe fe lo petrol rara o wa ni ori app cdk en le ti le ra moto bo cdk o ta moto yen directly en le lo ma wa yen ton ta moto fun ra yin bo eko ni vendor yin gbedo wa for now eko lati ma ra moto yen fun yin ti ko ni ke ma san won yen die die to ba de san ila de ila ji installment plan ni cdk ra moto yi fun yin so yin te fe wa si office wa ba fun alaye ni abi ko ye yin daada ani office ni waju Finra supermarket ni apata ni ati ni ti apata yen si ile pe ta apata si 070 70 74 70 69 39 11 00 70 70 74 39 39 60 11 ele pe ti mo pa lati 070 70 74 74 54 54 30 30 05
0: ba ba nso pe cdk cdk awon ipenijawo lawon ara ilu nkoju lodo yin ipenijawo leyin koju lodo awon tin raja lodo yin
3: okay awon ipenija yen tan koju na ni wi pe customer so pe okay mo ti download app yin wọ́n ní pé tá bá ti sanwó ìlàjì a máa gba ọjà kò kí ṣe pé kò máa san ìlàjì nìkan a sọ pé máa san ìlàjì ẹ̀dẹ̀ máa dé ìlàjì installment plan ní ìyàtọ̀ wà ní pé oké o ẹ sanwó ìlàjì àti pé dé installment plan ẹni tó lò fẹ́ fọdún kan sanwó tó sanwó ìlàjì sí ẹlẹ́ẹ̀kan náà wọ́n ti sanwó ìlàjì owó wọn nìyẹn wọn ò tí sanwó dé ìlàjì installment plan tí wọ́n mú gangan so ìyàtọ̀ wà ní méjèèjì àtẹ tó fọdún kan sanwó àtẹ tó sanwó díẹ díẹ iye kan náà ló ń san kò sí èlé kankan lórí ẹ
0: kò sẹlẹ
3: bẹẹ ni sà sí tó ọmọ ọdún kan bẹẹ tó wá san half sílẹ ilẹ kan náà bẹẹ òun fẹ náwó wọn wọn lè san ilẹ kan náà bẹẹ òun ní gba ọjà tó má tó dé ìlàjì installment plan wọn gangan náà máa gba ọjà wọn.
0: nígbà tí o sẹlẹ ń bẹ bó lẹ ń ṣe rere.
3: àwọn ò ra ẹyọ kan ara méjì ara mẹta
0: tí
3: wọn ń jájà fún cdk
0: olú ilé iṣẹ wọn lẹ ń bá dòwò pọ wọn ti dín in lówó ọtàn ṣúgà já.
3: ìfẹ́ tìtàlọ́jà náà láti máa tà fún ọ náà ní cdk ẹ so jẹ́ kí n tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí nọ́mbà ti àpáta yẹn 070 70 74 74 60 39 39 11 11 mọ́kànlá 070 70 74 74 54 30 05 05 FM 96.7
4: Javis PL iCare Foundation ló ń lọ gun tatata wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní nọmba 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
5: 070 101 5225
4: ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
6: Oh no, my pen has stopped.
7: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
6: Oh, your favorite pen?
7: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
7: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back to school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
8: ẹyin èèyàn mi ẹ káàbọ̀ sí ìkànnì mi lónìí wọn máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò golden mon aládùn tó kún fún mílíkì máa kọ́kọ́ da golden mon mi sínú abọ́ lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí i máa wá lò ó pọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílíkì aṣaralóore nínú.
9: dúró náà nígbà wo ló fi mílíkì sínú rẹ̀.
8: golden mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò mi ò nílò àti tún fi mílíkì sí mọ́.
10: ìyá mi ó mà dùn gan ni.
11: golden mon 3-in-1 jẹ́ èyí tí mílíkì aládùn bá wá. ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. golden mon tọ gbogbo èèyàn dín wúrà.
12: ajani si osi ọkada ló gbé ni ọkọ rẹda ọkọ òkè bí nra koro ọsẹ mẹta sísì nsoso kan ni o fún mi ọkọ tó jíire lórí ndi mi ti mọ wà káàkiri bí ìtìbò èmi àti dínlọ́sọ tó wà bó ti agri price mo sì ti gbọ́kọ̀ mi lẹ̀ fún mi owó bá ń ta ọkọ tó jíire ní fi gbé pẹ̀lú owó tí ń fi kún àwọn ọkọ̀ pọ̀ inú ọgbà wọn lóòótọ́ o ṣùgbọ́n owó mi ò ka àmọ́ wọ́n tó olóòfẹ́ rọkọ̀ tuntun yìí ọ̀dọ̀ dínlọ́sọ báyìí ọ̀dà látòkè òkun tí ò sì ní pẹ́ bó sì jẹ́ nàìjíríà use kíákíá àwọn ó báyìí gẹ̀ẹ́tì ẹ̀ àyípọ̀ rẹpẹtẹ àti kọ́kọ̀ sí pẹ̀lú ètò ààbò tó fọkànbalẹ̀ nàìjíríà use lẹ̀yìn fẹ́ tà ní àbí tòkun bọ̀ ẹ máa gbé bọ̀ ní dínlọ́sọ tó wọ́n báyìí ta gbogbo ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ilé ìwé àti ilé ìjọsìn dínlọ́sọ tó ọ̀bù ti ṣe tán àti báyìí ṣe pè ọ̀dà lọ́dọ̀ wọn nírúfẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ látòkè òkun àní ó lọ bá wọn ní dínlọ́sọ tó ọ̀bù lólúyọ̀lẹ̀ behind a small 7 up road ní kété tá a bá kọjá mobi junction lólúyọ̀lẹ̀ 08169828487
13: níjọ́ ní ìlànjúwe asalam unique international schools pẹ́ka ẹ mọ́mọ́ gbẹ̀ kọ́ ìpìlẹ̀ tó yẹ kóroko àwọn tó nígbàgbọ́ lórí ọ̀rọ̀ tó wọ̀n sí ẹ̀ méjì àwọn ọmọ wọn ti kàwé yege asalam unique international schools àkọ́kọ́ ilé ẹ̀kọ́ gíga aládàáni nílẹ̀ nàìjíríà tó ṣàwárí ìmọ̀ nípa science and technology láti ṣe agbára solar tensor dust and control of home electricity nípasẹ̀ ẹ̀rọ alágbèéká ètò ìgbaniwọlé tó ti bẹ̀rẹ̀ báyìí curriculum and Arabia curriculum and writing legibility training and locution training expository training ICT training robotic training perfectionism training and nurturing ẹ̀kọ́ ọmọ tẹ bá jẹ́ ológun ibi tó tọ́ ni ó mọ́mọ́ lọ asalam unique international schools ilégbé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ààbò ọkọ̀ ńlá ń bẹ tó ń gbọ́mọ láti bùdó dé bùdó àyíká tó wuyì yàrá akẹ́kọ̀ọ́ tí ò fún gádígádí orúkọ sílẹ̀ báyìí ní asalam unique international schools new garage àpáta express road olúyọlé extension ìbàdàn telephone 070-1858-8219 070-3477-8747 ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ sì ń lọ lọ́wọ́lọ́wọ́.
14: ìlera lọ́rọ̀.
15: Karaw jipẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan Leda Village ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgùn-ṣáǹgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alárẹ̀dá, ló mú alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
16: Ladilu FM 96.7.

0: ja ma salaye fun yin wi pe ninu awon to ti wa lori eto yi tipe tipe ti a si wa doni olohun Tọ́lọ́run ò ní fi kú òjijì yà wá. Tọ́lọ́run ò ní fi wàhálà yà wá. Lára wọn ni iléeṣẹ́ unique. Àwọn àgàn tí ń fọwọ́ sùn nù giri gbígbẹ àìmọye èèyàn tó lọ iléeṣẹ́ unique tọ́ra product wọn. Tọ́ bá ń polówó iléeṣẹ́ kan tí àwọn èèyàn ń pè bàbá ẹsẹ̀ǹdà kándidè sí. Tí wọ́n á invite pé wọ́n fẹ́ ṣe ìṣọmọ lóko bàbá mo fẹ́ kẹ́yìn náà fìjókòó yẹ wá sí. Wọ́n yẹ kọ́ mọ̀ pé iléeṣẹ́ yẹn dáa ni. Tọ́ bá ṣe iléeṣẹ́ tó kù díẹ̀ káàtó. Àwọn èèyàn ọmọ mẹ́sùn oríṣiríṣi wá bá ọ ni. Mo kí yín púpọ̀ púpọ̀ láti bí ọdún bíi mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ a lè pè ní iṣẹ́ àánú yìí. Àìmọye èèyàn ló ti soríire lọ́dọ̀ yín. Àìmọ tó bá ṣe pé tèrò wíwá ni kò yẹ kẹ́ ẹ ṣe polówó kankan mọ́. Mo wá bi ọ̀gá àgbà léèrè pé mo wá bí ìkẹ́mi gan onílé ọlọ́nà kí n tó rí yín mò ń lo wákàtí kan àfìgbà wọn rẹ̀sẹ̀ ẹ dákọ̀ mi lọ̀gá rẹ̀sẹ̀ wá yọjú sí mi níta pẹ̀lú èrò tó wà ńbẹ̀ ẹni torí èrò tó ẹni continuity lẹ̀ ń ṣe fún mi kí wọ́n mọ̀ wípé ibi wọ́n ń sanwó sí kìí ṣàpẹrẹ onípọ̀sí-mọ́tò àbìlọ́kíá ni a bá gbọ́ ẹ lónìí ọgbọ̀n yín jọ mẹ́jọ yóò tún mọ́ fi wọ́n lọ́kàn balẹ̀
1: a ti mọ̀ pé ibi táwọn fẹ́ sanwó sí yìí pé àwọn ẹni yóò lè sá lọ ọkùnrin kan wá
0: ẹ ń bá tiẹ̀ rò pé ẹ lè sá lọ eléyìn wọ́n dàbí ẹni pé ó ti ní fúránù ṣé ilé gíláàsì wọn yóò gbé sá lọ ni ilé bí ilé five point something billion sẹ́yìn yóò gbélé eléyìn sá lọ ni
1: èyí tó bẹ́ẹ̀ yéèrè gbọ́dọ̀ fẹ́ rajà wọn alọ́kùnrin kan wá sọ́fíìsì wa lọ́jọ́ kan ọ̀rọ̀ ń ó ní òfin wa lọ́dún méjì àwọn máa ń gbọ́ bàbá kan olóòtú dáadáa wọn lè má wo program wọn pé táwa fi lè polówó lọ́dún méjì lọ́dọ̀ bàbá kan olóòtú tá yẹ̀yẹ̀ rẹ̀ òun á lọ bẹ̀ òun á wá síbẹ̀ wọn ni ojú ọmọ òpọ̀ yìí
0: kábíyèsí ọlọ́run
1: ọmọ àti ìyàwó wọn ni pé ojú ọmọ òpọ̀ yìí ojú ọmọ ọba pọ̀ yìí ni ẹ̀ẹ́dúró bọ́rọ̀ ni pé kẹfẹ́ gba lórí ọdún méjì ọwọ́ ní rọ̀ ó láwọn ti náwó káàkiri.
0: ó ti sún àwọn.
1: ó láwọn ti ra rọ́ra ó ti wá sún àwọn pé ẹ wo àwọn òtúmọ̀ kan délé tún máa gbé jáde àwọn tó bá lè máa wá bí bàbá ẹ̀ ṣe ní integrity do tí ò dẹ̀ lé wọn lọ́dún méjì àwọn àgbà pé ó tọ́ ni.
0: kábíyèsí
1: ọba tó tún ti lè tán ní bíyẹn sí wá pé tó tún lé ọba wa wọn ní unique àwọn ti gbà fún yín ẹ tún ti yàwó òun káwọn ọdún lọmọ láyè wọn ni ọ̀làgbọ́ọ́lọ́ lónìí garanki wa irú yìí tẹ bá lẹ́rìn tó ọtọ́ ẹ sọ̀rọ̀ ayé ni bad ambassador yunifásitì mi tẹ máa polówó káàkiri.
0: kíní tẹ tiẹ̀ lẹ kó bọ̀ njó ní sótítọ́ ní àbúkù ọ̀rẹ́ mi kan níyàwó òun ó ní ọlọ́fẹ́ máa rí nfin ọlẹ́ ẹ̀ràn mẹ́rin ni máa fi orí rẹ̀ sì tẹ́lẹ̀ ọlọ́ ti fẹ́ máa rí nfin. tí a bá ti ń torí ẹja síláìsì ìṣe ti gba dádì ìwọ̀n ẹ̀bá wa mẹ́nẹ́ẹ̀jì rẹ̀ àwọn ọmọ ti jẹrù.
1: èyàn ṣiṣẹ́ ẹ̀ kanlẹ̀ ni téèyàn bá ṣe dáadáa fóbìnrin.
0: ẹ̀yin ọmọ ẹ̀yà mọ́tò bí ìwọ̀n ẹja dádì mi lónìí
1: o
0: ẹ̀mọ́tò bí àárín wọn dádì mi lónìí o.
1: fúrara ìyàwó la máa tọ́jú èèyàn la máa ṣe kùrù kẹrẹ ẹ máa rọra gbogbo ọkùnrin tó jẹ pé ọwara yunifásitì ni tẹ́gbẹ́ tó bá ti lògùn ẹ̀ ológun kan tó wà nínú palẹ̀ wọn tẹ́gbẹ́ tó bá ti fẹ́ ṣeré kíní lọ́ máa lò ní 10 minutes tó tó ní kọ́ ṣeré ohun tó máa lò bí ọ̀sẹ̀ kan yàwó ni pé yàtọ̀ máa lè onífúra ara yàwó ló wà sọ yìí dádì wa pálí yuriki wà rè ẹ lọ́ lògùn kúrò bí mọ̀ pé tó bá ti lò ó wọ́n ṣẹ́ tó fi ń ṣe lórí fún ẹ minister fi polo ni gbogbo gbare pe a fi rawo eyan mi ti pe ori kiru ago si edere baba mi araba ni yi audience ko lori radio program yi
0: olorun lo
1: je awon to ba gbo yi leni

0: pọ̀ ọlọ́run ní bàárín yín jẹ́ o. Ní ọ̀sẹ̀ tó kọjá mo ṣàlàyé nípa àwọn tí wọ́n fẹ́ ṣe ìdíje tí wọ́n fẹ́ ṣe ìkọ́wọ̀ọ́rìn ìrù ẹkùn yẹ́sọ̀ nù kódà mo tún tẹ̀ sórí kinní mi àmọ̀ràn tí mo sì fún Sunday Igbòho rèé mo fẹ́ kẹ́yìn náà gbọ́ díẹ̀ mo fẹ́ kẹ́ gbẹ́ tí ọ̀bá tí gbọ́ tẹ́lẹ̀ mo fẹ́ kọ́ gbọ́
1: sọ́ra egun bá wọlé àgbẹ̀dẹ kọ̀ láì fí o ìfúra ni ọ̀gbọ́dọ̀ jà kábíọ̀sí olódùmarè Sunday Igbòho ẹ̀yin tẹ́ bá wà lọ́dọ̀ rẹ̀ ẹ sí rédíò yókè lalalala ẹ lọ gbé bá ẹ̀yin ọmọ ṣẹ́ rẹ̀ tẹ́ wà mídíà ẹgbẹ́ kínní ìyẹn gbé sórí Facebook fún kọ́mọ wò ìwọ ọ̀rá àyè èmi náà ọ̀rá àyè àti ra tó bi ijọ́ méjì ijọ́ mẹ́ta báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá yẹ kí èèyàn sọ tá a yẹ ká sọ lónìí àyè sọ lọ́la Sunday Igbòho ìwọ mo fẹ́ pàṣà yìí fún ayé ń yọ báyìí ìgbà táyé bá ń yẹ èèyàn ló le jù nígbà tó wà nù ìṣòro ń kò le rárá ọ̀rọ̀ rẹ dàbí adùn tí gbẹ̀yìn ewúro níjọ́ tó ti jẹ wúro títí ó jẹ wúro ọ̀hún títí ọwá padà di adùn ọwá ń jadùn lọ́wọ́ ibi tí ibi ẹlẹgẹ́ lọ wà Sunday Igbòho ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ọ̀pọ̀ nínú olólùfẹ́ wa tó jẹ́ olólùfẹ́ rẹ olólùfẹ́ mi ẹni ọmọ sọ pé ó yẹ kẹ́ ẹ pè é lábẹ́ aṣọ kẹ́ ẹ sọ fún mi mo mọ̀ sí bẹ́ẹ̀ ni mo pe fóònù ẹ̀kọ́ mọ́ gbèrí o níwájú ọlọ́run àti èèyàn kódà bí ò sí bí fóònù wà tí n bá pè tó bá rí miss call yóò pè mí padà gbogbo ohun tí èèyàn fi rí miss call èèyàn kí èèyàn má pè padà ní òjò ọlọ́run òjò wà láàrin wa ọlọ́run ò ṣe mí bù ọ̀dá alábùkù mo sì sọ̀kan jù àmì lọ́sọ̀ọ́ ọmọ ń kọ́ mi lé gan-an ó ṣe nífẹ̀ẹ́ mi tó ń òfìfẹ́ owó bara mi jẹ́ lọ́dọ̀ rẹ̀ bébí bá pa mí délé ẹ̀ mo máa pa ibi mọ́nú kódà bí n tí ì jẹun àárọ̀ tí a bá ní kí ni jíjẹ báyìí yẹn ń kọ́ ẹ̀ bá ń kọ́ mo lè máa ta yín kí n gbé àmọ́ ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ jẹ yẹn tán ni lọ́dọ̀ rẹ̀ mo ti kọ́kọ́ máa rí pé bẹ́ẹ̀yàn ọba fúnyàn ní nǹkan kéèyàn tún máa bẹ̀yàn lé lórí ó fẹ́ràn mi èmi náà sì fẹ́ràn ẹ̀ fún sì fẹ́ kí nǹkan tí ọ̀dà ó ṣe kọ́kọ́ máa gbòwe tí mo fẹ́ pa yìí bàbá kan ló fẹ́ kú ọmọ ẹ̀ wá dúró tì í bàbá yìí ní owó dé ti jẹ́ èèyàn lówó dé ọwọ́ lọ́mọ òun òun ó kú o tètè máa jíbọ̀ lọ́dọ̀ òun lọ́la kóun ó sọ bí àwọn nǹkan òun ó sọ̀rọ̀ mẹ́ta fún ọ ọ̀rọ̀ mẹ́ta lọ́mọ múlò tí ó dòwó fún ọ yọ́ dọ́là yọ́ dọ́là bàbá òun ló sọ̀rọ̀ òun fóun tètè máa bọ̀ láàárọ̀ mọ́jọ tágo mẹ́jọ o ọmọ òsùn mọ́ bó ṣe délé ní wánwọ̀nà bó ṣe dago mẹ́rin ló ti sáré múra lọ́dà mi orí ó jí ń lọ ọ̀dọ́ bàbá ẹ̀ nígbà tí ó délé bàbá ẹ̀ àyẹn dorí ìlú kodò àní ọjẹ kọ̀ jẹ́ àní òmu kò mú wá sẹ́nu gọ̀ǹgọ̀ sí kòtò ọmọ bọ́ọ̀lù ara fu bàbá òun kọ́ wọn ní bàbá ti lọ bí àgbáre ọmọ bá gbéra lóòkè lóde lọ́ba gbéra dálẹ̀ gbà bàbá òun kú wọn ní bẹ́ẹ̀ ni tí bàbá òun sì ló wọn sọ̀rọ̀ mẹ́ta fún òun mọ̀ dáràn o bó ló wọn ti gbọ́rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta báyìí ọmọ yìí wọ ìta ó bá ń sunkún lọ nígbà tí ẹ dóríta ó woríta àkọ́kọ́ lọ́ọ̀kan kò tí ẹ mọ tí ń ṣe mọ́ bẹ́ẹ̀ni kan bá bí léèrè pé kí ní ń pọ́ lẹ́kún àní bàbá òun ló kù wọn ní bàbá olówó tí ń bẹ lókè ń bẹ wọn ni àbàbà ń dàgbà tó ó fi dúkìá lẹ̀ kí ní wá ń pọ́ lẹ́kún wọn ní bàbá òun ló wọn sọ̀rọ̀ mẹ́ta fún un bàbá olówó tọ́kọ́kọ́ pàdé ó pàdé lórí ẹsẹ̀ bàbá òun wá sọ̀kalẹ̀ lórí ẹsẹ̀ ó ní kan nínú ọ̀rọ̀ tí bàbá rẹ̀ fẹ́ sọ fún ọ tí ọ̀rá àyè sọ fún ọ ó ní wo ẹsìn yìí dáadáa ọmọ bá ọmọ olówó lọ rè é yí kó wo ẹsìn ó wò ó dáadáa ó ní ẹsìn ó ló sun àlágódóńgbó ó ní òórí pé gbogbo òde ibi tí mo bá fẹ́ lọ ni mò ń gbẹ́sìn yìí lọ ó ní tí n bá ti lò tó bá ti gbó báyìí ó ní wọ́n rara gbé wọ́n rara fà á síbì kan yín tún lọ rè é wá ẹsìn agódóńgbó míì tuntun ó lóun ti darúgbó ẹsìn lọ ó ní rò dáadáa kó o tó máa ṣèyàn lónìí o nítorí téèyàn bá lù ọ́ lù ọ́ lù ọ́ tó bá yá wọn pa ọ́ tì ní o wọn ó sì lọ rìn ra ẹsìn míì wọn á léléyìn tó lagódóńgbó ó ní wọn ti lu àwọn kan sẹ́yìn bẹ́ẹ̀ tí wọn ò padà lò wọ́n mọ́ ọ̀rọ̀ tí bàbá rẹ fẹ́ sọ ni wípé kó o sinra rẹ dáadáa bó o ṣe ń sin olówó òun kí ìwọ náà mọ̀ rántí sinra rẹ ó tún sunkún lọ ẹ lọ́rọ̀ ku meji kabiyesi olorun oba ode kan pade ode ohun gbebo korun o ni le omo baba olowo o ni eku ara fera ko ngo pe baba re ku loru ana kun be ni emi ni wa npa ole ko to fi osokun bi toto ah o ni nkan se hun

0: àwọn olóhùn kan bá ń sọ̀rọ̀ mẹ́ta tí ó dọ̀ láti ọ̀dọ̀ là fún. Ó ní gbà tó òun èdè rẹ̀ bàbá òun ò dúró sọ̀rọ̀ fún òun mọ́ ó ti kú. Ó ní kánú ọ̀rọ̀ tí bàbá rẹ̀ fẹ́ sọ fún. Ó ní wọ́n sọ fún ọ lónìí. Ó ní orí ẹsẹ̀ rẹ̀ yìí. Ó ti rín o. Ó ní kọ́ ya lọ wá. Àwọn tẹ́sẹ̀ wọn nípa tó lọ mọ́. Ó ní sórí lékeléke tó wà lórí màálù tó bà lórí màálù lọ́ọ̀kan. Ó lóun wá lékeléke tó wọ́n pa. Ó ní tí ọ̀bá fò kúrò lórí màálù kọ́ bà sí orí igi. Òun ò ní yìnbọn fún un. Ọmọ ní kí ló dé? Ó ní lékeléke ti lo ẹsẹ̀ ara rẹ̀ mọ́ màálù. Ó ní bóun bá lóun wọ́n yìnbọn lu lékeléke tó bá bá màálù. Ó lọ́rọ̀ ni. Ó ní ẹran kíní bẹ lára lékeléke tó wọn wà á dáran màálù. Ọmọ ní èyí wá kọ́ wa wípé má dàdúró lọ́rẹ̀ wú àwọn èèyàn ńlá ńlá kọ lọ́sẹ̀ mọ́ wọn. Ẹni ní sọ ní dẹni èèyàn ní sọ yàn dé èèyàn. Èèyàn í dáàlà láyé o. Ó ní kejì nínú ọ̀rọ̀ tí bàbá ẹ fẹ́ sọ fún ọ. Ọ̀rọ̀ wa kẹyọ kan. Ibi títí ń sunkún lọ. Ó pàdé ajá lójú ọ̀nà. Ajá ní ilé ọmọ bàbá olówó. Ó ní o. Ilé ọmọ bàbá olóore ó ní o. Ó ní òun gbọ́ pé bàbá rẹ̀ kú ní bẹ́ẹ̀ ni. Ó ní lọ wá bara jẹ́ tó báyìí. Ó lọ́rọ̀ mẹ́ta bàbá òun fẹ́ sọ fún un. Ó ní méjì lòún ti gbọ́n bẹ́ẹ̀. Ọlẹ́kẹta yẹn ní bàún lọ́kàn jẹ́. Ó ní bàbá rẹ̀ ó ní sóró òun òun ajá yìí. Ó ní sórí bóun ṣe rí. Sórí pé wọ́n ń pẹ̀rùn lọ́ọ̀kan òun ní mọ́ṣáláṣí. Ó ní bàbá àwọn èyí kírun ńbẹ̀ òun ò sì gbọ́dọ̀ débẹ̀. Ó ní bàbá àwọn lọ sọ fún òun wípé ibi wọ́n bá ti fẹ́ èèyàn lèèyàn máa lọ. Bàbá àwọn lọ sọ pé òun ò gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí. Ìjọ tó ń bá wọ mọ́ṣáláṣí òkú òun ó gbé jáde kó ńbẹ̀. Ó ní ibi wọn ò bá ti fẹ́ ọmọ máa lọ bẹ̀ o. Ibi tí wọ́n bá fẹ́ èèyàn lèèyàn máa lọ. Kọ́ máa jẹ́ òwe fún Sunday Igbòho. Sọ wá rí ẹ̀ ń gbìmọ̀ràn àwọn kan láwọn 1 million pé wọ́n fẹ́ ṣe nóòtù ìrù ẹkùn. Àwọn kan náà ń gbégbèsẹ̀ pé 5 million èyàn ó kojú wọn. Sunday tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ayé sì ń fi ọba ẹ̀. Báà rí gbogbo ẹ̀ àrígbà tó lo oògùn aráwọn èèyàn tó jáde sí ọ. Láwọn ọmọ ẹgbẹ́ rẹ lásán amọye tó wà ńbẹ̀. Àrígbà tó lo ǹdó àkúrẹ́ arí bórí èèyàn ṣe lọ ṣàkùn. Àrígbà tó lo èkìtì arí bórí èèyàn ṣe lọ kankan. Bọ́ ọba pe ẹnìkan lọ́wọ́ tó wà igba èèyàn ní ọjọ́. Ọwá doní gbódágbó méjì. Akọ̀pẹ́ ìbàdàn ọ̀fẹ́ kọ́ ti wò ó mọ́. Sunday ọmọ aládìíkú lọ sunrun mẹ́ta tí akọ ní máa sùn kọ̀tà kàkà. Wọ́n fẹ́ wọlé sí ọ lára. Àṣírí ńlá ó ti lọ́wọ́ òṣèlú nú o. Àwọn tí a ní wọ́n máa má àti wọ́n máa ṣe báyìí. Òṣèlú ti lọ́mọ. Àwọn tí wọn ò fẹ́ ọtẹ́lẹ̀ wọn ti darapọ̀ máwọn. Àwọn olóṣèlú kan ọ̀tá alẹ́ àti tòde ti parapọ̀. Tí 1 million bá ń ṣe no tí 5 million bá ń ṣe yes. Ẹni tí ọ̀rẹ́ kan àti ẹni tí ó tà á ṣé wọ́n jọ gbọ́dọ̀ fojú kanra wọn. Òkèrè ni wọ́n ó ti máa nà. Tẹ́ni tí ó tẹkùn àti ẹni tí ọ̀rẹ́ kan bá wá pàdé. Ǹjẹ́ wàhálà ò ní ṣẹlẹ̀? Sunday bọ́bá kọ wájú sí ọkọ ta. Bọ́bá kọ̀yìn sí ọkọ Nankuma. Bọ́bá kùwọ nìkan kó o tẹ́rù ara rẹ pa. Wòmíwò ìwọ ló gbé ẹyin rù má jẹun ó tì ọ́ ṣubú. Wọ́n ló rú epo pẹ̀lú aṣọ wáìtì yìí. Má jẹun da epo sí aṣọ àlà rẹ o. Kò sóko tí wọ́n fẹ́ lò ju wípé ẹni tí mọ́tò pajá rẹ̀ ni. Ọlájà àwọn tí mọ́tò pa ọdún òun. Ó ní bí òṣòkọ òun tó papọ̀ mọ́ ajá alágbájá. Mọ́tò pajá alágbájá. Sórí bí ìwọ́de yìí bá wáyé táwọn gbé sùnmọ̀ mí tí wọ́n wá táwọn èèyàn tó fi ọ náà bá jáde. Kò sí bí ò ṣe ní bíjà ò ṣe ní ìṣẹ̀lẹ̀. Tíjà bá sì ìṣẹ̀lẹ̀ tí nǹkan kan bá ìṣẹ̀ nìkan. Ariwo rẹ wọ́n máa pa o. Ọ̀rọ̀ rẹ wọ́n máa sọ o. Ṣé túláàsì ni? Ìwọ́ tí ẹ̀ ṣe báyìí gẹ́gẹ́ bí àgbàlagbà tí mo mọ advice rẹ tó mọ gbọ́. Ìlú tí a bá ti sọ pé nóòtò ìrù ẹkùn. Tí a bá ti sọ pé àwọn ọ̀fẹ́ rù ẹkùn ńbẹ̀. Gbórù ẹkùn rẹ kù ńbẹ̀. Ìpínlẹ̀ mélòó nínú ìpínlẹ̀ ọgbọ̀n tí ń bẹ Nàìjíríà. Ọgbà àti mẹ́fà. Gbórù ẹkùn rẹ kù ńbẹ̀. Ẹnu tí kiní ìgbín bá fi bó òòsà. Yọ́ padà fi lọlẹ̀. Ọmọ aládìíkún o. Tọ́ ọba wà lórí òdodo orí òtítọ́. Tó o fi gbákan bọ̀ kan nú. Má sì bá wọn dá sọ́rọ̀ ẹ̀sìn. Alájà níyàwó rẹ ń kírun o. Torí ẹ̀ lè kúrò lẹ́nà. Kírísítẹ́nì ni ọ́. Ìyá rẹ sẹ̀sìn Jésù kú ni. Ògbóǹtarí kì í ṣègùn babaláwo bàbá rẹ. Alágbára sì ni tí a bá ń ka alágbára ńlẹ̀ Yorùbá. Ìyá rẹ sojúṣe rẹ̀ títí dọjọ́ kú ní ṣọ́ọ̀ṣì. Ìyàwó rẹ ń lọ mọ́kà ò ń kówó fún un pé kọ́ lọ mọ́kà. Kọ́ dádúró kó ṣe kírun. Èmi ò mọ́ ló ní ìjà ẹ̀sìn. Gbogbo èèyàn ló sì kó mọ́ra. Níjọ́ wọ́n gbé ọmọ Akin gba góòlù. Ọ sọ pé kì í ṣe babaláwo. Ọ sọ wípé kì í ṣe Christian oru lowo nu gbolo ja ba ni boro ni o se njo na to ba ti pon meru nko ewo nikan daya atagbara t'Olorun fun lo fi lo gba omo ni na ninu gbo ologba won beje ake gba goal won so pe no to sunday gbo njo na omo ko se lu ti de mi ba ti nlo mara won won ti nlo bire pe e mara won awon kan fe to ki won le mo won ti fe mo won fe mo wait re sunday advice temi oba fun ni pe wala be yan ba lohun o se iwode oba ko n fe se iwode 1 billion se no to kini kan omi ta da se die lara komo se yes or no to iru ekun bo ba fe ru ekun olanfani ati pe wole ko se no emi ni le ton je emi ni le paro fun o aye n fi oba yi asiko re la si wa yi ma je ki eleko da eko si wa
1: ti towo o le ja se bayi e je ka se bayi eh e je ki ngbayan bi meji meta lanfani lati pe wole kin to ma lo e ba n se oju opo

0: Hello, somebody. Ekaaro.
1: Hello.
0: Gbogbo ni ko 0912370 8675.
1: Alaji Omori Ayilagbogbo.
0: Lati Lanlate.
1: Baba, e ma ku ogbon la kayin ni gba ro.
0: Ami Olorun.
1: Ti yan ba fe suri re, ogun ma npo nbe o.
0: Allahu Akbar.
1: Eri Sunday go bo ya fere. Ndi kan ba fere o ma lo de.
0: Otan.
1: Ewo akitiyan ewo second ni si laun lo to pin lo
0: won
1: gborin fun ewo bi aba o ni second se fun mi ja kan le omo yoruba gbogbo bi ti o ba ti se ko fun won le nbe mo npe ni kan wa wa si bi wa pe o se be ni a ti le de an ton se nfe ti e
0: otan
1: ji omo wi ari la gbogbo lati lan lati
0: otan zero nine one two three two three ẹ má pè sórí nọmbà tèmi o ẹ má pè sórí nọmbà tèmi 0912 3 2 3 7 0 8 6 7 5 hello ẹ káàárọ.
2: Láti Soka wo ti wá o.
0: Láti Soka, yes.
2: Orúkọ mi Adégòkè Ajábí.
0: Ok.
2: Bàbá.
0: Ami Olorun.
2: Oro gidi e so fun Sunday Igbo.
0: Aladugbo leyin ati Sunday Igbo nu.
2: Ah, to si le dan lange.
0: Ah, o to.
2: Oro gidi le so fun.
0: Laaro e.
2: Ibi ti won o ba ti fe. Komo wule dibe.
0: Hmm.
2: O ti ye ba ji ko ni ye le.
0: O tan.
2: Ogbo opo ko ni won lu.
0: Hmm.
2: Ti ja ba ti de. Ti yan ti payan le pete
0: wo
2: ba nbi e wo gbe
0: ese
2: to ba ti gbo imoran yin
0: komo lo di bi ti Kano nile Yibo
2: ha to ba ti gbo imoran yin komo ba ti komo ja rara
0: ebi
2: Olorun ba o tun ti na se
0: ami Olorun 0912370 8675 0912370
3: hello Ekweto.
0: Hello, e kaaro.
3: Hello, baba.
0: E kaaro.
3: Barisa lo so, o ni gbagbe yin owo o. Ni gbagbe yin owo, ma lo sibomiran.
0: Se ti ko fun jiri
3: mi. Se mi fe bu ka ta lo.
0: Ah, awon ile lohun laye mo gba to.
3: Dauda ni lati gbe run ka.
0: Eh?
3: Imoran la le ti fun Sunday go. Imoran la, imoran owo ye di ye. Ilé ti fún wọn lágbára ọlọ́run ayé ń fẹ́ ju wọn báyìí ayé ò ní kọ ti wọn lágbára ọlọ́run.
0: Àmì ẹ̀sìn
3: ìgbà. Ìlú ẹkùn. Yes.
4: Bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dàlẹ̀.
3: Ẹ mà káàkà ẹ kú ètò.
0: Ẹ káàárọ̀.
3: Àfọ́ ọlọ́ngbẹ̀bẹ̀ ni látàrí màá jí lọ́ọ́ Lamadia. Ṣé ẹ rí ìmọ̀ràn ńlá lẹ fún un? Àwọn àgbààgbà ìlú náà ti ẹ bá tún wá sún ọmọ náà tí wọ́n tún pè é kí wọ́n bá wa bá sọ̀rọ̀. Kí ni ọ̀sẹ̀ fẹ́ẹ́ ṣe kí ní ẹ̀ táwọn èèyàn rẹ̀ bá jáde sí wọn ìṣẹ̀gbọ́n òde.
0: Wọ́n fẹ́ fọṣẹ yìí.
3: Àwọn fẹ́ fọṣẹ yìí ń tọ́kì ní àná àrí àwọn èèyàn wa ẹ̀yàn ńláńlá wá sálẹ̀ jẹ́ gba rẹ̀ o.
0: Ìṣẹ́
3: ọ̀nà bá nǹkan rẹ̀ kí
0: ìṣàánú
3: rẹ̀ o. Ẹ kótó kò ní báyìí.
0: Mo dúpẹ́. Ẹ ló sọ wọ́n di. Ẹ lọ ẹ káàárọ̀.
3: Ẹ̀rọ ẹ̀kọ́tò
0: ẹ̀sìn
3: ẹ̀rìndàmù bí ọdún látòdì
0: bẹ́ẹ̀rí
3: ìmọ̀ràn ńlá lẹ́dí fún Sunday Igbo àti pàápàá gan-an àsìkò yìí wọ́n gbọ́dọ̀ ṣe gàrà díẹ̀ torí àsìkò òṣèlú la wà á. Àbí ní mò ń ṣe òye yín àsìkò òṣèlú la wà lóòótọ́ Sunday Igbo ti lọ ẹsẹ̀ rẹ̀ mọ́ igi àràbà ńlá àmọ́ wọ́n tún gbọ́dọ̀ fi sùúrù ṣe
0: ó dàbí lẹ́kì lẹ́kì tí ń jẹ lórí màálù.
3: bẹ́ẹ̀ ni ayé ò ní mú yín bàbà ayé ò ní mú Sunday Igbo ayé ò ní mú gbogbo àwa olólùfẹ́ lájú ilé ẹ̀fẹ́ ẹ̀kọ́ ètò ìdí ọdún.
0: àwọn èèyàn pọ̀ lójú òpó yìí. Hello somebody. Hello ẹ̀káàárọ̀. Ẹ̀káàárọ̀.
3: Ẹ̀káàárọ̀ sir.
0: O kọ yín.
3: Akin ọmọ Akin ni láti orí yẹn.
0: Ẹ ṣeun.
3: Ìmọ̀ràn ńlá ó ní ẹ ti gba ọ̀gá Sunday Igbo. Nítorí pé ìmọ̀ràn tí ìyá àti bàbá kan ò lè gba yẹn, ó lè ti gbà wọ́n.
5: ẹ̀kọ́sà ibi ìgbọ́mọ lọ ibi tí wọn bá pè wọn sí tí wọn jọ torí jọ náà wọn lọ sí orílẹ̀ èdè gúgbù àlàáfíà fi lo ilé ayé wọn àti
0: ìjọ. Àmì àmì ẹ jẹ́ gbẹnìkan láàyè sí kí n tó mọ̀ lọ ẹni hóró kan.
6: Hello, Alhaji Ekaaro.
0: Hello, Ekaaro.
6: Hello, Ekaaro.
0: Pàápàá.
6: Orúkọ tèmi ni Ògbẹ́ntádé. Ìyẹn bá sọ mọ́ Eke, Ayọ̀dẹ̀ lọ́gbà wa.
0: Ẹ ṣeun.
6: Ṣé yí ọ̀gá wa àlàáfíà Olúgbò.
0: Ẹ̀ṣẹ̀
6: bí fún ẹyẹ. Fájì ọ̀kọ́rà kan mo lò. Kọ́mọ̀jẹ̀ kan yí àwọn ọmọdé irinṣẹ́ o. Ọba burú tẹ̀wọ̀rẹ̀ kan ní kú o.
0: Ọ̀pọ̀lọ̀
6: ìbàjẹ́
0: tóò akọ́láwọlé olóòtú ọmọ àdábá nìjà
7: ọ̀run lẹ́jọ́ sì wá sáyé
0: wọ́n lọ lónìí wọ́n padà ń jọ mẹ́jọ ẹni bá ní mọ́bọ̀ ní ìdí bá ń lé bọ́ ọ bá fẹ́ gbọ́mọ̀ràn yẹn lọ wò ó lórí Facebook kọ́lá olóòtú live wà á ríbi tí mo ti sọ pé ìwọ ẹkùn yes or no ìwọ náà lè sọ kọ́mẹ́ǹtì tiẹ̀ ń bẹ̀ lórí Facebook ó wà ń bẹ̀ báyìí báyìí báyìí báyìí ọ̀dẹ̀ lérí wò lórí TikTok náà.

0: ìyá lẹ́kàn bí o ní ṣáájú wá lónìí.
1: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ntí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
0: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó ní ìtumọ̀ lóò bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tí ò gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
2: Glory Print.
3: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing to quality.
4: Glory Print, put your message on display.
0: Ajani sí òsì ọ̀kadà ló gbé ni ọkọ̀ rẹ́dà ọkọ̀ òkè bí n ra koro ọ̀sẹ̀ mẹ́ta sísìn sóṣù kan ni ó fún mi ọkọ̀ tó jíire lórí ń di ìmì tí mo wà káàkiri bíi ti bò èmi àti dílọ́ọ̀kì sọ tó rọ̀ bó ti àgírí píráìsì mo sì ti gbọ́kọ̀ mi lẹ̀ fún mi owó bá ń ta ọkọ̀ tó jíire ní fi gbé pẹ̀lú owó tí ń fi kún àwọn ọkọ̀ pọ̀ inú ọgbà wọn lóòótọ́ o ṣùgbọ́n owó mi ò ka àmọ́ wọn báyìí ọ̀dà látòkè òkun tí ó sì ní pẹ́ bó sì jẹ́ nàìjíríà news kíákí àwọn ọbàyìn gẹ̀ẹ́tì ẹ̀ àyípọ̀ rẹpẹtẹ àti kọ́kọ̀ sí pẹ̀lú ètò ààbò tó fọkànbalẹ̀ nàìjíríà news lẹ́yìn fẹ́ tà ní àbí tó kúnbọ̀ ẹ máa gbé bọ̀ ní dílọ́ọ̀sọ̀ tó wọn ọbàyìn ta gbogbo ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ilé ìwé àti ilé ìjọsìn dílọ́ọ̀sọ̀ tó ọ̀bù

0: Isaliosin Real Bond Community Development Association. Bonfoto Isaliosin Ibadan. Lon fi ti dunun ti dunun pe gbogbo eniyan. Abeeri segeseke ninu wa nu wipe ajodun wa todun yi to papo ma ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan. Won ba ra si dale wolu ladoja. Arusa 1 baba paduka lori apere. Isaliosin Real Bond Community Development Association. Lon ki kabiyesi ku orire. Won ni ka de pe lori ki bato pe lese kesi baba o je ko pepepe. E la ke ba Oluyole Oloye Agbanure ni Akanbi. Arole ba Oluyole Ibadan. Ku mura o gbajugbaja. Lo kon loki le Ibadan. Lo nbo wa baba keye ni Bonfoto Isaliosin Ibadan. Alejo pataki lojo na Oloye Jubril Dotun Sanusi Okaloma Odua. Senator Salafadin Abiodun Ali. Engineer Adereni Abbas Oseni. Honorable Stanley Ikrulai Olajide Odidi Omo. Awon ogun talige lere chokalu suwa ni Ibadan. Meyo Rasida Inde Merenge King. Alaji Taye Lolu Akade Currency. Aji Fataye Disafakus. Ojo 27 osu kesan. Ba se o ago mewa aro. Le to gbogbo ti bere. Gbogbo eyan la pe. Lori eni afi we pe. Gbogbo ma bibi san. Isaliosin Bonfoto. Ateyin alejo ta pe. A nreti ni Bonfoto. Lojo 27 osu yi.
1: Fun gbogbo en ton jarun kan kan lohun ko le ayo fun ijunu ti de latodo Futi Homes and Properties se ti le rorun ti won ta abi ti le ti won ko pelu rorun awon lo to gbagba sun loye fun gbogbo en ton jarun kan ti kole be ni ti o si fe se wahala ijunu ti de latodo Futi Homes and Properties fun one bedroom apartment e ba fe ko two bedroom semi detached terrace duplex yen na wa lo yan ran three bedroom nbe bawo le se fe si to fi dori four bedroom semi detached terrace duplex o wa ni Navida Parks and Garden opopona masose to gate ni Ibadan Futi Homes lo le se o le yewu lori www.footygroup.ng tabi ko kan si won ni Bizwan Plaza ni Yanu Ade Oyo te ba fe ran le ni Futi Homes and Properties ilana sadie die wa o pelu ade o ato wa joso 0917060593 tabi 0916503956 to ba je te karale tabi ka ba ni kole igbalode Futi Homes lo le se
2: bi ku se lagbara to
3: Kọlu iná lè láìwà iná lè rajiwu na gbogbo ẹ̀mí tó wáyé pátá ni ó tọ́ ikú wò èyí ni mọ́jàjì gbogbo ẹbí Olúfadéjì nílé lóko lẹ́yìn odi mọ́jàjì ọmọ́sọjọ́ Fàtẹ́ Amsati Adégòkè tún kéde ìpapòdà bàbá wa tó jẹ́ baálé ẹbí Olúfadéjì Alhaji Asis Adégòkè tí wọ́n jẹ́ ìpè Ọlọ́run Allah ní òwúrọ̀ òní tí ìsìnkú yóò sì mọ wáyé ní agogo mẹ́rin ọ̀sán òní ní agbára Ọlọ́run Allah ní ilé wọn ní ilé orí dagogo Bonfoto Isaliosin Ibadan mọ́jàjì ọmọ́sọjọ́ Fàtẹ́ Amsati Adégòkè kí gbogbo ẹbí Olúfadéjì nílé lóko lẹ́yìn odi wípé a kú ara fẹ́ra ku bàbá wa wọ́n sì tún ṣe ní àdúrà wípé Ọlọ́run yóò gba àbọ̀ wọn àti àwọn tí wọ́n lọ bá wọ́n sì tún wá ń ṣe ní àdúrà wípé Ọlọ́run á jẹ́ kí ọdún ó dìnà síra wọn kó sì mọ́ ṣe ní tẹ̀léńtẹ̀lé bàbá wa Aziz Akanwo Adégòkè ọmọ alákìrè tó rò sàbọ ọmọ ìsímọ̀sí ọmọ ìsímọ̀ wẹ̀ tí ní fi ń bẹ́ yoko ọmọ olówó ṣẹ̀ǹbáyé kówó tó dowó ọmọ làǹdù sí súnre o.
4: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe ká Bus, trailer, ipin yoo ki moto ọhún wa. Dr. Scrap o ra lọwọ yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lori Twitter, Instagram ati Facebook. Ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle de moto tita di rorun.

0: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan ni eyín kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ́ wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kinní yìí ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú
1: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wọ pé báwo làwọn tó make ẹ ṣe make ẹ.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sogundogoji ṣé náà ni ti iléeṣẹ́ essence global.
1: eléyìí ò kì í ṣe sogundogoji ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má baà parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sogundogoji rárá.
0: bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò ní tó yàtọ̀ sí sogundogoji tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà là á wà fún níléeṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation nílé business briefing nílé kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing nílé.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ essence global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sogundogoji lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: wọn. rárá o eléyìí ò kì í ṣe sogundogoji rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: That is why we come on here today.
0: So is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join The Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about The Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join The Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yí. bí kì í ṣe sogundogoji bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wá. àbẹ̀yàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004.

àwọn boys ọlọ́run tí ò dérò rẹ̀mí a ó ti máa fi ọ̀rọ̀ kan tàbí èkejì ṣe é létí tẹ́ ó sì máa bá wa dá sí i ṣe ti wá rí pé gbọ́dọ̀ máa gbọ́ ìtòlè tó mílíkì special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí lójoojúmọ́ ọ̀sẹ̀ mílíkì special ètò

mẹ́ta. Ṣùgbọ́n Ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Ká ṣe ẹ̀mí ẹ̀dáná sí wàhálà kòkó yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Ká ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Board. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Board. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wí pé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Board. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládinú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibodàn ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: meta
1: ori meta ni meta meta meji meta ti wa okay meta wa okay bolo ba wa kenyan teyan ba fo queen se number 1
2: ki lo sele sokun yen gbe e ma date yin ni yen
3: emi o date mi o
2: hello
4: ali wala kenyi
2: se wa dada
4: o wa oda kenyu kiyu
1: era sa
4: o le ba je fo
1: abi oruko yin mo le dingbe wa
4: ala mo ko yawo e ba bi ti lati oju olomi
1: oda
5: Egbe isile omo. Ba ma wo Olorun ba ni mo tare omo si yan lodo o. Iyan ni lokan fun fe bi meji. Olorun ni meta lohun ko bi dede nbe. O si bo ti wa ye. Tori aye oye oro Olorun.
1: Melu le yin fe
5: advice. Bi ta se ri. Bi ta se ri. Ti yan ba bi meji. O wa po tan meta o ti to.
1: O ti to.
5: Tori pe nti nbe nta ni nsin. O dun pupo. Ala bi
1: o. Ba ma ri kan ni ba ndore elo ni won gba le ladugbo yin. Alagba Kenny Oye Kanmi oni 850,000 ni le lapata Kenny Oye Kanmi lapata e mo lori kan ni ba ndore
2: stop e jo
1: e won ni stop e
2: hello
1: be yan change wardrobe omo e lase gan pe e ko e fe ra so fa mo meta o e wa ko an lo si boutique be yan lo be download gan yo so wo meta si wa okay
2: hello
1: hello e ti wole o hello won ti re
2: eni kan ti so oni pe tomo ba wu ko lasan to ba lodo awon
1: pharmacy to ba de pharmacy pe o ye da ko mo yin se ba mu ele lenle kini te mu bi meji meta merin won wa ko fo te ba le lo ni won le pe 15,000
2: hello
1: le pe 13,000 hello
6: awon meji
1: eni
6: hello
1: hello ma
6: awon meji
2: won ni
6: ayi na ni o ni meta omo aye ni eni be ba bi marun lo won ni to won ni lo won ni to ju re ni ji e ba tari si e se mistake e se mistake to tun wa ye
1: aba bi merin ko le se a ti du lori meta na ya beje legusi oyinbo ti saye dero family and planet wa
6: ah mo ni kini mo ti gbe ti mo bi bale wa ni aye olorun yo sanu kaluku se ko le ko si mo ya mo ti meni
1: se ma gbe ta mami mami se ma gbe ta mu ti ya do time da wa omo to fe se wedding ni si la so se mo yin won te po nisin Petro
6: Olorun ni o se
2: Loro kan ka ma feto si
6: Baba bi nisi pe e ni o wo gori jo e ti mo e ko si na ta mo o gbo pe ko mi da en lai Baba bi mefa Olorun ni o to ju e
1: mefa
2: so melo le advice
1: yen ko le yi ni high school gan
6: mefa bi merin ti to
1: mefa
2: bi merin se ya beji o ti da
1: mefa bi merin
2: eyin kuku fe
1: mefa bi merin
2: eyin ya beji fe won le pon mo
1: den de yi ni high school gan to je di joba
2: mefa bi mejo ah
1: hello
4: hello
1: hello sir
4: eku eto
1: o la gbeto re gila ri gbeto lagelu ni bi o
4: mo kuku ma o mo ke la ku ko la ke mai do
2: yes sir
4: tari gbogbo
1: eh
2: ko gbodo ko
1: eh ke sele
2: ko gbodo ko
1: network ni kokon ti asi gbo yin mo o hello
2: oda she one line
1: ah oda e ja du gbeto lomi e ma binu baba wa e run le tun wa pe ka ma ma jowo yin network ni emi meta le mi mu be ni kan ba wa ba mi fun ka selling to fe fe si gbe yawo lokun da
6: gbe ajo waju
1: mo n gbadun yin sir yes sir
6: eh yin sir bola gbe mi waji
2: wa pelu yin
6: e ma gbe doru go de mi ni ko foshi ta to lo de ba dan
1: bi okay sir
6: se ti o ba bi omo eyo kan so so ko le to ta de yo vi jade laye
1: benye be yo ka agbaro nle to de ja ile yesu gban me be le yin be advice
6: TB is okay o te wa mini do te mo si mo ka te wa so pe guideline me re di wa okay but this situation ro lu ise je gbe je ri da yi o pe you say ki wa gbe oko ati yawo
1: se mo ye minimum wage
6: tiri meta ti wa okay ka te wa so pe mistake gbe oko ati yawo lasiko ta wa yi
1: ani se mo ye minimum wage bayi
6: ebi gbogbo ara la je wa
1: lo won gba le ladugo yi
6: ile ladugo wa erumu la sebe gba erumu e ma ni to boya bi 100 and something thousand sebe gba
1: erumu self contain
2: what's that
6: erumu self gini ani erumu
1: first me I slap you
6: beni egbodo ni bi boya bi 120 pelu owo awon eje
1: se e ni fresh graduate fresh couple ma gbe gbe le be le be do won wa gbe awon obin si o se ba ni
6: wa
1: ni da ni la lo ma gbe ni bo
6: gbe mi se ki wa gbo ko aji yawo meta is okay
1: meta is okay se jare yin ni me ati yin ni ko le
6: se mo lo ba fu aka jere won
1: meta mi na do le lori meta is okay e se ta lo tun wa nbe
0: hello sir
1: hello ma
0: ati bola teru o ya keko
1: era ma
0: ma ya yo bi le lato mi aji o
1: a ngbo yin
0: yes
1: ma
0: ọmọ mẹrin ni fọwọ sí o
1: tẹ bá rí fresh couple tẹ fẹ gbé ya gbéra tẹ fẹ ṣe gbéyàwó ìmọ̀ràn tẹ fọ nùgbé mẹrin
0: mẹrin fọlọ bá rí ṣe márùn mo fọwọ sí
1: kí ló dé
0: ọlọ́ọ̀lọ́mẹ̀ọ́ ní kọ́ mọ́ pọ̀ jáde wọn ọlọ́ọ̀lọ́mẹ̀ọ́ tọ́ mọ́
1: tẹ ẹ mọ yà ànkàrà ní ìsìn tẹ ẹ mọ yà àpòláìsì tẹ ẹ mọ yà olùbọ́
0: se
1: mo ye minimum wage mami wa
0: gbogbo
1: se mo ye minimum wage ni pinle oyo ba e lo le
2: nigeria se gbo won na lo
0: mama ye
2: won na lo lo nse fun yan ko soro pe won mo ye kankan je je gbogbo ti abeji ni pe ta ma se
1: so mo bi plan le ye go ni plan for
3: it
1: hello
3: e ma
1: pa son yes sir
3: elegant ẹlẹ́rìn rẹ̀ láti ìlú làlátẹ́
1: láti ìlú làlátẹ́ tó
3: elegant ẹlẹ́rìn
1: à ń gbọ́ yín
3: bàbá ẹ̀rí ọlọ́run ní báyìí sọmọ
1: o gbogbo dáàdò sí náà nù ọlọ́run ní sọmọ alọ́ka mú tó ráyọ ọlọ́run ní sọmọ.
3: ogún ọmọ ọ̀tọ́lọ́run lù pa
1: ọlọ́run bọ́jọ ọlọ́run lù wọn bọ́ pa o
3: ọlọ́run ò ní pọmọ fún wa ẹ máa ń gbọ́rọ̀ ìgbé ètò àwọn kẹ́wọ̀ kọ̀ àwọn ìdílé kan wọ́n kú àkún
1: nírú ẹ
3: ọlọ́run ò ní já rírú ẹ
1: àmì
3: ẹ rí ohun tọ́lọ́run bá yọ̀ǹda fún yẹn òun ní kẹ́yìn
1: òtí ṣé tí abáríkan lára àwọn ọmọ yín tó fẹ́ gbéyàwó ní ìsìn táwọn abá yín gbé dádì ẹ fáwọn onímọ̀ràn ọmọ mélòó lọ káwọn òbí ntẹ́ ìwé ni gbé mẹ́.
3: ìwà ìhun tí màá sọ fún ọ ni pé wọ́n dúró ti ọlọ́run kó fi ọlọ́run ra kó máa gbàdúrà fún ọlọ́run.
1: kí wọ́n mọ̀ ní plan fúnra ra wọn pé tó àlàkalẹ̀ rèé o bá ṣe rìn rèé o bá ṣe rìn gbé ayé wa rèé o bá ṣe rìn gbé ayé wa rèé o. bàbá yìí náà ẹni àlàkalẹ̀ dẹ́yìn làfúnra yín bàbá ẹ̀yìn gan elegant ẹran ìwọ náà ní tó la kí báyìí ni a ṣe lè báyìí láyé ṣe lè.
3: àwa lè àní rírò ní ti àwa ènìyàn.
1: ọ̀dà
3: ṣíṣe lọ́wọ́ ọlọ́wà.
1: ẹ ṣe yetunde sulaimon adesola adeyemi olamike omabile kenny oyekanmi alaba yusuf ẹ ṣe o ẹjẹ adúfẹ́ lomi ní aláǹfààní. Adúlé lójú ọjà. Jalọ.
2: Àwọn tó dẹ̀ ń gbìyànjú káṣe àwọn náà ń gbìyànjú.
1: Ẹ máa gbìyànjú rẹ̀ fún ojú òpó.
2: *1004*#. Ní a máa tó yí kó tó èèyàn méjìlá máa fún ní 25,000 káṣe ló máa fún wọn kì í ṣàwà ṣùgbọ́n àwa láṣà gbà tẹ̀wẹ̀.
1: Àbí ẹ jẹ́ lójú ọjà ń padà bọ̀.

0: Golden Vogue Independence Promotion. Gbogbo eyin lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedun nu ko opiyan. Bi Naija se nsajoyo odun ominira. Darapo mawon olorire. Ti o janfani owo tulu tulu. Ti eni ko kata. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Mo ti ta to be lo se je to. O ya gbera so ma do lu ara e. Lo tarata si eyikeyi Golden Chance Lotto stand. Kiosk. Tabi so abuwa gbogbo. O le ta lori online wa. Our website www.goldenchanceloto.com. Tabi USSD code *7005# lori MTN nikan ni o. Ta morning game ta ma si Golden Vogue. Scan QR code lori ticket e tabi sticker poster. Number drop ko drop o. Ebun ominira independent money gift. They grant for you. Ofin ati lana wa o. Ayo yi o wa fe ni odun 22 soke. O ya. Latasiko yi di September 27. You free play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irene Orin Bawa lodun ominira.
1: Tàbá ṣe látọjọ́ Monday, káwọn fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ sílé gun ká ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
1: Ètò tó ń múnú dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́tì International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́tì International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa sún.

ọlẹ yọrọ ododo ọna wọle wa wo emi ọlọrun loju ise o ma foro re se lanu loruko jesu Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ló ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya ohun ẹjẹ ki n ja yin si ti Independence Day Cashport. Awọn oniburi 66 ni yoo ma jẹ lọsẹ kọọkan. Gbogbo ọjọ Friday ni Double Winning Cashport. Nibẹ ni káṣẹ ti n sọ ọpọ eniyan di milọniya tuntun. Eyi kii ṣe akọkọ ṣe iru ẹ. Njẹ lo mọ wipe iwo gan lọkan lati di milọniya wa? September 30 ni Special Independence Cashport. Nitori naa ma ṣe fi akoko rẹ ṣofo. Lori Splash FM *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibod ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

0: nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àtàlàyé.
1: ẹyin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
0: ṣe máa jẹ́ nìyẹn. Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 08071124000. 08071124000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: pe ti yin melo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni bata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara ede pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ba nilo e anise ofe layewo fun gbogbo to fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won npa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex owo road ibadan lojojumo ni o ago mesan aro sago merin role fun bere atalaye
1: 070-101-522-55
0: oju lo bara oni din bo mo wa lagbari
2: eyin omo yoruba mo ki mo ka ko
3: ṣata ọba mọmọde diẹ piparun ni parun ni parun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lẹ̀ ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ nìkan ni lágbèlú fm9.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láì yáàgbà.
4: ẹ bá òun bọ́dọ̀ yìí gbẹ.
5: jàǹgbàrà jùgbùrì jùgbùrì jùgbù jàǹgbàrà.
3: ní gbogbo aago kan sọ ọjọ́ àbámẹ́ta sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láì yá àgbà níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàgbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ sátidé níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò
5: lágbà láì yá àgbà
3: ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin

0: àṣà tá ò bá mọ ọmọdé díẹ̀
1: píparun
0: láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọ́jẹ nìkànnì lágbèlú fm9.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
2: ẹ bá ògbọ́n tó yí gbẹ.
3: jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kọ̀ ètò tó mú yẹ́yẹ́ létè, àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbo kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
3: Lágbà láìyá àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀
4: ìyá alẹ́ kan bí ìrìnsájú wá lónìí.
5: Bọ̀dáṣọlá tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbá yìí.
4: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìsígbàmọ́ra rẹ ní o owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíkàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Màkà búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti máa ta láàrin àdúgbò. Bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣetán àti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
6: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ròyìn Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday.

0: pen at stores.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Board. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Board. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Board. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibadan ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Tọ́ni ayò rẹ̀ kì í ṣe.
5: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi wíkẹ̀ndì wa jẹ̀gbádùn lágbóṣágbó kò lẹ́jọ́ nù.

0: sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ. Kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Desenkonre. Ngari. 0912307865. Ṣé iná ti jẹ gbèsè nǹkan rí? Ẹyin
1: tí ẹ jẹ ni ó sùn ọba wọrùn.
0: Ta ti jẹ gbèsè nǹkan rí kó pè wákàtí ẹ mọ bó ṣe bọ́dọ̀ ṣe máa ń jẹ gbèsè nǹkan rí.
1: Ọ̀nà wo lẹ ìyàn gbà kẹ́? Ṣé ti máa wọlé ká tó mọ̀ pé gbèsè rí àbí wọ́n máa ti sí ni?
0: Bẹ́ẹ̀ mọ̀ mọ̀ pé mo fẹ́ jẹ gbèsè nǹkan
1: rí. Àbẹ̀bẹ̀ kọrùn bọ́ gbèsè.
0: Kákan kúrò lórí ẹ̀ last one lélẹ̀ ká bọ́ sí nǹkan ní ìjọ mẹ́jọ. Ọlọ́run má jẹ́ ajẹ́ gbèsè rẹ̀ ni.
1: Àmì ó ìpayà bí gbèsè
0: ṣe o. Gbèsè nǹkan rí àti gbèsè nǹkan tí ò ṣe ìrànlẹ́. Ọlọ́run má ṣe ajẹ́
1: gbèsè rẹ̀. Gbogbo aláṣírí.
0: Ọwọ́ àmọ́ furnace part.
1: Daṣọ àṣírí
0: ló wà. Kí ni àtúwá dájọ́ fún ní gbèsè? Tàbí owó kan lè yànda padà ní àti particular time kan kó wá ku ọjọ́ kan àbúkù 2 days.
1: Tàrẹ̀ sí kọ̀wọ̀ sí tọ́kàbùkù.
0: Kókù bí 2 days kí ọjọ́ àti sanwó yẹn pé. Hello.
1: Abẹ́rẹ́ yẹn nìkan ló lè mú rọrùn.
0: Èyàn ò lè sùn. Èyàn
1: yọ dọ̀dọ̀ Alhaji Salami
0: tó kàn
1: padà gbábẹ́rẹ́ oyin.
2: Ṣé
1: dáadáa lẹ dé?
2: Àdúgbẹ́ fọlọ́rọ̀.
1: Ẹni
2: bá máa ṣe nǹkan rí, ó máa jẹ gbèsè o. Pẹ̀lú yàrá kan tọ́lọ́run bá kọ́ fún mi, ẹni tí mo sì jẹ lówó búlọ́ọ̀kù mo sì jẹ́ o, kọ́lọ́run jẹ́ ẹ̀rí sọ o.
1: Ẹlẹ́dàá wọn mo pèsè.
0: Ọlọ́run bá yín sàn.
1: Ibi kì í ṣe torí yín lẹ́kọ́lé.
0: Nǹkan rere jẹ.
1: Nítorí ìyàwó àtọ́mọ ni.
0: Ìtọ́
1: wa burú ni pé kí èèyàn jẹ gbèsè torí èèyàn kíru ìyàwó ẹni bí ò tó máa bẹ lépè.
0: Ìyàwó ló tún wá kó jáde kù ni.
1: Tàbí kọ́ wa tó palẹ̀ ẹrù ni.
0: Hello.
1: O ṣe jẹ gbèsè símẹ́ǹtì kókú rẹ̀.
0: Hello.
1: O ṣe jẹ gbèsè táìsì kókú rẹ̀.
0: Ẹ káàsán.
1: Ẹ gbé nsókè o.
3: Ẹ sà àwọn náà ti jẹ gbèsè torí ọmọ rí o.
0: Ẹ jẹ gbèsè torí ọmọ lọ́nà wo báà lẹ ṣe jẹ́. Báà lẹ ṣe jẹ́.
3: Òun yẹn dẹ́ ṣe lọ́wọ́ mi díẹ̀, mo ṣàṣàyẹ lọ bá ọ̀rẹ́ mi kan pé kó bò mí láṣìírí. Wọ́n fún mi ní bí àwọn kan tí mo fẹ́ sẹ́ndì sí. Mo ṣe sẹ́ndì sí mo dẹ̀ sí sádùrà pé Ọlọ́run tó orí ọmọ tí mo ṣe fún kó pèsè owó fún mi. Ọlọ́run dẹ̀ ṣàánú mi, mo dẹ̀ rí gbèsè yẹn sàn.
0: Hallelujah.
1: Ẹ rí sa.
0: Ọlọ́run sùn yóò dá fún yín.
1: Lágbára
0: ọlọ́run yẹn máa rí san. Gbèsè yẹn da ẹjẹ́ lórí ọmọ ọlọ́run dẹ̀ bá yín san.
1: Gbèsè tẹ̀yìn afa kọ́ san ni.
0: Lágbára ọlọ́run ẹ rí mi ìjẹ́ rẹ̀ lè máa san.
1: Kódà bí ẹ bá jẹ́ tẹ̀ ẹ bá rí san gbogbo èèyàn da ẹ láre.
0: Ẹ pè é wọ́n bá jíde.
1: Fọ́nkẹ́ni.
0: Tọ́ bá ti jẹ́ mi ìtàn rí san.
1: Ẹni wọ́n pè mí Fọ́nkẹ́ni.
0: Wọ́n pè fún nọmba
1: ẹ. Ẹ Fọ́nkẹ́ni wọ́n pè sí. Nígbà tí ó ti torí iṣẹ́ fi jẹ́ kò ní oko. Torí pé olú face cap kò ní mọ̀ pé sundance ti
0: lọ́wọ́ àti ṣẹlẹ̀ lára ìwà láì. Hello.
1: Nínú àwọn okùnrin bàrẹ̀ mi babájí nínú àárẹ̀ ìjẹsí ẹmu ń lọ.
0: Hello.
1: Wọ́n á rún lẹ́nu òbí sẹ́ran.
0: Ẹ káàsán jàre.
1: Hello jàre.
2: Ẹ kú ètò.
1: Ó jàre ẹ káàbọ̀.
2: Àánú lè mí nígbà ní ìgbésí nǹkan rí tí mo jẹ́ mọ́ kàn ń lọ ní bàbá yìí ní à. Pásítọ̀ ẹ ti kọ́ lé ní mímíra. Ó ní mímú tí wá kó sìmẹ́ǹtì. Bí eré ló kàn rò pé ní kí wá kó sìmẹ́ǹtì níbẹ̀ ni.
1: Ẹ̀yin rà ánú
2: wà ní. Wọ́n wá ní mo ní bàbá mi ìlówó tá a fẹ́ fi tẹ́ bá kó sìmẹ́ǹtì fún mi ní ìlówó bíríkìlà. Mi ò lówó bíríkìlà mo ní bo ni mo ti fẹ́.
1: Yóò rè bá kó bíríkìlà wa.
2: Ó kàn ṣe pé bíríkìlà nìyẹn. Ìgbà tó máa pe bíríkìlà. Gbogbo ìpèsè tẹ̀lé ni wá àánú gbèsè àánú wà ń gbà mí pé ẹgbẹ́ ọ̀rọ̀ ní ìrànà sí mi.
0: Bẹ́ẹ̀ni
1: yóò wà ká
0: gbogbo alájọ gbogbo alájọ máa ra àánú gbà.
1: Ara àánú gbà
2: o. Wà á gbọ́ bí ẹgbẹ́.
0: Ẹ ṣe.
1: Ẹ jẹ́ pé
2: o. Bí ṣe nǹkan rí náà máa ń gbé gbèsè nǹkan
1: rí. Ntẹ́ ẹ ti ṣe ló bí gbogbo bíi tọ́lọ̀ ń dé láyé
0: yìí.
1: Kì í ṣe mí máa ṣe àánú lẹ rí gbà.
4: Àánú máa ló sọ̀rọ̀
0: ẹja lọlé àní jẹ gbèsè
1: àwa
0: tí a ti jẹ gbèsè ọlọ́run a bá wa sọ.
1: Bàbá wa Abdulmumin Mustapha akíọkíọ fún ti ọdọ bí ọmọ wa torí pé
0: ètò ti padà wọnú ètò rẹ ní
1: ètò ti wọnú ètò
0: rẹbí àti rẹmi à ń lọlé ní à ń bọ̀ ń jímọ̀ ṣọlá rẹ lọ́lọ́wọ́ bọ́tìn kébùgì lólóòtú ètò yìí ó di friday ó dàbọ̀.
1: Lágelo FM jàgàbá gbogbo rétí.

0: Radio.
1: Ẹ káàbọ̀ sí orí èso ṣe dáadáa lába yín ọdẹ ọdún bí orúkọ mi ni Olúwaníyè Thomas Ìdòwú mo ní àlejò pàtàkì tí wọ́n sì ní ohun pàtàkì láti sọ fún wa lónìí àlejò wa ẹ dárúkọ yín fáwọn aráalé.
2: Mo kí yín lóko lódò àti lẹ́yìn òde Táyọ̀ Pòpò Ṣinṣin ń lo orúkọ tèmi ń jẹ́ ẹ̀ṣẹ̀un púpọ̀.
1: Ẹ káàbọ̀ àlejò wa kí wá ló gbé yín wá sórí ètò lónìí.
2: Ẹ ṣe atọ́kùn kí n tó sọ ohun tó gbé mi wá sí orí ètò lónìí mo fẹ́ kí gbogbo ẹtí tó ń gbé mi pátápátá kí wọ́n mú báírò wọn àti ìwé tí wọ́n fi kọ̀wé sílẹ̀ tàbí kí wọ́n mú ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n kọ nọ́mbà ìsílẹ̀ 081-34-57-57-22 lẹ́ẹ̀kan sí 081-34-57-57-22 ní báyìí n tó gbé mi wá sí orí ètò rèé gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde ló ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ ni nǹkan dẹ̀ ń wọ́n si gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwọn náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó ń tún gbé mi wá sí orí ètò náà nìyí. Thousands of people are graduating every year. They don't have job. Many are jobless. Some people even have job, but they can't feed their family with the job they have. A lot of people. Things are turning upside down in our country every time. What are we doing? What do you want to use to assist the government? For everything, we blame our government. I want every head that is hearing me, everybody that is hearing me, I want you to write this number down. 081-34-57-57-22. Once again, 081-34-57-57-22. Ọ̀pọ̀lọpọ̀ gan níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ ohun tó wọ́n jẹ. Ọ̀pọ̀lọpọ̀ náà ló sì tún níṣẹ́ lọ́wọ́ tí ìṣẹ̀lẹ̀ tó jẹ ṣùgbọ́n tó ń gbèrò láti tẹ̀síwájú láti tún síwájú sí i. Àtẹni tó níṣẹ́ lọ́wọ́ àtẹni tó níṣẹ́ lọ́wọ́ ni àǹfààní yìí ló wà fún. Bẹ́ẹ̀ni, kí ni àǹfààní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀? This is an opportunity. You are bringing it to you at your doorstep. Just grab it. Once you lose this opportunity, you may never gain it again. That is the reason why you need to seize this opportunity. It is free. Gbogbo títí ń bọ́mọ pátá, ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn. Text your name and your location to the number 081-34-57-57-22. Once again, 081-34-57-57-22. Text your name and your location to the number. Orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn. Ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá alára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni o. Òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta. Ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni. A fi ní nọ́mbà àti ticket tí ẹ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni bí ẹ ṣe kó owó jọ àní ẹ mówó wá ẹyin rẹ ni wọn gba bí wọn ṣe ń san lánàá àní ẹ mówó wá o ohun tí ò bá sì ti náà yín lówó kò nílò pé kó tún náà yàn lẹjọ bẹẹ ni ẹyẹ kan wá kẹ wá fetí ara yín gbọ. We are going to train you how you can gather money in this company, Own Your Life Enterprises Limited, and you have chance to speak with our boss, Ambassador Ayodele. Mo sì gbà ládùúrà wò pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóṣù ẹ ṣe ìdìtẹ̀ fi wa lórí ètò náà nìyí.
1: Ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó mọ tàtà pèsè lórí ètò lónìí nọ́mbà ń fẹ́ kẹ́ tó máa ń pè é lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé ẹ tún bá wa pè é lẹ́ẹ̀kan sí.
2: 081-34-57-57-57-22-22
1: ó dàbọ̀.

kúrò lẹ́ bẹ́ẹ̀ lásìkò iṣẹ́ àtòrò lọ́kọ́jọ́pọ̀ ròyìn tí àgbáyé lòdì sí ẹ̀tì ìgbóyin láti ìkànnì ti lágẹ̀rù 96.7 òkè tó ga ju àwọn òkìlọ̀ martin salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n àkókò ilé ìtì ń bẹ̀ẹ́

ṣiṣẹ́ ilé-ìwòsàn ti UCH náà ni wọ́n ti pè àmọ́ báyìí láti gùn lé ìyanṣẹ́lódì aláì ní gbèdéke. Ìjọba ìpínlẹ̀ ti Anambra náà ni ti fi àkọsílẹ̀ gbèsè ilé ti Peter Obi jẹ nígbà tí ó jẹ gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Orílẹ̀-èdè Saudi Arabia náà ni ó ti dá àdánlóró kan lọ́wọ́ kan ilé ti àwọn ikọ̀ ti Houthi tí wọ́n gbìyànjú láti yìn sí orílẹ̀-èdè ti Saudi Arabia. Ọ̀jìnì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Argentina Lionel Messi òun náà ni wọ́n tún ti fi orúkọ rẹ̀ sínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ilé tí yóò mọ kópa fún orílẹ̀-èdè Argentina gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tí ó kẹ́yìn gẹ́gẹ́ bí ìdágbére fún ní báyìí ẹgbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ilé ìtọ́jẹ́ olétò ìlera ní ọgbà fásitì ti ìkọ́ni ilé ìtọ́jẹ́ ti ilé ìwòsàn ti UCH. Ilé ni wọ́n ti ṣàlàyé pé àwọn ṣetán láti gùnlẹ̀ ìyanṣẹ́lódì aláìní gbèdéke látàrí ìgbésẹ̀ ilé ti àwọn ìgbìmọ̀ aláṣẹ ti ilé ìwòsàn ọ̀hún tí wọ́n gbé nípa bí wọ́n ṣe tàpá sí àṣẹ. Ilé ti ẹ̀ka ti elétò ìlera ilé ìtọ́jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀ èdè wa Nàìjíríà tí wọ́n pa nípa ẹni tí ó jẹ́ olùṣàkóso fún ẹ̀ka ibi tí wọ́n ti ń po oògùn tó jẹ́ pé adarí wọn náà ni tí ń ṣe dókítà Adéyinka Ìṣọ̀lá. Níbẹ̀ náà ni ẹgbẹ́ ọ̀hún ni wọ́n kéde ìpè àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọ̀hún lónìí tí ń ṣe ọjọ́rùú ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé wípé àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọ̀hún tí wọ́n bá kọ̀ láti gbé ìgbésẹ̀ nípa ìwà ilé ti dókítà Adéyinka Ìṣọ̀lá tí ó wù nípa bí ó ṣe ta àwọn kẹ̀kẹ́ marua ilé ti àwọn kan tí wọ́n fún ẹ̀ka ilé tí wọ́n ti ń pòògùn ní ọgbà ilé-ìwòsàn ti UCH ilé ìtúnbẹ̀ nílùú Ìbàdàn. Níbẹ̀ náà ló jẹ́ pé tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀hún tó jẹ́ ti NUAP òun náà ni wọ́n ṣàlàyé wípé ẹni tí ń ṣe ọládayọ̀ ọlábàpẹ́ ni ló ṣàlàyé síta wípé ẹ̀ka ti iléeṣẹ́ tó jẹ́ ti iléeṣẹ́ ti ìjọba àpapọ̀ tó jẹ́ ti elétò ìlera òun náà ni wọ́n ti ṣe iṣẹ́ ìwádìí wọn tí wọ́n sì rí pé ẹni tí ń ṣe dókítà Ìṣọ̀lá òun náà ni ó jẹ̀bi ìwà ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ti pa á láṣẹ báyìí bí kí ó yẹ̀ba kúrò lẹ́nu iṣẹ́ látàrí àṣẹ tí wọ́n pa. Ó ní ó wáyé àwọn lẹ́nu wípé pẹ̀lú àṣẹ ilé tí wọ́n pa ọ̀hún náà ló jẹ́ pé ìgbìmọ̀ aláṣẹ ti ilé ìwòsàn ti UCH náà ni wọ́n kọ̀ láti tẹ̀lé àṣẹ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe pa á. Gómìnà ìpínlẹ̀ ti Ondo Gómìnà Lucky Ayédátiwa òun náà ni ó ti fún àwọn tí wọn kò gba àṣẹ láti wà nínú àwọn igbó ilé ti òǹbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láti kúrò ńbẹ̀ láàrin ọjọ́ mẹ́rìnlá ilé ti òfun ní gbèdéke. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí àwọn igi àti ọ̀pẹ àti àwọn ojù ẹni tí ń ṣe ọ̀gbẹ́ni Abídèmí Ọbayangbá òun náà ni ó sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ìlú Àkúrẹ́. Àwọn oníròyìn náà ni ó fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tó sì jẹ́ pé ó ṣàlàyé pé gómìnà òun náà ni ó pa àṣẹ ọ̀hún láti ṣe àdínkù bá ìwà ìjínigbé àti ìwà ọ̀daràn àti àwọn tí ó ń fi inú bú ọ̀hún tí wọ́n fi ń bójú. Òun wá ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ ti Ondo náà ló jẹ́ pé ìwà ipá àti ìwà ọ̀daràn pàápàá jùlọ ìwà ìjínigbé òun náà ni ó kọrùn ojú sí i. Ó ní pẹ̀lú àṣẹ ọ̀hún òun náà ló jẹ́ pé ìjọba yóò bẹ̀rẹ̀ sí ní wọnú bú ọ̀hún tó sì jẹ́ pé ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ níbẹ̀ láti ṣe kó gba àṣẹ òun náà ni yóò fi ojú wina òfin. Kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ti Èkìtì ẹni tí ń ṣe Michael Faladé òun náà ni ó ti fi ìwé sọ̀wédowó ilé tí ó jẹ́ ti ìdójútòfò fún àwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ilé tí wọ́n sùn lójú ìjà owó ọ̀hún náà ló tó bíi mílíọ̀nù mẹ́sàn-án ó lé ẹgbẹ̀rún lọ́nà 500,000 ilé tí wọ́n fún àwọn mọ̀lẹ́bí wọn. Níbẹ̀ náà ló jẹ́ pé kọmíṣánná ọ̀hún Faladé òun náà ni ó pin àwọn sọ̀wédowó ọ̀hún tó sì dúró ní ipò ẹni tó jẹ́ ọ̀gá pátápátá iléeṣẹ́ ọlọ́pàá fún ilé wa ẹni tí ń ṣe Ọlátúnjì Dísù ní Adó Èkìtì. Níbẹ̀ nígbà tí wọ́n pin owó ọ̀hún sọ̀wédowó ọ̀hún òun náà ló ṣàlàyé pé àwọn ọmọ rírì àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ilé tí wọ́n kó fún orílẹ̀-èdè wa Nàìjíríà òní owó ilé tí àwọn fún ọ̀hún òun náà ni kò tó ẹ̀mí wọn ilé tí wọ́n ti sọnù òní akọni ni wọ́n lójú ìjà. Níbẹ̀ náà ló wá ṣàlàyé pé ìfẹ́ ilé tí iléeṣẹ́ ọlọ́pàá ní sí wọn àti mọ̀lẹ́bí wọn òun náà ni wọ́n ti fún ní owó ọ̀hún. Òun wá ṣàlàyé bí kí wọ́n ṣe àmúlò owó ọ̀hún fún àwọn mọ̀lẹ́bí ilé tí àwọn olóògbé ọ̀hún tí wọ́n fi sílẹ̀ náà.

ìjọba ti ìpínlẹ̀ ti Anambra ọ̀nà ni wọ́n ti fi àwọn àkọsílẹ̀ gbèsè ilé ìtẹ́ni tó jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú ti NDC ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Peter Obi tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti Anambra níbẹ̀ náà ló jẹ́ pé àwọn àkọsílẹ̀ ọ̀hún náà ni wọ́n fi léde láti ọwọ́ ẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn ìròyìn ilé tó ṣe gbòógì ẹni tí í ṣe ọ̀mọ̀wé Law Emafu níbi tí wọ́n ti fi àkòrí fún àwọn àkọsílẹ̀ ọ̀hún tí wọ́n pè ní àwọn gbèsè ilé tí Peter Obi tí ó jẹ nígbà tí ó ń bẹ nípò gómìnà ní ìpínlẹ̀ ti Anambra níbẹ̀ náà ló ṣàlàyé pé òbítíbitì mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n òun náà ni owó ọ̀hún tó sì jẹ́ pé àwọn owó yá àti àwọn owó àjẹmọ́nú àti owó ìfẹ̀yìntì òun náà ni Peter Obi kọ̀ láti san nígbà tí ó ń bẹ nípò agbára àwọn aṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ láti ẹnu ìjọba ìpínlẹ̀ ti Anambra ìpè àfojúsùn àwọn òun náà ni pé láti jẹ́ kí ètò ìṣèjọba àwarawa kí ó di kó di eléyìí tí àwọn mùtúmùwà tí wọ́n mọ gbádùn ní ìpínlẹ̀ ọ̀hún àwọn àtẹ̀wájú ní ọ̀rọ̀ wọn wọn ni bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀n òun náà ni àwọn san láti san gbèsè eléyìí tí Peter Obi jẹ nígbà tí ó bẹ nípò agbára. Ìròyìn àgbáyé ló ní ṣe tí ìgbọ̀nyìn láti ìkànnì ti Lagelu 96.7 òkè tó ga ju àwọn òkè lọ ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

ìjọba orílẹ̀-èdè ti Saudi Arabia náà ló ti ṣàlàyé wípé àdúlóró ti òfurufú Tàbíjà náà ni ó wà tí ó sì fẹ́ balẹ̀ sí Mecca ṣùgbọ́n tó jẹ́ pé ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ọ̀hún náà ni wọ́n dá lọ́wọ́ kọ́ wọ́n ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún náà ló wá láti ikọ̀ ọmọ ogun ti Houthi nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún náà ló jẹ́ pé ikọ̀ ti Houthi ṣàlàyé wípé àwọn ọ̀rọ̀ ilé ti orílẹ̀-èdè Saudi Arabia ń sọ náà ló jẹ́ ìrọ́gbù nígbà náà wọ́n ṣàlàyé wípé àdéhùn eléyìí tí ó ń lọ lọ́wọ́ náà ni àwọn ń gbìyànjú láti ṣíkà rẹ̀ ẹ̀wẹ̀ òun náà ló jẹ́ pé àdó olóró náà ni ó tún dúgbàmù ní Gaza níbi tí àwọn èèyàn eléyìí tó tóbi ogun nìyẹn tí wọ́n tún jẹ́ ọlọ́run nípè tó jẹ́ pé àwọn èèyàn tó tóbi ọgọ́rùn-ún náà ni wọ́n tún farapa tó jẹ́ pé àwọn ìpẹ́ẹ̀rẹ̀ àti ọmọdé òun náà ni wọ́n tún ti di àwátì lákòótán ìròyìn ti eré ìdárayá àjọ tó ń ṣe ipò kárí eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè ti argentina náà ni wọ́n ti ṣe ìkéde báyìí pé ọ̀jìn ni agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀‐èdè argentina ọ̀hún lionel messi òun náà ni yóò mọ kópa fún ìgbà kẹyìn nínú aṣọ ilé tí yóò jẹ́ ti orílẹ̀‐èdè ọ̀hún níbẹ̀ náà wọ́n ṣàlàyé pé agbábọ́ọ̀lù ọ̀hún náà ni ó ti kéde ìfẹ̀yìntì rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé bí ó ṣe jẹ́ balógun ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún náà ni wọ́n ti wá pe amọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ pẹ̀lú orílẹ̀-èdè ti olómìnira ti benin ènìyàn tó jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún náà ni yóò mọ wáyé ní ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún tá a wà yìí níbẹ̀ náà ló jẹ́ pé ti ń ṣe ààrẹ fún ti àjọ tí ń ṣe pò kárí eré bọ́ọ̀lù orílẹ̀-èdè argentina ẹni tí ń ṣe claudio tepa náà ni ó ṣe ìkéde ọ̀hún wá ṣàlàyé pẹ̀lú bí agbábọ́ọ̀lù ọ̀hún bí ó ṣe kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tótó ìgbà ó lé mẹ́jọ tó sì jẹ́ pé àwọn àkọsílẹ̀ ọ̀hún tó gbà nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún náà ni àwọn ìfẹ̀yẹ ilé tí kò ṣe kà wọ́n á ṣàlàyé wípé pẹ̀lú bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún bí ó ṣe wáyé òun náà ni wọ́n mọ̀ ṣe àfihàn rẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tí wọ́n ti pè àmọ́ tó ń bọ̀ ní ìròyìn ta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tò ní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó ilé tí ó ṣe yọ lẹ́ẹ̀kan sí i àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ti uch náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìní gbèdéke ìjọba ìpínlẹ̀ ti anambra náà ni wọ́n ti fi àkọsílẹ̀ àwọn gbèsè ilé ti peter obi jẹ nígbà tó ń bẹ ní ipò gómìnà orílẹ̀-èdè saudi arabia náà ni wọ́n ti ṣàlàyé pé àwọn ti dá àdúlóró kan lọ́wọ́ kọ ilé tí ikọ̀ ọmọ ogun ti houthi tí wọ́n gbìyànjú láti yìn sí ìlú mecca lionel messi náà ni yóò mọ kópa fún ìgbà kẹyìn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ torílẹ̀-èdè argentina wọ́n ní àkójọpọ̀ ròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tọ̀ ní fún ọ̀kanòjọ̀kan ròyìn lè kàn sí wa lórí ìtàkùn ìtàn àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kí ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagelufm 96.7 tunde ọ̀làwọ̀ lóòótọ́ ròyìn pẹ̀lú ọ̀làwọ̀ ìbùkún olúwa ọ̀làgúnjù martini salau ló ti ń ròyìn kété tí n bá ti kúrò ló ìròyìn òun náà ni kọdìrì àdérọ̀gbà yóò mọ gorí ètò ta ló takin ẹ mọ̀ kúrò ń bẹ́ẹ̀ o ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

0: kú dédé àkọ́kọ́ yìí nígbà wọ́n fi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì ìkànnì ti lágẹlúrè. Lágẹlú 96.7 FM òkè gájò kèrè iléwu fún bálọ́lá wà ládùúgbò fẹ́lẹ̀lẹ́ nílẹ̀ Ìbàdàn nílẹ̀ Olúyọ̀lé Ìbàdàn láwà Ìbàdàn ìlú Òjó ìlú Ajayi ìlú Ògùn Mọ́lá Ológbòdo kẹrikẹri lójú ogun ọwọ́ gẹ̀mbẹ̀rẹ̀ bìjà ìlú Ìbíkúlé alágbàlá jáyàjáyà àgbàlá Ìbíkúlé tún ti jókòó babẹ lòmí lọ àgbàlá Ìbíkúlé ó ti tó kòkó ó sáré Ìbàdàn nílé agbọ́n sásá mọ́sá ọmọ agbọ́n yàyà mọ́mọ́yà Ìbàdàn lágẹlú ọ̀rọ̀ àpáta mọ́mọ́ ẹja o. Àtún ti dé lọ́sàn-án tẹ̀ní ẹ̀yìn tí ó ká àtún kí yín o pé ẹkú dédé àkókò yìí ẹ wo ọ̀sán yóò mọ̀ tún mì jọjọ torí wípé àwọn ìbéèrè yẹn tún ti wà ńlẹ̀ ẹ mọ̀ pé bí aago mẹ́rin bá ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún báyìí ta ló tákì ó lẹ́yìn tí lókùtẹ́ mọ̀ retí torí wípé ẹ̀bùn ti yan pẹ́ ni ẹsẹ̀ ti máa mọ́kàn kẹ́mẹ̀lẹ́ ń bẹ̀ ẹ̀bùn wà lórí ètò ìtẹ́ fi ṣe fàjẹ àfà ìgbàbéèrè làfà ìjẹ̀bùn bó o bá ti gbàbéèrè mi ó jẹ̀bùn lẹ́ni ìwọ lókàn tó gbẹ̀bùn bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn pápá torí àkókò wa lọ́sàn-án tẹ̀ní àràrà dádùn àràrà rẹpẹ̀tì bí ọ̀pẹ tíná mú lórúkọ lóòtú ètò ẹ̀ ọ̀gá wa Túndé Ọláwúwo ẹgẹ́jẹ́ lọ́wọ́ lápá bí tẹ̀fi lórí ọ̀fẹ́ láti gbọ́ mi káàkiri àgbà ńlá ayé bẹ́ẹ̀ bá tún fẹ́ wò ó ẹ mọ́ lọ sójú òpó ìkànnì lágẹlú 96.7 FM lágẹlú 96.7 FM ẹ rí bó tún ṣe bóra tán ó bóra tán yányán ni ó bóra tán àfi bí ìgbà tí èèyàn bá fi àdí àgbọn pa ojú ẹ mọ̀ pé ojú rí ó máa dán ni yanranyanran bí ẹ̀yìn á yán bẹ́ẹ̀ ló ṣe bóra bẹ́ẹ̀ bá ṣe wá wo ni kẹ́ ẹ máa bá mi ṣí ààrẹ káàkiri àgbà ńlá ayé ẹ bó kọ́kálé kọ́kákọ́ kọ́kájò kókó di ẹ̀yìn káàkiri àgbà ńlá ayé ni bó ṣe jẹ́ nìyẹn pápápá àdùkọ́dúrà adẹ́gbẹ́rúkọ tẹ̀mí àláfìdà ẹ jẹ́ káwọn tẹ̀mí ó pè wọlé kán sì fi ẹ̀bùn ṣe fàjẹ́. bó ṣe jẹ́ nìyẹn ìyẹn lápá abẹ̀ yẹn lọ́wọ́ àwọn èjìká tí ò já sọrùn ò jábọ́ tán dúró tì wá lóòrèkóòrè nígbàkúùgbà pé ká máa rìn sóò kò séwu ẹgbẹ̀rin ẹ̀kọ́ àbígiri àparò tọ́mi dáadáa mr anthony bodurin ọkọ fún mi nọ́mà tọ́lọ́ ń dá lọ́lá bàbá nìyẹn láti agbọn united kingdom jẹun sókè kó jẹun sápò bàbá tún jẹun sókè lálẹ́ àná liverpool wọ́n tún ṣe bí wọ́n ṣe máa ń ṣe ìjẹ́jọ́ là ń rò ó ná pé ṣe é ṣe flupu liverpool tún ṣe bó ṣe máa ń ṣe o bàbá ó tún mú yẹ̀ẹ̀sì lálẹ́ àná ìpè ìpọ̀ 99 miss call ó ti fẹ́ pa battery bàbá pè mí títí mo mọ̀ pọ̀rọ̀ liverpool ni mi ò yá gbé fóònù mi mọ́ ó bá yá ẹ bá dàárọ̀ ọjọ́ kejì gbígbó dàárọ̀ ọjọ́ kejì mi ò bá rántí pè wọ́n mọ́ pé kí wọ́n pé up liverpool ṣe dáadáa lálẹ́ àná ó lágbára púpọ̀ ọkọ fún mi nọ́mà nìyẹn jẹun sókè kó jẹun sápò láti agbọn united kingdom bó ṣe jẹ́ nìyẹn abiola yáliyáli owó tó pọ̀ tí ò lè tán tó bá tá a tún máa withdraw èèyàn bọ̀ sún ọ́làkùn ìyẹn bẹ́ẹ̀ ń káírò báyìí tí ń yàgbàdo jẹ báńkì àṣìṣàtò swala àgbà bọ́ọ̀là ní gbogbo amẹ́ríkà bàbá tún ní ajé túmọ̀ bí bàbá jẹ́ẹ̀tì láti island àwọn ti chelsea nìyẹn gbogbo chelsea lórílẹ̀‐èdè island ò ní bàjẹ́ chelsea square ní gbogbo island nìyẹn ẹjọ́ káwọn tèmi ó pè wọlé kọfẹ́ ìbùsẹ̀rẹ́ fọlàfọlò mi ò rárá dádúró ṣùgbọ́n ẹjọ́ sáré fẹsẹ̀ kan yàbàrá ẹ̀yin tèmi ara mi èrírí mo lórí olóògbò lájà kí n yè é káàṣìẹ̀ ojoojúmọ́ ni mò ń peléke sí ojoojúmọ́ ń ká ṣe ń peléke sí ká ṣe ele tó ti fi ọgbàgbà gbalẹ̀ báyìí bẹ́ẹ̀ débí ká ṣe ẹ̀ ni bẹ́ẹ̀ dọ́hùn ká ṣe ẹ̀ ni bẹ́ẹ̀ bá débẹ̀ ń ká ṣe ẹ̀ ni kódà bẹ́ẹ̀ dójú agbo wọn á ní ká ṣe ẹ̀ ni kí ló fà tó fi rí bẹ́ẹ̀ torí pé ká ṣe ẹ̀ yà déhùn ni wọ́n bá ṣe láwọn ó ṣe náà sì mọ́ ń ṣe ẹ wo ká ṣe ẹ̀ tún ti gbé o wọ́n tún ti dé o nígbà tí wọn ò wojú ago mi tí mo wo owó system tó wà wájú mi tí mo ń wò yìí káàṣì ẹ mọ̀ ti tẹwọ́ sí mi wọ́n tún ti tẹwọ́ sí mi káàṣì ò tí ìjáwé èèyàn ó bẹ̀rẹ̀ sí ní máa ta káàṣì ẹ lórí ta ló takin tí káàṣì ẹ fi sẹ́ǹdì owó wọn pé kí n tún fún wọn lówó mo ní àti àti ìwò orí ètò wọn ní kí ni wọn ní ó yẹ káwọn èèyàn máa fà á já ni wọn ní sẹ́mi ò mọ̀ pé ẹ ń bá wí ní pro galọ mo léwo tún nìyín wọn ní ẹ ń bá wí ní galọ eléta la fẹ́ pín hundred million naira bí wo ò bá tí ì gbọ́ ó ṣeéṣe kó o ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ lákòókò yìí hundred million naira ó ló máa jẹ́ pínpín bẹ́ ẹ bá sì wò ó láti bí ọ̀sẹ̀ tó kọjá lọ kódà láti september tá a wà yìí one million naira ó làwọn èèyàn ti ń gbà ẹ wà á rí jímọ̀ táwọn ọlọ́ọ̀kan yìí olóríire kóòtù gbé one million lọ. Ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo ètò tá a máa ń ṣe àwọn owó ọ̀hún tún ti gbé pẹ́ẹ́lí sí ni o ẹ sì mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ná lórí ta ló takin 25,000 naira là ń pin àmọ́ nígbà tí wọ́n èwo orí ètò wọ́n tún ti sọ di 75,000 naira wọ́n ní káwọn èèyàn jẹ 75,000 naira owó tó pọ̀ tí ò lè tán ni káàṣì ẹni tó bá tán àwọn tún máa withdraw. Ẹ máa lọ sójú òpó ìyẹn káàṣì ẹ ẹ lọ máa ta káàṣì ẹ báyìí ṣé ẹ rí àkókò tá a wà yìí kí n tó lójú ọjà kí n tó lójú ọjà àkọ́kọ́ kí n kọ́kọ́ fi 25,000 naira síta ná bẹ́ẹ̀ fi lè mọ̀ wípé èé ṣeré o ó fẹ́ jẹrẹ ni ẹ àwọn káàṣì àwọn ọlọ́jọ́ kọ́ di mímọ̀ bẹ́ẹ̀ wípé owó yẹn ó wà nílẹ̀ lọ́sàn-án tèmi èlé tẹ́ láǹfààní láti gbà ẹ máa lọ sójú òpó káàṣì ẹ ẹni bò lẹ́sẹ̀ ta káàṣì ẹ ó yẹ ẹjẹ́ sàá fún yín wọ́n ní sàá bọ́lọ́gùn ṣe ń sàá ẹjẹ́ sáré sàá fún yín bí káàṣì ẹ ṣe ní sàá fún yín kẹ́ ẹ lè mọ̀ bí tẹ́ tò sí torí pé kí n tó lójú ọjà yín sàré tẹ 25,000 naira kan taná a máa fi yẹn a máa fi ṣẹ́ lálàbà ọ̀ a máa fi ṣẹ́ lálàfi wọ̀ bí okun ṣòkòtò ẹ máa lọ sójú òpó káàṣì ẹ *347*1004*2R ó lè fi ta káàṣì ẹ lọ́sàn-án tèmi ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà mi yẹn nọ́mbà tèmi kọ́ lẹ́ pé o nọ́mbà káàṣì ẹ ni ẹ máa pè bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn. Ó yẹ ẹjọ́ ń fún yín ní kóòdù yẹn kí ẹ máa fi wá wònà ká máa bẹ́rí àníyàn bọ̀ ní kò pẹ́ kò pẹ́ ní fi 25,000 naira síta lórí ti káàṣì ẹ kóòdù tẹ́tẹ̀ rè é *347*1004*2#*347*1004*2#. Ṣé ẹ rí tuùtẹ́ bá tẹ̀yẹn tíkẹ́ẹ̀tì ẹyọ kan 500 naira ni tíkẹ́ẹ̀tì ẹyọ kan 500 naira ni. Ṣé ẹ rí báǹkì ẹlẹ́tẹ̀ láǹfààní láti lò kóòdù tí mo pè tán yẹn *347*1004*2# bẹ́ẹ̀ bá ti dá yẹn lórí báǹkì tẹ̀ ń lò lọ́wọ́ kan yóò gbé wá fún yín yóò gbé wá fún yín tán yẹn yẹn pé ṣe fẹ́ ta káàṣì ẹ̀ ni. Bẹ́ẹ̀ bá ti ní yes yóò wá bèrè pé mélòó lẹ fẹ́ ta bó bá jẹ́ pé yọkan ni ẹ̀mọye tẹ́ yọkan jẹ́ bó jẹ́ méjì ẹ̀mọye tó jẹ́ bó jẹ́ mẹ́ta ẹ̀mọye tó jẹ́ bó jẹ́ mẹ́rin ẹ̀mọye tó jẹ́ bó jẹ́ márùn-ún ẹ̀mọye tó jẹ́ bẹ́ẹ̀ bá ti tẹ́sójú ọmọ ìyá mi yóò wá gbé báǹkì àkáǹtì kan wá fún ọ báǹkì àkáǹtì tó bá gbé wá fún ọ yẹn gangan ibẹ̀ ló dáwó sí bẹ́ẹ̀ bá ti dáwó síbẹ̀ lọ́wọ́ kan yóò gbé notification wá fún yín láàrin 40 minutes wípé ẹ ti wà lára àwọn tí ààyè kò tó fún lọ́sàn-án tèmi ẹ ti wà ń bẹ̀ tá 40 seconds yóò gbé wá fún yín pé ẹ ti wà lára àwọn tí ààyè kò tó fún yẹn lọ́sàn-án tèmi nìyẹn ẹ ti darapọ̀ mérò ẹ darapọ̀ mérò ti yín nìyẹn *347*1004*2#*347*1004*2#. Bó bá wá jẹ́ wípé ẹ̀yin fẹ́ lọ sọ́dọ̀ àwọn POS ni ẹ lè lọ sọ́dọ̀ àwọn POS bẹ́ẹ̀ bá ti fún wọn lówó bó bá jẹ́ méjì ni bẹ́ẹ̀ bá ti fún wọn bó jẹ́ mẹ́ta tẹ́ bá ti fún wọn wọ́n mọ bí wọ́n ṣe bá yín yí síbẹ̀ àwọn POS tiyín ni wípé account number tán bá fún yín láti orí fóònù yín tẹ bá mọ lọ sọ́dọ̀ àwọn POS tán bá ti bá yín sanwó bẹ̀ ẹsẹ̀ ti máa mọ́kàn bá wọn kẹ́ ẹ máa gbọ́ rédíò òun ló láǹfààní láti kù ṣùgbọ́n àwọn kan tún sọ̀rọ̀ wípé bóyá nẹ́tíwọ̀kì ò bá wá dá aládùúgbò eléyìí tẹ́ wà bí àdúgbò tí ó sì tí o si network e le gbojo pe won wole www.cashier.ng www.cashier.ng ibe yen o tun rorun re hello hello e ka se kilo ruko yin bo lati mo wa soro e ka se kilo ruko yin
1: oyedira ajibola lati ta challenge
0: oyedira ajibola lati orita challenge e bu bere sa
1: number 2
0: ibere alekeji number 2 abi
1: bani
0: ibere alekeji number 2 di da drogba se ma ko lu to nje be
1: ah bani
0: omo yin ni abi
1: ah o sabi ye
0: eh eh o da ko si laburigbo ti je mo yin yen e le mo iko meta ototo to gba ball fun e da ko iko meta ototo to di da drogba to gba ball fun nigba to fi gba ball alafese gba nibo ni
1: oya Chelsea Galatasaray
0: Chelsea Galatasaray ati kituni
1: Chelsea Galatasaray ati Marseille
0: Chelsea Galatasaray ati Marseille oda egba e mo bere yin to gbeyin sa
1: aya fun mi ni number 27
0: number 27 abi ni odun 2013 ti orilede wa Nigeria ta gba idije le adulawo ki loruko oluko ni to gba fun wa
1: Stephen
0: Okechukwu Okechi financer e ti jebun lori eto yi e ti jebun lori eto yi eh oye diran ajibola la tori ta challenge abi
1: bẹ́ẹ̀ni.
0: Ẹ ti jẹ̀bù káàdì lórí ètò ìkẹ́ ẹ mọ ìsọ̀rùn àjìjà a pè nọ́mbà tẹ́ pè síta ká tó parí ètò sà. Ẹ jẹ́ fún ẹlòmíì láǹfààní láti pè wọlé. Hello my face show. Hello. Ah ìpè ń já ìpè Hello. Hello. Ah ìpè ń já ìpè lọ́sàn-án èní ni. Ó dáa. Ẹ já tún lò báyìí 0912370 8675 òní nọ́mbà tẹ́ pè sí ẹ̀lọ́ ẹ̀kú rọ̀lẹ́.
2: Ẹ̀lọ́ ẹ̀kú rọ̀lẹ́ o.
0: Ẹ̀kú rọ̀lẹ́ sà kí lorúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀.
2: Orúkọ tèmi ni pòpò káàdé tí gbogbo ẹ mọ̀ sí pòpò ògbómọ́gánná.
0: Pòpò gbogbo ọmọgánná àbí.
2: Ó sòrìrì
0: ó yẹ wú bẹ́ẹ̀ ìbéèrè nọmba 9 àbí. Ìbéèrè nọmba 9 àbí. Wọ́n pe ikọ̀ kan ní Al-Ahli nílẹ̀ Adúláwọ̀ orílẹ̀-èdè wo náà wà.
2: Al-Ahli àbẹ́jú pé.
0: Al-Ahli ikọ̀ yìí popular pọ̀ tó láwọn ẹ̀nà gba ìdíje CAF Champions League jù.
2: Ìmọ̀sí Jẹ̀bùlé ni yóò sì jù mí pọ̀ yé.
0: Ìbò Mọ́gánná wà.
2: Mọ́gánná tí a bá ti kó Tasca Mọ́gánná ni ọ̀dọ̀ wa. Mọ́gánná gbogbo
0: ẹ sì ń sọ̀rọ̀ bí àwọn ará àsẹ̀yìn fọ èdè yín dẹ̀ ń sọ mò ń rò pé à.
2: ọmọ
0: ìrú wà níyà bí ó dà kò sí lábú Al-Ahli orílẹ̀-èdè egypt náà wà o ẹ jẹ́ gba mega child ti bínú tán ó ní sẹ́mi òrò ju ọjà ní ìhòòrò pé ọjà pọ̀ ńlẹ̀ tá a tà lọ́sàn-án èní ni ẹ jẹ́ fún ẹnìkan 25,000 naira náà mega child lákòókò ti lọ pé sáré dojú ọjà pé ń lọ páàkíńdé pààní. Ó dá tí ń bá wá lọ sójú ọjà ẹgbẹ́ mi o bí n bá ti lẹ padà dé wọn ò ní nǹkan kan méjì tí mo fẹ́ ṣe ju pé màá kọ́kọ́ fẹ́ nìkan 25,000 naira lọ. Ó tiẹ̀ ti dá gbogbo àkókò tá a bá padà dé látọjú ọjà ẹ̀yìn kíní tó yí gbẹrangbẹran yìí tó ń tan green lẹ́ẹ̀mẹwàá tó tún tan yẹ́lò yìí yóò tiẹ̀ ti pàjúdé báyìí padà dé àámu ẹnìkan tá a fún lẹ́bù owó àkọ́kọ́ ju 25,000 naira ó dé táwọn tí ó mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ́ lọ́ọ̀tọ̀ lájẹ́ kan ọ̀tọ̀ láyọ̀ tó fọ́ á sí lóbì ọ̀tọ̀ ń káàṣẹ ilé yìí ó gbóná gan wéé dé díẹ̀ o mo ṣe jẹ́ nìyẹn ẹ gẹ́ child of God jẹ́ ń dókè lọ́n polówó bí n bá pò tán káwá dálé àtúnṣà *347*1004*2#*347*1004*2# jádókè lọ́n náà ká polówó ọjà ká bá padà dé ká dálé àtúnṣà ju páàsì yẹn lẹ́kù kalẹ̀.
3: Lágelu ẹfẹ̀ jagaba gbogbo rétíò máàrún ẹ̀rọ.
4: Ọkọ̀ kì í rákòrò ọ̀sẹ̀ mẹ́ta ṣíṣì nṣoṣù kan ni ó fún mi. Ọkọ̀ tó jíire lórí ń di ìmí tí mo wà káàkiri bíi ti bò. Èmi àti Dilọ́ksọ tó wọ̀ bó ti àgírí Práìsì. Mo sì ti gbọ́kọ̀ mi lọ̀ fún mi owó bá ń ta. Ọkọ̀ tó jíire ní fi gbé pẹ̀lú owó tí ń fi kún. Àwọn ọkọ̀ pọ̀ inú ọgbà wọn lóòótọ́ o. Ṣùgbọ́n mi ò ka àmọ́ wọ tó olóòfẹ́ ọkọ̀ tuntun yìí. Ọ̀dọ̀ Dilọ́ksọ tó wọ̀ ni o já ti lọ rà o. Kò sí irú ọkọ̀ tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ ní rí. Dilọ́ksọ tó wọ̀ Dilọ́ksọ tó wọ̀ ni. Àwọn ọmọ tó oríṣiríṣi ọkọ̀ níbẹ̀ bá ṣe fẹ́ sí. Kódà tí wọn ò bá ní tẹ́ fẹ́ lẹ̀ wọn ó bá yín ọ̀dà látòkè òkun. Tí o sì ní pẹ́ bó sì jẹ́ Nàìjíríà use. Kíákíá wọn ó bá yín gẹ̀ẹ́tì ẹ̀. Àyè pọ̀ rẹpẹtẹ àti kọ́kọ̀ sí pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Nàìjíríà use lẹ̀ yín fẹ́ tà ní àbí tó kún bọ̀. Ẹ máa gbé bọ̀ ní Dilọ́ksọ tó wọn ó bá yín ta. Gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ilé ìwé àti ilé ìjọsìn. Dilọ́ksọ tó wọn ti ṣe tán àti bá yín ṣe pè ọ́dà lọ́dọ̀ wọn nírúfẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ látòkè òkun. Àní o lọ bá wọn ní Dilọ́ksọ tó wọn lólúyọ̀lé behind Esmol Seven Up Road ní kété tá a bá kọjá Mobil Junction lólúyọ̀lé 08169 8.

0: tomato àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay doctor stop ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà doctor stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 andu wọn lórí twitter instagram àti facebook ni at doctor strap recycle doctor strap recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
1: Isale Osun Real Bond Community Development Association Bonfoto Isale Osun Ibadan lo n fi tedunu pe gbogbo eniyan abe ri segesege ninu wa dun wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan ile Ibadan oba Rasheed Adewolu Ladoja Arusa 1 baba padu kan lori apere Isale Osun Real Bond Community Development Association lo n ki kabiyesi ku orire won ni ka dope lori ki bato pele se kesun baba o je ku pepepe e lake ba oluyole oloyi agbanu rele akanbi arole ba oluyole Ibadan ku mura o gbaju gbaja lo kon lo ilẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọ́bá kẹyẹ ní bọ́ǹfọ̀tò ìsàlùsí ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè jùbírí dọ̀tún sànúsí ọ̀kánlọ́mọ odua sinetọ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹrẹmí abbas oseni honorable stanley ikrulai ọlajide odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléré chọkẹlù sí wa nìbàdìrẹ fẹyọ rasida ayinde merengue king alhaji tayololu akande currency haji fatai disa fakus ọjọ kẹtàdínlọgbọn oṣù kẹsànán bá ṣe o aago mẹwàá àárọ ńlẹtọ gbogbo ti bẹrẹ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pè gbogbo ọmọ bíbí sàn ìsàlùsí bọ́ǹfọ̀tò àtẹyìn àlejò tá a pè à ń retí ní bọ́ǹfọ̀tò lọ́jọ́ kẹtàdínlọgbọn oṣù yìí.
2: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá ó ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé gíga.

0: Education àti Educational Management. Bí ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mọ́yè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn, tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes, last term, my pen died in an exam.

0: ọ̀rọ̀.
1: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́ kò gẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó mọ̀ lè tapáí, kára ọmọ gbọ̀n rìrì, ojú tí ń wò báibái, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308 0813-885-5308

0: bá ń ṣe ọ́ bí òjòjò alára bí ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
1: Àlàlẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlàrọ̀ wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjà yìí, Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City, Ìdó Ìbàdàn, ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter, 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter, 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjà yìí Mọ́níyà, àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí, ẹ sì ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà nílẹ̀, kẹ́ẹ̀rí kẹ́ẹ̀rá ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream.

ẹ ká polówó ọjà gẹlẹ bí mo ṣe lọ rẹ polówó a mọ pé mo ti sọ fún yín wípé tí mo bá padà dé ma sáré yí ko to 25,000 naira fẹ́nìkan ná kẹ kọkọ mọ wípé aláàmú kékeré lọ sí ni *347*1004*2# *347*1004*2# ẹjẹ sáré mú ẹnìkan ná tí ó kọkọ gba 25,000 naira ká tó máa bá eré àníyàn bọ̀ torí wípé a sì fà á já gan lórí ètò lọ́sàn-án tèmi ṣùgbọ́n kẹ́ni kọ́kọ́ mọ bó ṣe wà sí èèyàn bá wà sí ẹ bá wà sí àgbà ẹjẹ kọ́kọ́ jùlẹ̀ fún yín náà ẹ̀kọ́ ìjọ́kọ́ jùlẹ̀ fún yín náà ta ló ni nọ́mbà yìí àwọn nọ́mbà yẹn bára wọn forí gbárí tèmi ni ó ṣe tèmi ni ó mú ẹ mọ ta lọ oníṣòwò ẹ mọ ta lọ balẹ̀lẹ́yì ẹ mọ ta lọ ìyàlẹ́lẹ́yì ẹ mọ ta lọ ìfẹ́fẹ́yàwó ni kẹ́ ẹ fẹ́ ka sí ẹ yìí ẹ mọ ta lọ. Oníṣòwò ẹ mọ ta lọ. Balẹ̀lẹ́yì ẹ mọ ta lọ. Ìyàlẹ́lẹ́yì ẹ mọ ta lọ. Ìfẹ́fẹ́yàwó ni kẹ́ ẹ fẹ́ ka sí ẹ yìí ẹ mọ ta lọ. Àlọ́ ni 25,000 naira yìí. Ní 25,000 naira yìí ẹjẹ́ ń kọ́kọ́ mú èèyàn kan náà ẹ kọ́kọ́ mọ̀ ẹgbà ó rè ó kíní yẹn ti yí báyìí o èrò pọ̀ nọ́mbà yẹn ń bára wọn fi orí gbárí náwó náwó máa ń tó ń wá náwó náwó kì í sàpà àlùbáríkà ló ń wá 25 ó ti dé o nọ́mbà yẹn ti dé o mega child of god máa ń sí fóònù yẹn máa ń sí fóònù mega child of god 080-8675 olóparí nọ́mbà yẹn máa pàpà mega child máa ń tẹ nọ́mbà yẹn kásáré mẹ́ni 25,000 naira asáàpù tight setting kíní yẹn tight gan lọ́sẹ̀ ni tight setting mo wà àwọn èèyàn ó sì pè wọlé wọn jẹ̀bùn ṣùgbọ́n kọ́kọ́ taari 25,000 naira tana káwọn èèyàn lè mọ̀ wípé káàṣì eléyìí àwọn èéfẹ́nu ja kan fún àwọn èéṣẹ́lẹ́nu chicken owó wà ńlẹ̀ ni a níṣẹ̀ṣẹ̀ lọ́rẹ̀ẹ́ lọ báǹkì lọ́rẹ̀ẹ́ gbà owó tó pọ̀ tí ò lè tán ó bá tán sáà sí wá ní withdraw mi ni àbí ò wá tán 25,000 naira rèé

0: Confederation of African Football.
1: Confederation of African Football. Final answer.
0: Boy,
2: that is
0: off
2: easy. I be ready.
1: Careful, and so.
0: Confederation of African Football.
1: The son who etu wa fi I service etu fi gba legbe pe. Baba yi Arsenal leje. Arsenal leje. Bo mo se mo. Ki la pe? Oh, ewo. Gba ebun mo fun te so. Oh.
0: O
1: fo
0: ma ni le jalaruru.
1: O ma le jalaruru yin lopo.
0: Mo sumo be
1: mi. Ibo le yin lo, ibo le ti yin. Olosoko. Ajo wonu ara wa na ni. Ajo wonu ara wa na ni abi. O da. Ma yeye na gbogbo wa papo. E se gan sa. In pe na o da. 6407 lo pa number yin.
0: Alafida.
1: Bo se bo se je niyan. Olorun olosoko la won. Emi omo ile jalaruru lo po yi osa ajuwe juwe ele o ma le wa omo agba jalala o ajuwe juwe ele o ma le wa o po yi osa ni badan ajuwe juwe ele o ta si e tun ti ju 50,000 wọ́n ti ẹjẹ́ ń sọ̀rọ̀ tán wọ́n tún ti ju 50 káàtì ẹ̀ tún ti ju 50 ey ta ló ní 50,000 naira mẹ́gàdà mẹ́gà ti ya gbalagbala mẹ́gà ti ya mẹ́gà bá mú fóònù ó ti mú fóònù mẹ́gà ti ya wọlé padà o mẹ́gà ti ya wọlé o 50,000 naira ẹ máa ta lọ. Oníṣòwò ẹ máa ta lọ, ọmọdélé ẹ máa ta lọ, àgbàlagbà ẹ máa ta lọ, ìfẹ́ bóyáwó ni kẹfẹ́ kan èyí ẹ máa ta lọ. Ṣé ẹ gbàgbé pé tó bá di lọ́jọ́ Jimọ̀ olóríire kó jẹ 1,000,000 àti sọ fún yín wípé gbogbo ọjọ́ Jimọ̀ 1,000,000 igbó jẹ́ pé 100,000,000 naira la fẹ́ pín gbogbo oṣù bàbà tá a wà yìí September, October, November, December 100,000,000 òun la fẹ́ pín lórí rédíò tẹ́yìn tí a tẹ́ fi ṣèfàjẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ wà lójú òpó lórí wẹ́bsáìtì káàṣì ẹ̀yẹn ẹ̀yìn àmọ́ mú àwọn kan náà o láti àwọn tó máa sọ pé àwọn tó ń pè láti wẹ́bsáìtì káàṣì ẹ̀ àwọn míì máa ń wà tó jẹ́ pé orí wẹ́bsáìtì ní nọ́mbà àwọn ó ti dírọ̀pù kìí sí àwọn tó bá ń ta lórí fóònù nìkan bẹ́ẹ̀ náà bá ń ta lórí wẹ́bsáìtì káàṣì ẹ̀ náà wọ́n ń jẹ́ ń bẹ̀ www.kashe.ng ẹ mọ̀ pé àwọn òmù nọ́mbà àwọn láàmù tá a fi pè wọ́n nọ́mbà láàmù tá a fi pè wọ́n ẹ̀ rí pé nígbà míì tá a bá pe ẹlòmíì ẹlòmíì lè mọ sọ wípé ta ló ń sọ̀rọ̀ ń túmọ̀ sí wípé ó lè jẹ́ pé online lẹni yẹn ti play káàṣì ẹ̀ ohun tó túmọ̀ sí wípé káàṣì ẹ̀ mọ́ mú yàn láti online kì í sì ṣe káàṣì ẹ̀ ló mú kọ̀ǹpútà wọn ló mú bẹ́ẹ̀ bá wò mí lórí rí mo máwòrán facebook wa ẹ rí i pé mo gbé screen ńlá kan jàǹjàǹ kan síwájú ìyẹn tó ń yí inú kọ̀ǹpútà ló ń yí kì í sàwa là ń yí tó bá jẹ́ pé àwa ni àwa kọ́ là ń yí káàṣì ẹ̀ kọ́ ló ń yí kọ̀ǹpútà ló ń yí èèyàn pọ̀ tó ń ta káàṣì àwọn tó wà lórí wẹ́bsáìtì náà tán sọ pé àwọn èèmú àwọn wọ́n máa ń mú yín torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi sọ pé àwọn ò mẹ́tí ń sọ̀rọ̀ láti ṣẹ̀mọ́ sọ fún wọn pé láti lágelú àbí láti splash láti ń pè wọ́n so kọ àkámọ́ láyá yára wọn báwọn bó ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ bá gba wẹ́bsáìtì wọn wọlé omi ẹ̀kọ́ náà ni 347*1004*2R mega charge man ti oju opopa je ya bara ti tun je fuyan 50 o je fuyan 50 ki ma si owo olowo gbe lo le owo po nle biba owo to po ti o le to ba ton ma tu withdraw emi ko ni withdraw mo ri radio mo wa ka se yo withdraw 50 re ta lo ni number yi 50 ba àmọ́ pé wọ́n á ní 50 bar náà máa ń pè 50 bar ó ti dé o owó yẹn ti sọ̀kalẹ̀ ó ti sọ̀kalẹ̀ bíbà ta ló ní náà. number yi. Hey.

0: number eh? 080 080 080 33 080 33 lo bere number yen taloni number yen 080 33 50 47 lo pari e Hello. Eka san sa.
1: Eka san o, eku jo na eka o.
0: Ijo kan pelu. Ki loruko yin sa?
1: Rafiu ni o.
0: Mr. Rafiu lati bo.
1: Lati Orita Challenge.
0: Lati Orita Challenge. Se ta ka se le ni sa.
1: Mo ta o.
0: Igba wo le ta sa?
1: Around 11 something at around 12.
0: Le ta ka se. Eyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeyeye
1: láti ọdún.
0: Kí lẹ́ sọ?
1: Mo ní láti ọdún yìí.
0: Láti jọ ìtẹ́ tí ń ta ẹ̀jẹ̀ káàṣì ẹ̀ rí.
1: Ǹjẹ́ rí o láti láti ẹ̀ láti gbé ti bẹ̀rẹ̀ mo ti ń ta ẹ̀jẹ̀.
0: Ó yá ó ti ṣí náà nìyẹn. Ó ti bẹ̀rẹ̀ náà ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ lọ nìyẹn. Ẹ kò ní thousand ẹ sọ di million. Ẹ ráyè sàmí. Bó ṣe jẹ́ nìyẹn. Àwọn káàṣì ó pè yín láti gba káàsì nọmba yín sà wọ́n tẹ̀wọ́ yín sí yín. Ẹ má pa fóònù orí nọ́mbà yẹn kọ nọ́mbà tán pè yín sí wọ́n mẹ́sẹ̀jì yín láìpẹ́ láìpẹ́. Ó dáa sà ẹ ṣe gan sà o. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó ti lọ. Tó bá di ní ọ̀la àtún láǹfààní láti pàdé lágbára ọlọ́run kọ́lọ́ mọ̀ pé òkú ní sọ̀rọ̀. Èmi máa lọ lọ́sàn-án ẹ̀ní torí mega chide ti wọlé ó ti wọlé báyìí. Nọ́mbà tẹ́ pè mí síre lẹ́yìn ètò ẹ̀yin tẹ́ láǹfà láti jẹ ẹ̀bùn káàdì wa yẹn 08126341970 08126341970. Àgbà á tún pàdé ló bá di lọ́la lórúkọ lóòótọ́ ètò ọ̀gá wa Túnde Ọláwúwo Abdulkadir Adégba orúkọ tèmi Aláfidà. Goodbye ló ń jẹ́ bẹ̀ léde India ìpàdé dọ̀la ẹ kú kalẹ̀.

0: alárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Lágẹ̀lú ẹ̀fẹ̀ jàgàbá.

ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí ká ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá àwọn ẹjẹ́ kí n jayé sí ti independence day cash board àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash board níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash board nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage anybody ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ ń bá yìí. Àkókò rẹ̀ láti jáwé

0: da ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹ̀dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí ká ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá àwọn ẹjẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stadium ni bọ̀dù ló fò ń tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Mo ti káàṣì ẹ̀.
1: Morning is with Lipton Tea. Have a way of connecting us. One cup, one alpha at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously, and good morning to

0: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a big crystal.
1: Wow, it flows smoothly.
0: And writes up to 3 kilometers. That's why I trust it.
1: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
2: NBC! Bí ọmọ ẹni bá káre lóde, bá bá wọn làákan sára sílé. Ọmọ̀wé Paul Adoyi, ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Bàbá Àsàkẹ́, sínú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC). Ẹni tí a fà kalẹ̀ láti ṣojú wa, ó kàwé, ọkọ̀ gbé, ọtún ka ọmọlúàbí pẹ̀lú, àtàpátá dìde, gbájúmọ́ṣẹ́ dẹni òkè ní ọmọ̀wé Paul Adoyi. Irú rẹ̀ bá dé ìlú Àbújá, kò ní gbàgbé bó ṣe file sí. Gbogbo yìí ìjọba ìbílẹ̀ tó wà nílùú Ìbàdàn, Ìbàràpá, Ayétẹ̀, Igbóọrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ fìbò yín gbé wọlé sí House of Senate. Ẹni tó to aṣojú ṣe láwùrán níṣẹ́ sílé ìgbìmọ̀ aṣòfin House of Senate láti ẹkùn ìdìbò Gúúsù Ọ̀yọ́, Ọ̀yọ́ South Senatorial District. Àwọn àbá tí yóò tẹ ẹkùn ìdìbò wá síwájú, ìrónilágbára pẹ̀lú ìpàdé olóòrèkóòrè láti mọ ibi tí àwọn ará ìlú tó ti nílò ọwọ́jà ìjọba. Gbogbo ìwòyí àtàwọn mìíràn ni ọ̀mọ̀wé Paul Adoyi Bàbá Àsàkẹ́ ní lọ́kàn fún wa. Ẹ dìbò fún ẹgbẹ́ òṣèlú NDC, ẹ dìbò fún Peter Obi, ẹ dìbò fún Paul Adoyi Bàbá Àsàkẹ́.
3: NDC, service to the people.

0: adájọ́ kẹni ilé olóyè àdẹ́gbé 96.7 sani sani frequency tí ti wá o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágínú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

ìfẹ̀yìn tẹ́ ń fàdúrà ránṣẹ́ lánàá tẹ́ ń kí ọmọ tìjáde fún ẹyẹ tí ọjọ́ ìbí èyí tó rí kádùn èyí tó kù lánàá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án mo dúpẹ́ lọ́wọ́ yìí ọdún ayọ̀ ni gbogbo ọjọ́ ṣínú ayé mo ṣe é ládùúrà lẹ́ẹ̀kan sí àní báwọn nẹ́jà wàràwàrà lókè ibẹ̀ agbára ló wà dániwáyé níbo ni kí n ti mú àwọn ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá mo fẹ́ sọ àbáwọn ẹbí ẹmírè tí ò ní sunkún tara tọmọ àbí tọ̀rẹ́ bí ọmọ ìyá dùn wá sí ọláwálé ṣàdáre àwọn ẹ̀pístò tí kálukú ń kọtẹ fi ń ròyìn ọmọ tìjà ní ìlàfẹ́ sọ ní ìtún nǹkan òwúrí àbí tàwọn ẹ̀mú lónìran.

mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ sọ adédèjì kan sí àtàwọn olùkọ́ mi iléèwé lọ́tún lọ́sìn àyàfi bí ìgbà tó jẹ́ pọ́jú àná torí tèmi gan-an fi dá social media ni ká tó wá sọ àwọn colleagues níléeṣẹ́ wa ní àárín ìpìlẹ̀ fẹ́ sọ ni àbí mẹ́sẹ̀jì lọ́tún lọ́sìn tí mo bá kọ̀ láti ṣèyí ajẹ́ pálá ìmoore lọmọ tìjà ni. Alhaji Abdulrahman Olonsogo pẹ̀lọwọ̀ yín o Alhaji Afolake kábíyèsí mọ̀mọ́ Abiodun Ilade Shakiru Adekunle Ahmed ẹ má bínú kò lè ṣe ó má rí bẹ́ẹ̀ bá a bá ṣe lórí.

0: ẹni tó ń wọ studio tó ń ṣorin jáde. Mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o.
1: Àlàyé ni
0: o. Ọláyẹ celebrate ọmọ tìjà nílànà tààrà. Àwọn platform kan bẹ. Dàákò wọ́n sì tún kí ẹ̀ lọ́mọ ní ẹ má jẹ́ àwọn bẹ́tà yẹ́sítàdé.
1: Kò
0: má dá lọ bẹ́ẹ̀. Ó da dọjọ́ alẹ́gbẹ̀rẹ́. Ká sì má bàwọn mẹ́jà warawara. Adétiléyìn olùyọ̀ ń bọ̀. My president, thank you so much. Dr. Mrs. Fisayo Kolawole. Ìwé òní tì mí.
1: Òyìn
0: mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àti platform kan ni bá dágbá lé yẹ lórí mo lè máa yẹjú ẹ̀ta fi sún síwájú. Bá bẹ̀ jẹ́ kí n yára wọ ẹ̀ka ìpolówó ọjà tí n bá padà dé ká wá bọ́ sáàrin gbogbo ètò tá à ń bá bọ̀.

0: bàbá ọmọdé díẹ̀ píparun ní. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàmọ́jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá ògùn tó yí gbẹ.
2: Jàǹgbàrà jìbúrí jìbú jàǹgbàrà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́.

pàápàá jùlọ ìyá àfẹ̀jì fún Mrs. Olúfúnmi bí ọ̀lẹ́dẹ̀ púpọ̀. Aláṣẹ àtòdáléṣẹ́ níbi fún bí Fashion Palace. Ìlẹ́yìí tó wà ní Fẹ́lẹ̀lẹ́ nílẹ̀ Ìbàdàn.

Adélakùn Michael. Láti ìlú Yorùbá. Ìdòwú tó yìn. Olúkásọ́lá Bákàrè Bọ́láńlé. Thank you so much. Princess of Ejiso. Adárí Olúwa tóbi lọ́ba Adépẹ́. Oyin mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìjẹ́ agbára kàsídà kátẹ̀ síwájú. Gbàgbé ìṣẹ̀lẹ̀ alágbára tá à ń bábọ̀ láti jẹyọ. Pẹ̀lú ọ̀dọ́mọdébìnrin. Àwọn àtọkọ rẹ̀ tí wọ́n ń bá gbèsè ayé wọn bẹ̀ láti ilẹ̀ Haúsá. Àjẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n. Ìpínlẹ̀ kan tó jẹ́ alámúlégbèlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti bí àwọn méjì. Iṣẹ́ ilé iṣẹ́ kan tó máa ń tún ojú ọ̀nà ṣe construction company. Ní ọkọ̀ rẹ̀. Ọmọ Nàìjíríà. Peter Abade ni pé arákùnrin yìí ti padà wá láti ìlú Èkó. Ó ti gba transfer padà wá sísàlẹ̀ níbí. Tí ìyàwó sì ti ń fojú sọ́nà ọmọ́làjà tó yàn fún láwẹ̀ káàbọ̀. Ọmọ ọba mi Ahmadu Karim yóò dara fún àròlé ilé Ọlọ́run. Ọpẹ́ lọ́wọ́ gbogbo yìí. Ìyàwó tí ń fojú sọ́nà pọ́kọ̀ òun ti dé àdúrà orí òkè ti ṣiṣẹ́. Wọ́n ti padà bọ̀ wálé àfi kí láwà ṣe. Ọkọ̀ràn kárákùnrin yóò dúró sílẹ̀ ìbàdàn tí ìyàwó rẹ̀ wà. Lọ́tà tapò kọjá lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Ó ti dìrọ̀ lẹ́jọ́ kejì kíyàwó tó mọ̀ pé. Tó ń gbúrò òbí tọkàn rẹ̀ wà. Ìbànújẹ́ borí ẹ̀mí ẹ̀. Ajẹ́ ń làágùn jìnnà ọmọ Nàìjíríà. Ṣé gbogbo transfer àtàrákùnrin yìí béèrè fún. Ògbómọ̀ṣọ́ gan ni mo fi sàn rí. Padà sọ́dọ̀ ìyàwó tó kọ́kọ́ dé sọ́dọ̀ rẹ̀ nígbà tó dé láti ilẹ̀ Haúsá. Ìyẹn ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyàwó di mẹ́ta. Ọ̀kan lèyí tó ń bẹ ń bàdàn. Pẹ̀lú ọmọ méjì lọ́wọ́. Ọ̀kan ní ń bẹ Lẹ́kọ̀ọ́. Pẹ̀lú ọmọ méjì lọ́wọ́. Kẹta ló ń bẹ ní Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọmọ kan. Dákun ṣógun láyé ni. Anyway, ń gbára kásídà àǹtí Bukki. Bẹ́ẹ̀ bá kí wa ń sọ fún gbogbo ayé pẹ̀ kí mi fún bẹ́ẹ̀tidé. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé kí ni mo ṣe fún yín. It's as good as kẹ́yà fẹ́ kọ́ kí mi dáadáa. Ọmọ Nàìjíríà má dá wọn lóúnjẹ rẹ̀. Ìnà pẹnu. Ọkùnrin yìí wà ń bẹ̀ ò ń ṣayé. Ìyàwó ẹ̀ bá pè é. Ó lè má gba ago. Ó bá gbé ngbà míì náà pẹ̀lú ìjájúmọ́ ni. Nígbà tọ́rọ̀ pò ó bẹ̀rẹ̀ sí darí wálé. Ṣùgbọ́n kó mọ̀ wálé gan lọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ń bẹ ń bàdàn gan dájú kó wálé lọ. Ibi kó dé ngbà míì kó kí fóònù mọ́lẹ̀. Ìyàwó ẹ̀ arábìnrin ti Ògbómọ̀ṣọ́ yẹn ló ń pè. Ọkọ ẹ̀ ìyáálé sì ń bẹ ní pásíjì tó ń gbọ́ ohun tí wọ́n. Wọ́n bí dá. Ó sọ pé má fẹ́ ìyàwó lónìí. Kí ló ń ṣorí ẹ̀? Nítorí ti ẹ̀ ni wọ́n fi dá bẹ́ẹ̀ mi ni. Wẹ́ pọ̀ mẹ́ o. Tó dà ò sí fẹ́nìkan o. Ó dùn mí pẹ̀lú bára ṣe ṣe dáadáa. Ẹ ká ṣe. Ṣé obìnrin bá gbé arábìnrin yìí ń gbà fún. Ẹ ti ẹ̀ respect mi. Ẹ ti ẹ̀ ṣe kinní kan. Ìyá tí bẹ̀ ń bẹ ọ̀rẹ́ ti jẹ lọ́jọ́ òkórè. Arábìnrin ni ọjà ìyókùn. Ìgbájú fún ìgbámú. Èyí tí kẹríkẹrì yìí bá ròde. Ọmọ Nàìjíríà. Arákùnrin na arábìnrin ìjọ kan tó sì dákú. Lọ pé ọmọ tí ń gbé lọ́dọ̀ wọn eléyìí tó ṣe pé wọ́n rán níṣẹ́ tó padà dé tó báyà ńlẹ̀ lẹ̀. Sáré pa àwọn ará àdúgbò náà bá ń rọ mi lẹ́yìn. Ọ̀tà jí sáyé. Ṣé ẹ̀ mọ̀ kọ́kọ́ rẹ̀ náà ń bá ń bẹ̀.
ara iya tarabirin je ori ijoba akopo ba ni kin ka gbogbo re tan le ka tan teto yo fi pari fe ka wa ko re gunle loni gbo kila nfa won isele won yi se ni pe a fi n ko ka

ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwa abiyamọ abiyamọ kan ò tí ì ṣàṣeyọrí nínú ayé àyàfi ìgbà táwọn ọmọ rẹ̀ bá ní ibùjókòó ayọ̀ lọ́pọ̀ ẹ̀yìn ìyá wa lẹ dágun lásàwọn àǹtí wa lánàá àtàwọn bọ̀dá wa adé ní ìjà òye sọ̀rọ̀sọ̀rọ̀ tó gá yàtà káàbọ̀ yóò máa júṣe okó akitiyan lọ́tún lọ́sì ìdá ọ̀nà káàdì tiwa náà sókè lẹ́nu iṣẹ́ èso wa ṣe o ṣùgbọ́n yóò máa ju wa ṣe ọmọ nàìjíríà ló ṣe kíkàlùkù ó tètè fọ́njò tòbí rẹ̀ àbí ọ̀já náà dẹ̀ ń pè kíkàlùkù múra dáadáa lórí àwọn ọmọ ẹ̀ ní o àfìgbà wọn bá ní ibùjókòó ayọ̀ gbogbo àwọn ọmọ wa iṣẹ́ ọkùnrin iṣóbìnrin ibùjókòó ayọ̀ ni wọ́n nínú ayé ọmọbìnrin tí ń jẹ wábi wọ́n sí ìyá rẹ̀ àmì ìní òdùn pé kọ́kọ́ òkúkú máa lọ dùn ó kún jókòó sógo ọmọ ìṣọ́kú máa wálé tó bá pé ìjọmọ nìyẹn ó tún ṣe pé ti ẹ̀ yọjú sí wa wọn mú ẹ ń bèrè ẹ ṣe mọ̀ wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àkókò àti ìgbà arákùnrin yìí bá sí ìkì ara rẹ̀ ọ̀bá yá ṣàkíyèsí pọ́ dàbí ìgbà tí rọmọ lápá rọmọ lẹ́sìn sọ́ọ̀rì òkè àbí kílẹ̀ máa pè tíyẹn fẹ́ kí bàbá ọ fẹ́ ṣe good morning sí bàbá nígbà tí ìyá ògbómọ̀ṣọ́ rí pé kinní yóò máa di liability yóò máa di ohun tá a máa dédé yápáàsì fún padà láàárọ̀ ọjọ́ yóò máa di ohun tá a máa gbé inú ọmọ lanke tá a máa tì káàkiri ilé yìí ó wà padà dẹni tí ò ní ra mọ́tò tí ó gba dẹ́rẹ́bà àwọn bá ń fà lọ káàkiri ẹ bá fi lé mọ́tò ìṣó wa ọkọ̀ kan látògbómọ̀ bá ẹnu bàbá ti ń dọ́gbọ́n gbọ́ sẹ́gbẹ̀ẹ́ kan díẹ̀ báyìí àdírẹ́sì wọn ni báyìí báwọn gbé lọ fi wọ́n lé ọkọ̀ káṣọ wọn bíi méjì sínú ọkọ̀ àwọn ránṣẹ́ báyìí nígbà ọkọ̀ páàkì síwájú àlejò owó òní wọlé tọ̀yẹ̀ àwa ta léèyàn nídàálẹ̀ àní gbúrò wọn ká bànújẹ nu ayé ọkùnrin bá bẹ tó wọn tó ọkọ rẹ̀ wọlé ni ọkọ̀ ní wọn gbọ́n wọlé wọ́n wọ wọlé bí wọ́n fà wọlé wọ́n wọ wọlé ni wọ́n rọ wọlé àìṣe wọn jàre ẹ̀yin tún gbọ́ yorùbá jèmi lọ wọ́n ní wọ́n rọ wọlé ni wa. ìpàwọlé léyìí bẹ̀rẹ̀ wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ní ìtọ́ já pòròpòrò lẹ́nu ẹgbẹ́ àlàáfíà báyìí ẹ̀mí yẹn wọ́ sí left ta ló gba yín lẹ́nu tó bá ti ń jẹ́ tó fáìnbọ̀ yìí bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni o wọ́n bàbá jù ú wọ́n tẹ́lẹ̀ gbọ́rọ̀ ranú kan báyìí nìyá báyìí bá tún kù sí ilé ìwòsàn kan tó lo kọ̀dà dá nílẹ̀ ìbàdàn wọ́n gbé arákùnrin yìí lọ àkókò ìgbà náà yóò tún gbé lẹ́yìn orí òkè tó yá àgbúrò ìyá tó bímọ méjì lẹ́kọ̀ọ́ ìyàn wá wọn ránṣẹ́ kọ̀ wá èyí tó bí méjì ní ògbómọ̀ṣọ́ àbí tó bẹ́yọ̀ kan lọ́gbọ́mọ̀ṣọ́ wọn gbúrò yùn náà ìyáálé ló máa tún bẹ̀rẹ̀ sí rẹrù kẹrù káàkiri kílódù àmọ́ sọ wá dẹrù àlùkànú ayé má làágùn jìnà torí mo fẹ́ kẹ́ ẹ bá ń dá sí dáadáa obìnrin yìí tọ́jú arákùnrin ara rẹ̀ yá o àkókò yìí ó ti ń súnmọ́ àkókò ìgbà tóun náà fẹ́ rìn tán bá sọ fún ìyàwó ẹ̀ wípé wọn mọ̀ pé báyìí ló ṣe rí òun ṣẹ̀ṣẹ̀ ríran rí ẹ dáadáa ni fọkàn bá lẹ́nu ayé rìtáyámẹ́ǹtì òun tí ò pé mọ́ èyí tóun báyìí pa tóun egún lè ayọ̀ tí òun sì rí owó òun gbà ọ̀kan nú àwọn ọmọ méjèèjì tó bí òun ṣe tán àti nalè lórí ó yẹ kọjá lọ òkè òkun kó kò lẹ̀ wọ́n jẹ́ èrè wàhálà tí wọ́n náà ṣẹnu ayé arábìnrin bá tún múra sí gbogbo àkókò yìí tọ́rọ́ kọ́bọ̀ tó rí tó fi ń tara jàǹtí ọ̀bù ó gbọ́mú gbé gbáàyà léṣèèdì bínú èmi ọ̀bẹ ṣe ń pe ojà rí gbogbo àwọn owó yẹn pátá tó gbà papọ̀ ló fi tọ́jú ọkọ̀ ṣe mọ̀ pé owó rìtáyámẹ́ǹtì padà dé wọ́n ti fẹ̀yìntì bẹ̀yẹn náà ló gbà fẹ̀yìntì wọ́n sì ṣe prósẹ́sì kan lọ sẹkítẹ́rìàtì kan bọ́sọ̀tún kan bọ́sọ̀sì kan lọ lúléṣẹ́ àwọn ẹni tí mò ń sọ lúléṣẹ́ wọn níbi tí sẹkítẹ́rìàtì wọn wà nílùú èkó arábìnrin yìí náà ni ó wọ sọ́kọ̀ yọ ọ́ rọ síbẹ̀ wọ́n ṣàlù lọ káàkiri owó yìí máa padà jáde ṣe mọ̀ pé ń jọ́ tówó jáde báyìí wọ́n wà ń pálọ̀ tára bí jẹun tá ó sì ti ń jẹun díẹ̀díẹ̀ gbà
ẹnu ti n straight pada bo ni won fi ruler si o ti fi ruler si o ti wo bi 1 inch lokun n fe gbe kan nu je ran o fo wo te ja die dada die bayi ko to fi nje won ti mo san yo ti ma ye yin o jare pe e ti baba I joko to se jeun da je ba o lagun buruku jade a fi ton ton ton ton fi tolon tolon da lati ma wi owo ise wole re won na o le pa mora o pariwo iya o ti wole ni na ba sare lati kitchen to wa balabala balabala elo ni kini wa ku ri re sowo yen ko mama ori ma ori ma ori mo pe ngo mu ba re be si ta kese bayi la ori mo gbo mo so ni

arákùnrin padà sọ́dọ̀ ìyá ọmọ rẹ̀ ìrẹ́jú padà sọ́dọ̀ sàkùsí ọ̀láṣá aláàtí wọlé wọ́n gbàgbé ẹni tó tọ́jú ẹ̀ nígbà tó wọlé ó sì padà sọ́dọ̀ ẹni tó kẹ̀yìn sí ńgbà tára rẹ̀ ọ̀la ó gbé aláàtí gbàbẹ̀ lọ ó gbé àìsàn wá fún yàrá ó gbé owó kọjá sọ́dọ̀ ọ̀run Nàìjíríà ìyálé bá tún bẹ̀rẹ̀ sí pépé dákun wálé owó yìí ó tó tàn ilé mìrẹ́ǹtì la wàkáwa náà ó tiẹ̀ ṣé ń gbà kan rí ó dẹ̀ ti farabẹ̀yìn ni 150,000 kan pé kó gbà àtàwọn owó ìyá rẹ̀ wọ́n bá tí yẹn náà pa ti gbìyànjú ó ti wálẹ̀ kékeré kan bíi half plus ìdọ́gbọ̀n tó wẹ́rẹ́wẹ́rẹ́ tí àbí ilé mìrẹ́ǹtì jọ láwà ṣe lé ìgbà inú bíi mẹ́rìnlá nílẹ̀ haúsá méjì mẹ́ta ń lo èkó lọ bí ọdún mẹ́ta míì náà ló gbomọ̀ṣọ́ ṣé àwa ní gbìyànjú ká tiẹ̀ wá bíi kan bí tí nǹkó kéré mọ́nú ayé arábìnrin sáà ń gbìyànjú pé wọ́n yọ yàrá kan bá lọ́kàn ọkọ rẹ̀ ò tiẹ̀ bá a dá sísun ti wọjọ́ ọ̀la rẹ̀ pé á eléyìí síbẹ̀síbẹ̀ ọmọ nàìjíríà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótó aláàbí padà wọlé ń jọba lákun bó tiẹ̀ ṣe tú ẹ̀ mo ti fẹ́ẹ̀ bá yàrá kan pálọ̀ kan délé ó dé wíńdò wa wíńdò lẹ́vù ló wà káti ẹ̀ parí ìyùn ká kókò lè mìíràn ni wọ́n ló ti fẹ̀yìntì yìí nígbà máa ṣe jẹun lákun àwọn ọmọ ẹ rèé wọ́n ló ní tó bá padà rí po bá rówó fẹ̀yìntì gbà wàá ràn wọ́n lọ ìlú èbó lọ kàwé lọ́wọ́ ọmọ náà ló jókòó kalẹ̀ yìí ṣe mọ̀ ntarákùnrin yìí ó sì gbéyàwó ẹ̀ sí mọ́tò wọ́n bá gbé gbàrin ọjà lọ ìjà kan tó lọ́kọ̀ nílẹ̀ ìbàdàn ọmọ afọwọ́fọṣọ làwọ́ ṣe máa ń ṣe blender rèé má lọ ta mọ́ ayọ̀nù rí ẹ máa lọ́ṣọ́ wọ ilé ríǹgì rí ẹ máa gbómi kaná kílà bèrè ẹ wọ́n la ní kókò bó yín ó bọ̀ èwo ló ń bọ̀ yìí kílà wíkì lẹ sọ wọ́n fi gbogbo ilé ìṣe nù rìn àjò ayé ṣòun ò lọ́ta tẹ́lẹ̀ ṣòun complain ilé ìkọ́ ló kàn ní ọ̀rọ̀ sáìtì àbí tọmọ àwọn èèyàn ń bẹnu ayé o lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà yìí arákùnrin tún padà wálé wọ́n bá lọ ra kabúkabú wálé wọ́n gbé fákọ̀ bí wọn pé wọ́n máa wà á kiri wọn ta ni yóò lọ ìlú èbó wọ́n máa juwọ́lẹ̀ fún wọn ni o páàkì mọ́ gáràjì ni wọ́n sọ fún wọn pé

pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àkókò. Arákùnrin bẹ̀rẹ̀ sí yẹn lẹ̀bẹ̀. Bí pé kò síṣẹ́ lọ́wọ́ mọ́, ó ti fẹ̀yìntì. Àsì ti ń dé, àtijẹ́ àti imú náà di wàhálà. Wọ́lọ̀ ó darapọ̀ mẹ́gbẹ́ àwọn àgbà gẹ́gẹ́ bí information ti fìdí ẹ̀ múlẹ̀. Ọ̀yẹ́ lọ́wọ́ á sọ fún pé ẹ̀dá tí ò bá jẹ́ èèyàn láyé ọ̀kọ́kọ́ jẹ́ èèyàn o. Àwọn òwe burúkú tán máa pa lẹ́nu tiwọn lọ́wọ́. Omúyàwó rẹ̀ wá. Tí bá tún dọdẹ ìyàwó káàkiri. Àmà ní ṣíléyà torí ọlọ́run wa. Àwọn ọmọ ní ṣíléyà. Ọba lè fìyàwó rẹ̀ lẹ̀.

nígbà tí wọn ó yẹ wọn bá tún ní ìyáálé dákun sí nǹkan mi ò sí mẹ. Arábìnrin ti kókò lé tí wọ́n ń gbé. Àjọlúwa ló yọ ọ́ ló ní kílé tọ́kì ní àná ó má parí. Dání pélé yẹn bá parí tó ti kó lọ́bẹ̀ ni. Kọ́kọ́ rẹ̀ bá mọbi tí ó wá sí tààrà. Nǹkan bá sì ti ṣe. A lè dọ́run tí a máa lọ yanjú ẹ̀ padà o. Mọ́pọ̀lọpọ̀ orí yeye ló mògún nú ayé tà ìṣẹ̀lú pọ̀lọpọ̀lọpọ̀. Olúwa má jẹ́ àṣìrìn tọmọtọmọ. Ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rẹ o. Arábìnrin yìí wá yọ kiri. Mo sùn bí lónìí kó sun òun yẹn lọ́la. Àwọn tó nífẹ̀ẹ́ ti wá yìn tẹ̀ pé ọkọ̀ ẹ̀ ń wá o. Ìwá lásán sì kọ́ o. Ọ̀rọ̀ ìtàn ọmọ onínàkúnà nìkan kọ́ leléyìí. Fẹ́ gbìyànjú lórí tiẹ̀ gan fún ètùtù ọ̀la ni. Rọ́dà ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ jẹ́ ìyàwó ẹ̀ lẹ̀ wọ́n ní tiẹ̀ ìyàwó ṣùgbọ́n tiẹ̀. Ìgbà àtàlà àwọn ìyókù gbé ìwọ nìkan ló gbégbá o.

0: rí ọmọ Nàìjíríà o. Mọ̀rẹ́ kí lè gbárábìnrin kọ́ la ní a fi kọ́ra wa. Ọmọ yìí tẹ dájọ́ lọ́jẹjọ́. Ìyá mi jẹ́ ẹlẹ́gùsí. Ẹ rí pé obìnrin ẹ̀yin nu ọlọ́nu. Ṣé bá sì pè wọlé wọn ó fèsì gbólóhùn tí wọ́n sọ yìí. Ìkọlù ọmọ àkọ́ àmọ́. Àwọn èèyàn ti wà lójú òpó jẹ́ kọ́kọ́ gbà pé méjì kí wọ́n padà sọ́dọ̀ olùwà tọ̀mí lọ́wọ́ káwọn ò bá ti ṣe. Ẹ lóòótọ́ ló wà lójú òpó yẹn màkúrọ̀ lẹ. Àmì ó mà ti ẹ̀ gbọ́ gbìyànjú. Mo ń gbọ́ yín o.
1: Bàbá wa, nígbà kọ́lọ̀ ti rí báwọn. Àdúrà ṣìṣà. Nǹkan yẹ kó sí láìní ẹ̀sìn ni pé kọ́ lọ sí police station bàbá.
0: Kọ́ gba lé àgọ́ ọlọ́pàá lọ.
1: Ni bàbá.
0: Ẹ kò làákàyè ẹgbẹ́ kan bẹ̀ ni ọ.
1: Ó bá lọ ọ̀rọ̀ níbi tá bá wà gangan.
0: Kọ́ wá sọ pé. À ń gbọ́ yín dáadáa. À ń gbọ́ yín àwà pẹ̀lú yín.
1: Ṣé tó ń gbọ́ ọ̀gá ọ̀gá rẹ̀? Bí ìkẹ́kẹ́ bá ṣe rẹ ọdún mẹ́rìndọ́gbọ̀n ṣìṣẹ́. Tó bá sí ìkẹ́kẹ́ bá ṣe ọdún ọdún ṣìṣẹ́.
0: Ọkọ̀ òun ni kí wọ́n mú.
1: Ọkọ̀ mi o. Torí àdúgbò kò mú mi wájú ọyìn báyìí.
0: Ẹ kù làákàyè.
1: Ẹ ti lé ọdún kèlò tó ti fẹ́ mi ni.
0: Ọdún kèlò tó sì ti pààrọ̀ àti tó ti kó lérè.
1: Kí ni wá ní kí fún? Bẹ́ẹ̀ni mi ń gbé bí. Ọdún mẹ́rin ló gbé lọ́gbọ̀n mọ́tò. Ọdún mẹ́rin ló gbé lẹ́kọ̀ọ́.
0: Ọdún mẹ́rin ló wá gbé lọ́dọ̀ tó ń bà náà tó fi wá di wàhálà yìí.
1: Kí ni o bàbá?
0: Ẹ kù làákàyè tí yóò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ wẹ ṣeun gẹ ẹ kú òun látàárọ̀ yóò máa dáa sí. Ọ̀rọ̀ ni bàbá yìí sọ. Ọ̀rọ̀ làákàyè rẹ̀. Ìyá yìí ok. Nọ́mbà tó wọlé sílẹ̀ agbára 09123708675 tàbí +234814249100 àwọn nọ́mbà tó wọlé. Èló ta ló wà ń bẹ̀.
2: Èló ta.
0: Yes ma, ti borí afẹ́fẹ́ o.
2: Látọ̀yọ̀ ni o, Mọ́lá Abdullahi látọ̀yọ̀.
0: Ọ̀yọ́ aláàfin, ọ̀rọ̀ rèé.
2: Kàtà ní ìyá àbèjì nìkan ní máa sọ wípé ẹ̀yin ọkùnrin ni. Ẹ̀yin ni Ọlọ́run bí àṣà ìyá àbèjì ẹlẹ́bùsì.
0: Ìyá Ọ̀yọ́ náà sọ bẹ́ẹ̀.
2: Tèmi náà wí bẹ́ẹ̀ o.
0: Pé àwọn ọkùnrin ni Ọlọ́run mú.
2: Ṣé orí rẹ̀ ò pé?
0: Ẹ ṣáà wò.
2: Ọlọ́run bá ń gbọ́. Orí rẹ̀ bá wá pé kí wá ní wàhálà. Ó fẹ́ẹ̀sì àwọn ọmọ rẹ̀ lọ́yẹ̀. Báyìí ní ìsẹ̀mí ò rí jà ń bẹ́ẹ̀. Bọ́bá ọmọ ibi tó ti lè rí kọ́ lọ fọlọ́pàá gbé. Ìtẹ̀rẹ̀ rọ gbọ́dọ̀ ra òun. Bọ́dọ̀ wa ni wá mọ́, kó sì mẹ́wàá àwọn ọmọ mi wá mọ́. Ò rí jà ń bẹ́ẹ̀. Obìnrin yẹn gan orí rẹ̀ ò pé. Orí borí rẹ̀ bá pé ni. Ẹ̀kínní ẹ̀kẹ́jọ́ orí òkè kí ni lọ. Olórí òkè torí àwọn ọmọ rẹ̀ bí wọ́n ṣe ní láárí mọ́. Tí wà ń lọ torí ọkùnrin tí ọmọ mi rí. Tí ó kú gan ní mọ̀ gbàdúrà.
0: Rárá wọn gba àrùn àdúrà yẹn lórí òkè. Wọn gba àrùn àdúrà bẹ́ẹ̀ yẹn lórí òkè.
2: Kí ló dé? Wàhálà wa wà ń bẹ̀ ni. Olówó tàbí wọ́n gbọ́n ògbómọ̀ṣọ́ lọ. Ọjà láàárẹ̀ wọ́n rù wálé.
0: Olúwa fọ́kọ́ ẹlẹ́sẹ̀.
2: Wọ́n àtún lórí òkè nítorí kí n tèmi àtòrí òkè.
0: Ó ṣe ìfẹ́ mà lágbára ìfẹ́ àárọ̀ ni.
2: Ìfẹ́ olórí ibú o.
0: Ìyá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o. Ìyá ọ̀yọ́. Ta ló tún wà ń bẹ̀ ẹ kúrọ̀ lẹ́.
3: Ẹ kúrọ̀ lẹ́ sà.
0: Yes ma, sọ wà mọ̀ ìyá wa. Yes ma. Láti látọ̀jọ́ à ń gbọ́ yín.
3: Ìyàwó tó sọ̀rọ̀ látọ̀rọ̀ ti sọ nǹkan ṣe. Kò fẹ́ ṣe àwọn ọmọ ẹ̀ kan ní láárí mọ́ ọkọ̀ òsì tó ẹ burú tó ṣe fún. Àjọ àdìdìrìn ní lọ gbà ó àgbáyé ló mọ ìjà sí ìjásí tó máa wọ́ sí ilé yẹn.
0: Àmì pàtàkì àdúrà amúnikọ́rọ̀ bá lọ́mọ ọkùnrin burúkú yìí. Alo wa lojo opo yelo. E kuro lesa. Ni aso mami. Yes sir. Orí yìí bọ̀ ń bẹ́ẹ̀ bí tẹ̀. Kọ́ má pàdé mọ́.
4: Àwọn ọmọ rẹ̀ ni kó mọ́ yín tó. Àwọn ọmọ rẹ̀ ni kó mọ́ yín tó.
0: Ṣùgbọ́n kò.
4: Àwọn ọmọ ọmọ
0: ẹ̀ nílọ ọmọ ẹ̀ ń kó kọ́kọ́ lọ́mọ ẹ̀ pẹ̀lú wọ́n sùn.
4: Ṣùgbọ́n
0: kò sí bàbá mi náà tí ó fa àwọn ọmọ yẹn náà bá wọn náà nù. Olórí ọ̀rọ̀ nínú àpá ti ṣe wà
5: lóhùn yẹn ìwà rárá rárá. Ẹkùn làkàyè. Ti dá o, mo ti gbọ́ o. Ẹ ṣeun sàwọn náà ń gbọ́ yín o. Ẹ ṣe o.
0: Bàmí wọn orí àwọn bọ̀m̀bé. Ẹ má bínú jèrè. Ajẹ́ dúpẹ́ ti ẹ. Bí ayé kan náà yìí náà màá ní ẹni tó máa lè tún yín náà máa ń gbọ́
5: báyìí.
0: Ní ìjà ò bá sì ti dé bá yóò pera rẹ̀ lọ́kùnrin ní kérédù adágún kójọ ohun tí ó jù wá lọ́kọ́ máa bàbá nù. Tó fi yẹn rọ gbogbo ìyá tẹ́ ẹ̀ máa sáré kiri lórí òkè dásàlátù lórí ọkọ lórí ọmọ. Má jẹ́ kí kàǹdà burúkú yìí kó da omi tútù sí yín lẹ́mìí. Ẹ̀ tó bá dó tọkọ rẹ̀ pẹ̀lú àdúrà ọmọ rẹ̀ òyà rẹ̀ ni yóò ṣe lẹ́nu. Ohun tí mo sọ yìí. Ìrìn àjò yóò ṣe dárìn àfi kájọ ọrìn òun kẹ́ gbomi yẹn dáadáa. Ẹ lóòótá ló wà ń bẹ̀ ọjà rẹ.
6: Ẹ
0: kúrò lẹ́bàá mi.
6: Gbàgbé lónìí bàjẹ́ alábàání látòjú olómi akéde.
0: Bàbá àgbà.
6: Ara sa ẹni ìjò òde bá ẹni máa ń pè rẹ lọkùnrin.
0: Nípa rẹ lọkùnrin.
6: Èmi ò rí obìnrin yẹn èmi ò rí dálẹ̀ bí torí ń bá mẹjọ wá pé ká gbohun mọ àlẹ́ tọ́ láti máa bu torí ẹ lómi náà tó náà bá tún fẹ́ sọ tiẹ̀.
0: Ó má tún wá rò pé mo ṣe máa bóhun náà rèé.
6: Bí arábìnrin yẹn kò bá tọlọ́pàá lọ́kọ́ lọ gbé rẹ kọ ọkùnrin yẹn lọ́nà ṣé rí àwọn ọkùnrin tẹ́ máa fi ń dúpọ̀ ọkùnrin nù. Tó dẹ̀ yóò rí bẹ́ẹ̀ ìmọ̀ràn tẹ́mi ó gbà fún ni pé kó lọ gbé rẹ kó gbé kọ rẹ.
0: Kọ́ arákùnrin yẹn lọ́rùn.
6: Ó sì ká bá ti lè so ohun.
0: Ẹni tí wọ́n mú rèé. Àmì ẹ̀ níbi màá yẹ ṣe. Mo dúpẹ́ bàbá mi ojú òní tì yín gbà kọ̀ọ̀kan ṣe ẹ̀. Tóbi lọ́ba jẹ́ kí n gbà pé lè kí ọkàn wa bọ̀ lọ́tọ̀dọ̀ ti ẹ̀ náà. Ẹ̀lọ́.
7: Ẹ̀lọ́ sà.
0: Yes ma.
7: Láti àbúrò pẹ́lẹ́ ń sọ̀rọ̀ láti sọ́kà.
0: Láti sọ́kà ní ẹ̀bànà. Ẹ ṣeun.
7: Ṣé rí àlérí ọmọbìnrin yẹn bá wí?
0: Ẹ ṣeun.
7: Ṣùgbọ́n gbogbo mọ́nàmọ́ná tó kú ní ogbó lọ́jọ́ sí ibi ló pamọ́ kú sí ibi ní ọ̀pọ̀ ọkùnrin kù.
0: Nẹ́tíwọ́ọ̀kì yẹn ọ̀dà àmọ́bẹ̀ bá ń gbọ́ mi.
7: Kò lè dé àmọ́. Ọlọ́pàá afárá ṣòfò.
0: Àmì elédùnmá rẹ̀.
7: Ó rò ní wípé ibi ẹ̀ka alẹ́ lẹ káàárọ̀ ń bọ̀.
0: Bẹ́ẹ̀ níbẹ̀ náà ló ń bọ̀.
7: Ilé
0: ọlọ́kọ̀lọ́kọ̀ ó padà fún.
7: Bọ́lẹ̀ yẹn lọ sí station kó lọ sí station kó lọ bá níbi ilé tó wà kán lọ gbé. Kó wá ṣàlàyé ẹbí tí ìbìnrin àjò sì jẹ́ látàárọ̀. Kán wá kọ̀wé ẹ̀bọ̀ sọ ọ̀lọ̀ kán kọ̀wé ẹ̀bọ̀ wé
0: station. Kọ̀wé ẹ̀bọ̀ wé.
7: Orí ọ̀gbọ́dọ̀ fọ́ obìnrin yẹn. Ẹ̀dẹ̀ ọ̀gbọ́dọ̀ dùn. Àbó ti kú dànù ti pẹ́.
0: Network yẹn fẹ́ dá. Ìgbìyànjú alájà kí ẹ nẹ́tíwọ̀kì yóò fẹ́ da ọjà rí ẹ. Orí ẹ̀yin náà ń gbé àbí kí ẹ máa ń dẹ̀ nípa ẹ̀ ẹ̀ wò.
5: Ọ̀gbẹ́ ní bá yanu sí mi o.
0: Aya ìyá ọ̀rọ̀ rẹ̀. O tún lágbára díẹ̀.
8: O kúrò díẹ̀ o lágbára gidi níbẹ̀.
0: Ìyá.
8: Wẹ́ àmọ̀ràn tẹ́mi kan lè fún ọmọ bí arábìnrin yẹn ni pé àkọ́kọ́ kó lọ report báwọn ara lè ṣe sọ. Torí tòótọ́ làwọn àgbà ẹ̀yìn àgbà máa ń sọ wípé aláàárọ̀ ló àbí aláàárọ̀ ló lálẹ́ ṣùgbọ́n ní ọ̀rọ̀ títí ẹ̀ yìí táláàárọ̀ ẹ̀ bá ní kó lálẹ́ pẹ̀lú táwọn àgbà sọ pé wọ́n fẹ́ fi ṣe yìí ó léwu díẹ̀ gẹ́gẹ́ bí n tán ti sọ síwájú kó lọ report fáwọn ọlọ́pàá ení ṣùgbọ́n jẹ́ ká mọ̀ pé áfíríkà la wà àwa alágbára ju àwọn òyìnbó lọ ọ̀nà bíi tá à ń gbà á lòlò
0: lágbára
8: tó tún máa wà á fi àdúrà lẹ gbogbo bó ṣe ń gbàdúrà fọpẹ kó ọkọ fi kọ́ná kó wá mójútó ayé rẹ àtàwọn ọmọ ẹ ládùúrà ní gidi gan pé tán bá rí òun mú físíkálì kọ́ má tún lè mú òun spiritually.
0: Ọ̀kan ogun kan ogun àtúntò nìyẹn ló tọ̀ èyí ààyè mo dúpẹ́ kù lákàyè olúwa ò ní jẹ́ káyé orí wa gbé ṣe tọmọtọmọ kù lákàyè ọ̀rọ̀ ńlá ni.
5: Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ń tọ́lẹ̀ kọjá.
0: Ta ló wà ń bẹ̀ kúrọ̀ lẹ́.
9: Ẹ̀lé bàbá ẹ kú iṣẹ́.
0: Tí yóò ní bàjẹ́ bà mí ẹ ṣeun gan.
9: Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ ńlá ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òní kàkún.
0: Ọ̀pọ̀lọpọ̀ òní kàkún.
9: Kàkún. Bàbá sì wọ́n sọ̀rọ̀ tó bá gbọ́ ó gbọ́ fáre ẹni kì í ṣe pé ó gbọ́ fòbí. Nípa bóyá òbí ó fàyè lẹ̀ yóò lọ. Òbí ó sáà lè mọ gbàdúrà kọ́ ọmọ kún
0: òun. Ó ṣèwọ̀ ó ṣèwọ̀ ó ṣèwọ̀.
9: ni ajo ko mo gboro so bi lenu lo ti daji se ri ni ka le ni to ba ka kun yo jere re ni to ti daju ni wi pe ko mo yen lo report olopa tori oro to ma di olopa ti last na ni
0: abi
9: olopa mo to si wa report mi e mo bi oro Nigeria se ri bo ba pe kara mo si ko mo report ko kara mo si pe lo mo ati ara un ko mo toju awon mo ko si mo toju ara un odo olopa na gbogbo o pari tori bi to wo lo yen abati po kan mo wa so pe yawo re lo mu wa la yen wa
0: wala si mbo
9: nto fi da wala mbo nto ti da ni ko lo report so irin ajo to wa wa nbe to ba report tan to ba mo ko lebi ko fe bi e na ko lo report fe bi e bebi no tun so won mo nto lo o won tun wa so pe ile to se yoju sawon to je pe tolopa lo gba
0: lo gba lo
9: pe baba eni ba lopo lo lori nte gbe kale loni o le
0: mi
9: ba fe jere aje jere omo e won lati kala mo si kirin ajo aye e
0: ti yin o ni baje sa
9: gba fun yin
0: e ku won gba sa a ri yin pe o e se mo dupe lowo yin sa e ku gun la kai a kai sai fa fi olulu ato si mi o ni to ko ja message yin am I yonu si awon na oni dake adu mi o ba so be ori afefe mu all right mi e ma so nu si mi ka bo alara se ikola baba e kuro le o aleikum salam baba e kuro le
4: aka yo ni joba
0: ami eledun mari
4: oro loro la fin kogbon ayo ni foro wa kogbon
0: ami ati ami
4: a gboko ori o se la yo mo foro wa se
0: ami o
4: ni pari maye la o
0: ko
4: bi te se lana oni jase mo o
0: ba
4: ma dodun ti mo e ri pe todun ni duju todun to lo lo ore yin le si aye mo yin si ti dada ayo mo mo yin si dada
0: ni
4: ayo fe gbohun efon bi se ma dun leti un ayo mo gbohun yin si dada
0: e
4: re to yi te mu wa yi te ri gbogbo awo okunrin kasora opolopo ma so pe iye tori iya ojo ale tori iya ojo ale ta ni pese iya ojo ale kale opolopo okunrin lo pese iya ojo ale kale fun
0: ara re
4: o ye ka wa o se nkan ni gbogbo ona lori obirin yi wa ni o ora baba fe yawo merin gege bi islam se la kale fa muslimi to ba tele ojuse re to sojuse re te ri okan ma jewo o wa si yoku le fo lohun ati yawo atawa ma lopin gba to ba ti fe wa ti o da lo fo lojo ale e ri o ka para ri te ri okan o pada je ti o bo ti e
0: ni baba awon o se ri bayi tele o
4: ewo wo gba deun to se pelu yawo se ri ke oro re soju lasan pe yan ba mo ti pe yan se si na on ta tete gbogbo bi to ba ti ri pe yan week si ibe la yo mu
0: o
4: mu ma kona be ni
0: e ma ku la kai
4: o ti gbowo un ilo fatima fatifa pada so
0: mo zo ki mo pa awon eyan lakoko ka lo ku wa ni ka sora fo gba le wa dupe
8: alara se
0: ikola ba la ka yin
8: na oni da ru mo dupe ku
0: un la mo no mo ti jadare gbo dale ola ni kan ni to mo lu abi lo lori nta pe ni ajo edalago mo kan wa le splash FM titi gba na ayo ati dunoko fi le ni se gbogbe ayo

alárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: e ka bo pada lagelu 96.7 oke to ga ju oke lo la wa e ma gbagbe e ma lo sori Facebook Prince Yemi Ijala e teke dara ko wo e kan so wa nbe ko le mu nu wadon Prince Yemi Ijala ara dokita e ka le sa
1: mo ki gbagbe eyan ni pe kan ni o si anu fe ni oba yin aji ni ara la je fun ni kokon o awon to ku die kan tun fun olorun oba ni olorun da eyin ololufe to Swinland FM ati gbogbo ojo mejo eti te fi gbogbo mi di a fe je ke ma gbo wa laso opolopo ni gbo wa emi a so pe ti todun meje to ti gbo Swinland nkan de nse labe ni e je ka gbebe si e ma je ko di igba ti o ba to di yanju yanju gege bi eni ti o je nkan kun si soro pe kò ní ṣe é ṣe ohun tó bá ti di ìrìnàjò ìrìnàjò wípé kò sí nǹkan tó ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni a ti máa ń karama
0: ti ẹ̀ wọ́n látòkèrè lólójú jíjì tí mẹ́kún sùn àti kékeré láti pé tàn rúkù bó bá dàgbà tán àpò ò ní ká mọ̀ ẹ ṣeun jàre
1: bàbá wípé àwọn àìsàn tá à ń wò yìí àìsàn ló ń di àrùn sí ìrìnàjò kì í ṣe àrùn ló ń dá àìsàn. Nígbà míì tí a bá wà nínú lẹ́gbẹ̀ẹ́.

0: bá ń fi ọwọ́ tàdí ní gbogbo ìgbà tá a bá tètè ké mọ pé kí ló ń ṣe kí ló ń fọwọ́ tàdí fún tó bá yá tó bá ti mọ lára di ọ̀run sí lọ́wọ́ ká má ṣẹ̀ṣẹ̀ sọ pé àìsàn wá ló ti dàrú ẹ̀fílẹ̀
1: ó ti di bárakú
0: fún gbogbo nǹkan tó bá ti ń ṣe wá tá a bá ti ń rí àpẹẹrẹ jẹ́ ká tètè máa gbé ìgbésẹ̀ ló ṣe pàtàkì jù.
1: Àdúpẹ́ orúkọ yín ní kíkún lẹ́ẹ̀kan sí sà.
0: Orúkọ mi ni Adésuyè Adéjọ́rìn tí gbogbo ènìyàn mọ̀ sí Swayland Adventure.
1: Àwọn abolẹ́wà.
0: A wà ní nọmba 52 Margarita bus stop lọ́nà Adéọ̀yọ́ tuntun ni o ní ìlú Ìbàdàn níbi tá a bá ti wọlé bóyá àti sàmì ìjìnlẹ̀ ti ń bọ̀ ẹni ti ní gold ẹgbẹ́ ọ̀kadà ẹni Margarita lọ́wọ́. A tún wà ní nọmba 5 Onyetu Ìmọ̀lẹ́yẹwò ní ìlú Ọkùnrin. A tún wà ní opposite Adó garage náà.
1: Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run sà lálẹ́ yìí. Àwọn tẹ́ ń ṣàlàyé lọ fún mi mo fẹ́ kí ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ kó lè jẹ́ àǹfààní fún gbogbo àwọn tó ń gbọ́ wa sá.
0: A ti ń bá ọ̀rọ̀ kan bọ̀ pọ̀lọpọ̀ láti pè mí nínú ọ̀rọ̀ ni pé àwọn dúpẹ́ fún àwọn ìlànà yìí tí ìlú àwọn àmì rẹ̀ tó rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣàmọ́ pé tá a jẹ́ ọkùnrin ní pàtàkì jùlọ ọkùnrin àwọn kan ti wá wọn ti wá bẹ́ẹ̀ àwọn ìbéèrè tó yẹ tó ṣe pàtàkì ohun tí wọ́n lè ṣe torí tá a bá dé ọ̀pọ̀ ilé ìwòsàn ni mo tí wọ́n bá rélè tó gbé rọ́bà sàbẹ́ wọ́n rélè tó gbé sí òkè ikù pàdé rélè tí ò lè ṣe dáadáa àwọn nǹkan tí a sọ yìí ó ti dàrú ọ̀pọ̀ ìdílérú àfààní tó bá ní ìyẹn ìwọ́n lè fọgbọ́n ara wọn lè jẹ́ a ti sọ̀rọ̀ nípa ipa tí kíndìnrín kó nínú àgọ́ ara pé a fẹ́ máa bójútó kíndìnrín wọn dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa sọ pé ṣèbí kíndìnrín kó ti fọ nǹkan ni kì í ṣe kó fọ nǹkan ó nípa ṣe lórí àìníṣẹ̀ẹ́ ọlọ́mọkùnrin dáadáa gbà tí kíndìnrín bá ti bàjẹ́ ipá máa jáde níbẹ̀ a ti sọ̀rọ̀ lórí ìyẹn a tún ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń gbé ìrànwọ́ láti kíndìnrín tí a mọ̀ sí rétà tí ó gbé lọ sí ibi tí a mọ̀ sí àpòwò ilé ẹ̀yìn ọ̀rọ̀ ìyẹn ni gallbladder wa tí ó bá dẹ̀ ti débẹ̀ a ti sọ nípa bladder yẹn ìyẹn àpòilé ẹ̀yìn yẹn òun ló ní àwọn iṣan tá a gbé ìṣan fún mi mo ṣe ọpọlọ tá a mọ̀ sí nerve òun ló máa sọ àkókò tí ó yẹ ká ṣe ẹ̀yọ́ àti ìgbà tí ó yẹ ká ṣe ẹ̀yọ́ a ti sọ̀rọ̀ nípa iṣẹ́ tó ń ṣe a dẹ̀ ti sọ nípa nǹkan tó lè ba bladder yẹn jẹ́ bí infection àwọn infection urinary divection ní àwọn ọ̀gbẹ́ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìṣẹ́. Kí ló jáde àwọn iṣan yìí ó máa ń tóbi ó dẹ̀ máa ń kéré nígbà míì tá a bá ṣe ìyẹn síbẹ̀ ẹ̀yọ́ yẹn lè pọ̀ nígbà míì ẹ̀yọ́ yẹn lè kéré ṣùgbọ́n tí infection bá ti pọ̀ jù níbẹ̀ tí a mọ̀ sí àkóràn kókó rárùn tí a kó bóyá ní ilé ìgbọ̀nsẹ̀ ni lára obìnrin ni níbi tí àwọn tí ó ní àwọn bí ní gonorrhea à ń ṣe èyí sí ó lè fà á kí eré ìdíwọ́ yẹn kó wáyé nígbà míì lẹ́yìn náà nígbà tí a bá ti mọ ọ̀nà tí ẹ̀yọ́ yẹn gbà jáde à ń pè kankan ní urethra yìí ló ń gbé ẹ̀yọ́ yẹn lọ gba prostate jáde ìyẹn ilé ìṣètọ̀ wa tí a fi lè máa ṣe ẹ̀yọ́ ṣùgbọ́n kì í kàn ṣe pé ó fẹ́ gbé jáde bẹ́ẹ̀ kàkàn ṣe ẹ̀yọ́ à ń pè kínní kan ní spiritual òun ló ń dí ọ̀nà ilé ẹ̀yọ́ yẹn tí ọpọlọ bá ti sọ fún wa pé àkókò ti tó láti ṣe ẹ̀yọ́ nǹkan tó máa ṣe ni pé a ṣí àyè sílẹ̀ fún urethra láti gbé ẹ̀yọ́ jáde òun náà ló máa ṣe tó bá ti ń ṣe ni ẹ̀yọ́ yẹn lè jáde ṣùgbọ́n ká wá sọ pé prostate ibi tí ó gbà kọjá yẹn a ti sọ fún wa pé ẹ̀yìn ara kan ẹ̀yìn ara yìí òun náà dúró gẹ́gẹ́ bí ẹ̀yìn ara kan tí a bá dé ní prostate orí ọ̀pọ̀lọpọ̀ wá sọ pé ọlọ́run má jẹ́ kí n rógun prostate tá a bá ti ní prostate àlè bí mo àlè ṣe bí ọmọkùnrin tá a bá kàn sí akàn sí sáà ni àlè ṣe ohun tó máa jáde bẹ́ẹ̀ tí òun náà bá.

0: ṣùgbọ́n a jẹ́ ká mọ̀ pé kì í ṣe gbogbo ẹni tí ò bá ti lè ṣe ẹ̀yọ́ ní prostate nìkan o kì í ṣe gbogbo ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣokùnfà yìí kí ni ohun tó yẹ ká ṣe tá a bá ti ní ìrora àwọn ni pé ẹ̀yọ́ wa ń pọ́n ìpọ́n ń jáde nígbà tí àwọn ṣe ẹ̀jẹ̀ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bí lọ ó yẹ ká gbé ìgbésẹ̀ ní kíákíá ká tètè tọ ẹni tí ó mọ ojú ẹ̀ lọ ní dókítà ni àyẹ̀wò ni o ẹ má jẹ́ ká kàn máa sọ pé ẹ̀wò ti ṣe ọ̀rẹ́ mi kan rí nǹkan báyìí lónìí tí ó bá wá yá ẹ̀pá lè má borí ká tètè gbé ìgbésẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa prostate yẹn gangan ọ̀nà tí òun gbà ṣiṣẹ́ ọ̀nà àkọ́kọ́ ni pé òun ló ń ibẹ̀ ni ìtọ̀ ti ń gbà jáde ìyẹn ni ẹ̀yọ wa tí ìtọ̀ bá jáde díẹ̀díẹ̀ àti mọ̀ pé ìṣòro yẹn ti ń pọ̀ gan fún nìyẹn nígbà tó náà bá ti tóbi gan a di pé ó di tán pátápátá tàbí tí àwọn infection bá wò ó lè ṣẹlẹ̀ pé ó di ojú ọ̀nà tí a máa mọ̀ pé prostate ni nígbà míì wà tí infection bá ti pọ̀ jù lọ́wọ́ àwọn nǹkan tá a máa ṣàkíyèsí nínú ìrora ni pé a bẹ̀rẹ̀ sí ń rìn tá a bá ṣe ìrora náà a máa pọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni náà máa ṣe ìrìn léraléra tó bá jẹ́ pé prostate ni ó ṣe é a máa ní ìmọ̀lára pé bladder kò ṣófo ṣùgbọ́n a fẹ́ tún mọ ìyàtọ̀ a ń pè nǹkan kan ní bph ìyẹn bí prostatic hyperplasia ṣe rí ohun tí a ń sọ yìí òun náà máa ń ní á dàbí pé òun náà ní ìmọ̀lára pé bíi prostate ni òun náà ṣùgbọ́n kì í ṣe bíi prostate ìdí ni pé òun náà máa ń dí ojú ọ̀nà fún wa láti má ṣe ṣe ìyọ́ ká kàn sọ pé nǹkan kan ṣàdédé wú sí òkè ikùn wa tàbí abẹ́ wa tí ò jẹ́ kí ẹ̀yọ́ jáde a ó máa ní ìmọ̀lára pé bóyá prostate ni a fẹ́ mọ ìyàtọ̀ tí ó wà láàárín ẹ̀ àti prostate cancer torí pé tí ẹlòmíì bá ti gbọ́ pé ó ti ní ìṣètọ̀ báyé tí wọ́n ti gbé kátítà sí lábẹ́ kí ló má máa rọ̀ á ní wọ́n ti sọ pé òun ti ní cancer nìyẹn kí ti gbogbo ẹ̀ ó máa ń pẹ́ kó tó di cancer ó ti máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ọdún lára kó tó di cancer ipò ọ̀ràn kọ̀ọ̀kan yàtọ̀ síra èmi lè má lò ju ọdún méje lọ kó di cancer ṣùgbọ́n ipò ọ̀ràn kọ̀ọ̀kan torí àwọn òògùn tá a ti lò ẹlòmíì ti dé ògùn lára ìgbọ̀n tí ò lójú tó mọ́ ló ṣẹ̀ṣẹ̀ gba lẹ́wọ̀sán lọ tí irú ìyẹn bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ògùn tí ìyẹn ká lò ó lè di cancer sì wà lára ṣùgbọ́n tó bá di ọjọ́ mẹ́jọ a ó máa sọ̀rọ̀ nípa bph yẹn àti ìyàtọ̀ tó tún wà láàrin prostate àti bó tún ṣe ń di cancer ohun tá a lè ṣe tí ò ní di cancer nínú àgọ́ ara wa àti bí a ṣe lè máa bójú tó ra wa ó ṣe pàtàkì ẹ má gbàgbọ́ pé kíndìnrín wa ó ṣe pàtàkì ká máa mójútó ká dè máa mu omi dáadáa tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ rí pé àjíǹde ara yẹn a máa jẹ́.
1: ṣe ti ń gbọ́ kíndìnrín wa wọ́n ló ṣe pàtàkì ká máa mójútó ṣe rí n tó ẹ máa ń gbọ́n tá ń pè ní kidney failure ẹ kàn rí pẹ́lú mi ìjókòó òjijì ọkàn lulẹ̀ wọ́n á ní ọ̀fà ní irọ́ ṣé ìyẹ́rẹ́ tó ń ta fà ní mélòó gan lọ́fà tó kù ń gbòòrò gan mélòó lọ́fà tó kù èèyàn mélòó lọ́ tẹ́ rí tó ń ru ọfà káàkiri ẹ mẹ́jà máa parọ́ mọ́ tí ò ṣe ṣé rí bí kídìnì tó bá ti ń di pé ó ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ ó bá ti lè fẹ́ẹ̀lì ẹlòmíì ọ̀rá ara gbé ṣé rí ẹlòmíì tí kídìnì rẹ̀ bá ti ọ̀rá bàjẹ́ ní kékeré báyìí lẹ́ ti mọ̀ pé nǹkan ti ṣe ẹlòmíì nǹkan ò ní ṣe bọ̀rọ̀ torí pé ara ara gbé nǹkan jura wa ó dàbí màlẹ́ríà ni bí màlẹ́ríà bá ti lè wà lára ẹnìkan pamba yẹ ti rí pé yóò ti sáré hàn ẹlòmíì sì rárá gbé yọ́mọ gbà á ṣùgbọ́n tó bá búrẹ́kẹ́ tá wàhálà ni ẹ wúru àwọn kan máa ń pa àwọn kan ní ee àwọn kan as jẹ́ mọ̀ pé àti as jẹ́ mọ̀ pé wọ́n rárá gba màlẹ́ríà jura wọn lọ èmi ò ní ṣàlàyé lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n rárá gba màlẹ́ríà jura wọn lọ òótọ́ ọbẹ̀ nu máa mú mi dáadáa wọ́n ti sọ ẹ gba nọmba dókítà láìpẹ bó bá ti ń kùsẹ́jú bí kan sí méjì tá a máa lọ àwọn tó nọmba tẹ lè pè wá sí 0912370865 ọpọ yemi philip won wo wa samuel amọ awọn na ki wa se dami lare daniel oyadin awọn na ki wa ara mi emmanuel taiwa adegoke baba iti adegoke baba last minute inu awọn na ki wa won ni eku ise o olabisi elegbin ku fabun mi iya mi awọn na wo wa ise o 0912370865 eyin na le darapo mo wa ke ma wo wa bayi bayi e ba wa like e da ko ti e kan like e e like e ke follow e ma will send different request e kan sha follow e yo le rorun gbogbo awon opolopo awon nkan e le ma gbadun re ejo e dakun e kan follow e o ye follow e kan te follow 0912370865 0912370865 ma ni na lie na lie ti na truth yo fi gbegbe ere lo iwo ma pariwo na lie 0912370865 bere wo le ni oro wo le ni te fe sare bi dokita kan to fi number awon le se o ra awon to ti n dupe ni mo ba dupe o iwo to ti dupe iwo na darapo kale bo dupe hello hey, network here, da. 0912370865. Prince Yemi Ijala ni eni kanan wa. Prince Yemi Ijala. Le le vidara kwa mwa wang pa pa pa. Ete Prince Yemi Ijala ke follow. Hello.
2: Hello, sir.
1: Oru kwa yi la tibo, sir.
2: Samuel, bido yo mwa ya. Woli, don't be le wa.
1: Baba, mi ojuo ni ti yo.
2: Daddy, lwe gyoku.
1: Odu ni yin, isa ima voloko.
2: Daddy, lwe gyoku.
1: Be, ni odu ni yin, sir. Ibele yin, sir.
2: Oh, mi o le so mu ye like yin to.
1: Eh, baba mi e ni subu sa.
2: Gbogbo oju aye nu mi ma du si.
1: E seun sa.
2: Wo ro Facebook yi wa sun mi o network o da o.
1: Ah, oda. Yo da ka to pari.
2: Eh, gioku ni mo wa.
1: Ojo ni ti yin baba mi. Odu ni yin ko se ti omo yin.
2: Eh.
1: E seun baba mi.
2: God bless you sir.
1: Amen. Se gan sa. E se gan. E ma gbagbe Prince Yemi Ijala ni ke te Prince Yemi Ijala ye follow e da kun e kan se be. E ti se ranlo wo kan fa won kan nu e jo ke wa share. E ye sa te follow. 0912370865. Ile se isi re owo won roju. Bo se wa roju mo ma bi won pe dokita bo le se se. E ma so pe Olorun mo ni abi. Pe n t'Olorun sa fi si yin lokan le nse o. Ah. Ehe e ma ja tara wa o ko le je mi o. E ngba 2000 kan 3000 kan. O ti man ton si o. Hello, eh, o ton lo. Yinka praise. One in my bulls. Well done, sir. Yinka praise.

0: dúpẹ́ Ọlọ́run Olódùmarè lórúkọ Ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ làwọn kúkú kí yín bẹ̀ látòrí bàbá wọn ọba Adébáyò Àkàndé tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ìyàwó oníkẹ́pọ̀ Àkàndé Akínyín olórí láàfin bẹ́ẹ̀ náà ni Túndé ọmọ Ọláwúwo ọ̀gá àgbà Nìkànnì méjèèjì Kébùgì òní ọ̀gá ní Ìkànnì tá a wà yìí ti Lágelú bẹ́ẹ̀ náà ni Gbẹ̀ngà Ọláyíwọlá Fọláṣadé Àjàlá olóòtú ètò yìí gbogbo yín pátá la kí Dixon Ìtùnú òun ni amojú ẹ̀rọ wa tí ẹ fi lórí ọ̀fẹ́ láti mọ́ gbọ́ wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn kan pátá àwọn tó wà lẹ́nu olóró tá a bá wọlé gbogbo àwọn tó wà nídìí transmitter yìí tí ẹ wà nídìí ẹ̀rọ amúnáwá gbogbo yín pátá la kí ẹ̀mí ṣiṣẹ́ ṣe o bá a ti jọ ń pàdé tá a jọ ń gbóhùn sáfẹ́fẹ́ tá à ń ṣe gbogbo ẹ̀yìn torí àwalẹ̀ yín gbọ́ nílé àwalẹ̀ ń rí nílé àwọn kan wà tẹ́ ẹ̀ lè rí tó sì jẹ́ pé ìlú ọ̀fà sí pàwọn náà bá wà ń diṣẹ́ tí wọ́n ẹ̀ lè gbá wà náà ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ yẹjọ́ kẹ́nikẹ́ni má pè sójú òpó mi báyìí ẹni tẹ́ bá ń pè síbẹ̀ bí ìgbà tí a kàn máa mọ̀ ń fẹ́ máa fẹ́ràn ni tá a fẹ́ràn ni ẹ sì ń dí àwọn kan lọ́wọ́ ni torí tẹ́ bá ti ń pè sójú òpó yìí ẹ ti fi ń dí àwọn kan lọ́wọ́ ẹ má pè síbẹ̀ tẹ bá fẹ́ pè tá a bá ṣe tán tó bá yẹ pọ̀rọ̀ tara wa ni tó bá yẹ pé tọ̀rọ̀ tètò ni a máa sọ nígbà a sọ nọ́mbà tẹ́ máa pè sí lágbára lọ́wọ́ ọlọ́run búburú kan ò ní ṣubú lẹ́nikẹ́ni inú wa àrùnkárò ò ní bá wa jà David Ọlátóyè ìjálá Jésù ilẹ̀ ti gbóhùn lẹ́nu rẹ̀ òun bẹ́ẹ̀ náà ni ọmọ wa náà wà ń bẹ́ẹ̀ Samuel Akintóyè Moses Olúdáre òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àkí gbogbo ẹ̀yin tẹ́ ti wà níbẹ̀ o síbẹ̀síbẹ̀ ìwúwo òkè sàgbé fókọ́ sàgbé ìdíyẹn ẹ máa láti sọ fún mi tá a bá ṣe tán ẹbá yẹ sún sọ ìdòwú johnson mo rí wọn níbẹ̀ bẹ́ẹ̀ ni mò ń wo ìyá àfin lady evangelist doctor kẹ́hìndé oyèbọ̀dé ẹjọ́ ẹ ṣí à program yìí torí pé n tí a fẹ́ jọ gbéyẹ̀wò láàrin àkókò ta ní lórí ètò yìí ó ní agbára ó dẹ̀ ṣe pàtàkì fún èmi àti yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún wa kí yín gbogbo ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé ẹ̀ ń gbà wá nímọ̀ràn akínyín ẹ̀yin tó sì jẹ́ pé gbogbo ìgbàlẹ́ máa wù pé ó wù yín kẹ́ ẹ ṣe fétò yìí ó wù yín ọlọ́run kúkú rí ọkàn yín ọlọ́run dẹ̀ mọ̀ bó ṣe máa san fún yín padà lórúkọ bàbá tọmọ tiẹ̀ mo lọ ayé ògbé yín ga a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo àwọn ọkàn tí a jọ lórí ọ̀fẹ́ àti pàdé ní àti àjọ̀dún àwọn akọrin wa ti àkọ́kọ́ orú rẹ̀ David
1: adúpẹ́ o
0: big man presenter adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ mélòó la fẹ́ dárúkọ àní dárúkọ tán torí àkókò ta ní lórí ètò yìí ọ̀pọ̀ àlẹ́mọ̀ dárúkọ ní kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin ẹgbẹ́ akọrin ìjọ lọ́kan lọ́kan
1: akínyín
0: Great Pastors Holiness Bible Church Choir akínyín lórúkọ Jésù ẹ̀ máa tẹ̀síwájú ohun rere tó torí yín bẹ̀rẹ̀ kò ní parẹ́ lórí yín o yóò máa tẹ̀síwájú kò ní parẹ́ lórí ẹnìkọ̀ọ̀kan wa o bọ́lọ́run ti mẹ̀tẹ́ mi wa gbogbo ẹ̀yin tí ẹ̀sìn bá wọn dá sí ètò yìí ẹ̀yìn wọn ní ká kí yín gan lórúkọ Ọlọ́run àlàyé wọn ní ká kí yín wípé Olúwa yóò máa bùkún fún ẹnìkọ̀ọ̀kan ẹ ṣé o lórúkọ iṣẹ́ ìránṣẹ́ Great Pastors àti Caretaker ojú olúwa yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi kọ́ o ọlọ́run lẹ nífẹ̀ẹ́ inú ayé wa àgbẹ̀ ọlọ́run náà ganu ayé yín bàbá wa pọ̀sùpì alimi àwọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ̀mí wọn ò tiẹ̀ sí ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ inú ẹ̀mí pẹ̀lú wa wọ́n sì wà ń bẹ̀ inú àdúrà kí yín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ máa tẹ̀síwájú mo rí pé rí fẹ̀sùn náà ti fẹ́ dé tán tọ́sí tó gbẹ̀yìn oṣù yìí kọ́ ni behold I come quickly èmi ń bọ̀ kankan bàbá wa Adéyẹlé ìránṣẹ́ Ọlọ́run àgbà ló ń bọ̀ láti wá ṣiṣẹ́ ìránṣẹ́ ní àkókò yẹn yóò lágbára púpọ̀ onírífẹ̀sùn tọdún tẹ̀lé tí ó jẹ́ ti sáà kẹta yìí ìpín tí àwọn ti ṣe èmi lànú kàntán ọ̀sẹ̀ méjì lẹ́yìn ẹ̀ làwọn náà wọnú rífẹ̀sùn akí bàbá o bàbá ẹ ṣe gan ni ọlọ́run yóò wà pẹ̀lú yín àwọn akọrin ní kákí yín o àti gbogbo ẹyin tá a lè dárúkọ tán lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹyin pfn lógun gbadé ẹyin kan gbogbo yín pápá dára kí lórúkọ jésù ẹ máa tẹ̀síwájú yes reverend paul túndé tolúwa ni akí yín o torí pé lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ lẹni ká máa fún opó mẹ́ta mẹ́ta lówó reverend paul túndé tolúwa ni bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ tíjọ bible way crusaders tó wà ní ẹ̀yìn grandma ìbàdàn akínyín lórúkọ ọlọ́run àlàyé bẹ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ibi ẹ̀ ti ń mówó náà ibẹ̀ ò ní gbẹ́ o àwọn èèyàn tó ń gbádùn ti won gbadun re won ni ka ma kiyin adura ti won de nse mo mo wi pe beyin o ti e gbo olorun gbo nitori pe olorun kan wa to ye pe teyan ba ti pe ni kokon a ma down ni gbangba won ni ka ma kiyin ise baba paul tunde toluwa ni lagbara lowo olorun ise re se yin ko ni baje o oruko jesu yes eye yan wa o tun ti fe se lodun yi o ewo tun ni the gathering ni the gathering 2026 eru pe osu kewa kewa ni mo waye sugbon tele yo ni waye osu kewa gbogbo awon kan to tin lori ofe imo gbogbo to ba ti ni se pelu mekunu to de ni se pelu ran lowo fun awon eniyan ohun ni oju oluwa ma te ba ti nitori pe kini gbogbo ti olorun ba fi fun eni kokan wa na bi ka ma se fun olorun bibeli si so pe jesu ni ka fe ran mo keji wa bi ara wa the gathering lagbara lowo November ni o wa waye lodun ikise October November 27, 28, and 29 ojo meta ni nitori opolopo awon eyan ma npo to je wipe kan to da won lohun tan ma lagbara pelu iwosan ofe ati orisisi nkan to ma fun awon eniyan e ma lori ofe lati ma gbon pe siwaju ati siwaju si nitori akoko wa mo mo pe o ku seju kan ba bi nisin ka lo soke na interfe gbo gbogbo awon ta lori ofe lati gbo asale idaji kan pelu oluwa ni jejo gbogbo wa papata a ti mo nipa nti mo fe so yi sugbon emi olorun tun test waju lokan mi lati so jade eyin na mo pe bi oro jesu ni o ni emi ko wa ire ara mi emi ko wa ogun ara mi ori sugbon enikan be to nwa to de nsi dajo se ri nigba ti a tun ri n to sele laarin ose to koja si ose yi emi olorun ni pe ki make sure ku mo lo so kini o ka wa mo nigeria ka ni gbadura tin ba lo tin ba pada de a tes waju lori e eyi te de lemi olorun e pe wa wole lati pe ka gbadura god bless you
1: amen
2: o bale bage o wole pelu steez tabi o bi awon wisti bitas jatun labi opo yogun gentleman on the body system o bo tariji akanse bitas eto ba orisirisi aisan bi adota ninu ago ara woya aja 50 bitas besti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitas wa fun gbogbo sisi ologe omoge to sexy gbogbo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun ko ma fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitas ko sun ayo ko fun bebi etan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitas is produced by the 50 waves limited esinyeri akakiri gbogbo bi ti won tin taja to dojulowo office address wa ni plot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitas na daddy tolote
3: ilera loro
4: alafia ta
5: Togas, Togas, Togas. O tojo di eseyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to saranto nipa kapiti mi ti gbopo ilogun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti gba won tin sise fako jeji ati ogun tin fo kidere mo toni toni jade bayi. Bẹẹni awon ogun tin jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Ka si ara ewo gbogbo iwo to ko jeji nda laarin. Togas aba powder ni o bere fun bo si je kidere lo ti yin. Togas liquid ni ke bere fun. Togas liquid ni o ba fo kidere yin mo toni toni be si ni gbogbo ogun wa ni Nafdac ti ni lonte gbogbo eyin te wa fe mo ba wa duro po ile ise Togas te fe mo ku ogun wa ni opo ko yoku abeyin te fe mo ra le yoyo tori wi pe awon alagbata fun gbogbo awon ogun wa ile ise Togas Multi Dynamic Concept fun Akala Express Blanco Buster nilu Ibadan tabi ke mo pe wa ni ile ise Togas sori 090-3294-9024 ile ise Togas lo ni ani fasan lugba gbogbo ti si oye agbara egbogi bileka bileka
6: ìyá alẹ́ kan bí ìrìn ṣáájú wá lónìí.
7: Bọ̀dáṣọlá tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
6: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ná rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹsẹ̀ èrò káàkiri àdúgbò yíkàlú ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ibadan Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ ta láàrin àdúgbò bíbò wọ́n bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 5,000 lowo ere ibadowopo losese folu ibadowopo to ba peregede pelu ilana nte ile leyin ajoso yepo tara sasa lati gba ase ibadowopo fun ni lo shop re lati ta ibadan big bonus bread fa won alara je ladugbo re kelomi to gba ase adugbo re mo lowo to re nikan adugbo kan ni o to ba se ta ti gba ase number ni o pe 0902 542 7551 lekan si 0902 542 7551.
3: Loro baba la ki yeni boro lati wa mo ibo loro de duro lawujo wa kilo ye ka pa kiesi awon alase si lagbo oselu eto elera eto eko eto abo ati bebe lo e pade ololufe yin abide mi akande oro agba lori eto ela loro ni gbogbo ojobo Thursday lago maru irole 5 PM nibi ta ti ma gba lejo awon oloselu ekan awujo ton ti awon akose mose gbogbo ẹ la lọrọ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àti rò.

0: fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́lé ayọ̀ fóun ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rọrùn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ tó gate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsùn 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Country people, the Ember Motor them don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make I let you and I know about the Independence Day cash out. 66 people now you go chop up better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every

0: foundation lo n logun tatata wi pe ti yin melo gbogbo eyan bada ta gbogbo e ja ma n ra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta n gba lo ra wa o ma n sokun fun arun lokan ojo kensago ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo charity year foundation se n pe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapọ mọ eto ayẹwo oju to n lo lọwọlọwọ ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu nira dani 1000 naira pere lowo kaadi ofe si layẹwo oju o reading glasses lọfẹ fun gbogbo n ba nilo e anise ofe layẹwo fun gbogbo n to ba fẹ ma bi ọrọ ku si nipa ọrọ oju rọrun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbọ bi to ti ra anugba laisi nira owo ge lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete fona loju popo la fi ni o ma lo taara lo sayẹwo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
1: 0701012255
0: ojulo bara oni dindo mo wa lagbari
2: iṣẹ́ ìránṣẹ́ spirit and truth worship gathering wọ́n ṣàgbékalẹ̀ kórajọpọ̀ àwọn ọmọ ọlọ́run fọdún 2026 lábẹ́ àkòrí ìfarahàn ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ìtọ́jọ́ pentikosti lẹ́mí olúwa tó máa bà sórí olúkúlùkù láti ṣiṣẹ́ agbára lójú ẹsẹ̀ gómìnà powerful and prophetically from friday 27th november to sunday 29th november 2026 oh yes spirit and truth worship gathering is inviting all and sundry to the gathering 2026 with the tea the move for the spirit from friday 27th november to sunday 29th November 2026 látàgbọ́ méjì ọ̀sán ni ilẹ̀kùn ilé ruwọ́ ti wà ní ṣíṣí sílẹ̀ tí ìkórajọpọ̀ alágbára yóò ṣe máa bẹ̀rẹ̀ látàgbọ́ mẹ́rin ìrọ̀lẹ́ sí méjì àṣálẹ́ níbi tí jésù ti máa lọ fm samson ajétò mọ̀ bí pastor silas ọmọlóye pastor biodun ọládélé pastor dẹkùnrin ẹ̀páfrà pastor yomi adébóyè ọkọ̀ ọ̀fẹ́ ó máa gbé àwọn ènìyàn láti new garage eleven junction àti àpáta aládojúkọ ilé ìfowópamọ́ wema bank àyẹ̀wò ètò ìlera ọ̀fẹ́ dẹ̀ máa wà fún ẹgbẹ̀rún márùn ènìyàn tó bá kọ́kọ́ dé síbẹ̀ ibi tá a ti máa pàdé ní the garden international christian center ní mẹ́kún eleven axis alawo akala expressway nìbàdàn lábẹ́ àkòrí ìfarahàn ẹ̀mí mímọ́ ẹ jẹ́ kájọ pàdé níbẹ̀ torí pé ṣé agbára tó máa ṣẹlẹ̀ bí ti gbà á ni.

0: dupe ogun ni fọlọrun loke orun
1: hallelujah
0: gbogbo eyin to ba ye pe ni bibeli yin lowo te ba de ni lowo e kole eyin esikele wuli esikele ori iketa le ni ogbon mo fe ka ese kini si ikeje ma wa so nkan ti a fe mo gbadura le lori eyin le ma lori ofe ati gbo wa ni asale idaji kan ni jejo ṣùgbọ́n àwọn tó gbọ́ ti mọ ta fẹ́ wí ọ̀rọ̀ olúwa sì tún tọ̀ mí wá wípé ọmọ ènìyàn sọ fún àwọn ọmọ ènìyàn rẹ sì wí fún wọn pé bí èmi bá mú idà wá sórí ilẹ̀ kan bí àwọn ènìyàn ilẹ̀ náà bá mú ọkùnrin kan nínú ara wọn tí wọ́n sì fi ṣe olùṣọ́ wọn bí òun bá rí tí idà ń bọ̀ wá sórí ilẹ̀ náà tí ó bá fún ìpè tí ó sì kìlọ̀ fún àwọn ènìyàn náà nígbàtí ẹnikẹ́ni tí ó bá gbọ́ ìró ìpè tí kò bá sì gbọ́ ìkìlọ̀ bí idà bá dé tí ó sì mú òun kúrò ẹ̀jẹ̀ rẹ̀ yọ wà lórí òun ti ká lára rẹ̀ ó gbọ́ ìró ìpè kò sì gbá ìkìlọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ yọ wà lórí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ìkìlọ̀ yóò gba ọkàn rẹ̀ là ẹsẹ̀ ìkẹfà wá wípé ṣùgbọ́n bí olùṣọ́ náà bá rí tí idà ń bọ̀ tí kò sì fún ìpè tí a kò sì kìlọ̀ fún àwọn ènìyàn bí idà bá dé tí ó bá sì mú ẹnikẹ́ni láàrin wọn a mú kúrò nítorí àìṣedédé tiẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà ní lèmi ò béèrè lọ́wọ́ olùṣọ́ náà bẹ́ẹ̀ ni ìwọ ọmọ ènìyàn èmi ti fi ọ́ ṣe olùṣọ́ fún ilé ísírẹ́lì nítorí náà ìwọ gbọ́ ọ̀rọ̀ látẹnu mi kí ìwọ kí ó sì kìlọ̀ fún wọn láti ọ̀dọ̀ mi wá mo sọ fún wa wípé àwa tó bá lórí ọ̀fẹ́ láti gbọ́ àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú olúwa ní ìjẹ́jọ́ náà ká máa pè ní ọjọ́ karùn-ún nínú oṣù yìí mọ́jú ọjọ́ karùn-ún yẹn jọ friday ni ẹ̀mí ọlọ́run bá mi sọ̀rọ̀ lámú mi lọ sí inú ìran ẹ mọ̀ wípé èmi kì í dédé sọ ìran bọ́ ọlọ́run kò bá wí gbogbo ẹyin tẹ ẹdẹ lórí ọfẹ láti ti mọ iṣẹ ìránṣẹ ojú olúwa ké tẹkínká ẹ mọ wípé ẹyin sọ wípé ẹ bá wa nídìí òṣèlú ìran tí mo rí náà rí wípé lójú ìran yìí mo rí wípé ọgọrọ mọtò wọn tò sí ilé epo títò yẹn ti pọ jù kò sí epo rárá gbogbo àwọn tó gbé mọ́tò wá oníkálukú páàkì mọ́tò ẹ̀ sílẹ̀ ńbẹ̀ ó fẹsẹ̀ rí padà lé ètò lè gàn kadà ó gàn kadà gbogbo àwọn tí máa ṣe sàábí ẹ̀gbẹ́ títì tẹ́pẹ́tẹ́pọ̀ bá wọn kò sí kankan nu wọn tó lé ponú kẹ́ẹ̀gì ẹ̀ bí mo ṣe rí ìran yìí mo rí pé èmi náà gbé mọ́tò dáàrin ibẹ̀ gbogbo wa jọ wà nbẹ̀ ni àwa bẹ̀rẹ̀ sí ni wo kò sí ẹsẹ̀ nìkan tó rí tẹnìkan rò oníkálukú sáà ń wò pé àwọn ilé epo bíi mẹ́rin tó forí korí lágbègbè ibẹ̀ ẹ mọ̀ bí ilé epo tí méjì mẹ́ta bá wà ẹ ti mọ̀ wípé tí ọba di pé títò ilé epo àwọn tó bá ti experience ẹ̀ rí ẹ rí wípé àtò kanra wọn ni tí gbogbo ọ lọ pọ̀ kò wá sí mọ́tò púpọ̀ tó rìn gbòòrò mọ́tò gbogbo mọ́tò tó yẹ kó rìn ti wà lórí ètò nílé epo apá ibi táwa wà nìyẹn èmi ò bá pa àbò míì bí mo ṣe tají wọn á wò pé láti bí ọdún mélòó kan ààtò mọ nàìjíríà rẹ epo kí ló lè fẹ́ fa ilé yìí ẹ̀mí ọlọ́run wá ní pé kí n sọ fún àwọn èèyàn ká gbàdúrà pé tí epo lè òun kàn fi ṣe òwe láti fi pa òwe gbogbo ohun tó lè mú nàìjíríà dún lójú kan gbárí tí ò ní tẹ̀ wájú ká gbàdúrà kó lọ́ọ́ má fààyè gbá wọn ni bí pásítọ̀ bá níbi ìyẹn bá lè dékódé ọmọ ẹ̀ náà ò ní mú bẹ́ẹ̀lì kọjẹ́ báfà bá sì ní bí ìyàn bá mú kọ́ mú kò ní jẹ ọmọ rẹ̀ náà ò ní jẹ tíra ẹ̀yin ènìyàn wa máa fẹ́ kí àwọn tí wọ́n ní ẹ̀mí ọlọ́run pàápàá jùlọ pé àránṣẹ́ ọlọ́run nìyí kẹ́ẹ̀jẹ́ ká fòye gbé ta ló ti ká fi tinú ara wò ta lo ti ri iriri kepo won lorile ede ri jala jesus so ni iriri ri
1: ah
0: e ja won eyan gbon le igbo
1: ato ko akata ni
0: to je wi pe oloko ni le loko
1: elo mi gan ko ni se po sugbon awon to ba ni won ma ta ni ta pe iye ti a le rira ni
0: ah olodo ni le lo odo
1: eh n baba n ta kegi kan ti an ta 5 liter ti an ta ni 10000 15000
0: ah ni ti ara niyan o
1: ni gba yen
0: ta ba wa gbe lo e ba wo pe si ni tara na be yan kan ba laboyun le to je pasiko ni lo mo re ro bi ti o le ponu oko ni yawo re ro bi ti o le ponu oko e ti ri pe wo n tan ba pe moto fun ni ogba
1: ni moto si ti ri oda to bi o ba sepo
0: bi o ba sepo nu e ko le tes waju sugbon kini ta ba gbe lo sinu emi eyin na le ri wi pe ani lati gbadura fun orile ede yi ha bo te je pe inu bi awon kan ni jejo
1: ba
0: ta so pe Nigeria wo la gbadura fun ka mo gbadura fun Nigeria mojo ka ma se mu ni eh e o ba ma po won ni olose lo le ni bogun ba le di o de eni ba nri je to ri mu ni gbadura ogun lai lai gbogbo on to le sele si orile ede ti o fi wa loju kan on la fe fi bu mo lori ofe ati so mo ni gbogbo awon to ba wa ni church won je Sunday e kan gbadura kan make sure pe won gbe orile ede soke ogun oju kan then ta ba mu ko orile ede e mo gbagbe pe gbogbo en to ba wa ni le epo gan ti o ri bi lo to ye ko ni program ti e to ye ko lo se ti o ni lo o ni bi se to ye ko lo ko le lo awon agbe to ni ere oko ti won ti kan ko oko sile ko soko ti oko wale tori pe ko si epo tan ba si lo so pa won fe gbe wa njo won gogo ki oda ha gogo eni ti emi olorun gba mi si e ja gbadura Psalm 122 ni ese ikefa re o wi pe gbadura fun ire Jerusalem o ni awon to fe yo se rere orile ede yi orile ede ti mi ti ni ogun atote loruko Jesu ko ni de si lui
1: amen
0: e man ti eru tun fa ba mi temi olorun fa ru mi soke se mo pe a ti en so pe ni physical an so ro petrol se mo pe laarin ose to koja isose yi epo tun di 1400
1: 420
0: bo mi 420 bo mi la le temi nbo bayi 1400 epo 10000 ko wo 7 to be 7.2 or 7.3 liters do ku nbe eye yan wa e ja gbadura fun lede Nigeria o ta ni loni sa fe joke loni o ke ta ba pada de e lori ofe ati pe wole lati pe ka da si ka gbadura eni olorun ba fa se si lenu
2: ajani si osi okada lo gbe ni oko reda
3: oko ke
2: bi rakoro ose meta sisi nsosu kan ni ofu mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock so to bo ti agree price mo si ti gboko mi le fun owo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon ko po nu ogba won lo to o sugbon mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock so to wo ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock so to wo e di lock so to wo ni awon mo nton disi si oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin oda la doki okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon oba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni di lokso to won oba yin ta gbogbo eyin ile ise lanla ile ise kekeke ile iwe ati ile ijosin di lokso to obu ti se ta ati ba yin se pe oda lodo won ni rufi oko te ba fe la doki okun ani o lo ba won ni di lokso to obu loluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 081 6982 8487 bin lo so to ho gbogbo to ni se pe loko irun ni
4: ella loro baba la ki ye ni boro lati wa mo ibo loro de duro lawujo wa ki lo ye ka pa ki esi awon alase si lagbo oselu eto elera eto eko eto abo ati be be lo e pade ololufe yin abide bi akande oro agba lori eto ella loro ni gbogbo ojobo Thursday lago maru irole 5 PM ni bi ta ti ma gba lejo awon oloselu ekan awujo to nti awon akose mo se gbogbo ella loro to se yi yo ka si arabi ju atiro e je ka jogbo
5: go
3: Dr. Strap Recycle àti tamoto dirun ba fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ni cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tútù fi tàrùkù tí ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ìpín yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà di rọrùn.
5: Ìlera lọ́rọ̀.
6: Karaw jíbẹ́bẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alárẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹ̀dáná tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá àwọn ẹjẹ́ kí n jayé sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Mo ti káàṣì ẹ̀. Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
8: Balẹ̀ gbàgẹ̀ ọ̀pọ̀ ní pẹ̀lú stéèlì ìtàkì ìyá ọ̀pọ̀ bí àwọn 50 fitters jàpọ̀ lábẹ́ ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 fitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 fitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, láti ṣiṣẹ́ kí àti sùn tó máa fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 fitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà, 50 fitters is produced by the 50 Webs Limited. Ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó dójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Gbàsọ̀run, Ìbàdàn. While our head office is at Ọ̀jájá Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50

0: láàrin ìṣẹ́jú bíi márùn-ún ẹjọ́ mi ti fẹ́ gbọ́ opó ni mi ò mi ti fẹ́ gbọ́ o gbà tó bá ku ìṣẹ́ á fi ìṣẹ́jú mẹ́ta gbọ́ táwọn opó mẹ́ta yẹn ṣùgbọ́n àwọn tó fẹ́ pè báyìí àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ nàìjíríà jọ ká wà lára tá a mọ̀ wípé orílẹ̀-èdè yìí ò bọ̀rọ̀ dorójú kan tí ẹ bá ti pè wọlé ọrọ̀ aṣẹ tó ń bẹ lẹ́nu yín tẹ bá ti darúkọ tán ogun ojú kan kọlọ́run má jàre lórílẹ̀-èdè yìí ojú òpó 091-23-70-86-75 tàbí +234-814-249-1006 hello.
1: Ìwọ orúkọ Jésù Kristì.
0: Àmì.
1: Lọ́run tó jẹ́ èmi ni arúgbó ọjọ́.
0: Yes.
1: Lọ́pọ̀ pọ̀wọ̀ sí. Àgbàdo ọkùnrin pé Nàìjíríà.
0: Yes.
1: Kí ìtura kó jẹ́ sí wa.
0: Àmì.
1: Gbogbo òtọ́jọ́ tó lè fẹ́ sọ ara ẹ̀ bí ìyọ̀ fún wa lórílẹ̀-èdè tó bá fún ọ̀hún ìlera. Lórúkọ Jésù Kristì ẹ̀mí lọ́gbọ́n sílẹ̀ ní orúkọ Jésù Kristì.
0: Àmì.
1: Ọlọ́run tó dé bí àmọ́ṣẹ́ lórí.

0: jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, ó ṣe púpọ̀ torí pé ìwọ ló ń tọ́jú wa o, ìwọ ló ń sọ wa jí, ìwọ ló jẹ́ kí ayé wa kó sókùnkùn. Ọlọ́run wa gbọ́pẹ́ gbàyàn wa, ogó mo ní fọ́kọ rẹ o, Jésù Olúwa wa,
1: amen.
0: A kò rí ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń bá wa sọ lónìí ni pé ìsọjí kò dàbí ti àkókò ìgbàanì mọ́. Ìsọjí ó ti yàtọ̀ sí àkókò ìgbàanì. Tàbá sọ̀rọ̀ ìsọjí, ìsọjí kò dàbí ti tẹ́lẹ̀ mọ́, kò dà bẹ́ẹ̀ mọ́. Kí dà nìdí? Ìdí ni wípé bá a ṣe gbé ọ̀rọ̀ ìsọjí, ó ti yàtọ̀ gédégédé ju bí ìsọjí gan ṣe jẹ́. Lónìí crusade làwọn míì ń ṣe, ṣùgbọ́n wọ́n náà ń ṣe ìsọjí. Ìsọjí àwọn tó ti gbàgbọ́ la fẹ́ ìsọjí. Crusade òun ni a ti pe àwọn ẹlẹ́ṣẹ̀ wọlé kí ẹlẹ́ṣẹ̀ kó lè gba Jésù Olúwa tolùgbàlà kán dẹ̀ lè ronú píwàdà. Kán náà wàá di arìnrìn àjò sí ọ̀run. Ìdí nìyẹn, ohun tá à ń pè bẹ́ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n lónìí crusade revival a ti da gbogbo rẹ̀ pọ̀. Àwa rí wípé gbogbo rẹ̀ ó ti di fọ́po mayọ̀, kò rí bó ti yẹ orí mọ́. Ẹ jẹ́ mú wa lọ sínú ìwé mímọ́. Mo wà nínú ìwé orin Dáfídì, orí 80, chapter 80, mo ka verse 7 fún wa. Ó ní, tún wa yí padà, Ọlọ́run àmọ ogun, kí o sì mú ojú rẹ tan ìmálẹ̀, a ó sì gbà wọ́n là. Ẹ ti rí ìsọjí tí mò ń sọ nípa ẹ̀, ìsọjí tẹ̀mí ni, ìsọjí tara ló kún ta báyìí. Ẹlòmíì wọ́n lè declare ìsọjí ọjọ́ mẹ́ta, ọjọ́ méje, ọjọ́ mẹ́ẹ̀dógún, ọjọ́ mọ́kànlélógún, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síbẹ̀ ọkàn yí padà o, síbẹ̀ gbogbo ohun tá à ń fẹ́ ká máa rí láàrin àwọn èèyàn a ò rí o. Bó sì yẹ kí ìjọ Ọlọ́run kó dà, wọn ò mọ̀ dà bẹ́ẹ̀ dì sìn o. Torí pé ìsọjí tara là ń ṣe, a ṣe ìsọjí tẹ̀mí. Ìsọjí tẹ̀mí lolúwa dẹ̀ ń béèrè. Ẹ̀yin náà gbọ́rọ̀ yẹn tó wá yí padà. Ìsọjí ẹ̀mí ló ń yíyàn padà, ló ń mú kí ẹlẹ́ṣẹ̀ kó ronú pìwàdà, ló ń mú kí ẹni tí a rò wípé kò lè wúlò fọlọ́run mọ́ náà fi wúlò fọlọ́run. Ìsọjí tẹ̀mí ni, ìyẹn ni a gbọ́dọ̀ máa polongo rẹ̀ báyìí. A rí pé nígbà tí ìsọjí tẹ̀mí tó dásẹ̀, gbogbo wa náà la rí tó ń ṣẹlẹ̀ báyìí. Lọ́pọ̀ òjọ́, àwọn oríṣiríṣi ìwà nínú ayé ọ̀pọ̀ tó pe rẹ̀ níranṣẹ́ Ọlọ́run, àwọn oríṣiríṣi òtí òye a gbọ́ là ń gbọ́. Ọ̀pọ̀ yípadà, ọ̀pọ̀ yípadà, àìmọye deliverance tá a máa ń wò. Èmi ò ní deliverance ò dà, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run, òun náà ni ó kọ̀kọ́ yíyàn padà. Òun ni ó gbàgbára lọ́wọ́ ẹ̀mí tó ń lo àwọn èèyàn against ìfẹ́ Ọlọ́run. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá lè tì jáde, deliverance tó bá wá tẹ̀lé ẹni bí orí ìtúsílẹ̀. Ṣùgbọ́n ẹ wọ àìmọye deliverance ọ̀pọ̀ ń ṣe lónìí. Ọ̀pọ̀ á ṣubú lulẹ̀ ni. Tó bá ṣubú lulẹ̀, ẹ sọ fún mi. Ṣé tó bá dìde ìgbé ayé tí ń gbé tẹ́lẹ̀ yẹn, ṣé kò tún gbé mọ́? Alágbèrè lẹlòmíì, ó ń pa ṣágà lẹlòmíì, aṣẹ́wó lẹlòmíì. Ẹlòmíì gbé ayé ẹ̀mí òkùnkùn ló ń gbé. Ṣẹ̀yìn tó ń ṣàjẹ́ tó ṣe mèrè. Ẹ tó ti gbé àwọn oríṣiríṣi nǹkan burúkú mi. Tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá tì jáde, ẹ sọ fún mi. Báwo ni ayé rẹ̀ ó ṣe yí padà? Ọ̀pọ̀ wọn ló dẹ̀ ń lọ tá a pè ní crusade lónìí. Ṣùgbọ́n síbẹ̀ ẹ wo bí ayé ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ń rí. Ní àkókò tá a wà yìí, èèyàn Ọlọ́run, a nílò ìsọjí tẹ̀mí o. A gbọ́dọ̀ sọ wá jí o, tún wá yí padà. Ẹsẹ̀ 18 and 19, ẹ jẹ́ kí n tó kà fún wa. Ó ní bẹ́ẹ̀ lé àwa kì yóò padà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Mú wa yè, àwọn sì máa pe orúkọ rẹ. Tún wa yí padà, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Ẹ ti rí tá à ń pè ní ìsọjí. Ìsọjí ni àwọn nǹkan wọ̀nyí. Ìsọjí a gbọ́dọ̀ yíyàn padà ni sọ́dọ̀ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ a ma pe oruko Oluwa sugbon loni nko opo ni lo church to tun sa wonu egbe okukun lo opo ni lo church ti won ye pofo ti won aye ma sato isuleyin opo won si lo church na ni koda opo le ni aga ninu ijo Olorun won le ya because sort of family won koda opo le je oniwasu opo le ma sise lori pepe Olorun sugbon a ji won pada ibi ti oro wa niyan mo ma je ko ye wa emi so ndajo oro Olorun le mi nso fun wa iwo to ba mo pe o ti yi pada o ni de ati tanra re je ma be Olorun ni ki na soji ko ran ninu re ti na soji ba ti ran wa le donu fe Olorun aye o le se dede pelu Olorun ba lo se fe ko rin wa le rin nbe sugbon ti eyan oba tinna yen da eyan Olorun isoji koda bi ti gba ni mo o ijo Olorun koda bi ti gba ni mo o sugbon lodo Olorun ko si n to change sugbon lodo eniyan e mo ye kan lo ti change oro Olorun yen o ni be le awa ki yo pada seyin kuro lodo re mo wa ye eti na to le ye nikan ani ati na soji to njo ninu mo o ni awon ti o rewesi o ni awon ti o pada seyin awon won yi na ti pada seyin ri sugbon sin won ti pada sodo Olorun idinu to je kan so pe ba le awa ki yo pada seyin lodo re eti ri nkan bayi ai mo ye kristiani ti pada loni ai mo yo asu ti pada loni sugbon awon won yi won ronu buwada won wa ro pe tawon ba pada odo Olorun awon oleye awon oleye o tori na bele awa ki yo yi pada o ni bele awa ki yo pada seyin kuro lodo re mu waye awa o si ma pe oruko re
1: egbo ikede yi na ki a to gbadura
2: aya fe ma gbagbe ile
3: awo be se gbagbo re wo ba ba fi na be wo ti yo gbe won eni toju re ka gbogbo aye eni to mo ikoko re nbo kankan lati so fun obi ise owo re ti ri don't manage error gbogbo ise owo re gbogbo aise dodo re gbogbo iwa erara to dabi pakute fun o toluwa bade ti nkan ni yo je idena fun obi this and much more shall be intensively discussed at the Real Versus Ministers and Believers Conference SAG don't manage error holds on Thursday 24th September 2026 at Benin Christ Evangelical Church behind Ibadan Boys High School Odion area Okay, Bola Ibadan at 9 a.m. Theme for the month. I come quickly. Ministry will be Reverend Gideon Olusheyi Adeyele and other true servants of God, true powerful sons, and sound teachings. Apostle P.A. Halimi is the convener. Don't manage error. Ipade apero awa arose Olorun. Ti o fe sasin awo osise ninu ogba ajara. Ti o fe sise sin wa laye yi lasan. Pelu akori ile mi npo kankan. Gbogbo awa omo Olorun to gbogbo ijoba Orun. Come and experience the undiluted word of God, powerful song ministration, scripture based questions and answers, intense prayers, and lots more. Don't manage error. Jesus is real. Heaven is real.
0: Eje ki agbadura. Baba wa ti o se pada, o se ogo ni foko re. Ati ri wo pe isojo dabi ti tele mo. Sugba agbadura. Loni okan to soro Olorun ati okan to gbo aye wa o ne pada seyin ni oruko Jesu Kristi. Paul wo pe de ma ti komi sile nitori ohun aye sisin yi. Emi ti ko Olorun sile ko ni wo inu enikeni wa o ni oruko Jesu Kristi okan to n yi pada leyin oro Olorun yi o ti mo so na ni wo pe oba awon oba ko mu yin duro gbogbo okan ti ese re ti ye baba yo mu yin duro pada gbogbo okan ti ese won duro ninu irere toto ese won ma je oye o ni oruko Jesu Kristi Oluwa ati Olugbalawa amen Ero ibanisoro mi ni 080-233-94796. O tun di ojo mejo ni oruko Jesu.
4: Yesu mi ba wa
5: Ijo ìrere di tuntun nínú Kristi, the new in Christ Evangelical Church. Ìsọdẹ mímọ́, ìwà mímọ́, ìjẹ̀rí ọkàn lọ́jọ́ wa lógún. Àǹfààní wo lo ní kò jẹ̀rí ayé kan wá sọ ẹ̀mí ìrẹnu? Àbámẹ́gbẹ̀yìn kò ní jẹ́ tèmi àti tiẹ̀. Àmì
6: Ya gelu efe, jagaba gogo retio,

kábíyèsí ọlọ́run arúgbó jẹ́ ìgbà ni kábíyèsí rẹ̀ ọlọ́run lánàá ọlọ́run lónìí ọlọ́run ìwọ náà tún ní ọ̀la tí ń ṣètùnú ṣe bọ́lọ́run ni adágbére ní ìjẹjọ́ mo ní ẹ̀tọ́ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ mọ́kàn sọ ni ọlọ́run ló jọ lójú orí bẹ́ẹ̀ àmọ́ lórí ọlọ́run o kábíyèsí rẹ̀ èmi ní ìka kọ́ ni mo wá lálẹ́ ètò ní èmi àti fàwáàsì ọmọ ọmọ ní kúrè àti wá lálẹ́ ni sóde tó láwùjọ àgbà lórúkọ bàbá wa ọba muritala adébáyọ àkàndé ẹ̀kẹ́ni olùbàdàn tilẹ̀ ìbàdàn ta wà ní fẹ́lẹ́lẹ̀ ní bí ilé funfun báláwú ọlọ́run ìwọ ni o ọba sẹ́nitọ́ rasheed adébọ̀dé ládọjà ẹ̀kalẹ́ torí àwọn ẹni wọn ní gbogbo ilẹ̀ ìbàdàn àti ilé o àtòkọ o bẹ́ẹ̀ ni àwọn wọn ni ọlọ́run sì lòun ní orí bẹ́ẹ̀ ọba arusawam ọmọ ọ̀tọ́ ọ̀báyọ̀mí ọlọ́run ò jẹ́ kábíyèsí ọlọ́run ìwọ náà lójú orí bẹ́ẹ̀ díṣẹ̀tùnú ni amójú ẹ̀rọ mi ó sì wà bẹ́ẹ̀ tó dúró wám wám ẹ̀wọ̀n tí a bẹ lẹ́nu lóru mú kí yín o ẹ̀kú àtàárọ̀ ojú òní tì yín gbogbo àwa tí a ti ń ṣètò àtàwa táwa ní igun kọ̀ọ̀kan mo kì í ẹ̀ka alẹ́ lágẹ̀ẹ́lú ẹ̀fẹ̀ ni wọ́n ń pè bí òkè gáàjò òkè 96.7 lálẹ́ òní a fi òwe ṣáájú lẹ́yìn ìgbà náà àwọn nọ́mbà kọ́ nítorí àwọn àmọ̀tẹ́kùn tẹ́ ẹ̀ tí ní lọ́wọ́ tí ẹ̀ sì gbọ́ mi torí àwọn kan gbọ́ mi rí o tẹ́ ẹ bá rẹ tẹ́ni gbogbo ayé ló ń gbọ́ mi gbogbo ayé ló ń gbọ́ òun tí ń sọ̀rọ̀ lórí rédíò ń parọ́ ni o gbogbo ayé kọ́ rédíò míì tó wà tí àwọn kan ń gbọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí láti ìgbà tí a ti ń ṣètò àmì-ìbẹ̀ tí wọn ò gbọ́ mi rí akin lóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tó dàmọ̀ tipẹ́tipẹ́ wọ́n á pè ní akin kan báyìí gbogbo ẹ̀ mi kọ́ ọlọ́run lójú orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá wa ni o ṣe mọ̀ pé tí n bá ní adéwọlé tí n bá ní aládéwọlé tí n bá sọ pẹ́rẹ́ pẹ́rẹ́ ẹ̀ ti mọ̀ pé ọ̀gá wa ni sínú adéwọlé adéwọlé kéré ní àwàdà ni òní ní ọjọ́ òbí tiwọn náà wọ́n sì ti mọ̀ pé ọlọ́run lójú orí bẹ́ẹ̀ ọlọ́run náà sì ni torí láti ìgbà tí wọ́n ti ń bá bọ̀ wọ́n ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ìwé ẹ̀rí ń bẹ ní ọwọ́ rẹ̀ láti di àgbàlagbà bẹ́ẹ̀ ni tunde olawo ni ọ̀gá wa àti lágídú ni o àti splash ni o tunde olawo ni nígbàtí lágídú tí mo wà yìí kenneth k bugi o ni ọ̀gá wa ń bẹ̀ pẹ̀lú gbẹ̀ngà ọláyíwọlá gbẹ̀ngà ọláyíwọlá ọ̀dọ́mọdé kan tí ò lójú tì tó máa ń bọ̀ wọ́n fún àwọn tí wọ́n bá ti jù lọ kódà àwọn tí wọ́n bá tún ju òun náà lọ tí òun náà tún jù lọ ṣe mọ̀ pé ó ń bọ̀wọ̀ fún wọn bẹ́ẹ̀ ni aláwòdé ọlọ́jọ́ bíi tòní òkìyàn àṣìṣàmọ́dún láṣì ìdùmàrè ọlọ́run ní ṣe ní àṣìmọ́ aláwòdé ọ̀gá wa èèyàn ní gbogbo tí wọ́n jẹ mọ́ àgbà hr tí wọ́n ní hr bẹ́ẹ̀ ni olóòtú ni fún ètò láwùjọ àgbà àti láyé ìjọun ojú òní tì yín ọlọ́run sì ní fi ń sílẹ̀ àti ìsàmọ̀dún aláwòdé torí ó ṣe pàtàkì bí wọ́n ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ká mọ̀ fún ọ náà ní àdúrà ọlọ́run adéṣe ìtùnú sunmi síwájú mo sì ń bọ̀ torí ààrẹ ọjọ́ mùsùlùkùn péré péré yọmọ sáré ni sunmi síwájú káfíìn mọ̀ pé láwùjọ àgbà ti bẹ̀rẹ̀ fún mi ní àwo tó jẹ mọ́ àgbàlagbà ó yà.

0: je fi si pe ki owe o bere mo se so lekan an baba wa wa ni bi eni ti an paro fun ti o ba mo en ti paro mo lo ka ara re pe iro lo hun pa be ni won fe fa nkan kan yo ni mo se fi sere eni ti an paro fun ti o ba mo en ti paro ni okan ara ni okan re o mo pe iro lo hun pa be ni o se ni tu mo te fe fa yo mo se fi sere tori awon kan wa yi o ni tu mo ti an baba wa mo ya wa te si mo pe ah ti awon so yi nkan re ni lati fi le so fun won te pe mo ro pe e to so yi o fi sere mo mo tu mo re so mo si waju ki won gbo number ti e ku mi si 09123 70 86 75 09123 70 86 75.
1: Hello.
0: Hello. Hello. Dixie, e ti paro o si ti mo pe iro lohun pa e ti pa won ma gbe awon isiro iro si ni. Hello. Hello.
2: Hello.
0: E ti wole o.
2: I'm doing my thing.
0: Ami.
2: E pe to now.
0: Bi e ti an gbo mo ti mo. Ayo la paro yo mo lo kan ara re.
2: E ti mo ti an ti an paro da mo.
0: Beni.
2: E ti mo paro mo lo kan. Mo se ni ka ba yin o te ran won lowo so e ti mo pe ran lo yin ni si e wa ni wa lo tun la wa de tun la wa ta e ti mo pa e ti mo pe ni sin lori pe so to e wa wa ko ta wa yi o as to se ni mi yi o o gbo tun o ni mi se ni o ma so fun wa pa won se a wa tun fun pa o fun yo ka mo o ni ba gbe to lo o se ko bile títí ẹpọnu fún wa bí o bá lọ tán a tẹ̀lé kí a ẹ̀rọ pátá ní pa bọ̀tà wa náà tún máa mọ̀ tí ò ṣeé ṣe tí ò ní ṣe ó má bá gbogbo kò tán wà báyìí pàtàkì síbẹ̀ ni tí ò ní a bí ní ẹni tí ń pa tí ò bá mọ̀ ìjì ìjìnlẹ̀ wa ń ṣẹlẹ̀ ní ìsìn ẹni tí ń pa ó mọ̀ àwa tí ń pa fún mi àwa náà á mọ̀ àwa náà bá ti gbé rè ní sí.
0: àwa jọ tara wa.
2: Bẹ́ẹ̀ ni a ń tẹ́ra wa ni bí a ti mọ̀ pé wọ́n ní ìgbà òun náà ti ní ìpá ti tún wá mọ̀ ojú òní tu àlàájú ọ̀mọ̀wé ayéla gbogbo láti là ń látẹ̀.
0: Bí ẹ ti ń parọ́ fún ọba mọ̀ ẹ ti ń pa mọ̀ ní ọkàn ara rẹ̀ pé irọ́ lòun pa bẹ́ẹ̀ ni àwọn nǹkan ọyẹ nìkan tó ń kalẹ̀kùn ta ní bẹ́ẹ̀nbẹ́. Hello. Ẹ mọ̀ kálẹ̀. Àmì àtẹ̀yìn náà.
3: Orúkọ mi ni Kírísì Òyìnbó láti òkèèrè ìpínlẹ̀ Yọ Aláàfin.
0: Ẹni tí ó parọ́
3: fún mi tí ọ̀rọ̀ mọ́ ẹni tí à ń pa fún ọmọ ìtumọ̀ rẹ̀ ní wípé ní ètò kí èèyàn wá rí obìnrin ọwọ́ abẹ́nu fún ibi ẹni tí òkun wa àwọn ọ̀dàgbà wọn dàwó tọ́ba wá rí obìnrin ọ̀hún náà tó wáyé ẹgbẹ́ pípọ̀ ó ti fọ́mìsì rẹ̀ tọ́lọ̀ ìtọ́lọ̀ ibi lágbèdà àná tí wà ń wá irọ́ tí ò fún un tí ò jẹra mọ obìnrin owó ti mọ̀ yí pé irọ́ ní pa fún un ẹ tí ètò ìjáde ní èlé jóná.
0: ẹ ṣe àmọ́ bí ẹ bá ti ní bí ẹ ti ń parọ́ fún èèyàn tí ò bá mọ̀ pé irọ́ lòun pa ẹ ti ń pa fún lè mọ̀ bẹ́ẹ̀ bí ẹ ti ń parọ́ fún tí ò bá mọ̀ ẹ ti ń pa lọ́kàn ara rẹ̀ ọ mọ̀ pé irọ́ lòun pa ọlọ́run kò sì yí padà bẹ́ẹ̀ ni ẹnìkan tó ń kalẹ̀kùn díksẹ̀ bá ń sí fún wọn. Hello. Ẹ káàlẹ́ o.
1: Ẹ kà ń bọ̀.
0: Ẹ sọ̀rọ̀ sókè. E ka le o.
1: E jo jan bi. Ina bi mo ti ti ja se na se je ho ko lo da ni. Mo ni da ti o le ti ti ko lo da ni.
0: Hello, hello, hello, hello, hello. Send Bomi. Send Bomi. Be a young powerful bama, and the palocan de ma. Beba way to dada. O ye ku ye ye. Timba powerful soda. Soda be. And the soda be. And the caton caleco. Miss if he see re. Yemuloja, Musimbo.
4: Kala o ji gbogbo ninu ekurere alaafia nikan le da file se aseyori nipa afojusu e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi e le ran bi airo orusun ara tita sangun sangun ke yo mo rin koge koge aile igbapagbese kori o mo laago ki ko mo rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki gbata o jabo lese ni ke yo mo mo tabi ke yo mo ru ko mo gbe awon oniruru irin se igbalode ti won ti sayewo lodo won to tu asiri bi tai so fi se buba lareda lo mu lára pé online mo ní san mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbáàdì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó mọ̀ lè tapáì kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wò báìbáì aromọlẹ́gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé online mo ní san mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308 Boba nsi obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
5: ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa la o ni pekun eto igbaniwole lo lowo lowo boyo sese pari lewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nipa afojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan tin ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Fenele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni itaye nwari fun lawujo.
6: Hey, hey, hey. Golden Chance Lotto,
7: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lo lu fe Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo biti biti million gbedun nu ko opin yan. Bi Naija se nsajoyo odun ominira darapo ma won olorire. Ti o ja nfa ni owo tulu tulu. Ti eni ko kan tan. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le ta lai moye igba. Mo se ta to be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata se yike yi Golden Chance Lotto Stand kiosk tabi so abu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta ma si Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money gift they grant for you o fe ati lana wa o ayo yi o wa fe ni odun 18 soke o ya latasiko yi di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto loni airina ni bawa lodun minira Isaleosi Real Bond Community Development Association Bond Photo Isaleosi Mbadan Lon fiti dono te dono pe bobo enyon Abeli Seke seke nono wandu Wipe ajodun wa Todun yi Topa kwa ma ayo Ajodun odun kan babawa Olu badan le badan Obara si dale walu ladoja Arusa wan Baba kwadu kalori akwere Isaleosi Real Bond Community Development Association Don ki kabi isi kwa odire Mani kadi okpe lori kipata okpe le seke Soba bau jeku pepe pe He laki baulu yole Olo yi agba nure ni akambi Arole baulu yole Mbadan Kumura o Baju baja Loko loki
8: ilẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní pọ́ńpọ́ tòṣàlù sí ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè jùbírí dọ̀tún sànúsí ọkọlọ́mọ odua sẹnẹtọ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹrẹmí abas oseni ọ̀nẹ́rẹ́bù stanley ikùláyọ̀ lajide odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléréjọ́ kẹlùsùwà níbàdílẹ̀ peyọ rasid ayinde merengue king alhaji tayololu akade currency haji fataya di safakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni àfiwé pé gbogbo ọmọ bíbí sàn ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù
9: yìí.
10: Ṣàtàwọ̀ bá mọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàmọ́jẹ nìkànnì lágẹ̀lú fms.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyàgbàgbàgbà.
11: Ẹ bá òun gbọ́dọ̀ yí bẹ́ẹ̀.
12: Jàǹgbàrà jìbúrí jìbúrí jìbú jàǹgbàrà.
10: Ní gbogbo aago kan sọ ọjọ́ àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
13: Lágbà láìyá àgbà
10: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
5: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing

yo, sani badon.

0: orí òwe ó ṣe pàtàkì wọn sì fi ṣeré bí ẹni tí ń parọ́ ò bá mọ̀ ẹni tí à ń pa fún lè mọ̀ àmọ́ bí ó ṣe máa lọ jù wọ́n ní bí ẹni tí à ń parọ́ fún ò bá mọ̀ ẹni tí à ń pa irọ́ tá à ń pa fún tá à dáná mọ̀ tí ò bá mọ̀ ẹni tí ń parọ́ mọ̀ pé irọ́ lòun ń pa bẹ́ẹ̀ ni ẹni tí ń parọ́ gangan lọ́kàn ara rẹ̀ ó mọ̀ pé irọ́ lòun ń pa àsìkò òṣèlú la wà yìí bí wọn bá ń jù sọ́tọ̀ tí ń jù sóṣè tó ń ta àwọn èèyàn jẹ bẹ́ẹ̀ ni wọ́n lè máa rọ́ tẹ̀lé wọ́n lè máa rọ́ tẹ̀lé ẹni tí sì ń parọ́ ohun tó jẹ́ ti ń kó wọn jẹ yóò mọ̀ pé irọ́ lòun ń pa bẹ́ẹ̀ wọ́n ó sì òkú tó rọ́ rẹ̀ yóò jáde níjọ́ kan òkú tó irọ́ rẹ̀ yóò jáde ìfẹ́ tí wọ́n wá ní sí yóò mọ wálẹ̀ díẹ̀ díẹ̀ torí wọ́n ti gbà pé irọ́ ló ń pa wọn ò sì gbà tẹ́lẹ̀ òun sì mọ̀ pé irọ́ ni òun ń pa òun ni wọ́n fi níbi ẹni tí wọ́n ń parọ́ tá à ń pa fún ọba mọ̀ ẹni tí ń pa ó mọ̀ ní ọkàn ara rẹ̀ pé irọ́ lòun ń pa bẹ́ẹ̀ ni ẹnìkan tó ń kọlẹ̀ kò jẹ́ fi hàn káàdì òwe ń lẹ̀ hello hello.
1: Ẹ̀lọ́ ẹ̀mọ̀ káàlọ́.
0: Ẹ káàlẹ́ táwọn wà mẹ́.
1: Ọ̀pọ̀lọ́ yóò ní bíbà jọ.
0: Àmì ta ló wà mẹ́.
1: Olóyè Kamaru fún mi àlàmú láti inú ga àjèdè ká súnmù fi gbé òkè yẹ ní ìjọba. Ẹ kí n parọ́ tí ò bá mọ̀. Ẹ kí n pa fún mọ́ lọ́kàn ara rẹ̀. Tàntàntàn ni gbogbo wọn bá ṣe wà yìí. Èdè báyọ̀ tó yà wá ọmọ ká máa gbà lọ́wọ́ wọn náà máa mú gbà díẹ̀díẹ̀ lọ́wọ́ wọn. Ẹ bá fẹ́ parọ́ fa ká gbà lọ́wọ́ rẹ̀. Ẹ tó sì ń parọ́ náà yóò sì máa kó mọ́ lọ́kàn àwọn. Ọlọ́run jẹ́ ọ̀pọ̀ jẹ́.
0: Ẹ ṣe. Jésù nọ́mbà àwọn kọ́ọ̀dínétọ̀ Àmọ̀tẹ́kùn níjọba ìbílẹ̀ méjì sí mẹ́ta. Lónìí tí wọ́n bá ní Ìbàdàpá East Babatunde Suhaib 08122661518 kò nítorí ọbẹ̀ nù ẹ pé nǹkan dáadáa ni yóò mọ̀ ṣẹlẹ̀ èmi àti yín nǹkan burúkú ní ṣẹlẹ̀ torí ó sì pàtàkì Ìbàdàpá mọ́ra sóhun Ìbàdàpá East ni ó bẹ́ẹ̀ ni Ìbàdàn South West Gbadebo Bayo 08073470027 bẹ́ẹ̀ni South West Gbadebo Bayo kò nítorí wọn ni Gbadebo Bayo 08073470027 ṣẹwárí Ìbàdàn South East mapo tìjà ní mọ̀nsúrù 080 nọmba tí wọ́n mọ̀ sọ 7665292928 kọ́ nítorí Àmọ̀tẹ́kùn Bẹ̀nu ẹ pè wọ́n wò lójú ẹsẹ̀ wọn ó sì gbé tó ní wọn ò fi ṣeré o wọ́n bẹ́nu òtútù báyìí bẹ́ẹ̀ni tìjà ní mọ̀nsúrù 08076652928 èmi àti baálé ilé ìgbọ́n onílé ìgbọ́n ní ọ̀nà ìyanu ọ̀fà tá a bá ti ṣáájú lálùpàn bẹ́ẹ̀ni ìjì òkú ńlá kan lé ìgbọ́n baálé wọn jẹ́ kí n gbọ́rọ̀ lẹ́nu wọn lálẹ́ ètò nìyí.

Eco àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Doctor Snap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ ẹ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Doctor Snap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and do one lori Twitter.

0: sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: PL iCare Foundation ló ń lọ́gbọ́n tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́ńsà gbára. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní PL iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ PL iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nígbà láì sí ìnira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní nọmba 94 opposite Unity Bank, Cherit Cosso Building, Ìyànà Àgbàlábọ̀ Store, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, ìwéro Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
6: 0701-01-522-55.
5: Ojúlọba ara kò ní dídó mọ́ wa lágbárí.
7: Bàbá ṣiṣẹ́ látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
8: Ó jẹ́ sílé ìgbóngàn ọmọ sórí. Má fi ṣe àtàwọn.
7: Ètò tó ń múnú dùn lórí ńlágẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ̀ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1,000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
9: Wọ́n ní baálé ilé kì í kú tán. Baálé ilé kì í kú tán lóòótọ́ ni. Tí wọ́n bá sọ nǹkan sí fún èèyàn, àwa tí à ń ra ilẹ̀, àwa tí à ń ra ilé tí ó wà ní òṣìrá ni tàbí wọ́n ní ibi ó ti rà mọ́ gbá ọ ni. Ó ṣòro yányán kí baálé ilé tó kú tán kó tó ra ilẹ̀. Bóyá éékà ni o, bóyá plọ́ọ̀tì ni gbogbo àwọn tó rí ọfẹ́ rà tàbí ilé. Ṣe ìwádìí rẹ̀ kó tó kówó sílẹ̀. Baálé wà ń bẹ̀, baálé yóò wà ń bẹ̀. Tí ò bá sí baálé, baálé yóò wà ń bẹ̀. Tí ò bá sí baálé, wá àwọn èèyàn ládùúgbò tí ó rí ṣe ìwádìí. Nígbà tí èyí pé ọ̀fẹ́ jagun gbalẹ̀, àmọ́ ilé ń ralẹ̀ tó jẹ́ pé ìtọ́ra tí wọ́n bá bílẹ̀ yìí òun sì lè rà. Òun sì lè rà. Ṣe ìwádìí ò tó ra ilẹ̀. Baálé ilé kì í kú tán. Bíbẹ̀ ibẹ̀ gbó ti kó jẹ̀nà tó ṣèwádìí tí ọba sí yẹn ní iru aba be aba to fe gbe ti eyan wa nbe se wadi o to ra nkan kan eyan buruko ni run be ni eyan buruko ko ni run imunika imunika to ba fe ra nkan kan to je mo pe o ku wole se wadi re mo fi sere lodo ati lododo o da mo se wala ko tori wo to fi rale beyan ra half a plot ko je afugan lora to wa je iro ni den ile ro lora o ile ro lora o be an ti o ma do lebi o tun le ni ogbon ju won lo se wadi o to ra kankan imoran ile yin fa wa te ran

ti ara ile e fe wa lafia se wa ri awon ti won lo ayine pada lati gba okada mo si po si beni ma to din to je loni ko fi bo to la re je awon yan gbiyanju won le fi waso won fi gba dola lowo re beni inti o si ni suru fun ti o to je won le fi to la won wo asku ton la won inti o se le yin re won e mo te ma okada ati maruwa ni mo lu ogbon re e mo si ti ni okan ju aju ko si ti won le fi se eyan baun eti fi kadi re nle e fi so wa lafia to ba ti den ti enu re dunju o fe fi o se aya se wadi re looto laye jon eyan ni ana ti o ba ni se wadi amara yi odi oni ma lo ori fonu ku ko ti ri aya taboko e ma ye lo je pe awon kan yin gbe won subu to ba ti pe o te jon pe rayin ti nkan ba ti sele leyin igba na to me ni kankan legbe re ko si ti o le sele e wa gbo ami won ti ba de pe ti en ba fe se igbeyawo won lo haya baba yawo tabi iya yawo tabi baba oko ati yo oko lati fi se e ti o fi owo si we fun won oda oleye ki sadu supa okunrin o ni obe ti a ba fi abo si ko na re yorupa na gbeyin ni beni imo ni leyun o wa fe to ba le gbo tori awon kan po ti awon yen fi se adaalu ni suta adaalu won fi se suta ni o amo wo gangan o ni o se pe yo wa do ni gbeyin ti o si ye ko ri be ma tori to je lo to je loni ko fi ba o la re je mo ti ri awon lori facebook ti lagilu won duro ti mi gbagbagba ni o mo si wa be mo ri ayomi di onimoto won ni ekweto lati lagilu ko ni baje o ayomi di onimoto lati ilan late adewumi kasim adekasi won ni kale ekweto olorun yo ma ba yin se o from new garage imafuji peter mani akekan bayi akion maki lojudu luyoli thank you magaji ak elegba ogo magaji agule elegba ogo nu ese ku adun ti won le ku to nu yo won ti yin leyin ese o afis kaniyu mani akion maki lojudu luyoli mani ekweto kaniyu afis lati oyo alafin alimi to im wọ́n lè ka alẹ́sà ìpẹ́tọ̀ alímìtọ̀ yìí láti àpáta ọláyẹmí ọ̀làsùkò mórí o oyè déjì ayọ̀bámi wọ́n lè kú sẹ́ ojú òsì ní tìyín adébọ́jà yusuf ọ̀làdì méjì mórí wọn wọ́n ti wà ń bẹ́ pẹ̀lú wa ọlọ́ọ̀ni fi ń sílẹ̀ sẹ́mọ̀ pé gbogbo àwọn èyí fi ọlọ́ọ̀ni wọn ni tí a fi dúró tì wá ọlọ́ọ̀ni sì ń fi àwọn náà sílẹ̀ jẹ́ dúpẹ́ lọ́wọ́ àti ọmọ dúró tì wá lórí láwùjọ àgbà magaji asunyo adepoju ari ori are gbogbo awon magaji ile ibadan ni oke ado ibadan ojo ni ti yin mo ti alhaji ba sonu saidu fafi jabi ojo ni ti yin o omo baba rufai fi jabi balẹ oke alaro olohun ko ni fi sile ese o magaji adeniji ati fi erin ile magaji erin ile won be ni tale pada bon photo bọ́n fòtò ìsàlẹ̀ òṣèjú ní tí ìhún alájì sọ̀bùn àmì àgbẹ̀ sábúdì ọmọ alájì sàkẹ́sọ akọ méjì òjò ní tí ìhún ọlọ́run sì ní fi ń sílẹ̀ alájì mọ́ngàjì náà mọ́ ní abiola rájì àwọn onímọ́ngàjì agboolé sàdó lọ́dọ̀ òye nìbàdàn ẹ̀sẹ̀ òun àpapọ̀ ẹgbẹ́ national association of abba ní abàládé ní ọlọ́sùnkù nìbàdàn ẹ̀sẹ̀ òun mọ́ngàjì victor adébíyẹnpé mọ́ngàjì ọ̀gbọ́gbà níyànú ríta pinrin olóòní gbàgbé yín ẹsẹ ẹkọ àdúrótì mọgàjọ yálàkùn ní bọfọtò ẹsẹ ohun alájà tèmítọpẹ nọtìkà ní tìbá ní ọmọ.

0: 080-6244-0996 tàbí 080-5835-0994 kálẹ̀ ní ìmọ̀ràn tàbí ẹ̀fẹ́ pulùwọ̀ ọjà yín lágilú ẹ̀fẹ́ ni wọ́n ń pè bí ọlọ́run ìwọ̀sí ni lágilú bàbá ìbàdàn ó dàárọ̀ akínlòyè olúmìnire àròjọ mọ́sọ́kùn fawash díẹ̀dẹ̀ jà lọ.
1: Lágilú ẹ̀fẹ́ jà.

0: ni.
1: Ilé funfun Balawu ni felele ni ilu Ibadan ibe la kale si
0: 96.7 FM e ma gbo wa.
2: Eku dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya ara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole teni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo bi so wi pe a gbodo se iforo wa ni lenu wo fun baba yi e ba nki awon eniyan kaabo
3: dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan a si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi isa imo foloko gbogbo awon eti to wa si ngbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pe ta ti n fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta dayeba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbon danu gbu bi elubo
2: baba ibi ti mo ti fe bere gangan ni wi pe kini yoruba npe ni elewe are mo
3: e se atokun be eyan ba tin ja ewe to nsogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta awon nfe wi ategbo tibile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni je be
2: baba eje ka sare wo awon esan tin da emi awon eyan legodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
3: ese atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kadako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wa po ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itutawo kan na si n pa o si lateyin wahala ti ko onu eje dale opolopo yo ma so pe atakun ri nfu awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wi pe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se japute de bi pe bobo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan sun loru eyan ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imu mawuran eko mi o se dede eko mi o se dede elomi se kan sun lo won ati e ma fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan oni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori n ti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le we àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè gbé pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn tún mí lẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú ló àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọ òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà ìpàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti 40 ọdún àtọdún 4 tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní ìwòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó níbẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárín èèyàn kankan ń ṣẹ́ o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà látijọ́ àti wà náà la wà tẹlifóònù wa náà ń tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán láàmọ́ ibi tá àìsàn lúgọ sí láwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò tí ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí olùbọ́.
2: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
3: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ṣe tí wọ́n lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí ń lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070182111 070182111 àìsàn ò ní ta ìwóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀ ń wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìbùrì jíjú ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070182111 070182111 18:21-11 àláfí ara wa ò ní gbọ̀ndànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹsẹ̀ púpọ̀.
4: Lágelú FM.

0: All right, sir. I want that UK to join you. Lori Facebook atuni Nas guy, thank God. Okay, thank you. Samuel Amowo, thank you. Ajagbeoluwa Toyin Comfort, thank you. Fatai Abidemi Bami Banyo, thank you. Abiodun Kofuworola, thank you. Opions Abu Abdelmalik Ferdinand, thank you. Abiodun Oluwadele, thank you. Thank you. I'm fine. Abiodun, God bless you. Thanks for asking. Thank you. Okay. Eje ka ma wo nu eto lo ni san san sugbon ka to lo beyen o. Eje ka won daddy UK ati Uncle BJ ki yen Uncle BJ e ba ki awon ara ile.
1: Ah e ka le o eyin eyan wa ni orugun merin agbaye e fi n bo wa. Ah atusibe le ni o. Eyin na atusibe e seun gan ni o ku aduro ti. Awon ada fun gbogbo wa baba wa o e seun gan ni o. Gbogbo àwọn tó wà nínú bẹ engineer gbogbo yìí mo kí o mi ò yí ẹni fọkàn ní gbogbo yìí gbogbo àwọn tó ń bọ wa àti romantic tó fúnra wọn fọwọ́ ẹ fáwọn náà darí wa gbogbo wa ti darí wa sí àmà àgbà ẹ kúṣẹ takuntakun kò fi ṣe ẹ kúṣẹ ìlú ẹ ṣe ń bọ ni o dádì UK mo kí o náà o gbogbo yìí gbogbo àwọn kan fi àwọn olólùfẹ́ wa tó wà káàkiri àwọn tá ń bọ̀ wa àwọn fẹ́ pé silent listener gbogbo yìí la kí o ẹ ṣeun gan ni ẹ̀ka máa dé tó bọ̀.
0: Ọ̀dà ẹ ṣe Uncle BJ daddy UK oya ẹ bá kí àwọn ara ilé.
2: Àwọn ara ilé daddy UK kí ẹ kálẹ̀ gbogbo ẹ lólùfẹ́ wa o a dúpẹ́ wípé àtúntìdé bá ṣe ń lé. Mo kí Bọ́lájí, mo kí àǹtí Ṣíkìtú àti gbogbo àwọn olólùfẹ́ wa. Màá kàn jùlọ Bàbá Carrot, Bàbá Wọládé Pẹ̀pẹ̀ Gafar. Ẹ wá sórí ètò wa léde. Ọ̀pẹ́ Ìlúmẹ́dùn. Ó kìlọ̀ bàbú Ṣẹ́gun ni àti Èyọ̀mí lẹ́gẹ́lẹ́gẹ́ ilé wa. Jùmọ̀kẹ́ Ọbáṣọlá, wọ́n ní lẹ́gẹ́lẹ́gẹ́ kàǹtì sọ ẹ̀. Happy birthday to you, Jùmọ̀kẹ́ Ọbáṣọlá.
0: Akinboye Ogunniran, thank you. Gbenga Opeyemi Ajulo, thank you. Dauda Afizi Eshe, Dauda Afizi Eshe. Susan Amaka, God bless you, my sister from another mama. Oda eje ka wonu eto ni sansan ni ale yi ko to digba ti a ma lo si oju oja ati lati se awon kankan ati kankan ati kankan na ka to lo soju oja ma fe ki aba tun lo se kini yin ma yan fowo kan don't let me toss it de ma gbagbe pe ka se ma wa lale lagbara olohun last week network ni ko je ki a se nkan to ye ka se ṣùgbọ́n ma binu si wa week ta mu yin nisin lagbara olohun o ma wole fun wa bo se ye ko se wole fun wa lagbara olohun kasi gbagba ti n play e ma play to ba ti to time ta ma yi koto a ma tete ni kíákíá láìfà àkókò ṣòfò a ma ṣe kí ni a ma yí koto ṣùgbọ́n kẹ má gbàgbé pé *1004*2#*1004*2# òun ni a ma fi play cash yẹ ṣe gbọ́. Mo fẹ́ ká jọ sọ̀rọ̀ ní alẹ́ yìí lórí nǹkan tó ṣe pàtàkì gidi gan ní àárín ọkọ àti ìyàwó. Ẹ bá mi pè ọkọ ẹ bá mi pè ìyàwó ẹ jẹ́ ká jọ ṣe kíni kí a jọ sọ̀rọ̀ ká jọ yànnà náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín tó bá wà lórí ayélujára ní ọ̀sẹ̀ tó kọjá sí ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀yìn ẹ máa rí ọmọkùnrin léńjeléńje kan tó yẹ pé ó gbé ìyàwó sílé ìyàwó tó dẹ̀ gbé sílé ó sọ ìyàwó ẹ̀ di punching bag. According to àwọn tó wà ládùúgbò yẹn wọ́n ní lójoojúmọ́ ṣáá. Loving DJ Semite, thank you. DJ Semite, thank you so much. Wọ́n gbé ọmọkùnrin yìí sílé ó gbé ọmọbìnrin yìí sílé gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n lójoojúmọ́ ni gbas gbos gbàgà gbas gbos gbàgà gbas gbos gbàgà gbas gbos gbàgà èyí tó mo fẹ́ take care easy lálẹ́ pẹ̀ láwọn ọkùnrin sódà tá a máa mọbi tá a máa bọ́ sí adẹ̀ máa já sí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí I don't know nǹkan tó máa fi jẹ́ pé ọkùnrin máa wà láyé nínà ṣáání fún ìyàwó tó fẹ́ sílé Olábísí Oyedeji ẹ ṣe nínà ṣáání bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé kò sí nǹkan míì tó lè fi báyàwó wọn wí tí ò ń ṣe pé kọ́ gba lójú kọ́ gba lẹ́nu kọ́ gba létí kọ́ gba níkùúkùú ọ̀rọ̀ yìí tó sọ torí àwọn yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ kì í pọ̀ lápọ̀ jù káfọ̀ bẹ̀bù ẹnu náà la máa fi sọ ẹnu la máa fi ṣe kí ni la máa fi sọ níjọ́ sí ẹ má jẹ́ ń dárúkọ ọbẹ̀ ní ìbàdàn bí ọkọ ti yàwó wọ́n wà nínú mọ́tò ọjọ́ sunday ẹ jẹ́ ń dá ọjọ́ tó ṣẹlẹ̀ ọjọ́ sunday wọ́n dẹ̀ jọ wà nínú mọ́tò wọ́n drive in wọ́n dẹ̀ ra epo ìgbà tó máa re epo tó mi ò ní po orúkọ pẹ̀tọ́ ilé epo tó ti re epo wọ́n wá turn kọ́ máa jáde lọ lọ́kọ́ bá ṣàṣà páàkì bó ṣe páàkì báyìí dixon ó bọ́lẹ̀ láti inú mọ́tò ó turn round báwo lọ bá ibi tí ìyàwó ẹ wà ló bá di gbàù gbàù gbàsgbòs gbàsgbòs gbàsgbòs ẹni tá a dẹ̀ ń pè ní ìyàwó yìí ó gbé ọmọ wọn kékeré kan dání lọ́wọ́ ìyẹn dẹ̀ fi ọmọ sílẹ̀ nítan ó gbé ọmọ sílẹ̀ lórí itan ó wá try láti protect ojú ẹ̀ bọ́kọ̀ ẹ ṣe ń gba gbàsgbòs gbàsgbòs gbàsgbòs ẹyin èèyàn mi mò ń jí lọ church láàárọ̀ mọ́ sunday ni torí mo máa ń jí lọ church ní àárọ̀ sunday kí n tó wá síbi iṣẹ́ bí mo ṣe ń jí lọ church mo ń drive kí n drive kọjá báyìí ni mo bá rí woman yẹn ṣáà ń struggle ọmọ dẹ̀ wà ní itan ẹ̀ ó ń try láti protect face ẹ̀ ó dẹ̀ tún ń try láti protect ọmọ tó wà nítan ẹ̀ kọmọ má jábọ́ but bàbá ẹ̀ ò tiẹ̀ ọkọ ẹ̀yìn ò tiẹ̀ rán ó kọ̀ concentrate tó nà ni tí woman yẹn bá ní kó òun dìde fìà ọmọ yẹn máa jábọ́ nílẹ̀ ó ṣáà jókòó bẹ́ẹ̀ ó ṣáà ń try láti dodge face ẹ̀ ẹ má bínú o èmi ò mọ nǹkan tó kó sí mi ní ọkàn ńjọ yẹn o mo kọ park mo kọ ní ìmọ̀gbà tí mo dẹ́ wúrúrú mo kọ park ni mo ṣe park mo bọ́lẹ̀ báyìí tí máa gbá ilẹ̀kùn báyìí gbà o mo kọ cross ọ̀nà láìwò ni mo cross ọ̀nà títì yẹn láìwò bóyá mọ́tò ń bọ̀ ìgbà tí mo máa cross tí mo tún cross the second one tí mo dọ́dọ̀ ẹ̀ báyìí n bá jákì ẹ̀ látẹ̀yìn láṣọ mo ní wo a máa di méjì tó máa lù pàm bíbá ilé ni because animal ni ẹ ìgbà tí àwọn èèyàn pé mo ti cross mo ti lọ fà á lẹ́yìn mo ti lọ fà á látẹ̀yìn ọrùn aṣọ látẹ̀yìn ìgbà yẹn làwọn tó wà ní ẹgbẹ̀ àwọn ọkùnrin tó àwọn tó dúró de mọ́tò tó ń dúró de maruwa and others tó ń lọ church ìgbà yẹn gbogbo wọn wá kígbe gbogbo wọn wá ṣá cross gbogbo wọn wá bá wa wọn wá ní kí n filẹ̀ mo nílò mo ló máa lu èmi àti obìnrin àti ìyàwó ẹ̀ pa ní bíbá ilé ni gbàlọ́ ẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ kìnnìkan bàtà àwọn èèyàn àwọn tó ń sáré wọ́n wá sọ pé àǹtí ṣìkìtò gbàlọ́ ẹ̀ṣẹ̀ wá calm down mo wá wò pé is this man not an animal uncle ẹ̀ ló máa gbọ́ mi lálẹ́ but I have to refer to that because although everything ti wà settled sorted out ọ̀ wọ́n ti settle ẹ̀ o but sorry uncle I have to remind you that you behave like an animal ní ọjọ́ yẹn though you promise pé ẹni ṣe bẹ́ẹ̀ mọ̀ mo dẹ̀ mọ̀ pé láti gbà yẹn ṣe bẹ́ẹ̀ mọ̀ torí ọwọ́ tẹ̀ ti bọ̀wé ní ìyá agọkúnjọ yẹn kò ní jẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ but kí ni nǹkan tí obìnrin ìbá ṣe tó máa jẹ́ kí ọkùnrin kókó kó mú mọ́lẹ̀ kó wá di lágbúlágbúlágbúlágbúlágbú bẹ́ẹ̀ ni kò fẹ́ pa á now ọmọ kékeré tí mò ń sọ young boy ṣé wọn ò ní kà á fún very young boy mo fẹ́ kẹ́ lọ sórí facebook kẹ́ rí nọ́ká tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Olábísí Oyedeji thank you T-Money Baba thank you Abdul Wasiu Olawax thank you wọ́n ní to beat woman is not acceptable but àwọn obìnrin mìíràn gan ẹran ìyà ni wọ́n no máa sọ pé ẹran ìyà ni wọ́n ẹ wo lẹ́yìn sí ó yẹ lọ sórí facebook ẹ máa rí ṣe rí nǹkan tó ṣe ẹ lọ sórí facebook ẹ máa rí kò ní ìdíkẹ́ gbọ́ voice ẹ lọ sórí facebook ẹ lọ wo ọkùnrin kùnrin ẹ lọ wo nǹkan tó ṣe ó dẹ̀ nà ìyàwó ẹ̀ dẹ̀ kú eléyìí tún yàtọ̀ eléyìí tẹ́ ẹ lọ wò yìí tẹ́ ẹ fẹ́ lọ wò eléyìí tún yàtọ̀ ẹ lọ wò lórí facebook ó dẹ̀ nà ìyàwó ẹ̀ ìyàwó tó fẹ́ iyawo e de ku abi ko ye wa this man bi ewo awon lopa ewo gbogbo ero ti ku me gbogbo ero ti ku me won ti pele lori ibinu wo ni iba abi ibinu wo ni iba abi to fi de level to je pe o na iyawo e titi iyawo e wa di oku sile mo fe ke lo wu mo fe ke lo wu e lo wu awon moto ti wa gbe ohun fura e ni won ni ko wa ohun gangan fura e lo ni ko gbe iyawo e wonu moto ohun gangan fura e lo gbe iyawo e ohun gangan fura e lo gbe iyawo e wonu moto oku iyawo e lo gbe wonu moto ko se iyawo e o oku iyawo e lo gbe wonu moto e mo fe ke lo sori facebook e lo wu kini iba sele kini iba de no kini iba de social media e se ba mi play mo fe ki won ri eyin re lowo ani mo fe ke lo sori facebook se lowo oyin fun re awa ni iwo to pa iwo ni ko gbe ko gbe sinu moto oyin to pa oyin na lo wa gbe lowo an je gbe obun to wa nbe gbogbo won kawo sori gbogbo awon eyan to wa nbe atomode ati awewo ewo ewo ewo yawo gbogbo se nbe soke lare nse e se ri Emmanuel oruko e just go and see cherry Chen, Eloyo Captain, a man beat his wife to death. Tell me, kati badi, Eloyo. Social media eba mi take the other one mo fe yi to sele ni wiki to sele ni wiki gangan ni wiki to lo eba mi take the to sele ni wiki social media eba mi take to sele ni wiki follow that young boy baba yen o le ju 20 something years lo social media eba mi take the second one take the one to je pe eyin eyan mi e ma binu emi ati social media ajo nsise po ni lale dixie se o fe ka lo soju oja ni se oja ti ya e je ka lo soju oja ta ba pada de e ma ri nkan ti mo nso
3: aja ni si osi oka da lo gbe ni oko reda oko oke bi nra koro ose meta sisin sosu kan ni ofu mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock sort of bo ti agree price mo si ti gboko mi le fun owo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon ko po nu ogba won lo to o sugbon mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock sort of ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock sort of e di lock sort of ni awon mo nto ni si ri se oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin oda la doki okun ti o si ni pe bo si je Nigerian use kia kia won ba yin get here aye po repete ati kokon si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni di lock sort of won ba yin ta gbogbo eyin le ise nla nla ile ise kekeke ile iwe ati ile ijosin di lock sort of ti se tan ti ba yin se pe oda lodo won ni rufi oko te ba fe la doki okun ani o lo ba won ni di lock sort of oluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction oluyole 081 6982 84 87 bi lo so to ho gbogbo

0: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyí àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun ayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó dójúlówó office address wa ni +3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdaki tolote.
1: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
2: Orí ètú ti ń jò.
3: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́sùn lọ́yẹ́ The Great Aluminium Roofing Product ni mò ń pè é. Oh yes, the Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.

0: mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa máa retí pé ká sọ oko ká ṣòbò ká sọ ẹpọ̀n fi sí kó fa yọ but kí ni ìdùnnú pé yàn wà nílé ọkọ no matter character kó wá máa ná ní ìnà tó débi pé ó wá di òkú. Òun gò wá mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ báyìí. Ẹ wò ṣe ń gbọ́ ó tún wá ń sọ bí ti àbó rí ó tún wá ń mú ìyàwó tó ti kú ó tún wá ń sọ pé ṣé orí bó ṣe ń fi mí ṣẹ̀sìn. Oh my goodness. Oh. Social media, thank you. Máa lọ sọ́dọ̀ àwọn dádì yìí lórí kọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ti ń pè ẹni sùúrù. Ẹni sùúrù ẹni abáwí fún ọba jẹ́ ó gbọ́. Ọ̀sẹ̀ tó kọjá ní bọ́ọ̀lù ń nà ọjọ́ yìí ti jẹ́ èyí ṣe kí ni tó wá di ikú. Ó pọ́síbù bó ṣe ni wọ́n ṣe ni ó máa ń nà lójoojúmọ́. Kí jẹ́ èyí ti máa sọ fáwọn òbí ẹ̀ káwọn òbí ẹ̀ máa sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Dixon ní ká lọ sójú ọjà tá a bá ti padà dé a máa wá lọ sọ́dọ̀ àwọn dádì UK kíákíá à ń bọ̀ a ò tí ì dé. Ẹ má fọwọ́ kan rédíò yín àjọ máa sọ lálẹ́ àdẹ̀jọ máa yànnà náà. Dixon ẹ jẹ́ ká lọ sójú ọjà.
1: Lágílíwọ̀ fẹ́ 96.7.
2: Ìlera lọ́rọ̀.
3: Ọ̀gbọ́dára Aba olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Káwọn òkú ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbọ́dára fún un ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà lágùn ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kún wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọ̀gbọ́dára Aba
4: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
3: Bàbá Ọ̀gbọ́dára ló ní àlàáfíà ló ń wò.
5: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀gbọ́dára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹwà torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi tá a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sílé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 bàbá ojú ni ìmọ́lé ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsì kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ̀rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ̀rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan oló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èyàn lè ní nẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa ròyẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà dédé títà táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà

0: Ìbàdàn, Oje ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ́ ilé epo Total, Oje Ìtútábà, lẹ́gbẹ́ ilé bàbá Akinlóye Gangan Ìbàdàn.
1: Ìwọ tó bá mọ̀ pọ̀ nípe níjà ojú mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dada kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi ríran déédé wá àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dada kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868653 nílé iṣẹ́ ti wa àwa kì í fara níyẹn torí pàwọ náà ọbẹ̀ lọ́rùn kọlọ́run fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elúmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 09048688653 09048688653 àlàáfíà lójú o.

0: oda yin wa e ka bo social media she ma play video but e je ka da le na ka lo sodo awon daddy yuki mo ri pe opolopo yin pe opolopo yin pe e je ka lo sodo uncle bj ati daddy yuki to di family meeting la wa se lale won ma so ti won eyin na te ni nkan te ma so eyin na ma so ti sugbon mo ma fe ka fi di egunle le ni pe ona wo la fe gba lati deku kini toro sele gidigidi gan nisin elo nkan wa to je pe bi obirin yen okunrin yen se na obirin yen ise lo obirin yen lo mu obe ninu kitchen bo se sare ti obirin yen pe ko hun na bayi niyan ma gun obe bayi obe ko wo inu e ni bo okunrin yen se ku niyan taye ba gba wa lose to nbo ta ba continue a si ma play video yen a ma play video yen ti e kilo de gona kini nkan to de Abdulaziz Olapade yen se lori Facebook niyan Ibrahim Sulaiman Eshe lori Facebook Ige Kehinde Amos thank you Ige Kehinde Amos again thank you Omidele Mansuru Adewale Eshe Abe Monisola thank you Amzat Najimdin thank you Ajagbe Oluwatoyi Comfort thank you Amzat Najimdin thank you Kabir Aderemi Eshe Kehinde Adeyemi Onakoya, thank you. Samuel Amowo Eshe. Abiodun Kofunworola, thank you. Adeyemo Ayobami, thank you. Omotayo Shalewa, thank you. Ogunsola Matthew, thank you. Said Oladapo, thank you. Omotayo Ginshola Shalewa, thank you. Adeyemo Ayobami, thank you. Ashiwaju Yomi Okeowo, thank you. Imafoji Peter Eshe Goni. Olariwaju Fumi, thank you. Opeyemi Olami, thank you. Asiwaju Yomi Okeowo again, thank you. Babajide Sanwo Eko Oyebamiji, thank you. Mebel Titilayo Ayodele, thank you. Okay, principal from Omiadio. Edeku 50th anniversary school Omiadio. Oda npe se Sunday abi Friday le ma se tan iyanu asele. Eku gbogbo yotomi. Bopo sisi to nsele ni beye. Kehinde Adeyemi Onakoya, thank you. Olariwaju Fumi, thank you. Ahmed Ayinla Busari, thank you. Victor Okoye, thank you. Ige Kehinde Amos, thank you. Adebukola Titi Lokpe, thank you. Kodri Ibrahim, thank you. Oyebisi Ima Sheyi, thank you. Ezekiel Ayomide, thank you. Olubodun Afis, thank you. Taiwo Ojelade, thank you. Kehinde Emmanuel, thank you. Abdul Wasil Olawax, thank you. Adekunle Davis, thank you. She animal ni okunrin to ba na obirin abi kini ka pe okunrin to ba na obirin. Uncle BJ Esawu Ekale Ekabo Lekosi.
1: Ekale. I share on the gun. I sorry, but to draw more, you need the back of your coma, no, baby. I did feel we know, we don't know, wow. It's vice versa, but it's so fair. What was wrong with your coin, coma, no, your way, girlfriend there, I did whoever. So I guess, so I can guess. Let's see, sorry, a coin, any of my daughter, no, baby, animal, and uncle. Omeleni ko si nkan kan to le ko si nkan ti o le warrant pe ki o ki obirin ni ile to bi won fun e to n se oje fun e to n ba sun to n se gbogbo ko de ti mole ko ba lu mata wo so ba le se the worst to le se fun e to ma fi le wo na pe ko ka mo obirin kokun ni ma do I think that's one of the worst things that we do really see for when we go to Kamo. When we go to our own software, we Kamo, we will be nothing to do. So, you have to pay in one of the worst things. But in Yangon, which is why I want to go to the same one, we will be in the name of the name. But there's some elephants here, any at Tokyo, where we let all know. So, ni nkan to fi ma tele amọ pe lọdọ wa lọhun yen na to ba mọ yun won tun ma o tun escape non ke mo but normally nigba ti o ba nu yan pa beyen ti lo ko mo se o ye ko lo si ewon ti o n pe won gbere which is your life òun náà wà nínú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tó máa fi jáde láyé because kò sí nǹkan tó lè wà láǹtí ẹ̀ like I said tó máa fi kí ọkùnrin kó wọn na obìnrin náà kùnà àmọ̀kọ́bìnrin ní lọ́wọ́ àwọn ọkùnrin náà ní lọ́wọ́ but no matter what òun láti wá wọn ní tí wọn bá ti ní wọn tí wọn bá níyàwó kan ni wọn máa lọ́gbọ́n méjì bí àwọn yorùbá ṣe sọ ní ẹrùn wọn sì ní wọn tẹwà lọ́yàwó kan àlọ́gbọ́n méjì so òun pé wà ìwọ ló máa mú sí ọmọ ṣe tóbìnrin bá obìnrin lè gbé sí èdè I don't know but for the fact ìyàwó fún plẹ̀ lẹ́tẹ̀ wọ́n tẹ̀lé pé ó lọ kí ìyàwó ẹ̀mọ́lẹ̀ nu mọ́tò pẹ̀lú ọmọ ọmọ kékeré lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí lùlù fún un kí ni nǹkan tóbìnrin náà bá ṣe fún ẹ ó lè jẹ́ ọ̀rọ̀ pé ẹ ṣe kinní kan ó pẹ́ kó tó múra tán ó pẹ́ kó tó ṣe kinní kan tán òun ló máa fàjà kí wọ́n á kí obìnrin yẹn wọ́n lè tọ́ bẹ̀rẹ̀ sí lùlù mọ́tò níta gbangba irú nonsense wo nìyẹn ẹranko tẹ fi èmi tọ̀ wọ́n yẹn òun ni kò sí nǹkan nígbà lè fi
0: gbé ẹranko ni omi gan omi ò tí mo bọ́lẹ̀ báyìí
1: ẹ̀wọ̀n
0: ó ń try láti protect ọmọ tó wà nítàn ẹ̀ ó tún try láti protect ojú ẹ̀ tó fẹ́ máa gbá ní
1: blo ẹranko irú èèyàn bẹ́ẹ̀ yẹ kán fà fún ọlọ́pàá yìí ọ̀nṣẹ́lẹ̀ however ṣẹ́ni mo fi ní bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà ni pé like I always say tí obìnrin ọkùnrin ò déédéé bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn á ti máa ṣe kinní ẹ̀ díẹ̀ tó bí yẹn ń gbà fún a ti máa ṣe díẹ̀ bí akọ́fẹ́ tó wọlé gan o ti lọ́ra máa fọwọ́ gba lẹ́nu kó máa ṣe kó máa tó yẹn but ẹ̀yin obìnrin mo fẹ́ bá yín sọ̀rọ̀ lálẹ́ tẹ bá ti lẹ́yìn tẹ̀lé ọkùnrin àgàgà yìí tẹ̀tí wọlé ọkọ̀ ń sì jẹ́pẹ̀ sì wà lọ́nà ìwà ń tà tó ọkùnrin bá ti bẹ̀rẹ̀ sí gbọ́ sókè tó ti bẹ̀rẹ̀ sí náà ẹ parí ẹ̀ kò sí nífẹ̀ ẹ ṣe lè tó ẹ jẹ́ kí ìfẹ́ yẹn kí omi ìfẹ́ yẹn kó tìtì torí ọkùn tó bá ti gbà fún ìdádàpọ̀ ẹ kó má gbà fún kó sọ̀pọ̀ ẹ ẹ pé láyé kò sí ìlọpẹjọ tó bá gbà ẹ tí ì máa gbá méjì ó ṣí ẹrù bá ọ kò kúrò níbẹ̀ tó bá ti mọ̀ pé o ò lè ṣe irú yẹn má jókòó síbẹ̀ because tó bá ti gbà fún tó bá ti ṣẹlẹ̀ kan ó ti ṣẹlẹ̀ kejì ó ti tán yẹn ó ti fún lágbára nìyẹn a máa continue láti máa ṣe lọ ní pé kí ló fẹ́ ṣe èdèjọ tó bá fẹ́ sọ̀rọ̀ ló wá sọ pé ìgbà lórí ẹ̀ máa gbóná gan pé òun ti ń ṣe láti jẹ òṣì gan kan ó fi jẹ́ pé sì wá fẹ́ sọ̀rọ̀ tí o ẹ má gbà fún ọkùnrin tó bá ti di pé ó ti ń gbé ọwọ́ sókè tó fẹ́ máa nù ẹ má gbà ẹgbẹ́ iṣẹ́ ti wọlé ẹyin tẹ́tí wọ́n wà nínú ẹ̀ òun ni pé ẹ láti kúrò nínú irú relationship yẹn ìyẹn ò ń ṣe ìfẹ́ rárá ìwọ ni bàbá ẹ ní àbí wọnyí yẹ ifu wọn yìí ó máa tóbi pé ó máa ń débi tí èèyàn máa dé fún ẹ̀ máa tó dàgbà dé jẹ́ pé àwọn òbí ọ̀gbọ̀n olùfọwọ́kànyàn wọn tó rẹ̀ máa bà wọn gan ní òbí sí ọmọ ni mo ń sọ yẹn á débi kan tí èèyàn máa dàgbà dé jẹ́ pé àwọn òbí ẹ̀gbọ̀n wọn nílé ìfọwọ́kànyàn mọ́ ìgbà nígbà tó ti ga gbogbo ló ti bù wọ́n lẹ̀ kan là máa gbá ilé sí èèyàn lè máa nà ní ọkùnà anyway ó ti da ẹ má yẹ ká tó fi àlè fi kúrú o ìgbà tó yá kébi níbi táwa gbé táwa wà yìí ni o wà á na obìnrin bẹ́ẹ̀ yẹn ibi ká tiẹ̀ wà gan tó ò lè na ẹranko ni mo sọ kó mú ajá ẹ bí a ó ṣe na ọkọ wábẹ̀ sí ìlú o lè lọ sẹ́wọ̀n torí ẹ ajá lásán ni mo sọ yẹn that is the animal àbólógún ẹ kò nánà kùnà so wa o le dọwọ ta ma sọ pé wa mú ọmọ ìdí ojúde ọbẹ sí lùlù kù o lè tún lùlù tí tó fi kú a ti sọ ọmọdé occasion nǹkan burúkú ni ó gbọ́ yín tẹ bá ń ṣe bẹ́ẹ̀ tàbí tẹ́ pé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí ẹ lọ dẹ́kun it's not good ẹ̀yin tó dẹ̀ ẹ pé ẹ ti rí ẹ̀yin obìnrin tẹ̀ wá ń ta tẹ́ pé wọ́n ti ẹ ti ń rí sign yẹn tètè ya kẹ́rù ẹ kó họ ní oṣù ọkọ tó bá dẹ̀ tó wọ ọkùnrin náà ni obìnrin ti ń kó fẹ́ hamú ẹ tó bá sọ̀rọ̀ mẹ́ẹ̀ máa gbé fún fífún ẹ torógbìnrin mi àwọn obìnrin náà wà máa ṣe wọ́n lè má ṣe ń ta but wọ́n á ṣe nínú ọ̀rọ̀ tó bá ti débẹ̀ ìwọ ọkùnrin ẹ tètè ya má kò sí ìfẹ́ kankan bẹ̀ tó á máa lù ẹ pa sínú ilé dọ́kan ni gbogbo ẹyin mo pàrọ̀ wà fún gbogbo ẹyin tẹ bá fi ń ṣ nǹkan tó ti ń gbà fún ọkùnrin láti yẹ ni o ti gba fun mo mo to ba tin se ba tin gba fun a o ma continue to le stop o le change anybody ko se nkan to le change nkan e ma ye ka tun ra wa o ma ni a iro o le change anybody as long as you don't change for it o de ma nre e to ni o to ba wu wa be o ti go ma o ma o ma o ma change at so many occasions lori program why so bo je kan se be e lo je kun e o gbo en se theory this year ṣe pé kí ni ẹ kúrò nínú relationship ni ọṣẹ relationship pọ nìyẹn tí a ti lè pọ ọmọ àlù ẹgbà lóṣù gbàrà lóṣù ẹ kúrò bẹ ìwọ tó wáyẹ pé ẹnu ẹlú wà ń sìn kó ti fi amẹ́ríkù àwọ̀ ti máa kọ ẹyin òbí a tún máa báyìí náà òbí tẹmá ní ẹ kó jókòó síbẹ̀ kó ṣe kìnnìkan kó sí nǹkan tó jọ o ọmọ tèmi sì èlò wà ní ọkọ kọ́mẹ̀rẹ̀ sí ìlú kọ́mẹ̀rẹ̀ sí èmi fúnra náà ló bá kẹrù ẹ̀ kó máa padà bọ̀ nílé torí mi ò ní jẹ́ kó wá gbòpọ̀ wá bá mi nílé so ẹyin òbí tẹmá ní pẹ́yẹ kọ́ jókòó ayé sí lajú sí o kò sọ̀rọ̀ pé elémoṣù kankan mọ́
0: Àwọn bí rẹ̀ ṣe wá fẹ́ délémoṣù ni kí làwọn
1: fámìlì
0: bàbá ẹ̀ máa sọ wọ́n máa ní òun ló lọ lọ́dún sí àsìn lọ tán ó ti padà dé rọra lọ síbẹ̀ yẹn ọ̀pọ̀lọ́ fara balẹ̀ ilé ọkọ̀ ilé ẹ̀kọ́ ni o gbọ́dọ̀ lu ọpọlọ o gbọ́dọ̀ ṣe gbá o ṣáà máa gbà á mọ́ra ọjọ́kọjọ́ kan ọlọ́run á yí padà.
1: Èmi ìmọ̀ bóyọ́fin máa ń bẹ̀yẹ torí ìwọ́n tó bá ti ń ṣe bẹ́ẹ̀ fún máa ma gbà mọ́ra o kẹsẹ̀ ṣe kígbe síta kó jẹ́ sáwọn èèyàn mọ̀ tó bá tóbi mọ̀ kẹ́lò ní àníyàn òun rẹ̀ jẹ́ tọ́lọ́pàá wa mọ́kọ́ òun òun rẹ̀ jẹ́ kó lọ ṣe wọn ìjọ tó bá pa ẹ́.
0: Màá pè é yẹn fún yìí.
1: Ẹ
0: ṣe gan ni uncle BJ. Mo rí pé àwọn èèyàn ń pè gan ṣùgbọ́n mi ò ní gbé pè yín for now. Ẹ ní sùúrù ẹ ṣe sùúrù ṣẹ́gbọ́ ẹ ṣe sùúrù. Social media ìkan tún wà níbẹ̀ yẹn tó jẹ́ pé eléyìí tí ẹ̀ na ọmọ ó tí ẹ̀ na ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni pé ó na ọmọ ọ̀dọ̀ ó na bẹ́ẹ̀ ni pé ó na ọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n kí n tó play yẹn mo fẹ́ ká mọ̀ ká gbọ́ nǹkan tí àáfàá yìí sọ ṣé òótọ́ ni àbí. Ok ìyẹn ti ẹ̀kọ́ àáfàá sọ ó ní ó béèrè ìbéèrè ó sọ ó ní tí èèyàn bá fẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ jẹ́ kí n sọ fún yẹn ẹ̀ní bínú sí mi o ẹ̀ní bínú sí mi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ó yẹ pé òun fi orí ṣe òun fẹsẹ̀ ṣe ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe náà kò sí èyí tó yọrí sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ yín lè máa mọ̀ pé bó o ṣe ṣe sí ìyàwó ẹ̀ ń gbà míì tó bá jẹ́ ìyàwó gidi ó dìpẹ́ndì ó máa yọ sí ẹ ní ọ̀nà tó dáa àbí kó yọ sí ẹ ní ọ̀nà tí ó burú mo fẹ́ kẹ gbọ́ kínní láti ẹnu àáfàá yìí tó bá ti rọ́pùn kẹ gbọ́ ìyàwó tó ń nà lánà pa mo fẹ́ kẹ gbọ́. Ó pè nẹ́tùjẹ́ nẹ́tùwọ̀kì
2: yẹn. Owó ni ṣé kí n kọ́ yín àyè mẹ́ta níbẹ̀ lára obìnrin ògùn owó ni gbogbo ẹtọ́ bá lè lọ àyè mẹ́tẹ̀ẹ̀ta owó ò ní máa wọ́n àyè àkọ́kọ́ òun ni irun erí ẹ̀ gbogbo ọjọ́ tíyàwó yín bá dirun ẹ̀ máa sanwó oorun kẹ́ tó fọwọ́ ra òògùn owó ni wọ́n bá ti dirun kọ́ tó fọwọ́ lé báyìí wípé irun ìfáàyè èló lọ dì í ọwọ́ ẹni 2000 ni wọ́n tọ́ ọ́ bá kọ̀ọ̀kan fún 2000 yẹn ọwọ́ afọwọ́ ra àlùbáríkà wọnú àtẹlẹwọ́ rẹ̀ gbọ́nà gbogbo ibi tí wọn náà bá náwó sí ọmọ rí ṣe àṣírí àkọ́kọ́ mo tún fún yín torí mo sì ń tẹ́lẹ̀ fi mú jánu àwọn ọmọ kan ṣe rọ́gbọ́rọ́gbọ́ wọ̀nyí àbí kẹ́ lówó ẹlẹ́kẹ́jì ṣé kí n fún yín àbí n filẹ̀ ṣé ẹni bẹ́ẹ̀ ti ń lọ léyìí èyí tó bá ṣọlẹ̀kẹ́ nínú wọn pẹ́lẹ́ wọn ló ti sún wá owó ara rẹ̀ ló fi rà á alẹ́ yìí ni kò já kó mẹ́ fún abá yìí yóò wá já yóò pé àwọn jáde lẹ́kẹ́ ni ẹ̀ bẹ́ẹ̀ ni mo bínú ọwọ́ fẹ́ sa ọ ni mo sà owó ni lọ lè rà mí láti wá rà mí àṣírí ibẹ̀ wá rè é sọ ni bàbá wà lé tó ń ṣe fàájì lọ́wọ́ tí bàbá ń lọ báyìí tí bàbá wà wà fún báńdì pẹ́rẹ́ ìtọ́fà ni pé gbogbo ìgbà tó wà fún ọ̀rọ̀ àǹdì hùn tó ń bá ń gba báyìí inú ló sì máa dùn bínú obìnrin bá wá ti ń dùn nínú ilé rẹ àánú ọlọ́run mọ̀ sọ̀kalẹ̀ fún ẹ àṣírí ibẹ̀ ni ń tún fún yín èmi ọ̀rọ̀ obìnrin bá ṣàwàdà ọkà ṣàtọ́jú kankan bí wọn náà bá ti ń wọlé bọ̀ lọ́dún ọtí bàbá ẹ̀palẹ̀mọ́lẹ̀ bàbá yín ti fẹ́ di alágbàkọ ni bí wọn náà bá máa rówó yọ̀ máa lè
3: wọn náà sí
2: ọ̀rọ̀ tí ì sọ. Ògùn owó ni ṣé kí n kọ́ yín àyè mẹ́ta níbẹ̀ lára obìnrin ògùn owó ni gbogbo ẹ̀tọ́ má lè lo àyè mẹ́tẹ̀ta owó gbogbo ẹ̀tọ́ má lè lo àyè mẹ́tẹ̀ta owó ò ní máa wọ́n àyè àkọ́kọ́ ò ní irun erí ẹ̀ gbogbo ọjọ́ tíyàwó yín bá dirun ẹ̀ máa sanwó oorun kẹ́ ẹ̀ tó fọwọ́ ra oògùn owó ni tó bá ti dirun kọ́ ẹ̀ tó fọwọ́ lé báyìí bíi pé irun ìfáìn èló lọ dì í ọwọ́ ẹni 2000 ni wà á tọ́ ọ́ bá kọ̀ọ̀kan fún 2000 yẹn ọwọ́ fọwọ́ ra àlùbáríkà wọnú àtẹlẹwọ́ rẹ̀ gbọ́nà gbogbo ibi tí wọn náà bá náwó sí ọmọ rí ṣe àṣírí àkọ́kọ́ mo tún fún yín o torí kò sí nǹkan ẹlẹ́bi mú jánu àwọn ọmọ kan ṣe rọ́bọ́rọ́bọ́ wọ̀nyí àbí kẹ́ ẹ lówó o ẹlẹ́kẹ́jì ṣé kí n fún yín àbí ìfilẹ̀ ṣé ẹni bẹ́ẹ̀ ti ń lọlé yìí èyí tó bá ṣọlẹ̀ kẹ́ nínú wọn pẹ́lẹ́ wọn ló ti sọ wá owó ara rẹ̀ ló fi rà á aláì ní kọ́ ọjà kó mẹ́ fàbá yìí yóò wá já yóò pé ọjà mi lè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mọ́ bínú ọwọ́ afẹ́ sa ọ ni mọ́ sa owó ni lọ lè rà míì wọ́n ti wá rà míì àṣírí ibẹ̀ wá rè é sọ ni bàbá wà lé tó ń ṣe fàájì lọ́wọ́ tí bàbá lọ́wọ́ àti bàbá ọ wà fọ báńdì pẹ́rẹ́ ìtọ́fà ni pé gbogbo ìgbà tó ń wá fún ọ wá ń di hùn tó ń bá ń gba báyìí inú ló sì máa dùn bínú obìnrin bá wá ti ń dùn nínú ilé rẹ àánú ọlọ́run mọ̀ sọ̀kalẹ̀ fún ẹ àṣírí ibẹ̀ ni ń tún fún yìí èmi ọ̀hún obìnrin bá ṣàwàdà ọkà sáfojú kankan nígbà tí wọn náà bá ti ń wọlé bọ̀ lọ́nà tí bàbá ẹ̀pàlẹ̀ mọ́ ẹ̀ ẹ̀pàlẹ̀ mọ́ ẹ̀ bàbá yìí ti fẹ́ẹ́ di alága kò rí bí wọn náà bá máa rówó yọ̀ máa lè.
3: wọ́n mú wa sí
2: ọ̀rọ̀ tí ì sọ.
4: social media oya mekun na play the next one ko wo bi okunrin ba lele se na iyawo e bo se na iyawo e omo to wa lowo iyawo e to sese bi to nfun loyin omo to mu omu lo nsun eku yen ejo e so fun mi tomo yen ta ba ti so pe omo yen kere to ba di ojo ola oju wo ni omo yen ma fi ma wo baba e ẹ lọ wo sí pé ẹ wo bó ṣe ń nọ̀yà àwọn ọmọ ń ké dáàdì ẹ fi mọ́mìs ẹ wo bó ṣe ń fún ìyàwó ẹ̀ mọ́ wa orí chia ṣé tó bá ní àbúrò téèyàn bá fún àbúrò ẹ̀ bẹ́ẹ̀ yẹn lórí chia ṣé ó máa gbà. ẹ̀rọ á máa lọ sọ́dọ̀ dáàdì uk láìpẹ́ yìí ẹ̀yin náà ẹ lọ wò ó social media ẹ bá mi play ẹ bá mi ẹ wo ọkùnrin. ó wá mú ọwọ́ ìyàwó ẹ̀ méjèèjì ó wá pàápọ̀ ó wá ń fi kíní ńlá ike ńlá wá fi ó wá ń là á mọ ní ọwọ́ ó tún fi orí ẹ̀ gúnlẹ̀ ó tún fi orí ẹ̀ gún orí chia ọmọ tí ìyá yẹn ń fún lọ́yàn ló ń sun ẹkún yẹn o àlẹ́ ẹran oko lẹlòmíì tó pera ẹ̀ lọ́kọ ẹran oko lẹlòmíì tó pera ẹ̀ ní baálé ilé ọmọ tí ìyá yẹn ń fún lọ́mú òun ló ń ké yẹn. àwọn ọmọ tó ń kéèyàn àwọn àgbàlagbà nínú àwọn ọmọ yẹn ló ń kéèyàn ṣé tó bá dọ̀la ṣé wọn máa nífẹ̀ẹ́ bàbá yẹn láyé tó bá yẹ máa ní ìyá kọ̀ọ̀kan ẹ̀yìn àwọn ọmọ sí yín. an irresponsible man is a man that beats a woman is an irresponsible idiot is an irresponsible fool a responsible right thinking man in the society will never beat a woman no matter what happens wa walk away fun ni. ọmọ tó ń fún lọ́mú ló ń ké yẹn ọmọ tó ẹjọ́ bí báwo làwọn ọmọ yẹn ṣe máa nífẹ̀ẹ́ bàbá yẹn tó bá dọ̀la ó nà títí gbogbo ṣòkòtò ẹ fẹ́ bọ́ nídìí ẹ̀yìn ọ̀tọkùnrin ẹ lọ wo ó wà lórí facebook ńbẹ yẹn ẹ lọ wo social media ń plé ẹ lọ́wọ́ torí bẹ́ẹ̀ mi ṣe ń wò bẹ́ẹ̀ ni pé kí n sáré wọ bẹ́ẹ̀ ni pé kí n fà á láti ṣòkòtò lẹ́yìn ká wá dọwọ́ bò ẹ wo bó ṣe ń fọwọ́ fún ìyàwó ẹ̀ lọ́rùn tó bá tí ó wá ṣẹlẹ̀ gbà á ń sì pé ìyẹn náà sọdá wọ́n á ní hey ó bùkún ẹnẹ́yẹ ọ̀hún kó aná o tẹ̀mọ́ máa ma kọrin àìná chọ́ọ̀kì nìkan òun nìyẹn wo bó ṣe la obìnrin tó ṣẹ̀ bímọ mọ́lẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dáàdì uk. àwọn tó tún jẹ́ ọkùnrin gan lórí facebook wọ́n ní the guy is a wicked soul ajé ọlọ́ládé babalọ́lá ló sọ bẹ́ẹ̀ aládé adéníyí emmanuel babatunde wọ́n ní beating your wife as an husband is madness to me thank you àwọn olótú wa mẹ́ẹ̀ ti àti ìdárúkọ wọn ká dárúkọ yín ká wá tètè lọ bá dádì uk
0: ka lo ba won yekin olaide olasukomi thank you olaniwaju fun mi oke ati pe yen oladele sunday muiwa ti pe yin amak suara akiyin alade adeni emmanuel muti kiyin ololade baba lola thank you alade adeni emmanuel baba tunde if you know you are a man and a man indeed if your wife misbehave the best thing is for you to walk out nko ko de sin ko to ndun obini laye ju ko walk out because ba re se ngbon to nkigbe yen to se gbogbo yen to wa nbe yen inu e ma dupo wa nbe ko ma da pra pra pra pra pra pra pra pra pra but ti o ba walk out o ma kalara gan e mo wa ni pe mo wa turn to omo omo ti o se gan o to mo yen ba se mi se o le lu ti eta because ko ri e lati be ja lati be fa Razak Aziz thank you Akinade Solomon thank you Said Oladapo thank you Olayinka Taofik thank you Oluwa Seyi Olusanya thank you Akinade Solomon thank you Omidan Abisola thank you Ogunobi Segun Baba Oja thank you Adenugba Seyi Abimbola thank you Talotu Ambe Kenny Adiola thank you Oladipupo Muslim thank you Hamad Suara thank you anybody to ba na obini soko ni abi oko Fatumbi Adex Olugbade thank you Akimoro Emmanuel Olamide thank you Akinade Solomon Iyalanko Elelubo Folashade Eshe Yami Atonda Omiteru thank you Kudirat Waid thank you Akinade Solomon thank you Ya Bejele Gusida Lale eyan kan npe because mo po nta won lara ṣugbọn e je ka lo sodo daddy UK ka ba le wa raye bara wa soro daada lale Latif Abiola Gani thank you sir Adejoro Johnson thank you Rafael Oshoba thank you daddy UK se wa nbe yen
1: talking mo gbo yin daada mo wa mi
0: kile rin si se okunrin to na obirin so je oko abi oko so je eyan abi eranko Omotayo Salewa thank you Azak Asis thank you Angbo Isa
1: seri eranko lokunrin to ba lobirin
0: okay
1: obirin to no ba lokunrin eranko lo na
0: beni
1: seri pe se wa ti sikitu o ko mo ni odo wa nbe wa nilu wa ki awon okunrin ki won ma saba gbowo soke lo yawo won to ba de pe ni ilu awon Bolagiri ibi ti Bolagiri wa o wa common other side ni o common fun obirin ta won ma gbowo soke kon ma saju na oko ju ki oko saju na won lo na kini te se yi bo se bi ni no bi mi ni e se se lati seri eni o lo ike ike ko ni obirin e fi na ni okun e fi na obirin e ati sikito ni pata wa kekere ti teacher ba fe lo e ti o ba tete re gba ade ko ton owo e a wa mu eji rula a ma ko e mo a ba ko eji rula e mo e lowo e mo pe kini e lu yango kini ti obirin e ti okun e fi na obirin e ki se ike ko ye yi table tennis bat lọkùn yẹn lò ẹjì table tennis bat lè kẹjì ẹ gọgọgọgọ ẹjì table tennis bat ló fi ń gbá obìnrin yẹn
0: ní ọwọ́ tó máa fi gbé ọmọ ìkókó tọjọ bí
1: yes mímí ni wípé ó fẹ́ kí kíní yẹn dùn wọnú ara ló fi lo ẹjì yẹn na kí ló lè fà á kọ́ ọmọkùnrin dìde kó bẹ̀rẹ̀ sí ná ìyàwó ẹ̀ gbà gbòs ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà bìlìvì wípé tó bá ti márì wọ́n máa sọ pé pátí fòǹkà bolóòṣà lọ́wọ́ kò sí fádà ẹni tó lè bọ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àti ṣèkìtì bó ṣe wà yìí gbogbo wa la jẹ̀bi kìíní yìí o àwọn òbí ìyàwó àwọn òbí ọkọ àtijọba gbogbo wa la jẹ̀bi ẹ̀ ṣẹ́rí kìíní dẹ̀ máa continue until tí wọ́n bá ṣe àpérò gidi wípé kí ni kan ṣe lórí ọ̀rọ̀ yìí ṣẹ́rí main authority tọ́pẹ̀lọpọ̀ àwọn ọkùnrin máa ń lò nílùú tiwa ti bìlì pé
5: ti ba kole ti yawo mi gbe ni ile mi ti mo provide owo nje ti mo de to de mo mi gege bi baba mo ti lase lori obirin yen no ko ri be emo lo ti nbe lati se ki to bi to ti bere ni pe kokun wa nile ko ma le help yawo se kokon ni nile o ti claim me authority lori yawo ni yen ma ti se ki to okun to ba di se to ba di de ko so pe owo ti je o ba lo o se kini kan ba to wa na de iwo to ba so yi pe yes oni ego o lagbara o ma ma lo yawo e eni ko soro ni te ka jade lekan wi pe wa e to lo si ta ko lo ba awon okunrin egbe awon to je kan ti se ki to won gbo won je mi lo ni a to ba mo pe agbara nju e seri ni awon odun kan ti se ki to awon ko ti je ko wa very very aggressive to ya pe ti kini e ba gun o ijoba won gbo mo pe kini e ma gun o won wa se awon ere ko si gbogbo adubo si bi se ya pe ti mi ba bi e wa di de nile dipo ko heat iyawo tabi ko heat oko ere ye lo ma le ma gba lese to fi ma su e ere o kuro pe le kon gba o lese wa gba gba gba to fi ma su e owo nilu e wo sa ma gba gba to ba so e ko se to ma ko ko to didi oye ati si ki to sari bi ti mo se so yi pe gbogbo wa la je bi e o ni ibi ti awa okunrin ka kokko fi tawo okunrin bere ati believe pe ta ba ti fe yawo o ti di eru wa responsibility wa ni omo se wa ni eru wa ni a ni jiso to le jiso si igba ta ba fe dogo ya gbe wa igba ta ba fe je o je rida igba ta ba fe wo so opolopo awon okunrin go wo obo so lo ati sikito mo ti dawo pe ye pe yawo ogunlogun lo ba won lo so ati fe so lo so de ti na o di problem fun won seri gbogbo ye iwo to ba ti ri be ye to ti ri pe awon kokon ti ni lack ninu igbeyawo yin bi bola ji se so lekan yen ma gbe ti tetere o ko ti si to ro keji ni wi pe awon obi wa lo won je bi kini mo se so pa obi wa je bi awon obi wa won je bi pe bi pe wo ma mo opolopo awon obirin lo ma ma so mo te so le ko pe ah wa su duty ni ile oko ni eko to ba ko oko ye daada ko ni ma no yawo ati sikito eyin obi te ba ri pe ya oko okunrin kan tin gbo soke na omo yin tabi pe omo yin obirin kan tin gbo soke na omo yin ko bo pe eyin te so pe ile oko ni lo joko sibe eyin ti o lo ba yen gogo yen go leko to wa fun oko yen go lati leko ni gbo soke lati ma no yawo ati sikito e je ka wo bi wa ko ma pare awo wo yen fun wa owo yen o ti ro opolopo de ni sare ile oko ile eko ti ile oko ba se gbe eni ti o si ile oko gba ye na wa ni ko farati wa ni ko farata wa ni a o se ka won ara adugbo soro ki la ara adugbo fe wi o le da le bosu o le pada si le ma be sori igba to ba pa a ti se kito e ma gbagbo gbogbo wa la jebi iwọ ti o ba ti ẹwọ ọmọ awọn ọmọ kekeke ti wọn kele ẹkọ yẹn nígbà táwọn ọmọ yẹn náà bá dàgbà irú èèyàn ò lè fẹ káwọn ọmọ yẹn dà ṣé ẹ lè sọ fún mi confidently pé irú àwọn ọmọ yẹn ò ní dàgbà káwọn náà di abusive father ṣáwọn olóhùn mi máa ń lọ ìyàwó wọn lọjọ ọla irú ọkùnrin tẹ ẹ sọ yìí tó ń lọ ìyàwó ẹ yìí ó láti jẹ wípé bàbá ẹ kò yẹ yín bàbá ẹ máa ń lọ ìyàwó ìyá ẹ lójú ẹ tó bá yẹ pé olùbọ̀bọ̀ yẹ pé tí bàbá ẹ bá náà yẹ lójú ẹ ká jẹ pé either kẹbi yẹ kó jẹ pé ó act under a particular influence bóyá alcohol ni o bóyá drug ni o torí mi ò rí béèyàn ṣe máa fling ìyàwó sílẹ̀ ẹ̀ kò dẹ̀ máa gba lẹ́sẹ̀ẹ́ kó máa mú baseball bat kó máa fi gba kako kako káwọn ọmọ máa sún kó lẹ́sẹ̀ẹ́ ti kíá àdúgbò yẹn sì yẹ ṣíṣe kí tó náà kí ló wá ń fà á ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń fà á ibi tí ìjọba wa ti jẹ̀bi nìyí o àti ìṣètò ó dà pé mo gbọ́ pé wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan o wípé ìwọ́ tó bá máa mú àwọn ìmúkù nìyẹn tó máa máa jáwọ́ jẹ́kìjẹ́ tó máa fakúfa. Àwọn nǹkan yẹn ló máa mú kórí àwọn ọmọ pínpín máa yí torí mi ò tí ì bílí pé fídíò tẹ ṣó láti yẹn kílíìpù yẹn mi ò tí ì bílí pé torí ẹ̀ bá ké dáadáa. Àti ṣìṣètò ẹni tó ní ẹ̀jẹ̀ lára kò ní fílíìngì ìyàwó orí ẹ̀ tí ọmọ ẹ̀gbọ́n kò gbọ́dọ̀ fílíìngì ẹgbẹ́kan gbọ́dọ̀ láti sọ lẹ́ẹ̀kan yẹn. Ẹni tó ti mú olóńgbò àti ṣìṣètò ó ń kọjá náà ó rí ẹ̀fọ́ pa olóńgbò ó fọ́ pa olóńgbò lórí. Àwọn nǹkan tó dẹ̀ wà nílùú olóńgbò kì í sá fúnyọ̀ nílùú yo ajá kì í sá ẹyẹ gbogbo ọkí ni ẹ kì í sá fúnyọ̀ torí pé wọ́n mọ̀ pé àwọn wà pìtẹ́tẹ́kì. Ṣẹ́rí obìnrin yóò mọ̀ pé kámẹ́rà wà nínú ilé níbi tí olóńgbò wà olóńgbò yẹn dúró sí orí bíìlì. Obìnrin yìí dẹ̀ fọ́ ọkọ̀ olóńgbò yẹn mọ̀ kọ́tọ́ mi ṣe ń gbà torí pé kò sí mọ́tò ń bẹ̀ ó dẹ̀ fún olóńgbò yẹn ó gbé lọ́rùn ó dẹ̀ fi olóńgbò yẹn sínú bíìlì kó pa ó jù sínú bíìlì ó dẹ̀ fi bíìlì dé mọ́lẹ̀. Àti ìdítò ìgbà tí wọ́n rí fídíò yẹn wọ́n sọ obìnrin lórí tẹlifíṣàn obìnrin lọ sẹ́wọ̀n. Olóńgbò ọmọ olóńgbò yẹn ó jù sínú bíìlì ó dẹ̀ fi ọmọ rí ẹ̀ ó fi dé olóńgbò mọ́lẹ̀ obìnrin lọ sẹ́wọ̀n. Ká má tí wàá sọ ìyí tó wá tẹ ló gbé ọmọ lẹ́sẹ̀ nínú mọ́tò ó sílẹ̀ fún mọ́tò ó fẹ́ wọ́n obìnrin yẹn jáde pẹ̀lú ọmọ lẹ́sẹ̀ ó dẹ̀ ń nà ẹ̀wọ̀n ló yẹn kúrò ẹni yẹn kú sí. Ibi tí ìjọba wa ti ìyè tán tí ìjọba wa ti jẹ̀bi nìyẹn o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù tí wọ́n ṣe irú nǹkan báyìí ìyá tó máa fi ń jẹ wọ́n kì í bí fi ti ìrùpọ̀ punishment kì í kò má ti irú nǹkan tí wọ́n commit. Mi ò mọ̀ bí you understand ìyá tó máa fi tọ́ lórí ẹni yẹn sì ìyá tó máa fi jẹ́ ẹ̀wọ̀ surprise ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n tún máa sọ yín pé ó dá ó ti wá bẹ̀bẹ̀ àwọn family ẹ̀ ti wá bẹ̀bẹ̀ ẹ̀ jáwọ́ ṣé ní nǹkan tí ò tí ì yé ni mo fẹ́ ẹ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ kí wọ́n jọ̀kọ̀ tiẹ̀ lákìrí ẹ̀yẹ wa. Àwọn tí ṣe nítorí ṣé ó pọ́síbù kí ìjọba mú ẹni lé kéèsì kan Bọ́lájí máa bá mi gbọ́ kiri o kí wọ́n àrẹ́sì èèyàn kí ìjọba sọ pé ẹni yo wọ́n mú o public disorder òun náà yàwó ẹ òun jáde gbòòrò kí àwọn fámìlì ẹni yẹn wá lọ sí ọkọlọba ìjọba ẹ má wọrí ẹ bá pàṣẹ kéèsì yẹn ọba sẹ́tù ẹ̀ nínú ilé torí àwọn olùtẹ̀mí mọ̀ tí ìjọba bá ti lè mú ẹ pàmbáì tọ́rọ̀ ẹ ti lọ sí kó ti di kéèsì ìjọba kì í ṣe kéèsì tiẹ̀ mọ́ pọtọpọlọpọ ni ó ń jìyà why because àwọn tí ẹni tí wọ́n mú yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí àwọn ọ̀tọ̀ ló máa lọ sọ pé tó o bá drop case yẹn o àwọn máa ṣe báyìí fún ẹ wọ́n máa máa threatening ẹni yẹn tó bá dẹ̀ di pé fi threatening ẹni yẹn àbọ̀tẹ́ wọn threatening àwọn family yẹn case yẹn ò ní lọ mọ́ owó yẹ kí ìjọba wa gbé kiri yẹ̀yẹ̀ wò kí case wa ti dọ́wọ́ ìjọba ti dọ́wọ́ ìjọba ti kúrò lọ́wọ́ ẹni tí ó gbé ẹjọ́ wá ìjọba ti káàdì case yẹn kò dẹ̀ sí nǹkan tó lè bí kẹ́ni kan sọ pé a ti sẹ́tù o ò sẹ́tù bọ́ ti di case ìjọba.
6: Ọ̀dà wa láàfikún nǹkan tí Fẹ́mi ń sọ yẹn àwọn tó máa tún ṣe àwọn sinimá ní ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn wọ́n á tún máa fi yín yẹn ṣe ló máa ń bí nínú wọ́n máa ń yẹ inspector general ó ní ó wà interested in that case kìíní kan wà yẹn ó máa ń sòbí nínú ó máa ń sòbí nínú
5: kìíní
6: kan wà yẹn lórí ẹgbẹ́.
5: Kìíní a bí ìyọnu Bọ́lájí because tó bá wù ú wọ́n tó mọ̀ pé tí kéèsì bá ti débì kò dìgbà tí kéèsì yẹn bá ní ẹ̀kan tó sọ pé ẹnìkan ní kẹ́sì ní kéèsì yẹn ibi tí nǹkan tó máa ń dùn mí ju Bọ́lájí tó bá sọ pé nìkan ní kẹ́sì yẹn sórí ìgbà tẹ́tí rìpọ́ọ̀tì kéèsì yẹn ibi tí kéèsì yẹn dé yẹn ẹ̀dọ́n kankan mọ́. Wàá kàn wá rí pé ẹni àkíyèsí gangan á máa rìn kiri jáde mo ti rí ẹni tí wọ́n ní àwọn ọkọ mú àti ṣèkìtò mo tà lórí orí facebook tí wọ́n tọ́lọ́pàá mú àwọn ọlọ́pàá mú ẹnì kan ẹni ẹ̀dẹ̀ sọ pé kọ́ fi òun lẹ̀ ẹlẹ́wọ̀n ni ó ní kọ́ fi òun sílẹ̀ ní pé tọ́ ọ̀bá fún òun sílẹ̀ ẹ̀yin tó lọ òun á ṣáàgìrì kú níbi tẹ̀ ń gbé òun lọ tó o bá lè jáde ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà ilé òun máa pa.
4: Just imagine.
5: Láti títò mi ò sọ pé bẹ́ẹ̀ ló máa rí mi sọ pé bẹ́ẹ̀ kọ́ pọ̀ á ti láwọn tó ti ṣe ewé àìrìn tọ́lẹ̀ ti escape tó ti go free. So òun bó ṣe sọ pé gbogbo wa la jẹ̀bi kínní kí ló wá ń fà á àwọn fẹ́ máa sọ pé economic stress poverty. Tẹ́lá àwọn tẹ bá tó ṣe kí ni àti ṣèkìtò wọ́n ní agbalagba ti o ba lowo lowo omo ta lo ya to ba je yin pe o bi owo lowo o toju are o toju yawo opolopo kan to fa ija to fa ibinu yi ki se nkan to ye ko fa ija ko fa ibinu ati se de to je bawo dada but to ba tin ta de ti ni bi e bi ko ko keep gbogbo ibinu e mo ba so kini e ibinu to gbe bo lati ta to ba ti di enu ona ko to wo nu ri e drop ibinu yen sibe ma gbe ibinu yen wole eno bi to ba ki to ba ti wa ti wole baba lo bara le mo pe eni o da tori ko ejo lo ma kora mo ko ya kori be o ti ji to ko ya kori be so ijoba wa need lati ma protect awon lo wa pa pa ju lo nkan kan di mo ko woni ni mo bo yo wa correct ni o to ba gbe bi ko jo ko correct ni se free phone ko wa ti se ki to je pe ni le ja to ye pe to ba ni wahala sele o e sare pe number ye pam pam pam se ba pe number e sile se ba pe number e pe gbe number e sile le sekese number e ti di odo awon agbo fi won le bo bi si number e ti wa won pe number e pada won de sare wa she a ni free number because of ọlọpọ lo ma fe pe ọlọpọ tun je ta ni o ni credit o ye ki ki ijoba ni kini number kan to ma fun je pe a le fi dai directly dai so pe ah nkan bayi se le o e gba mi o won fe pa ni o won fe se mi le se o a ti se ki to se ri ti oro ba ti di odo ijoba ko ni kankan te ri kankan le se mo now ki asare so le ti bo so le kan ye ki fi fun nkan to bo la je so ko to di ri pe obirin abi okunrin o na obirin ninu okuno a ti se ki to ibi kan lo ti ma bere ko to ni pe e le kon gba ese mo yawo e lori tabi ya gba ese mo oko seri kini ma koko bere pelu verbal aggression to ba ti pe oko to ba gbele mo ni ode e fi kun nkan ti bola yi so eyin obirin te ti mari te ti si ni oko tabi eyin ti e sese wori oko verbal aggression ni pe ti oko e to ba ti pe ko to so ba e a ti shout a ti pariwo ohun e ti lo soke ọkùnrin torí pé kò tún sọ̀rọ̀ ó ti sọ́ọ̀tì ẹ orí ẹ ní òpè ó da orí ẹ dàrú àwọn ìyá ẹ ló ń bá wí àti ìṣèkìtò ó ń bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ọkùnrin bá ti ń sọ pé tó bá ṣe tí bá ju igi ìlú ẹ tí bá tu kinní kan
4: àti ìṣèkìtò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin yìí máa ń ṣe kinní sáwọn obìnrin yẹn tó bá ti ń déètì ara wọn but the thing is this ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn feel that without pe won wa without pe won marry that they are not worth being a woman she get elomi a ma wo pe elomi a wa soro e di holy spirit ani o sha mo pe ta won ba ti fera o ma mo bo se ma ba lo to ye pe o ma calm down who you be where you want change man you be god
5: e won ti o eni ti o calm down ko to marry
4: eni to wa eni ta
5: ko
4: fowo ba e no oh boy
5: she a ti se ti ko se ni to ba ti n ti pe won o pariwo mu e o n sort e o n threaten mi e I will do this I will do that a ti se ki to o ni n bere bo die die niyen ibi to ma result si ori ko ki ki verbal aggression yen ko result si physical violence ìgbàlè ma ma push yen ìgbàlè ma grab e lorun.
4: Imagine o pe obirin iyawo e en to nda ya de te wa ti e ma nfa ya lu aya o wa to wa o wa wa nta o wa soro benu o si sohun jare to ba ti so nkan to se ma san eti e gidigidi gan ah oga you chop shit
5: ma ti se to se mo
4: ko lo pa
5: awon ha se mo ko ko lo pa awon ko ma ti se ki to mi o jẹ pe àwọn ìyàwó wọn máa ń bẹ̀rù láti bá wọn lọ sí family house wọn.
4: ṣó wà
5: ní ọmọdé mo ṣe máa sọ̀rọ̀ àtìsíkò bẹ́ẹ̀ mi ṣe máa sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ ní family house kò yẹ yín ó máa mú kí àwọn ọmọ ìyàwó ilé kéékèèké àtàbá ọmọ ilé kan máa disrespect ìyàwó yẹn.
4: ìgbà tó dẹ̀ rí tó fẹ́ fẹ́ o kò sí nǹkan tí o pè tán o. mo ti ẹ̀rí fídíò kan fídíò yẹn bóyá ta bá continue ètò yìí ní next week a máa play torí a máa gbé àwọn human rights tó ti dìde ní ìsìtò yẹ pé ṣe rí fídíò yẹn mo rí àwọn obìnrin yẹn wọ́n bóyá kí n wá fídíò yẹn wọ́n dá igi jọ fún máa yẹn ni bó ṣe ń jáde lọ láàárọ̀ ọba ẹ̀ wọ́n lọ bá ni wọ́n na stupid and bastard sí lára. a group yen a se ma bere group yen ni ni Nigeria yi
5: ati je ni lo ri video yen
4: o
5: ye yin sugbon ofi o fowo si iru nkan be
4: yi da mo ti gbo ofi o fowo si yes we know but ke yan to take stop yen step yen eyan ati finalize e ni court pelu awon
5: judge anu eh ti ori te yan ba ti finalize e to ba ti tori awon nkan ti eto yi wa fun iye ta le ma ri imbalance to wa laarin awa eyo gogogogo iru ni to ye lati sele seri kini to wa ti won ma ja wo ru mi a si kito seri ma pe ti ajo baba adajo eh adajo fe dajo bayi o ma pe kini o ri ati ni jury service seri ka dajo ba to ba ka dajo beta sile won ko ni ka dajo ko sile won wa mu ati si kito ni bi ni ibado won le be nikan labekuta ko me nikan ayo fun e won me ni yen won mo ri o ijoba kan pe won pe ko wa dajo lori eni awon abi e je to dada o ni adajo to wa loke ye o lo fi ma se nkan to ma se won ma pe kire ni jury service won le pe ile kan lodun mewa won le ma pe yin rara won le je pe ojo odun keni lock won kan ma mu ya ti ando ni
4: kọlọpẹ mi suru ele
5: ko to fe lo o ye ki ijoba wa ki won niru kili ye tori o de pe gbogbo gba tin ba gbọ to so pe ejo ye ile ejo ti tin awon agbejo ro lo break se ni awon kan ton lati ma ti awon ara to e pe ati democracy lo to o ye ka awon ara lu mo ni se iru jury service e lori nkan to nsele koko pe e nkan kan so pe iya mi je legun si o awon ijoba ri di ni fun ose kan ke wa lo si jury service ni kaduna o ma fun lowo oko won ni gbe si bi kan ti mo yi gbogbo run ko lo ye ka wo ti si to iru awon te so ye si awon organization to ba wa nbe to le ma defend ise okunrin ni kan organization to ma defend opinrin to ma defend okunrin to tun ma defend awon omode ati edu pepeta awon omode yen ti e wa dandan si but o ye ka se ri awon organization to ma defend okunrin ati obinrin violence ko se to ni right lati abuse any cage okun ni right lati abuse iyawo iyawo ni right lati abuse oko ofin o faye gba
4: awon obi na gan won ni right lati abuse omo
5: obi na ni right lati abuse omo but iwo baba ati iwo oya ti omo e ba ki wa pari ofo e wi pe bayi bayi lo se se e jo to ni ogbon tomo ba ma dale bo so je ko dale bo su e bayi ki won go ko mo aba wa le a ri ro ko omo o
4: e se ami e se goni god bless you sirs olajide opeyemi se won ni I don't think there is a punishment or law that back a man or guy who beat their woman because if there is things would have changed since all these days exactly. Most women have died on these issues akinboye ogunniran thank you yinka adekunle thank you only human rights supposed to involve on this matter olajide opeyemi thank you only bad men need to be punished thank you ayobasan anna thank you omolara laikom thank you md agbojo ropo thank you adeoti taiwo thank you only any man beating his wife is a madman exactly gbogbo ola said thank you now mo fe ki gbogbo wa ka calm down ni le ba se wa yen ka wo ka gbo kini ta ba ti gbo tan a ma lo soju a ma lo bayi atogo ka to wa lo si ori phone ni ambo egbo kini
7: bisi my daughter are you hearing me when we reach the house it is begging you know? We beg him Monday to forgive you all the bad things you have done. I just pray you learn your lesson from this suffer you have suffered.
4: Ema gbo iya o, iya ni iya o, iya iyawo lo soro yen o.
7: I agree with mama say I don't suffer. Na come my day when they rush me go hospital last week. Doctor talk say na small remain I for die. The 4 month belle where yeah, they carry.
8: After 8 years, you know. Or you still don't believe it's your fault.
4: Yeah, yeah, we don't
8: sorrow you. Husband that beat you like this till you almost died. What if you died? What would the world say about me and your family? They would say we did not train you well.
7: So you call it back. What did I do?
9: do we make Monday beat me like this? Him come back from work and food no day to chop. Now him no leave money for house. Wetin I for do? Make I go steal food cook for him.
10: If your husband throw you out of his house, where will you go?
0: Mm-hmm.
10: Answer me, where will you go?
0: Mm-hmm.
10: You want to come back to live with me at your age after 8 years in husband's house? You don't want to see your son again?
0: Mm-hmm.
10: You see, my daughter, you have to keep your marriage.
0: Mm-hmm.
10: And God will continue to help you.
0: Mm-hmm.
10: You hear me? There's nothing you can do. You just have to wait. Surely your thing belly up. You hear me? My dear son. Sorry, you.
4: Yeah, I'm calling back.
10: Please forgive your wife.
0: Mm-hmm.
10: Because of God.
11: Mm-hmm. You see what you cause. You see yourself. Since you let this good woman the knee down the back for you.
0: Mm-hmm.
11: Stand up, carry your bag inside, John.
10: My son, God will bless you.
0: Mm-hmm.
10: God will give you another baby to replace the pregnancy that was lost.
0: Mm-hmm.
10: Oshie, thank you. Yeah, thank you very much.
11: No problem.
4: Oh, no, yeah, we. Oh no, perplexed to je pe oyun to wa lara e o se kini o jabo oyun to wa lara iyawo jabo won rush iyawo lo si hospital won lo ntoju iyawo ngba ti iya iyawo wa lo sibe to wa ngbe iyawo bo wale o wa ni lati ma so fun iyawo pe so fe wa dale mosu ni lati odun mejo to ti mari so fe wa pada wa sile won ni toko e ba wa le e nisin ibolo wa fe lo idire ti mo fi ma pe gbogbo awon obirin ton gbo mi lale yin the worst thing to le sele si wo obirin to ba n gbo mi lale ni pe ko wa ko ma ni nkan to nse to fi n pawo fun ara e ko ma ni nkan to nse ti o fi ri owo ti e to ba fe na owo fun ra e ko ri owo na fun ra e toko e ba fun e ni 2005 ko fi sebe ko sebe 15,000 ko sebe 15,000 bo fun 25 ko sebe 7,000 o be 5,000 ko won of 25 fukun ṣùgbọ́n tó bá wà lára àwọn tó ń dúró di ọkọ tó dìgbà tí bàbá bá dé kí kòkò tó gbóná ó máa destroy ojú ẹ at any time ló lè sọ pé kò bọ́ta kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kíní tó bá tí kò bá gbà wá tá bá continue next week tọ́lọ́run bá ní ká continue program because mo fẹ́ ká sọ nísìnyí torí tá bá ka nínú oṣù tá tó ti lọ yìí tá bá ka àwọn obìnrin mélòó tó ti kú lọ́wọ́ ọkọ nípa pé wọ́n ń lura wọn ni ó ti tó 20 something if not more than ìwọ obìnrin má jókòó lásán wàláì obìnrin tó ń kiri pure water ní títì ó bẹ́tà obìnrin tó wà nílé tó cross ẹsẹ̀ tó ń dúró dìgbà tí dáàdì bá dé dáàdì ni kò má ṣiṣẹ́ ìwọ náà wá jókòó àjẹkù ìyà ni wà á jẹ because bó ṣe ń gbà ẹ́ ló ṣe máa sọ fún ẹ pé kó shut up tó bá tẹ́ shut up mo ní kó shut up ó gbọ́ ni kó keep quiet. Let me tell you something this night, sisters. You can never have a voice as a woman except you are a source, or except you have a source of making your own money yourself. Shame onto a woman that sits down, folds her legs because her husband is thinkingly rich. Do you know something? The ready-made way he brought you in will be the same ready-made way he will push you out. Now, what do you do as a woman? 0912370 8675. 0912370
0: 07086 75 o number 10 if you wa to ba le fe pe lati ilu oyinbo +234 81 42 49 1006 to ba fe ra aso ebi o le ra to ba fe toti o le toti to ba fe bora o le bora o wa soro ide ni ti o le soro nibi kibi to ba wa obirin ti o ba ni nkan to nse ti o ni contribution to contribute si ni oko ohun lokun ile gbowo soke ko na now to ba ni nkan to nse to contribute to ba gbowo soke to ba fe nu e to ba ranti awon nkan to nse owo a wale fura e gan ni se ye mo pa awon yoruba so pe owo to gede ba gbe a fi se kini a fi na ra e bo se ma ri niyan now bo je eso lasan lo nta I tell you what, I respect you. Ko ko ko wa ko wa ka ton soke, ko wa ka ton soke ko ma po mo pere pere pere pere mu pere pere pere mu. Hello the caller.
12: Awon.
0: E ba gbohun soke sa. Hello. Network in dada di yen lam.
13: Okay. Hello.
0: Hello, sir. Hello. Hello. Oh, the network in down lam. Oh, network. Oh, don't hear that. Beni piko da. 0912-378-675. Tiba play video yen losi wa jubo ya tabak pada di lato do mama tugu. Emari ibiti wuma ye wa sheshe beres ni lo taoja. Abi ko ye yin oko de ni ko duro sile ko ma sise lodi kola
12: hello
0: ngbo yin so
12: ma ku eto an tesikito
0: oluwa ku eto e
12: uruko temi ni gani olon dala kabekuta
0: e kabo
12: e ku se olon wa tesin lade
0: ami
12: gbo okunrin to ba tin lu obirin okunrin ero ko ni
0: okay
12: leyin yen nigba ti okunrin ba mu obirin mo to gbo mu obirin to bere si ilu a
0: exactly
12: ke ye ko pa e wo ru so ye wo ru se play temi e funo lo ba yen o ri ofe olohun le ri e wo titi
0: wala
12: ni
0: le titi
12: mi
0: mo ko ke se mi jo en ah o jack e la ten street
12: nitori pe e wo ona rara
0: mhm
12: e se wa lo pa lowo okunrin e iru okunrin e lese kete nbe yen se lo je ko ko ko bi se won osu meta no
0: eh a joba of alleged jade ni mu obirin yen
12: so
0: awon to wa nbe njo e lo gba mo lo gba le but o de

0: but Obe station no Obe agokun
1: emi to wa ninu aye won emi aiporo emi tinu bi ma se ni emi binu gogo to fa gogo emi ndo pe eni to ba ni ti o ti emi binu ba wa nu e ko si nkan to ko ni le control are Olorun wa gba wa o
0: ami e se gan
1: sa Olorun wa tu ko ba tun le aye ise o
0: ami e se gan
1: sa emi tin boro a wo nu aye wa o
0: ami e se gan
1: sa emi binu jade o
0: ami e se gan sa
1: o ba yin lo
0: e se sa emi sa ai awon to wa nta nisin kini wili ke won chuku ni won je kini wili ke won chuku to ba ti e ma kini wili ma ke won chuku o wa mo bi ti wa se si men Oladele Sunday mu iwa won ni mama chikito this is the time to build your court in time from Gbarimo I'll build my court we are almost building it my court will go finish we will build and finish very soon eh all of you know I have a court ozugbo court
1: Hello.
0: Yes, ma'am.
1: Eku eto.
0: Oluwa ku eto e.
1: Oruko mi ni Adeniyi Omode Lakatipe.
0: E kaabo.
1: Yes, ma'am. Seri program te se yin, inu mi dun gan pelu eto te gbe wa.
0: O seun wa.
1: Kọlọrun wọn sànù àwọn ọkùnrin ni seri ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nílẹ̀ lọ jẹ́ bí Kọlọrun wọn sànù wa ni. Kò sí tóbìnrin wulẹ̀ ní ṣe. Èyí ọmọ wò wí pé nǹkan ẹlẹ́gẹ́ lóbìnrin obìnrin ṣe nǹkan tí ẹ̀ máa ń dùn gbogbo bọ̀tẹ́lù ní ọ̀mọ́ tọ́ba ti múyàwó ẹ̀ ká mọ̀ nà bí àpò ẹ̀wà ni kí èsì ṣe nǹkan tó dáa nísìnyìí obìnrin tó mú tó ń mẹ́rù ju ọmọ rẹ̀ ṣé inú ọmọ rẹ̀ ṣé o lè dùn pé ọ̀nà ìyá òun torí pé tí òye wa ni wípé tí obìnrin àti ọkùnrin tó bá jọ ń jà tó ń ná ìyá ẹ̀ ti wọ̀ a jẹ́ pé o ti ń dín ìfẹ́ ọmọ yẹn o ti ń dín kù lára rẹ nìyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ inú ọmọ rẹ dùn pé
0: kò sọ́mọ tí inú ẹ̀ máa dùn láti nà ìyá ẹ̀ tó ń nà ìyá ẹ̀
1: kò sí akẹ́kọ̀ọ́ tí ò bá tiẹ̀ lè sọ̀rọ̀ a mọ̀ wí pé tí bàbá yìí ṣe ààrẹ kẹrẹ̀ ìdíjọ́ iwájú
0: tí ó
1: sì yẹ kó rí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́
0: àmì o yes ma mo ti rí ọmọ tó jẹ pé ìyá ẹ mọ máa ń nà bàbá ẹ bàbá ẹ mọ máa ń nà ìyá ẹ nígbà tọmọ yẹn ti wá dàgbà tó wá ga ìjọkọ tí bàbá ẹ ní ìyá ẹ bàbá ẹ try ẹ ó fẹ try ẹ báyìí ó dìde ti bàbá ẹ ní kíní yẹn wà lórí social media ó ní if you touch my mother ah mo ní come on thank you my son ó ní if you touch my mother daddy I respect you but if you touch my mother mo ní very good ó yà touch yẹ kó kúkú ìyà touch yẹ. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ màmá Togo ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ìyá Togo tàbá ti dé látọ̀dọ̀ ìyá Togo àmàwá tẹ̀síwájú ṣẹ́gbọ́ ẹ jẹ́ lọ sọ́dọ̀ ìyá Togo à ń bọ̀ yín yọ wa ẹ má bínú sí wa à ń bọ̀ out.

0: 0330.
1: Kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tí wọ́n ta ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú. Láàárín alẹ́ sí àárọ̀ ẹlòmí lè tọ̀ ní 7 times. Five times. Omi tẹ́ ẹ̀ mu gan ni dúró sára yín. Irú ẹni bí wàá máa complain pé ó ń rù ún gbẹ. Tírù kan báyìí bá ti ń ṣẹlẹ̀ ó sọ pé ìtọ̀ àtọ́jú tó ń tọ̀ yìí o. Òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ. Kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbógun. Ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó mu kò dúró sára ẹ. Ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà. Ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement. Ẹlòmíì ni prostate cancer. Tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde. Tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde. A try ìtọ̀ yóò ní jáde. Ọ̀pọ̀lọpọ̀ àgbà tá a ti ń polówó yìí ní àpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti rí ìtún sílẹ̀. Ẹyin tẹ bá pẹ ní àwọn àìsàn yẹn kan sílé iṣẹ́ ìmọ̀ mọ́tògò pẹ̀lú ògo ọlọ́run ẹ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba. Délé tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe déédé ṣe kan sun lọ.
0: 1 minute no do.
1: Tí ọkùnrin bá kọ́lé fún obìnrin tí ọkùnrin bá ra sọ fún obìnrin tó bá ra mọ́tò fún obìnrin tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ déédé obìnrin ò ní láìkí
0: rẹ níbẹ̀ o. Tó bá fún nípo kíkpòkì tó ṣe pàtàkì.
1: Ọkùnrin ò ní láìkí rẹ níbẹ̀ o nítorí pé ẹ̀ ń sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjòkó tẹrù wa pàtàkì ẹrù ta àjòkó tì náà nìyẹn. Tí ò bá ti sí ẹrù yẹn ń bẹ̀ mọ kò sọ̀rọ̀. Wọ́n tó bá pé o lè ṣe déédé àti dáadáa o lè ṣe ẹ̀tọ́ ẹ̀ fún ìyàwó ẹ̀ nílé. Kàn sí màmá Togo mo ti ní ewé àti egbò tẹ máa lò tẹ̀lé máa dúpẹ́ fún ọlọ́run ọba.
0: Kódà màmá Togo ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ àtọ̀gbẹ yìí kí lẹ rò pé ó ń fà á.
1: Ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀. Àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí ìyẹn ni ó máa ń jẹ́ kí èèyàn tọ̀ ṣeré ṣeré ṣeré láàrin 5 minutes á tún lọ tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection. Ó lè fà á. Irun gan ìṣètọ̀ yìí náà tóyìn orí tọ̀tọ̀ yìí gan infection lè fà á. Staphylococcus lè fà á. Àwọn àrùn ta lè kó látara táyà máa ń kó látara ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ó máa ń fa kéèyàn má rí tọ̀tọ̀ déédé mọ́. Ẹlòmíì dẹ̀ ni
0: sífílìsì
1: staphylococcus infection bẹ́ẹ̀ bacterial infection lóríṣiríṣi bẹ́ẹ̀ ó lè fà á kí ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn má lè ọkùnrin dẹ̀ ni prostate enlargement yẹn máa ń ṣe
0: kì í
1: ṣe obìnrin ọkùnrin nìkan ló máa ń ṣe tó bá ti ń ṣẹlẹ̀ á rí pé kúrú ẹni bẹ́ẹ̀ má máa rí tọ̀tọ̀ déédé tàbí ọkùnrin tó tiẹ̀ wá jẹ́ pé yálà bóyá ìyàwó ẹ̀ kú ni o bóyá nǹkan ṣẹlẹ̀ ni o ò wá ní àǹfààní láàrin bí ọdún 5 ọdún 6 láti mítì obìnrin mọ̀ pé o ti ń kọ lẹ́tà sí prostate o.
0: So ó ṣe pàtàkì ọkùnrin máa dóbò
1: ó ṣe pàtàkì
0: so that nǹkan tó jọmọ pé o prostrate dé o kìnnìkan kìnnìkan
1: kò ní lè ṣẹlẹ̀ sí ọkùnrin bẹ́ẹ̀
0: kò ní lè ṣẹlẹ̀ sí
1: so ọlọ́run ràn wá lọ́wọ́ nǹkan tó lè fà á nìyẹn olóòtú.
0: Kódà àwọn tọ́ bá wá ní kinní ìtọ́ntọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹ̀mẹwàá ẹ̀mẹwàá yìí tọ́ bá ti kàn sí màmá Togo ẹ̀ ń sọ pé ọlọ́run á gbògo
1: bẹ́ẹ̀ ni olóòtú
0: àwọn náà á lẹ́ rí
1: kódà
0: ẹ jẹ́ ká wá wo eléyìí tẹ kọ́kọ́ sọ nígbà tẹ wọlé nípa èyí tí tí egun máa sán wọn egun máa ro wọn tó máa wá láti ìbàdí ẹ̀yìn lọ sísàlẹ̀ ṣé kò ń ṣe ìjẹkújẹ ló ń fa kinní àbí jẹ̀dí.
1: Bẹ́ẹ̀ ni olóòtú ṣe rí ẹlòmíì láìkì kan tó dùn gidi gan tẹ́ ẹ bá dẹ̀ sí láìkì kan tó dùn ìwọ lórí minerals ló mú ìwọ lórí ẹ̀pà ló jẹ́ ìwọ lórí àwọn nǹkan tó dùn ẹlòmíì láìkì ẹ̀ gan tó bá dẹ̀ ti mú nǹkan tó dùn púpọ̀ jù ó di pé kí irú ẹni bẹ́ẹ̀ ní àìsàn kan tá à ń pè ní jẹ́dijẹ́di. Ẹlòmíì dẹ̀ ní kò tiẹ̀ mú nǹkan tó dùn ṣùgbọ́n oníkálukú ní àìsàn tí ọlọ́run kọ́ mọ́ látòdì ọ̀run tó máa bàjà ẹlòmíì ò mú tó dùn bẹ́ẹ̀ tó ní àìsàn jẹ̀dijẹ́di tí ẹnu díẹ̀ gan ti yọ tó jẹ pé ó ti tó bá ti lọ tọ́lẹ̀tì báyìí a máa fọwọ́ tì sínú ni.
0: Irú àwọn ni ẹ̀yà Togo ṣé ọ̀nà àbáyọ wà lọ́dọ̀ yìí.
1: Ọ̀nà àbáyọ wà.
0: Kọ́sí mo rántí nísì pé ó ní ẹnìkan ọ̀kan sí méjì tó ti sọ pé káwọn bá ṣe gá báyìí gbogbo kíní tó wà ní ẹnu ibi táwọn ti ń yàgbẹ́ akọ̀ jáde síta táwọn bá wá ṣe tán àwọn àìṣẹ̀ wà á fọwọ́ tì wọ ìwòsàn wà fún irú àwọn ni bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀
1: yìí. Olóòtú ìwòsàn wà fún. Ṣé ẹ rí ewé àti ìgò táwọn bàbá wa ń lò yìí tí wọ́n lò láti jọ ó sì wà bákan náà. Olóòtú ẹ̀yin lẹ́mú mi rántí iṣẹ́ kan tí bàbá mi ti fún mi tipẹ́tipẹ́ wípé tí èèyàn bá ní ẹnu òdì tó yọ. Ṣé ẹ rí ọ̀gá o ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sọ ògùn nu ni. Ògùn wà tá a bá jó iṣẹ́ ìtàn àwọn akọ́ ni kẹ́kọ́ lọ bù sí ìgá tẹ bá su ẹ bù sí ìgá ìfún ọjọ́ mẹ́ta àbí ẹlòmíì dẹ̀ lè ṣe ó lè ṣúgà lẹ́ẹ̀mẹta lójúmọ́ try kò bù sí inú ìgá fún ẹ̀mẹta lẹ́yìn ẹ̀wà bẹ̀rẹ̀ sí máa fi fọ́kọ mu kíní ìyá wọlé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóòtú.
0: Ìyá Togo.
1: A wọlé.
0: Wọ́n á kọ̀ bù kíní ẹ̀.
1: Iṣẹ́ bàbá mi ni.
0: Wọ́n á bù sí. Wọ́n tún ṣe gá. Wọ́n á dà sí.
1: Wọ́n á bù sí. Wọ́n á flush ẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Wọ́n á flush ẹ̀.
1: Lẹ́yìn tó bá ti pọ́ mẹ́ta.
0: Tó bá ti pọ́jọ́ mẹ́ta yẹn tó ń kọ́.
1: Wọ́n á máa fi kọ́ ẹ̀kọ́
0: tútù. Wọ́n á máa bù kíní ẹ̀ sínú ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni
0: wọ́n á máa mú ẹ̀kọ́ yẹn.
1: Ní àwọlé
0: pa a wole paja eri pe ati so nkan nu laye gbogbo awon nkan bayi ta awon baba baba wa gbele eyin ya wa lowo kọlọrun je ko kun awa na
1: ami
0: oda iya togo mo ti e gbo pe kini yen to ma nyo yen o ma nje ki kini omo okunrin saida ko suki abi ko ma le gbe ri dada abi kokunrin e ma se ko to gun ori obirin o ba da towo ele
1: beeni olotu
0: ona wo lo le
1: seri awon aisan opolopo aisan mi ma n fa isoki fun okunrin ke bi awon oro ta ti so siwaju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma n fa kikini ma suki tabi jeri je na o le fa ko ma suki to ba de tin suki e ti mo pe kini e o ba ti kere ju obini oni like e
0: ah ko le kon le gan
1: so ani awon kan te ma lo fun yen na ito suki ya jade pada tori pe ko si nkan ti ologun afi ti eda o ba mo ogun e loku ogun iku nikan ni o si
0: ogun
1: ko be ni ko so ogun iku gbogbo apata
0: aju lolohun ni
1: gbogbo nkan ti olorun da o da to je pe o da ko pe ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugba iku yi
0: opin dogba ati olowo ati talaka
1: o la fini eje ka se daada
0: ka ma jade si ti
1: ko won le ma so ti wa na ni daada
0: so abafun po ko nsuki opolopo awon okunrin lo npe mi anti sikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini kan awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere kidi ni
1: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere latun sugbon kan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon ago ta le ma lo fomo yin to mo yin fun ma sanra ko si kan to ba lati lo fun kini na fi sanra be ni ani awon ago to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba to mo to mo ba kere ta ba se bi mo n baby won ni eya e ma lo awon ago ifun to mo ma to 2 months ti omo ya ti ati put on weight gan so ani awon kan te ma lo fun kini
0: na le se o le je koko na put on weight
1: be ni o
0: koko na tobi
1: be ni
0: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere
1: be ni
0: ti won ba kan si odo mama togo
1: be ni olotu
0: so ru nkan yen te ba lo fun won oko won a se kini
1: ato
0: e to ku e de nsuki nkan
1: ikan na ni atotuki to suki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size ti won fe won ni lo kini yen mo because to ba tun lo kini ya tun ma tobi si to ba ti tun tobi ju problem ni ko benin
0: eh ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adun gan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to tun to tun bere awon ibere kankan si
1: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
0: le kan si
1: 080 080 35 88 88 1010 1030
0: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te n se fawon to wa ni Nigeria mi
1: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won e to ba fe pe mi lati do oyibo
0: okay ma ba won send you beni
1: beni
0: to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
1: no a ma we bill
0: e ma we bill e okay to ba fe pe yin nko
1: te ba fe pe mi lati do oyibo +234
0: okay
1: 80
0: +234 80 80 35 35 88 88 1010 1030 okay number ta ma fi get iya togo niye eyin yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo e to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba a yoju si mama togo wa ri pe oku a se kini atobi a de to wa de raye lati te kole fobirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to n wa omo npe mi iya togo pe se le eto fun awon ta won woju oluwa fun mo ni
1: a ni eto fun awon to n woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to n sunkun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lọlọrun o fi se ka awon aisan kan lo ma fa idaduro ta ba toju yin lagbara lo e si finu so yin e fe yin gbọmọpọ opolopo okunrin mi na lewa to je pe agan lo n funra e idi ni pe nigba ti nkan omo nkan to ma n do to ma n produce omo
0: lataro
1: okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti ole ba sele iru okunrin be ko le pregnancy obirin
0: okay
1: won te ba n pe eyin okunrin te ba n pe niru nkan bayi boyo ni water spam low sperm count e kan si le se mama togo pelu ogun olohun e dupe fọlọ a de ma tojo ka ti yawo ni le se wa to ra ma bere be lowo oko a be lowo yawo ka le meni ti o ni porta ma toju ti everything fi ma wa okay
0: oda oda iya togo to ba wa sodo n se le sayewo fun won
1: be ni an sayewo
0: oda e tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0 0800 350 880 10 0

0: Alright, ṣe kaabo pada si ori eto atuti de ba se nde adupe lowo Olorun pe awalawa ati dupe pe eyin la se pada wa ba Hamad Suara, thank you. Abiodun Oluwadele, Money Mama Chikito, I can't do that to my wife. I would rather leave the house for a while. Thank you. Thank you for being a responsible man. Hello, any man with a beating wife is an irresponsible human being. Hello. Hello. Yes, ma. Oluwa ku eto e.
1: Koda.
0: Oh. Okay, we are wanting to call you back. We are quite. Oda is 0912370 8675. Phone number telepo. I sent about people are lati lo imbo +2348142491006. Oda beni pe awara lo imbo. Daddy UK ma binu here ati onku DJ. Oda npe dido dido yen le ma like
2: bi lohun.
0: E ka lesa.
2: Oni. Wa je ka yo ye.
0: Ami sa.
2: Ni baba yin ki no je wa lori line.
0: Eh o ye ko ma won le ma gbo won le ma gbo yin dada but e ma worry
1: e
2: wa
1: mi so mi
2: e ba mi ni mo fe woli don kilo e wa
0: okay won gbo won lawon gbo yin won lawon wa
2: woli don kilo e wa lo nkin yo
1: e so sa
2: gbo lo se yan yin ati gbo be ni so oporo yo ni daru o
1: ami sa
2: eni abawi o ba je ugbo be don do dai mi loju ni pe eni okunrin to ba di lu iyawo e mo le make e Onisoro oye doju bole nigba to ba se re ka ri o ba ba se re ri ni o mo yen ri to ba je pe o si ba se re ri o le yagun oye doju bole nigba to ba se re laye je ma doju bole o le wu gan kali be laye je ma doju bole Olorun ni je ka roro e ku eto
0: e se sa
2: a o jo pa ye ni lagbara Olorun
0: amen sa
2: I'm sorry.
0: Se be gboro ti won so nisin won ni okunrin to ba nse basubasu si iyawo to fe to ndaya ni to nbasun o wa papa wa se basubasu pelu e won ni bo se nda da ojudele basun yen won ni be ni aye ota e se ma dojudele to ba che hello eh comrade e ka bo sa
3: iyawa
0: yes sir
3: eh ni baje
0: ami sir
3: mo se ki awon ga wa na to wa lori eto na o Adabolaji Okin Dada Ekushelu ati oga mi alaye mi daddy UK baba o
0: okay daddy UK onki gbogbo ni
1: mo se na ti ka faruku
3: yes alaye te ba ngo alaye mi o ni oluwa ko ni ba je sa
0: ami sa
3: yes, I said that I'll come on and let you talk back on your come on, Shannon.
0: Okay,
3: Shady, I won't go anywhere. I doubt that you want. Because they do come on, but we bet them our woo. They ain't a ball of Baba woo and not done a daughter. More than why should you buy more or more baby? That point, there might be no illusion. Inu to si bi ebe o da pa de chiki to na so pa pe o ri soja bo ti le o kinu mo bi e to oju e o wa le ni lowo
1: kan e wa le
0: oju e wa le lowo kan
3: ko je obirin soja
1: ko ya e
3: eh eh ya ja eyan ko ni a ori we mama to oni duro le moto
0: wallahi o ma ya mi lenu gan pe we re mo moto
3: o se mo na o irun kan be yen obirin ko wa wo yi pe boya ni wa ma se ni se ku se eni to lo joba le to lo toro e bo ti e joba le toro e kan to ba fe lo si le leri ile leri oni bo se ma dopon mori e wa le o ye ko ri be iwa buruku gba ni ati pe dadi uke ti so wo gbogbo e kan ma soro tan bi orilede wa se ri lo fa se mo igba mi wa to ja si wi pe ti obo to ba ri ọjọ́ gẹ̀dẹ̀ nínú kéjì yóò mọ wù jẹ ṣùgbọ́n kó lè léde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé òfin tó gáìdì àwọn obìnrin yẹn àwọn obìnrin tó gáìdì wọn dáadáa tó dẹ́ pé bá lóòótọ́ bá ṣe ní òfin wà ṣùgbọ́n sófin ń ṣiṣẹ́ torí nǹkan tí ò bá ṣiṣẹ́ bíi pé kó sì náà ni so tó bá yẹ pé ó ṣiṣẹ́ bó ṣe tọ́ ni tí ẹni tó hùwà tí ò tọ́ tó bá ń jìyà ẹ̀ bó ṣe tọ́ ẹ wo orí ìjọ kan sọ ẹni tó kàn ra lọ mú olóńgbò lásán tó lọ jù síbi tí ò yẹ ó ṣẹ̀wọ̀n ẹ̀ ká tó wá sọ wípé bóyá ẹni tó gba igba èèyàn bí ẹni gbá bọ́ọ̀lù tó gbóró nǹkan báyìí ó yẹ ká dínwọ́ ẹ̀ kù ní orílẹ̀-èdè wa ẹ kú ètò kù ní bàjẹ́ o.
0: ẹ ṣe gan sa ẹ ṣe mo dúpẹ́ sa ẹ ṣe o. àwọn aráàlú òyìnbó àti ẹ̀gbọ́n wọn lára lẹ́yìn àgbọ́n wọn lára lẹ́yìn ṣé ò sí àwọn aráàlú òyìnbó wa kò sẹ́ni tá a gbọ́dọ̀ ń pé orúkọ bẹ́yìn ò kì í ṣẹlẹ̀ lọ́hùn yẹn. ẹ kalẹ̀.
4: òní bàjẹ́ fún ẹni sọnù wa lọ́wọ́.
0: àmì sà.
4: mo kí dàbí uk náà àti ọkùn bíje wọn ní fòfin ara ṣe sílé pẹ̀lú ọkọ
0: lọ. àmì jésù.
4: òkú iṣẹ́ tá a ti ń ṣe lórí ìdúró wọn ní jẹ́ lórí ìdúró láti
0: ọkọ lọ. àmì jésù. àmì
4: òwò. orúkọ tèmi ni kò fóṣì látòlóde ìbàdàn. eléyìí tẹ máa ń sọ nǹkan fún àwọn ọkùnrin tó bá ń na ìyàwó there is a lot of ways. téèyàn fi lè dáyàwó ẹrù téèyàn fi lè fún ní punishment kò sí provoke tí obìnrin fẹ́ provoke yẹn débi pé wàá sọ di punching bag àti àìmọ̀ pé ara àìní sùúrù àwọn ọkùnrin náà ló máa ń padà ń fa violence débi pé ó pẹ obìnrin ó gún ọkọ ọkùnrin ó gún ìyàwó ṣe understand no matter how bí ọkọ bá jẹ́ ewúrẹ́ kíyàwó yàgò kan téèyàn ṣe máa understand ara èèyàn nìyẹn lóòótọ́ àwọn ìgbà míì máa ń wà tó bìnrin máa fẹ́ provoke yẹn dé level pé yẹn máa wò yá tó bá ti dé level yẹn ìbẹ́ta kíyàn mú aṣọ ẹ̀ kó bẹ́ẹ̀ get out kò bẹ̀rẹ̀ by the time tí wàá bá tiẹ̀ fi rin bí street yìí òpónà méjì mẹ́ta inú ẹni tó wà nínú àárọ̀ inú ìwọ náà tó wà nínú lórí rìn náà inú àárọ̀ ìgbà míì máa wà with my condition yìí when I do wife with her name is understand I know I'm not going to anywhere o because the mansion meeting the meeting ẹ̀ ń dé òrí náà lọ́wọ́ gangan tí òun fẹ́ rí náà ti rìn lálẹ́ màá sọ mansion meeting ẹ̀ òun jáde kúrò lórí yìí ní ìṣòro lórí àwọn ènìyàn àwọn ọmọ àbẹ̀ ni ẹ̀ ibo lẹ̀ ń lọ ẹ̀wẹ̀ kì í mọ ọgbọ ìkàràmọ̀ ibo bèmí náà ni bí mò ń lọ
0: Hello. Mama kí n sì lè abẹ́ rí nǹkan.
5: Ike ẹ ti kí àwọn Facebook ẹ kí àwa káàkiri Facebook.
0: Ẹ má bínú mà.
5: Bọ́lá àwọn ní Facebook lẹ́rọ́sí àwa.
0: Ẹ má bínú mà.
5: Dadi Ike Alẹ́jàre àti Dadi
6: Ẹkálẹ́ náà.
5: Ẹkálẹ́ o.
6: Ẹkálẹ́ o. Ẹkálẹ́ o.
5: Ẹkálẹ́ o. Ẹkálẹ́ o. Ẹkálẹ́ o. Ẹkálẹ́ o.
0: Ẹ ṣeun gan ni àmì mà.
5: Olúwa wọ ọmọ o.
0: Àmì o.
5: Ṣẹ́rí kò dá kọ́kùnrin máa na ìyàwó ẹ̀ kò dá rárá. Àmọ̀ fún àwọn obìnrin ẹlẹ́nu rẹ́sà ni wá. Obìnrin mi lẹ́nu ó máa ṣe títí tọkọ máa fi fìbínú nà. Àmọ́ bó tó ti dàjù ni pé tí inú bá ti kó tó dà bẹ́yẹn kọ́kùnrin ya tètè mú aṣọ rẹ̀ kó bọ́ síta. Ìgbà tó máa fi wọlé dé inú ìyàwó òjò rọ̀ torí pé láìsẹ̀ ló bèrè ní ìgan olóba kọ́kọ́ pọ́ ọkùnrin létí gan ló bèrè ní àwọn obìnrin ní ìgbà aburú ju àpáàrà lọ. So kò yẹ kí ọkùnrin kó wo ó ti mọ̀ wọ àwọn obìnrin pẹlẹ́nu wá àdẹ̀là gidi kò yẹ kọ́kùnrin kó máa nà ìyàwó ẹ̀ o lọ́wọ́ náà má jẹ́ kí èèyàn dáràn o ẹ̀kọ́ ìtọ́jú ìyàwó ẹ̀ tó ń fa báyìí ní níṣẹ́ nǹkan tó wà lọ orúkọ burúkú ló fún ẹ gbogbo ṣe wà jẹ òpa òfin wọlé pàyàwó ẹ ó ti wọnú rẹ́kọ́ọ̀dù náà táwọn ẹ̀ bá dàgbà wọn sọ báyìí pọ̀ sí bímọ wọn gbọ́ pé bàbá mi ò yí lẹ̀ pàyà wa ko da ko se ma ko ko ma no ya wu e rara rara ye na awon ti mo mo to ma lu awon be yen bi ni pe awon ko ase to ye pe ko si se laare won ko si ke si ke ji bi ba wa ko ti ko se to se to ko ma lu awon mo ye ko ti ti se ko mo ro ko re ni ko ti suru ko be re ni mi o ni suru so o ye ko ma ti se ba lawon lawon bi to ba ni dara won won sha ba lu awon ye ni owo lo to ma faja owo o lagbara se na ba ma wa wo poju puro to wo le da nkan le iwo lewo ni o lewo abi iwo re ni mo se dibo se o ma ka wahala ni le sibe sibe na bo ti go o ye ti o ko le ma na ya wo o ni ki se e nkan to da ni e ma be to be fi se
0: e se gan
5: ba ni youtube
7: e ti mo
5: ẹsẹ̀
7: yìí lẹ́sẹ̀ ọ̀rọ̀
5: fún wọn ní
0: rògbò bí
7: wálé olórúkọ jésù àmì náà àmì
5: náà
7: àmì náà thank you yes my sin na
0: yes my
7: ẹdúpẹ́ ma
0: àmì ma
7: èyí ni ma thank you
0: ẹ ṣe gan ma kọ́lọ́run ran àwọn obìnrin lọ́wọ́ kó dẹ̀ ran àwọn ọkùnrin náà lọ́wọ́ because bá a ṣe ń sọ náà obìnrin náà ní lọ́wọ́ ẹ máa róbìnrin ní ìbáyìí o tó bá wà láì tó bá nà mí kò ọmọ àlè ni ẹ abẹ́ understand bó ṣe wọ́n máa sọ̀rọ̀ yẹn gan yẹn inú mo máa bí ọkùnrin yẹn nígbà tó wo dindi bá lé eléto ní tó bá nà ọmọ àlè ni ehun dẹ̀ ni òun náà fẹ́ ni òní fẹ́ jẹ́ ọmọ àlè òun náà dẹ̀ ṣe kí ni òun náà dẹ̀ nà ẹ gidi gan a nà ojú a ba ojú ẹ jẹ ẹ lo. Okay, where's
5: that is the about to do the
0: question. Yes, ma.
5: So doesn't put the real bear material in the fact, dear to me, and she didn't remember the material. I go, the way for commission, I know.
0: Ah,
5: he will get his own money, the way they all affect your dream.
0: Ah,
5: so you can see me, the daddy, in the air. Ibu gbẹ́sẹ̀ tó ti jáde kó ń lé kò sí ní ilé mọ́ kò sí ní ilé mọ́ sì sọ láti ọ̀lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kódà mo lọ ẹbẹ human rights àwọn human rights ń pè é kò yẹjú àti ẹ̀mọ́bí tó wà for now ilé ẹ̀lọ́ a máa ṣe ń ṣe.
0: Bọ̀ ojú yíyan ṣé kò ṣe àbàjẹ́.
5: Mo bàjẹ́ mo fi rìnrìn díẹ̀ díẹ̀ mo yìí lọ sí ọ́fíìsì mo lọ sí check up.
0: Òun ló dẹ̀ nà ẹ́.
5: Ó ní irú gbọ́dọ̀ tó bá bẹ̀rẹ̀ báyìí tí bá ní kí escape ìgbà kò ní gbà á tún tilẹ̀kùn mọ́ ni táwọn èèyàn á máa gbálẹ̀kùn mọ́ lórí ni ṣòwò ṣàtìṣe tọ́nù tí òbí ẹ ti wá wálẹ̀ torí pé wọ́n ti wá wá àdìpọ̀ ọlọ́pàá wà á ṣe gbogbo ẹ̀ àárí ló ti sá lọ àti mi dẹ̀rẹ́ tí mo ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ mò ń lọ sóko mò ń lọ rẹ ni mi mo fẹ́ class mi lè jáde mi lè ṣe class ti wá. Ọkọ̀ máa sọ pé ìbìnrin ó tọ́ àwọn obìnrin alẹ́ mi lóòótọ́ but ọkùnrin mi wà tó jẹ́ pé bí obìnrin ló ṣe máa ń ṣe. Tí bá ní tó bá bẹ̀rẹ̀ báyìí tó bá ti gbé báyìí tó bá bẹ̀rẹ̀ báyìí tí bá ní kí ìrẹsì kò ní gbà á tilẹ̀ kò mọ́ mi ní káwọn ìgbà máa pariwo ká máa pa. Ìṣàtọ́lá máa fún ṣe ìrẹsì tèmi lèmi náà tún sọ yìí o. Ọ̀tún ká ṣe ni bó o kù láti ẹ ṣẹ̀ṣẹ̀bà láti wà lẹ́nu. Àbákọ ọmọ àtàkáǹdì ẹni tì mí lè lọ bíbẹ́ẹ̀sì ló lè ṣẹ́ ní.
7: Ẹ̀rọ
5: a máa fi ń ṣe mọ́.
7: Ṣé ẹ kẹ́ ọ̀rọ̀ mi yẹn kú lẹ́yìn ètò?
0: Wọ́n ní kẹ́ ẹ yá wa tó pè mọ́ láti UK ní kẹ́ pè lẹ́yìn ètò. Kí ni ìbá àdín tó na obìnrin títí tí obìnrin ò ní kò ríran mọ́ nígbà tó di pé kò ríran mọ́ ó wá sá lọ wá ìṣẹ̀ wá sá lọ so kí la máa pè yẹn nísìn àwa o hello ẹrú wa kú ètò ẹ̀.
5: Agbára kò ṣe kíkó kò kí dáadé UK náà adébọ́dá bíi jẹ́
0: ọ̀nà kìí.
5: Orúkọ mi ni Ọlámilékọ láti bẹ̀rẹ̀. Àdúrà yẹn gbà. Bẹ̀rẹ̀ mo wà ní bẹ̀rẹ̀ counseling wà
0: yìí.
5: Ṣẹ́rí àwọn obìnrin gan ó ti ṣẹlẹ̀ sí mi rí tó jẹ́ wípé ìgbà ẹ girlfriend and boyfriend ni o. ti ni yawo gba yen o tori wi pe o di lati ise da mu wa leko ni bi ko da ti ma se ri lodo awon ore wa ke friend mi e wa ti bi ti o wa mu ki ni bi to ti ma mu o wa express mi pe kindele igba mi de ni e mo iku toru to ma ro wa lo pro ki ni mo ma wole kini kan su o wa di ni bi 12 mo ba mo idili mo wa gbalẹkun ele o si mẹkun fun mi ninu yara mi mo yo pada sọdọ awọn ọrẹ mi mu ibe ni mo wa lo sun o wa di aro ọjọ keji Easter ko ma apologize o tun pariwo mọ mi ni ede tí wọn fẹ kan nígbà mi ṣe tuntun lọ ni ẹyin náà wúlò kan wá.
0: Ọ̀dà ẹ ṣe àmì ẹ ṣe ọ̀gà ẹ̀ à ń bọ̀ àwọ̀ tí dè.